orílẹ̀-èdè márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba, nítorí pé ìta gbangba náà lábẹ́wẹ́ olú.

Ẹyin tèmi, wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà lékú jáwọ́ o. Adébíra ọ̀bàgbà tí ó jilẹ̀ akápò pẹ́ títí. Ifá ló ní a mọ̀ jẹwọ́ mú o. Nítorí gbogbo àwọn tán jẹwọ́ mú ń jọkìnrin àná, ikú wọ̀ mú náà ni wọ́n kú o. Ifá ló ní a mọ̀ jẹwọ́ mú. Kámọ̀ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ní wẹ́rẹ́ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní mẹ̀lọ́mẹ̀lọ́. Ní tí ọwọ́ wa ò tó, ká mọ̀ fi gọ̀gọ̀ fá. Nítorí ní tí ò tó, a tó, a wá tún padà, a tún sẹ́kù. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú jáwọ́. Adéábùn ìra ọ̀bàgbà tí ó jilẹ̀ akápò pẹ́ títí. Ifá ló ní ká mọ̀ jẹwọ́ mú o. Nítorí gbogbo ẹni tó bá jẹwọ́ mú, ikú wọ́ mú. Irú wọn máa ń kú. Nítọ́wọ́ ọ̀wọ́ òtóhùn, ẹ mọ̀ jẹ́ lọ máa fi gọ̀gàn fá o. Nítorí pé àwọn bàbá mọ́nimọ́ni, àwọn bàbá mọ̀yànmọ̀yàn, àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tọ́lọ̀ ń fún ní ọgbọ́n ọmọ àjẹ̀lẹ̀ pọ̀. Wọ́n ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà, ọ̀hìn, ojú òjé lọ. N ti ń bẹ̀ lẹ́yìn ẹ̀fà, ojú èjé lọ. A ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà, ojú òjé lọ. Adéyinka, Ọlásùnkàn mi lorúkọ mi o, pàpín bàálẹ̀ fìlà. Ilásà àròpọ̀ ti sọ lórí ọbẹ̀ nínú àwo tangara. Bọ́bá wù mí, mo lè dún mẹ́wìrì. Tó bá tún wù mí, mo tún lè dún mẹ́wìrì. Wù mí, àní tó bá tún wá wù mí, èmi lè dún gbàgbà fúfú kówó ẹ̀yà ayé. Àbí ìmọ̀ àdókòkò ni.

a ni tẹnu kọ tètè bọ̀ọ̀lì kọ́ emi gangan dẹ́yìn nká ọ lásùkàn mi kásàmì àti dáadáa pẹ́ ń bọ bí awo irin ọ̀hìn ajá àlú ọ̀yọ́ tí igbó lásán nítorí bèmi ọ̀bá rẹran kò mọ́ra bá mi èèyàn ni o emi gangan wá lọ̀rọ̀ ẹni tó bá kàn wù kó tún máa sọ mí zó ni ẹjọ́ rọ̀ ń lọ́rùn àròyé ní sẹ́ẹ̀ bá kà igbé kíkè ní sẹ́ẹ̀ yẹ lóko.

bawon ba ronu lo na ni advantages pelu disadvantages ti disadvantages ba ti outweigh ti advantages won le feel e ṣugbọn ti advantages to ba outweigh ti disadvantages won implement e ta ba to wa nse lo won to wa ma ti be ma wa oju to si disadvantages ti han ri un awon ma evaluate ara won awa la kin evaluate ara wa gege mo ye so njo ni ti mo ni keyin na evaluate ile ise wa o bo je je ki mo se kekeke ti mo yanyanya to in re eyan ba evaluate re daada e pe ke won evaluate ibo ewu la yin se ta nse ti o da te fe ka mu ku ewu le ti a nse to da te fe ka tun improve le lori ka tepele mo le lori be se tun gbo mi laaro mo tun fi asiko yi tun ti si yin o e dakun e fun alesi o tori eyin yi ma mi eyin ma rin kori omo mi eyin ma rin kori omo mi ma ge ma ge ipe npeju bayi na si ni alafila sugbon ba o mo se be so o da bi awon ti won gba ball lori papa ni ẹni tó bá wà ní orí pápá tí ń gbá bọ́ọ̀lù ó lè má rí gbogbo kùdìẹ̀ kùdìẹ̀ gbogbo àwọn àṣìṣe rẹ̀ ṣùgbọ́n àwọn tá ń wòran ní orí kí lórúkọ rẹ̀ pavilion tábà àwọn tá ń wò lórí móhùnmáwòrán àwọn ni wọ́n mọ ṣàkíyèsí pé kíní yìí ó kùdìẹ̀ káàtó ń bí o eléyìí bọ́ọ̀bá gbà sí tìrì ó yẹ kí fọ́ lè lọ pàdé rẹ̀ níwájú mo rọ̀ bọ́rọ̀ mi yé yín ẹ dákun ẹ evaluate wa ibo ló kù sí ìwé ìwo ni ká tún fi kún mọ́kàn ya bàrá ni o ibi tí mò ń lọ gangan ni pé pẹ̀lú ọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè wa pẹ̀lú àwọn tó wà ní ipò adarí ipò adarí torí gbogbo wa náà lò sèlú àwọn ṣùgbọ́n àwọn tó ń darí tí ìjánu orílẹ̀-èdè ìlú tó wà lọ́wọ́ wọn. Wọ́n kàn ṣàdédé jí lóòrọ̀ ọjọ́ kan ni wọ́n kàn gbé pọ́lísì kan wá ni gbì wọn ò ní rò pé bó ló ṣe lè àfẹ́tẹ̀ àwọn èèyàn báwo lè ṣe lè hìsì àwọn ìpèníjà táwọn èèyàn ń kojú látàrí

let me give you an example. Lára àwọn policy tán ṣe policy gidi ni o ṣùgbọ́n mode of implementation wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó ó náà ni èyí tí wọ́n ṣe pé kọ́mọ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèrè ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan. Ṣé ẹ mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀? Àwọn àgbẹ̀ ó mọ̀ lówó lọ́wọ́ látàrí rẹ̀, ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ? Ọ̀rọ̀ mi ò yé yín. Wọ́n àṣe feasibility studies sí wọn dáadáa. Àwọn èèbó mọ̀ níláàkà ipọ̀ o. Àwọn èèbó fún wọn níláàkà ipọ̀. Àwọn website kan bẹ nílùú èèbó táwa náà ti participate bó tiẹ̀ jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kiní ẹ̀ ní survey. Website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá bá fẹ́ báyà product kan náà fẹ́ introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀, wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kíní yìí o. Àwọn mi ń ṣe research ni o. Wọ́n tún fẹ́ fi mọ ibi tán kù sí ni o. Wọ́n tún fẹ́ mọ èyí tán ṣe tó dáa ni o. Àwọn website gan wà tó yẹ pé iṣẹ́ tí wọ́n nu. Àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe wọ́n wá ti sí irú àwọn survey site ẹyọ wọn fowó sí fún wọn. Àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí wọ́n gbé fáwọn èèyàn. Àwọn tó bá ní access sí àwọn website yìí wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn wá máa fún wọn ní ìdáhùn. Mo sọ tí àwọn ọtí ibi tó yẹ pé àwọn èèyàn wa bẹ́ẹ̀ wà náà ń ṣe táyẹ̀ pé níta lówó lọ́ dáadáa ni irú rédíò ṣẹṣẹ yìí. Mo lè gbé lọ sọ́run àwọn website kan pé ta ló ti gbọ́ nípa Ajísebí Ọ̀yọ́ rédíò rí o? Bàbá làwọn ti gbọ́ nípa rẹ̀. Ṣé ẹ ti gbọ́ àwọn program wọn rí o? Òun ti gbọ́. Èwo ni wọ́n ń ṣe tó dá o? Èwo ni wọ́n ń ṣe tí ò dá? Àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve. Báyà wọ́n ń ṣe product kan tí wọ́n bá ń fẹ́ improve rẹ̀, wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí. Mo rò bọ́rọ̀ mi yé. Àyin olóye tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ torí àwọn tán ní làákàá tán lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì Ajísebí Ọ̀yọ́. Àyin ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ. Mò ń bọ̀ ná.

0: A kori oro ta n yanju ta n pe kelu laaro ina ni measurement and evaluation. Measurement and evaluation. Ki lo mo se awon ti a ni ayin ta kin le evaluate ara wa. Pe ibo ni kudie, kudie wa ku si. Ewo le yi ta le se ti a tun fi le jolori ta tun fi le ma te si waju. Sugbon in ta ba nje lenu lowo lowo nla wa mo. Ani kan soro ninu group kan nisin oni ni Africa wa nbi oni in the next 50 years aje kin ka bo se bo se bere oni we who do Africans these things are beg we deter future progress so much we cling onto the past itesiwaju ojo waju o je ajoji si a fe itesiwaju ojo waju awa cling mo past e ma wa wo bi ta tin sa bo sire o ni pe awon to je iwo omo lu abi to je titi atijo to ye ka diro mo a gbe yunju si egbe kan a ni se yun so gba awon nkan mi to je ti pe o ye ka ti improve le lori ka ti ki nkan mi o tun ti wa ti o wa ti o ta bi improve le lori a ni improve le ni kẹni tó sọ pé báyá ní ìsìn náà bá ṣe wà yìí pẹ̀lú owó tà ń ná owó náírà owó ká sọ pé náírà kí n máa fi yun ṣàpẹẹrẹ náírà owó pépà náírà pẹ̀lú kọ́ìnsì náírà bó ti àti fojú kan wá náírà àti 50 kọ̀bọ̀ nísìn ọlọ́run lọ́mọ yìí ọdún. Ìlú Èbó gan wọ́n ná kọ́ìnsì lamẹ́ríkà wọn náà láwọn ìlú Èbó tó bá wà ń bí a máa fi pọn pé àtijú ká máa kó kọ́ìnsì tọwọ́ lọ bí ọmọ ọdún worowóró lápò wa a sì fi ba gbogbo nǹkan jẹ́ yányán kó sì nǹkan sílè márùn-ún kó sì nǹkan $1 mọ́. Ice water tá a máa ń rà nígbà kan 50 kọ́bọ̀ nkankan kò ti ẹ̀sà ice water ká ti ẹ̀sọ pé kò ti ẹ̀sà ice water mọ́ kò sí nǹkan $5 gan tipatipa lẹ́ẹ̀fì fi agidi lẹ́ẹ̀fì rí nǹkan náírà márùn-ún lórí igbá agidi kí nìkan náírà márùn-ún tó ṣe ẹ̀wà gan kò sí nǹkan náírà márùn-ún sí nǹkan náírà márùn-ún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fẹ́ ra ẹ̀pá yéré tán yan múrí kan lẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ magi da mo fi sobe pon marun ni pure water ta mu $15 ni si nkan naira marun mo ko si biscuit naira marun o wa like ko si o mo ti fe ma digress die sugbon ti mo nso ni pe owo naira ta na paper pẹlu coins káde ẹ̀yẹ́ pé kò sí coins ní nàìjíríà tá à ń ná àwọn ti àwọn òyìnbó ti tún improve innovation ti wà ní ìsìn níjó ní tá à ń sọ̀rọ̀ kíni táwọn àwọn tẹ́ máa ń bùn wá lówó wọ́n wà lamẹ́ríkà ni o èmi wà nàìjíríà èmi wà ní uk èmi wà nàìjíríà wọ́n kàn ní Deyinka Lásùkàn mi kásàmásí dáadáa pàpín ẹlẹ́nu gbọ̀rọ̀ sáàlì ẹlẹ́nu gbọ̀rọ̀ send account number rẹ níkà ju account number sí wọn wọ́n kàn tẹ́ni gbéra wàrà láàrin bí ìṣẹ́jú márùn lówó ọba ti wọlé sàkáǹtì mi nígbàtún ti fi thousands of naira nítorí wà richard nítorí lówó lọ́ọ̀sì nítí mò ń fààyàn ni wípé ní ayé ọjọ́un nígbàtí ojú sì dúdú dáadáa àwọn kan yìí ò yí sí dáadáa wọn ò yí sí pẹ́ẹ́pẹ́ ọ láti ẹni tó wà nílùú Èbó láti send owó sí ẹni tó wà ní Nàìjíríà kò yí sí o bàbá fẹ́ kọ lẹ́tà láti ìlú Èbó wọn tẹ́lẹ̀ kínní kan ọlọ́run lọ́mọ yìí oṣù tí omi bàbá mi ọ̀wọ́n sí àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní àyín inú mi dùn láti kọ lẹ́tà yìí sí yín o pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni bàbá mi ni wípé mò ń gbèrò láti wá sílé ní oṣù bí ọdún ti ń bọ̀ o tàbí mò ń gbèrò ń fò owó ránṣẹ́ sí yín bàbá mi ẹ bá ń ra lè oko mo fẹ́ máa dáko tàbí ìwé owó ránṣẹ́ sí yín bàbá mi ẹ máa bá ń kọ́lé lẹ̀ nílé o wọ́n kọ́ lẹ́tà ó lè lóṣù mẹ́rin kó tó dé Nàìjíríà ṣùgbọ́n ní ìsìn nti mo n fa bo ni pe pelu innovation innovative ideas ti mo so le ka pe thinkers are the one ruling the world awon tan ronu jile awon tan ni opolo tan ronu jile awon ni won rulu agbaye latari ironu won imajile won won ti fi improve ba se n gbe igbe aye lati America nisin bi mo se n soro yi bi ba mi se wa ni Ivory Coast yen pa General Overseer Babasegun Babasina Pastor Sina ta ma fe ba mi soro lati Ivory Coast won kan te pe deyin ka won ti sadura fun mi laaro idari tan ti sadura fun mi laaro idari lati Ivory Coast to ye pe ni ati aye John ni mo fe sadura fun mi laaye John a ti abe collector olodun lomo oye odun ti osu ti o lo ti o to de Nigeria lati Ivory Coast to ti atun je pa Africa nle le nbe ni sugbon latari innovation innovation awon imajinle pelu awon eyan tan ronu tan ma nro ri daada o ti so easy latori WhatsApp won kan tell pe pe pe pe pe olodun pe pe pe pe pe pe olodun latori phone pe pe pe pe pe won dey send owo sile pe ile wo lo n ba mi ko lo e ya lo se video call nibe ma fi so gogo yara nka kiri fi han mi document ni aye jo ta eyan mo ti won ma send owo lati ile ibo kan ba won call ti won ni call o ta ma fi le on le han won nisin fi document han mi latori phone ni won ti ya ma scan re ma ya photo document ni so nigba ta wa sanwo awon owo ni okowo fun ti won ma fi ta ma fi se monitoring full monitoring won se lati lo ebo nisin latari ironu agbon majinle awon awon eyinbo alawo funfun pa lawon eyan wa na tori awon eyan wa na won aduro won bo na
1: a ti se bi oyo laari oyo ni se bi babeni kokan a ti se bi oyo laari oyo ni se bi babeni kokan
2: ikan owo so opo ikan mole awon eyan wọ́n fọwọ́ sọ́wọ́ pọ̀ wọ́n máa kì í àṣí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni ọyọ́ àti bàbá ní sípò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ́ gbẹ́rù lórí ẹjẹ́ àfìmọ̀sọ kan gbogbo ọmọ ìlú ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdì ká fọwọ́ sọ́wọ́ pọ̀ gbé ìlú ọ̀yọ́ ga agbára ń bẹ níbi ìfìmọ̀sọ kan iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tó bá wá kú ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtìbà ní ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmọ́ wà lọ́jọ́kọ́jọ́ adéyínga ọlọ́ṣùkàn nílẹ̀ ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀fẹ̀ tèmi náà ní látàrò ti sọ lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti bàbí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ́ àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ńlá dìkú ijó àti wípé àjíṣe bí ọ̀sán làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ọyọ́ mi ti o.
1: Still and bad boy, measurement and evaluation. Pé bàbá tiẹ̀ wà níjọba o, bàbá fẹ́ gbé pọ́lìṣì kan jáde o. Ká evaluate rẹ̀, ká rò dáadáa. Mo tún fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yìn tẹ́ ẹ̀ ń bá mi bọ̀ tẹ́lẹ̀ látilẹ̀. Wípé pẹ̀lú àwọn òyìnbó, àwọn máa ń wọ́n máa ń lo ọpọlọ wọn dáadáa. Iná ní jẹ́ kí wọ́n máa lọ àdùnnú wa lórí o, ní jẹ́ wọ́n máa jẹ́ olórí wa o. Bí wọ́n bá fẹ́ ta product náírà 5 péré, wọ́n lè kọ́kọ́ fi múrí 5 ṣe research lórí rẹ̀ láti fi jẹ́ pé wọ́n fẹ́ improve lórí product yẹn. Débi pé product yìí ni wọ́n àpadà máa mú millions of dollars, billions of dollars wá. Wọ́n ọ̀kọ́ ná wọ́n lè lórí product náírà 5, wọ́n lè ná múrí 5 lé lórí research nìkan. Wọ́n àti ìṣe tí wọ́n ọ̀kọ́ ná múrí 5 lórí research nìkan. Mo fi wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn policies tán wà, àwọn tán wà níjọba tán wọ́n ń ṣe. Wọ́n kì í wọ́n ní wọ́n kàn ro àlọ́bà ẹni pé kíní yìí dá o, gbúrú, wọ́n kàn implement ẹni bù láì kan náà. Wọ́n ní kọ́kọ́ wo, wọ́n ní rò lọ́wájú, kán tún rò lọ sẹ́yìn pé kán evaluate. Wọ́n tún kí ń jókòó pé nígbà tá a ṣe policy yìí tó tiẹ̀ wá rí báyìí o, ká wá evaluate, ká tún wò pé ewó la ṣe tó kù díẹ̀ ká tó, ewó lọ yẹ ká tún pẹ̀pẹ̀lẹ̀ mọ́, ká tún continue láti máa ṣe dáadáa lọ. Pẹ̀lú tí mò ń sọ pẹ̀lú product pẹ̀lú àwọn ìlú Èbó, tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn website tí àwọn òyìnbó yìí tán dálẹ̀, survey website, àwọn tán wà nílùú Èbó, bẹ́ẹ̀ lomi ò bá níṣẹ́ nílùú Èbó, tó bá jókòó ti survey nìkan lásán gan yóò yìí tó máa rówó ń bẹ̀. Àwọn ìtẹ́yìn tí mi gangan fún ara mi tí mo ti participate mẹ́ VPN la máa ń lò, tí wọ́n bá ti dictate pé VPN la ń lò báyìí, wọ́n kàn block wa ni. Ṣùgbọ́n àwọn tó ń ṣe tó yẹ pé wọ́n ti bẹ̀ gan lówó lọ́wọ́ tó yẹ pé iṣẹ́ gan ni lọ́tọ̀ fáwọn kan. Ní tó sì wà fún náà ni pé bóyá wọ́n fẹ́ ṣe product kan o, tàbí wọ́n ti ṣe product yẹn o, wọ́n wàá máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń lo product yẹn pé kí ni tá a ṣe o, ewu lẹ̀ wò pa tún lè improve lé lórí o, bóyá policy kan ni wọ́n ń ṣe. Oríṣiríṣi company, oríṣiríṣi àwọn míì tún wà tó yẹ pé bóyá application kan náà build ni, wọ́n wàá sanwó fáwọn kan pé kán bá wọn explore application yẹn, kán wò, kán lo tinú tẹ̀yìn, èwo ni ó kù díẹ̀ káàtó káwọn improve, èwo ni káwọn yọ kúrò nínú àwọn functions tó wà níbi application yìí, àwọn software báwọn ṣe máa ń pè wọ́n náà. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn software yo bí wọ́n ṣe máa ń ṣe, àwọn brand brand big brand bí àwọn mọ́tò, àwọn cars, àwọn náà wọ́n máa ń ṣe irú àwọn, wọ́n máa ń sanwó fún àwọn survey website yìí látún ti fi improve product wọn. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí pẹ̀lú àwọn tán wà ní ṣáájú wa, àtàn ṣáájú wa yìí, orin tán máa ń fẹ́ gbọ́ táwọn èèyàn máa ń kọ, táwọn èèyàn wa náà sì máa ń kọ fún wọn náà ni pé ẹni yìí ṣe dáadáa ni o, wọn ní gbọ́ fẹ́ gbọ́ bíi tí ó kù díẹ̀ káàtó sí. Ẹni tọ́ bá wá ń sọ fún wọn pé eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó, ọ bá sì gbìyànjú, ọ bá mọ̀ sí báyìí o, wọn wà fẹ́ gbé umuru wọn sójú torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kù díẹ̀ káàtó sí wọn. Èyí tá ń ṣe tó dáa nìkan wọ́n fẹ́ kí wọ́n máa fọ́n rere, wọn ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ́ ìyẹn lẹ́ran ara jọ ni gbogbo wa, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook. Ṣùgbọ́n tó bá ti rí èèyàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn sì padà, kéèyàn padà, kéèyàn padà sẹ́yìn. À ń bàbá wa nílẹ̀ Yorùbá gbọ́n o, wọ́n ní bọ́mọ kékeré bá ṣubú á wò wájú, bá gbà àgbà tán bá ṣubú ẹ̀yìn ni wọ́n máa ń wò pé níbo ni mo ti ṣiṣẹ́ o, kó tó di pé mo wá ṣubú níwájú, níbo ni mo ti ṣẹ̀ṣẹ̀ gbé kí n tó wá fẹsẹ̀ kọ níwájú. Ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń sọ fún ìjọba, tẹ̀yìn bá ń rí tẹ̀ ń sọ fún ìjọba, ẹ̀yìn gangan ni wọ́n wà á mú ní ọ̀tá, wọ́n àwọn pẹ̀yìn gangan lẹ fẹ́ràn àwọn. Ṣùgbọ́n gbogbo àwọn tán kó rọra, tán kó rọra, mo ń wo fídíò kan níjọ ní ní Facebook, tẹ bá gbọ́ orin tí wọ́n ń kọ́ fún Ṣèyí Mákindé, ẹ má sì mí gbọ́ Ṣèyí ń ṣe dáadáa Lọ́yọ̀ State o, ń ṣe dáadáa Lọ́yọ̀ State o. Wọ́n wá ń kọ orin kí ni kan, mo ti gbàgbé orin já ń kọ, wọ́n ń kọ orin o, ìra wọn ò fẹ́ pòpò òdénú o, ìra wọn ò fẹ́ pòpò òdénú o, kí ṣe pé torí pé wọ́n fẹ́ràn Ṣèyí Mákindé débẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o, ṣùgbọ́n torí tí wọ́n jẹ, tí wọ́n rí jẹ lọ́dọ̀ rẹ̀, ni wọ́n fi ń kọrin yìí o, nabi nkori yi o ma jo lo mo nwe yin re fun o ma jo lo mo nwe yin re fun aje nbi yin awon ti won sugba president Goodluck Jonathan lana awon oru bebe awon tan pariwo re a daru ni a se kere kan ni iwo nikan ni Jonathan ni o kene kan ni o eba bi Jonathan loni Olorun lo modun to ti ri imi ninu won gba yin ba won eyan se ri nu nature awon eyan nu o ibi ma ita ma nje lowo nikan na mo ayo dodo te ma wan je gangan ni o ni je ke enu won le so ododo fun awon tan wa nipo asaju ke se gbogbo awon tan wa nipo asaju ni won je ni bi o awon tan ko rora gangan ni awon ni iye to n bo gbogbo igbiyanju goloba ti o je ki igbiyanju goloba won ade o yato fun pe awon mi won gbadun ninu won tan ni lowo sugbon awon tan ko rora gangan ni isoro awon elomi e je ki n tun wa pada seyin tori mo ti tun digress.

0: agbogbo.
1: Rájí àlàmúnà lẹ̀ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
0: Bàbá ráyé ìtàbá ń ṣe o.
1: Measurement and evaluation.
0: Àrẹ
1: tẹ́ bá tiẹ̀ tún wá ti ṣe gbogbo kíni, ẹ tún wá wọ ẹ̀yìn wò pẹ̀gbọ́ ẹ̀ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ní measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú ìwò wájú, bágbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo ni mo ti ṣe àṣìṣe o, kí n má tún ba lè ṣe irú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Irin ẹsẹ̀ wo ni mo gbé, ojú ibo ni mo gbẹ́sẹ̀ lé, tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú, ni wọ́n wàá wò wò, wọ́n wàá wò wò tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubúlébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

Mo n sọ̀rọ̀ innovation lẹ́ẹ̀kan. Innovation. Tí o bá sí innovation, tí o bá sí ìrònú àwọn kan. Báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà ní Ivory Coast ní Nàìjíríà níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà ní United States of America láti orílẹ̀-èdè Canada láti United Kingdom àti Denmark Ivory Coast Libya South Africa Ghana káàkiri gbogbo àgbà ńlá ayé tẹ́ẹ̀bí tẹ́ ẹ ti ń gbọ́ mi tí o bá sí ìrònú àwọn kan. Innovative ideas àwọn kan ẹ nílé láǹfààní àti gbọ́ mi o torí irú àwa yóò lówó lọ́tà bí lè ra táìmù lórí normal radio táàyò máa ṣètò lórí rédíò ara mi ò yẹ yín. Ṣùgbọ́n innovative ideas àwọn kan ló mú mi mọ́ wà báyìí nínú yàrá mi mọ́ wà láì lórí couch lórí àga kan ni mo jókòó tí mo fẹ́ yìn lé tí mo fi ń bá yín sọ̀rọ̀ tí mo fi ń rojọ́ yìí lórí ayé android phone mi náà ni mo fi ń yin òkè tí mo fi ń yin ilẹ̀ tẹ́ fi ń gbóhùn mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí fóònù tí mo fi ń whatsapp tí mo fi ń ṣe gbogbo ẹ̀ náà ni o kò yé yín. Àìlápàládọ̀ mo ayé ti rọrùn o ayé ti rọrùn àwọn èbó àwọn tẹ́ ń ronú àwọn tinkers wọ́n ti jẹ́ kí ayé ó rọrùn. Ṣùgbọ́n ní àyín ìrònú ló jìnà sáwà tábà tún wá rí àwọn tẹ́ ń gàgà ń ronú yìí àwa nífẹ́ àgùntàn wò wá nífẹ́ paṣọ ìsìn dà àgùntàn wò nífẹ́ paṣọ ìsìn dà àwọn òní wò pé báwo náà làwa sí náà sì lè jẹ irú àǹfààní innovation, innovative technology, programming, coding, softwares, ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life for ara wọn. Báwo náà làwọn náà ṣe lè lò níbí àbí lè better life for wa. Tá bá ti wá rí company tó ń thrive díẹ̀díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí. Wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kó gbálé. Wọ́n bá fi corruption à ń béèrè owó à ń demand owó lọ́wọ́ wọn yín wọn lọ́rùn wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kó gbálé.

0: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Ají ṣe bí ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì. Wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ń ṣe, tí wọ́n ń gba sálárì fún mi. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí. Iṣẹ́ ìwádìí nìkan làwọn bèèrè lé lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: bí má bà nìyàn àlàdé bí ẹni bá lè yó mọ láyélẹ ní rí.
1: Ibi ìpanikọ́rọ̀ mi ọwọ́ ọ̀gá mi fọ́ yẹ́mu ẹni ebí ń pa kì í gbọ́ wàásù.
0: Báyé ń bá ń yẹ ni àjùdàbí ẹni bá ní kú mọ láyélẹ bẹ́ẹ̀ lágùn láyé àrọ̀hún lọ́rin ṣe mi ọ̀rìn àṣẹṣẹ yàn bí ẹni bá lè jà láyélẹ ní rí.
1: Bẹ́ẹ̀ ni wọ́n
0: máa wá ara wọn talẹ́ta. Ẹ̀yẹn wo ìyàwó àṣẹṣẹ gbé bẹ́ẹ̀ni bí ìyàwó àṣẹṣẹ gbé bá gbẹ́lé ọkọ rẹ yóò sì máa ná máa yà á lé lọ́rẹ́.
1: A ní ń bọ̀ wí òtò
0: òtò. Ìyá lè bíbí ní sẹ́yà má tẹ̀rí ènìyàn jẹ́mọ́lá yé gbígbẹ́ ọkàn ẹni kankan. Àgádágodo kò fi mú ara wọn èèwọ̀ ní akéǹde òfin kò hán jọlọ̀. Gbogbo ìgbà tẹ́ ń bá ń dájọ́ ọkọ láyà kẹ́ẹ̀kì máa rọra ṣe. Torí bọ́kọ láyà bá bẹ̀rẹ̀ jà àbí ẹni pé ò lè tán mọ́ láéláé ní
1: orí.
0: Bí àgbáre ní ìparí rẹ̀ fún ọ̀tọ́ òun àtúmọ̀ fúnra wọn lóyún òun àtúmọ̀ bímọ fúnra wọn. Lójú ọba àtẹlẹ́dọ̀ ìyọ́ tàyọ̀ lóṣù ojú ọba lágbọ̀nà tó yàn àti lérí kiri tí sọ pé jà yìí ò ní tó láéláé. Ojú àtikẹ́ ni má ní ọdẹ ẹ̀rẹ́rẹ́ oníjàmbá ènìyàn àti iṣẹ́ ti fi jà ní
1: sọ̀rọ̀.
0: Ìwọ̀n ni wá gbé ni wá jà wá jà ni wá tán àgbẹ̀ mọ́jà kan òsì. Ajá má tán ní ìfẹsẹ̀ òṣò náà ni ọ̀dà òun ọ̀dà kó má èèyàn bí mọ́ láéláé lọ́kọ̀ ẹ̀mí ètì ìnà ni. Títí ọtí aláyé ti dáyé ilé yìí pẹ̀lú àwọn tí ń bára wọn jà àwọn ọ̀kọ́ra wọn bí wọn bá bínú síra wọn tó wọn àtúntò mọ́ bára wọn gbé lé wọn àtúntò mọ́ bẹ. Ẹnì kankan ò sì ní yẹra kú òfẹ́ ní kankan oníkálukú ó sì tún mọ́ bẹ láyé rẹ̀. Sẹ̀mí kí n bí ọlọ́dún ọ̀rẹ́ àǹforó yàrá èjò rọ́ọ̀tún. Ọ̀rẹ́ mi dà mí ń gbọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ́dàlẹ́ ọ̀rẹ́ fi ń di pípọ̀ nílẹ̀ rẹ bẹ̀tẹ̀. Olúdáwà fi yàrá ìní òjé kó rọ́ọ̀tún lẹ̀. Àwa babalà ń sọ̀rẹ́ àwọ ọmọ sọ̀rẹ́ ọwọ́ ọlẹ̀ ẹ̀ dà ní. Ẹ má jẹ́ bára wa sọ̀rẹ́ ọ̀dàlẹ̀ mọ́ ẹjẹ́ àjọ mọ́ bára wa sọ̀rẹ́ òdodo. Ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kéré dalẹ̀ ọ̀rẹ́ tí ọba dalẹ̀ òní dalẹ̀ sọ̀rẹ́ rẹ̀ òpó rẹ̀ rẹ̀ rẹ̀ ní ìṣẹ́ alábòsí ẹ̀dákẹ́ ẹ̀jẹ́ kí gbogbo wa ó sì lè lẹ̀ ẹ̀ dà.
1: Bọ́bá yẹ ìwọ ọ̀dàlẹ̀ ènìyàn.
0: Bẹ́ẹ̀ náà ni bọ̀ bá bọ́ máa ráyé nínú ilé bọ̀ bá ṣe wọ́n lóore bòrè pàdé wọn lọ́nà bọ́ sàlọ̀ sàlọ̀. Sàlù báríkà ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ ọjọ́ òsì lọ́rọ̀ àwọn àfibiṣó lóore pé ìgbéjú ni wọ́n fi yí orin àná
1: dà. Ìwà àwọn mí nù.
0: Lóore fún wọn lójú àlọ́ ràn wọ́n mọ́ abínú ẹni ọ̀gbá àlọ́. Àlọ́ àṣejù ní báwọ̀ ló ń ṣe mí wá ọjọ́ oré gbẹ́ àṣèré gbàgbé bó oré bá bọ̀ yóò dìbì ni àlọ́ àṣejù ń bá bójú àyà ó oré níwọ̀n ọmọ gbàdà
1: mi. Àṣìlè kó o fọ́ yẹn mú.
0: Ọ̀jọ̀gbọ́n aláwiyé ọ̀jọ̀gbọ́n aláwiyé bàbá àgbèjì.
1: Àjèrè
0: tọ́tọ̀. Ọ̀gbọ́n ní kí n àìsọ̀jẹ̀ káṣojú mi gbogbo ẹni tí máa ń dijú ò lè sọ̀jẹ̀.
1: Lóòótọ́ ni.
0: Gbogbo ààyè tó lúwa bá bè wá sí á máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa lúrò ní ìmọ̀ fẹ́ dún.

0: lọ́wọ́ olódùmọ̀lẹ́ ọba tó dá gbogbo wa ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ́ ọ̀la ṣàgbà wa àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà nítorí bá a bá sùn lálẹ́ káàkiri gùdùgùdù nífẹ̀ẹ́lì ìdajì kó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olólùmọ̀ ìjìnlẹ̀ tọ́mọdún tó lè ṣẹlẹ̀ sí o ilé mímí ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà à ń gbọ́rọ̀ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀lẹ́ ọba àtọ́dá gbogbo wa jájọ̀lá lọ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn bá ọba kú
1: lóòótọ́
0: bá ọba dèdè kú ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la bí ọba olúwa bá fún wa
1: sọ
0: torí bẹ́ẹ̀ni ọba dí ikú ìjere ọ̀tọ́ láyé ẹni tó bá di kú bolúwa rẹ lópin
1: lóòótọ́
0: èèyàn tí òsì bímọ sánú ọ̀gbọ́dọ̀ sún eré ṣẹ̀sìn ẹni tí ọba láti bọ̀ tá ayé ọ̀gbọ́dọ̀ fọmọ bú ni àtètè lóbìnrin ọkọ ọmọ bíbí bàbá wa lókè tó pin fún wa náà ni òpin lọ́gbọ̀n ọgbà òpin wo owó kárí ogun ikú kárí ọmọ ni ọ̀kárí ènìyàn kò jẹ́ni tí lówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó bẹ́ni ìtàn àjẹ̀lẹ̀ ìtàn lọ ní ẹni dọ́gba lówó lọ́wọ́ ẹni dọ́gba lówó lọ́wọ́ bẹ́ẹ̀ rí jẹni gbogbo ṣe bẹ́ẹ̀ rẹ́wọ̀n ọmọ ṣùkú tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́ kò jẹ́ni tí òní ikú láyé gbogbo wa là ń rọ̀ alákejì ẹni dọ́gbọ́n òkú ẹni dọ́gbọ́n ọ̀rọ̀ ọ̀hún alágbèjì ọ̀run dákun mọ́kànjúmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé òwò bá ní bẹ́ẹ̀ náà lòbí ẹni kan ti wọ́ ọmọ wọ́ ọmọ tí òdò tèbí bí bẹ̀rẹ̀ ní ìtàn gbé bímọ méjì lẹ́ẹ̀kan èso bí ẹni kan ti wọ́ ọmọ tí òdì bí bẹ̀rẹ̀ ní ìtàn gbé rọ́yún
1: dànù
0: ìbẹ̀rẹ̀ ní kan sì lóyún díẹ̀ kò lè bí ọlọ́run ọba kọ́ dẹ́kun kọ́ má ṣe kí gbogbo wa ò ní òun àmírọ̀ ọ̀run èèyàn tó di bí òní ikú ẹni tí òsì bí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere ìfolúwa rẹ bàbá bímọ náà dán ọlọ́run ọba òní jí ogún ń kékeré báwọn ọmọ náà bàdàgbà àtẹ ọlọ́run ọba òní jí ọgbọ̀ abẹ̀bẹ̀ gbẹ̀rin ògùn ẹ̀ gbẹ̀rin àbẹ̀ gbẹ̀rin òun rere lájọ̀ mọ́ ọ̀sẹ̀ ẹgbẹ́

Emi lọ́rọ̀ lọ́mọ lójú gbogbo abínú ẹni àti gbogbo òsìkà lù. Adéyinka mo tún dé lónìí agado òkúta àrà òkè balẹ̀ dúgbọ̀n ẹ bá àwọn epo.

Ǹjẹ́ kí láàbì mọ́ abára wa sọ̀rọ̀ náà lénìí náà ni ìgbẹ̀yìn? Ẹ mọ̀ pé ìgbẹ̀yìn lójú. Àwọn bàbá wa tún mọ̀ ní ìgbẹ̀yìn láláyò ó ta. Ìgbẹ̀yìn lójú. Ṣé ẹ mọ̀ pé gbogbo ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la. Ìgbẹ̀yìn.

0: ṣe mọ̀ wípé ọlọ́run ọba mi ò kúkú níyàwó tá a lè yàn lálé o. Torí ara wa ká mọ̀ bá mọ̀ fara ní ara wa. Iná làwọn òfin ṣe wà nínú bíbélì ló ṣe wà nínú kùránì. A ní tó ń bẹ nínú ẹ̀sìn ìbílẹ̀ tó jẹ́ tàbá láyé. Níbi tí ìyàwó awo kan bá ti dìde, awo tó dé ò gbọdọ̀ jókòó ńbẹ̀. Bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn ọlọ́dẹ lọ́dẹ. Ibi tí ìyàwó ọlọ́dẹ kan bá ti dìde, ọlọ́dẹ míì kò gbọdọ̀ jókòó níbẹ̀. Gbogbo àwọn òfin yìí, gbogbo àwọn àṣà yìí ti ń bẹ nínú ẹ̀sìn ìbílẹ̀, ti ń bẹ nínú tàbáláyé, ti ń bẹ lẹ́nu ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Gbogbo àwọn kíní yìí ká mọ̀ bá àmọ́ kó ìnira bára ara wa náà ni. Ìgbẹ̀yìn lójú kí ni ó gbẹ̀yìn èmi àti ẹ. Àrọ́bá gbogbo wa là á dìtàn. Ṣé ẹ sì mọ̀ pé kò sẹ́ni tí ó ju sáyé àyín yìí.
1: Alátara kalẹ̀ wo ìwà tá a bá fẹ́. Ṣùgbọ́n kò sọ́nà láti ṣe àṣepé rárá.
0: Bẹ́ẹ̀ni o, àṣepamọ́ ló wà, àṣegbé kan ò sí láyé níbí. Gbogbo ohun tó o bá ṣe lọ́ọ́ gbà. Òṣùwọ̀n tó o bá fi wíńkà náà ni wọ́n fi san fún ọ padà. Ṣé ẹ sì mọ̀ wípé nǹkan kan ò lè gbin àlùbọ́sà kó wá wo ẹ̀fọ́ láéláé, ohun tá a bá gbìn náà ni ó wù. O lè mọ wá bú kó o mọ wá sọ pé ó kẹsàn dáadáa láéláé fábàdà kò lè jẹ́
1: bẹ́ẹ̀.
0: Ṣé jìbìtì ni wọ́n mọ̀ yàn lù? Olè jíjà ni wọ́n mú níṣẹ́. Ká fi báírò yíwé kọ̀ wọ́n lọ́dọ̀ tiẹ́. Ká gba sọwọ́ gúdúrú owó àbẹ̀ tẹ́lẹ̀ owó ẹ̀yìn ni wọ́n fi ń ṣàyò ń tiẹ̀.
2: Ọba tó dà wá sáyé, ṣé tó ń lọ́wọ́ tó gbà lérò tó fi ní káwáyé.
0: A níbi Nàìjíríà bàjẹ́ dé nísìn, àwọn ọlọ́pàá wọn ò fi bójú mọ́. Ibígbà kan ni wọ́n máa ń sọwọ́ sẹ́yìn tí wọ́n sọwọ́ kúdúrú máa gbowó àgbẹ̀ tẹ́lẹ̀. Gbangba gbangba ni wọ́n ti máa náwó tí wọ́n tún máa feel entitled wípé kò fáwọn lówó iye báyìí ló fáwọn láì ṣe pé wọ́n ṣiṣẹ́ owó sí ẹ lọ́wọ́. Wọ́n sì ń gbowó oṣù o, wọ́n gbà á máa fi ìnira, wọ́n máa kó ìnira bá àwọn èèyàn. Ṣé èyí a máa wá gbin àlùbọ́sẹ̀ ọ̀họ́ ẹ̀fọ́ bí? Àwọn pé tó o bá ṣe náà lọ́ọ́ gbà ni. Bí ìwọ bá wá rò pé o ti mú jẹ́, o ti lọ àwọn ọmọ tó wá fi ilẹ̀ yìí ńkọ́, tó fi ilẹ̀ ṣàyé ńkọ́. Àwọn ọmọ tó fi ilẹ̀ ńkọ́, àwọn ọmọ tí wọ́n máa jẹ̀yà ẹsẹ̀ rẹ̀. Bíbélì ti sọ, ó ní a ó bẹ ẹsẹ̀ ìyáwó àti ẹsẹ̀ bàbá wò látòrí ìran kínní tó fi dé ìran kẹlóná. Ẹran lésì mẹ́un, ṣé kẹfà ni àbí kẹjọ? Ìran ṣe bẹ́yìn náà mọ bó ṣe gùn lọ́sálálú. Kó wá tún wá gàgà, kó wá jàjàbọ́ ní àyín ká pé ọlọ́run o, ọlọ́run mọ̀ ní sùúrù fa. Ká pé ọlọ́run o, à á mú ọ ní àyín. Ẹyin ò tí ò mú ọ ní àyín. Tó rò pé ó jàjàbọ́ lọ́run ni. Ọlọ́run mi gbàbẹ̀ tẹ́lẹ̀ kò dàbí àwọn olóṣèlú ilẹ̀ Nàìjíríà. Kò dàbí àwọn adájọ́ ilẹ̀ Nàìjíríà. Ó jẹ́ mo kó ìyà. Ó jẹ́ mo tó ìyà.
2: Ẹmí bá bèrè.
0: Ó jẹ́ gbìngbìn nìkìn ìyà. Ẹnjiníà nìwọ́, ẹnjiníà, electronic engineer, ò ń tún fóònù ṣe rédíò níǹkì, ò ń tún lápútọ́ọ̀pù ṣe kọ̀m̀pútà. Kò sí nǹkan tí wòye tún ṣe ń tiẹ̀. Ìrésà ni ó bàjẹ́ lára pẹ́ńsù. Sápnà lọ́mọ ní wọ́n rà.
1: Ìgbà tó wù aláwòrán lọ́lẹ̀ ìbẹ̀rẹ̀ mi kọ́ wa.
0: Aláwọn èèyàn wa, ó tún wá máa fi ọlọ́run sẹ̀rí lórí irọ́ láàyè ìlànà. Àwọn èèyàn wa ọ̀dà kan mọ̀.
1: Ṣọlọ́run tó pa àwọn ọmọ wa náà bí iṣẹ́.
0: Ọmọ ẹgbẹ́ wà láì tẹ̀láì. Náírà márùn-ún péré ni mo fẹ́ ni mo fi bá fi ta ọjà ń fún ọ. Mọ̀sù parọ́, mọ̀sù parọ́.
3: Torí pé wà.
0: Tó gbọdọ̀ parọ́ ni.
3: Jìnnà wa.
0: A ní o dúró lórí nǹkan tó fẹ́ tà yí pé ẹgbẹ̀rún kan níta o. Bó bá pé ọ rà ń bẹ̀, tí ò bá sì pé ọ.
3: A ò dédé wáyé o.
0: Ewu làbúrò wa máa fọ́lọ́run sẹ̀rí lórí irọ́ torí ọlọ́run.
3: Tó fún mi.
0: Lórí èlò owo to na tan laarin iseju melo tori olohun ebe ro olohun fa
2: maya shaun ala
0: alama wa ko inira bara ara wa ko si nkan kan ta le se ta bi le ko bo ta le bi ko nira bolohun pe a wa ji ese ise ese ta je so se owo le dolohun se ni ta tolohun se ni a le da olohun se ke awa ara wa.

ẹ mọ̀ pé kinní kan ó ti ẹ̀ wá tí ó ti jẹ́ àmẹ́sẹ̀ yín gbogbo wa Nàìjíríà. Títí tó bá lọ ní ìsìn àní níjọ kan, mo wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kan ní sáìdì Ìgboro níbẹ̀. Tàbá wá ń sọ̀rọ̀ òṣèlú, wọ́n mọ̀ sọ pé àwọn èèyàn òṣèlú gbádùn máwọn lára láti mọ òṣèlú. Wọ́n máa sọ wọn wá ní rí corruption bí ìwà abú kan bí káwọn náà débò káwọn náà kó táwọn náà kò. So ìdẹ́mi wá wò tí mo conclude ní pé ìmọ̀tara ẹni nìkan servicenessi ló ń da gbogbo wa láàmú. Servicenessi ìmọ̀tara ẹni nìkan ni ló ń da gbogbo wa láàmú. Kó lè jẹ́ mi. Láwa fẹ́ máa fi ọ̀nà èrú kọ́rọ̀ jọ. Tábá wá kó gbogbo ẹ̀jọ́ tán ń bọ̀ là ń kó lọ, kí la fẹ́ fi ṣe? Owó tà ní kó lọ ọ̀run tí wọn ò ní sin mọ́ wa. Ṣẹ́yìn ti gbàgbé wípé ni gbogbo ti wù ká pẹ́ láyé tó títí á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Bó bá sì ti lè wù kẹ́ lówó lọ́wọ́ tó 20 péré nìpín yìí, ohun tó bá jẹ, ohun tó bá mu, àtàwọn oore oníláàdà tó bá ṣe, ìwọ́kọ́ lè rinwó

0: barista mo mọ̀ pé púpọ̀ nínú wa ni ó mọ barista bá ti ẹ̀ mọ àwọn àyìnlọ́ ọmọ wúrà nǹkan kan tá a gbọ́njú bá wọn a barista nǹkan barista. Ó ní urungurun ègbúrọ̀ ṣe èèmọ̀rọ̀ yé urungurun ègbúrọ̀ ṣe ọmọ agbájẹ́ lọ́la.
1: Kí ni ọjọ́ kan?
0: Bí nǹkan kan ò bá tiẹ̀ tí ì ṣe wá lẹ́ni.
1: Ọ̀rọ̀
0: kí la mọ̀ tí ó ṣe wá lọ́la.
1: Lára ajá ni kò pa ajá kò jẹ́ kó gbádùn.
0: Kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí?
1: Wọ́n níṣẹ́ ibi.
0: Ṣéṣẹ́ rí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbíṣẹ́ òdìkejì àbíṣẹ́ bú. Ṣé wọ́n ń gbẹ́ ọmọ ni kejì rẹ lẹ́sẹ̀ ni?
1: Láàárọ̀ lọ́sàn-án lò.
0: Jìbìtì ni wọ́n yàn láàyò ni.
1: Má sọ pọ̀.
0: Iṣẹ́ olè jíjà ni wọ́n ń ṣe ló mú láàyò. Ẹ mọ̀ gbogbo àwọn kíní ìyá ń fi ara ni ara wa ni nítorí Ọlọ́run.
1: Bàkínlá bàbá.
0: Kí n lá dà torí n tá jẹ tá wọ̀ yìí náà.

0: Jerison Production.
1: Kẹ́mọ̀ wá wo gbogbo obìnrin tàjọ ń sọ yìí tàjọ ń sọ yìí. Ó ń bá èmi náà wí o, ibi tẹ́mi náà ti ń ṣe tí tọba ti tabakálukú akálọ túnbẹ̀ ṣe ni. Torí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ yìí, ẹni tó bá kọ́mọ̀ fi ṣe bínú ni kájọ lọ túnbẹ̀ ṣe. Níbi ètí mo sọ́lẹ̀ yìí, èmi náà ti rí ibi tẹ́mi náà ti ń jẹran àwọn èèyàn wa lẹ́yìn. Tí mo ti ń jẹ lẹ́sẹ̀, tèmi náà ti ń kọlu Ọlọ́run.
2: Ìwọ náà wo ṣe ọwọ́ rẹ̀ o, ọmọ ìyá mi.
1: Ẹja yọlọ yẹṣẹ́ ọwọ́ ara wa wò gbogbo wa, ká lọ wo ibi tá a ti ń kọsẹ̀, tá a ti ń kọlu Ọlọ́run. Àwa láàmọ̀ fara ni ara ara wa, tá a máa lọ kọlu Ọlọ́run. Torí àtú Ọlọ́run ń sẹ̀. Ẹ tún gba bí ìwò, tá a bá sóore fún ara wa. Èèyàn ẹlẹ́ran ara bí ara wa náà lásòre fún Ọlọ́run tún wá fún wa ní ẹ̀sùn oore tá a ṣe fún ara wa. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ọ̀rọ̀ ìwà jàǹbá tá a bá wù síra wa ṣe rí. A wù síra wa ni Ọlọ́run yóò wá san ẹ̀san àfẹ̀yìn pinran. Ó ti yé yín bá wọn. Ṣé ẹ mọ̀ pé àfẹ̀yìn pinran? Wọ́n fún wọn lẹ́ran kan, òun àti ìkejì. Ẹran sèré kò ṣeé fọwọ́ já.
3: Wọ́n dá ẹ láṣọ.
1: Kò sì sí ọ̀bẹ, kò sí bíléèdì.
3: Tábọ́ tún ṣe tọ̀.
1: Ìyún bá ní àjẹ́fẹ̀yìn gé ká pin.
3: Ìwò ṣálá ò lọ.
1: Níbi tó ti fi sí ikọ̀ rẹ̀ kẹ́, ọ kọ́kọ́ fi eyín tẹ díẹ̀ sẹ́nu lọ́hùn.
3: Ó sì máa wá wí.
1: Ṣé ti bí yóò sì kúkú rí pé ó ti fi eyín tẹ díẹ̀ sílẹ̀ lọ́hùn?
3: Wà tó ń lé mi o.
1: Kó tó wá fi eyín já díẹ̀ yókù sílẹ̀. Àwa yín sọ ti rí pé ó ṣe déédé, ó ṣe rẹ́gí. Ní abímọ ní Ọlọ́run ní máa ń ṣèdájọ́ àfẹ̀yìn pinran. Ìwọ lówó lọ́wọ́ lọ́wọ́ abẹ́ yẹn tálákà jẹ́, o ti wò pé kí ni ó ṣe fún mi, kí ni ó ṣe fún mi, kí ló lè ṣe fún mi.
2: Wá gbọ́ ìrìn tó máa ń yan.
1: Bí ò bá lè dá ọmú tó fọ́ Ọlọ́run lọ ńkọ́. Bí ò sì fọ́ Ọlọ́run lọ́wọ́, Ọlọ́run tó jẹ́ pé òun lọ́mẹjọ́ dá. Ọba mi òkè tí ò kúkú ní gbé ẹ̀bí fáláre tí ò ní gbé àrè fẹ́lẹ́ bí.
2: Fitina ti ṣe ìtọ́ni.
1: Òṣùwọ̀n tó o bá fi wíńkà báyìí náà ni wọ́n fi dá padà fún ọ.
2: Òdì máa ń jákun ìfẹ́ láyìn ọmọ ìyá ìyẹn nínú ìsìlámù. Bójì máa ń gbàjọ́ ọmọ ìyá jẹ́, ó máa ń jákun ìbáṣepọ̀.
1: Àwọn Yorùbá nílò àkàyè pọ̀. Wọ́n á ní òṣùwọ̀n tá a bá fi wíńkà ni wọ́n fi ń san padà fún ni.

0: Ọlọ́run fún àwọn bàbá wa ní ọgbọ́n ìjìnlẹ̀ pọ̀, àrònú jinlẹ̀.
1: Tí mo sì lómi.
0: Kódà tá a bá ń tẹ̀lé àwọn òwe lásán gan-an, òwe ilẹ̀ Yorùbá. Ẹnu mi àgó.
1: Ẹni tí ń bọ́ lọ.
0: Òwe ilẹ̀ Yorùbá àti àwọn ìwọ ọmọlúàbí tó wà nínú rẹ̀, ó tó ṣe ìgbésí ayé láìsí ẹ̀sìn kankan gan. Pé èmi ò jẹ́ mùsùlùmí, èmi ò jẹ́ kìrìsẹ́nì, èmi ò jẹ́ babaláwo, èmi ò jẹ́ ẹni tí ń bọ fáyín, jẹ́ni tí ń bọ sàngó, jẹ́ni tí ń bọ ògún. Òwe ilẹ̀ Yorùbá àti àwọn àṣàmọ̀ tó jẹ mọ́ ìwọ ọmọlúàbí, ó tó ṣe ilé ayé. Wọ́n á ní òṣùwọ̀n tá a bá fi ń wíkà ni wọ́n fi ń san padà.
2: Fakọrọ rí ìwà ọmọ ló ń jẹ́ kọ́mọ oṣogun òkè bẹ́ẹ̀ láyé. Oríyọmí ọmọ kẹyìndé yàtọ̀ sí wípé.
0: Ẹ tó ń gbọ́ yún náà, sàn bẹ̀sùn fakọrọ rí ìwà ọmọ ní mọ́mọ́ sí òkè bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé oníjàgíri jà gan, oògùn òkè bẹ́ẹ̀ náà ni ọmọ wá káàkiri.
2: Àtiwá tí a dá léwu láì dá láyé o.
0: Yóò ti mọ̀ pé wọ́n lè fi àdásá òun náà ni. Yàtọ̀ fún pé ọlọ́mọjà kọ́ ọwọ́ ọlọ́wọ́, èèyàn bọ́ sọ́wọ́ ọlọ́wọ́. Oníjàgíríjà gan ni ọmọ owó ogun òkè gbẹ́ káàkiri.
2: A ò lè dáwọ́ ẹ̀ta ọba kú tọ́lá. Ìwọ̀n gan wọ́n ṣẹ́ ọwọ́ rẹ̀.
0: Ṣé ẹ mọ̀ pé òwe léyìn ó ṣe rẹ́gí agbọ̀n bìkan.

0: àjíṣe bí ọyọ online radio náà lẹ ń gbọ lọwọ ẹ dákun ẹ mọ yín kò ń bẹ ṣe ń gbádùn wa bó ṣe ń lọ
1: pọ́jì òkú ó bẹ̀rẹ̀
0: tí gbogbo àwọn ètò tá à ń mú wá lọ́lọ́kan ọ̀jọ̀ kan só ń ṣe dédé ara yín só ń bá yín lára mu tẹ́yìn bá fẹ́ lù mí lọ́gọ ẹnu 07068874274 náà ní nọ́mbà mi dá ilé pè mí sí Adeyinka Olasunkanmi nlè mi ń jẹ́ Lumatech tí mo jẹ́ olùdásílẹ̀ ìkànnì tá a wà yìí àjíṣe bí ọyọ online radio tí ọlọ́run tó lò mí láti fi dá sílẹ̀ tẹ bá fẹ́ pè mí ẹ fẹ́ lù mí lọ́gọ ẹnu ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ tàbí bóyá ẹ̀yìn sì fẹ́ darapọ̀ mọ́ wa ẹ fẹ́ polówó ọjà ni ẹ̀yin náà fẹ́ máa ṣe prógráàmù kan ètò kan ẹlẹ́ẹ̀kejì lórí ìkànnì yìí ni a jọ sọ̀rọ̀ bá a sì jọ máa ṣe lálálà fi bọ̀ tá a jọ máa yọ síra wọn kò tí ì yé yín bá ẹyin o tá a sì jọ máa ṣe tí ojú tún máa dùn tí gbọ́ngbọ́n máa kán sí ẹ̀yin ẹ má wọ́ọ̀rì nípa tówó ná ẹtí ẹ̀ kọ́kọ́ pè mí ẹ bá mi sọ̀rọ̀ 07068874274 náà lẹ́lẹ́ pè mí sí 07068874274 ẹ̀rọ náà ni mò ń lò ní orí WhatsApp ẹ lè fi bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ tún lè fi chat pẹ̀lú mi ní Telegram náà mo wà ní orí gbogbo àwọn ìkànnì ayélujára látorí Facebook ẹ̀yẹn search fún ẹwà Adeyinka Olasunkanmi kásá máa ṣe dáadáa ní orí Facebook ní orí Instagram kan mi for you CANME pẹ̀lú 4 àti U kan mi for you CANME 4 U kan mi for you ẹ lè search yẹn náà Adeyinka Olasunkanmi náà ni ó gbé wá lókè rẹ̀ tọba dẹ̀ jẹ́ pé orúkọ company wa lẹ́fẹ́ search ní Facebook ẹ search fún Lumatech tọba yẹ pé ní Instagram náà ni ẹ search fún Lumatech tọba yẹ pé ní Twitter náà ni ẹ search fún Lumatech tọba yẹ pé ní Twitter ẹ fẹ́ wá ẹ̀mí gan personal profile mi kàn mí for you náà ni kàn mí for you náà ni lọ wà ní Twitter lọ wà ní Instagram tẹ bá search kàn mí for you one kàmí for you one ní Facebook yóò gbé profile mi wá instead ẹ máa search fún Adeyinka Olasunkanmi yẹn kásá máa ṣe dáadáa èyí tó bá rọ̀ yín lọ́rùn ni ẹ dẹ̀ tún lè wá profile iléeṣẹ́ wa àjíṣe bí ọ̀yọ́ radio ni profile yẹn ní Facebook ó kàn jẹ́ wípé àmì ń bẹ lórí Adeyinka Olasunkanmi àmì ń bẹ lórí àjíṣe bí ọ̀yọ́ àjíṣe bí ọ̀yọ́ àmì wà lórí rẹ̀ àmì yorùbá wà lórí rẹ̀ eléyìí mú lè wọ́n jẹ́ kó yíṣe láti wá bẹ́ẹ̀ sì lè tún wá ẹwà báyìí there is a www.facebook.com/àjíṣebíọ̀yọ́radio www.facebook.com/àjíṣebíọ̀yọ́radio ìyẹn ò ní ìdí àmì tẹ bá ti tẹ sí ibi url yẹn gbangbagbangba lẹ́jà síbi profile wa ní Facebook a dẹ̀ wà ní Twitter náà àjíṣe bí ọ̀yọ́ radio náà ní Twitter bó ṣe rí nìyẹn 07068874274

0: ẹ mọ̀ pé ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ni àkòrí ọ̀rọ̀ wa lónìí. Kí ni ó gba ẹ̀yìn èmi àti ẹ? Kí làwọn èèyàn mọ sọ lẹ́yìn èmi àti ẹ lẹ́yìn tá a bá lọ tán? Sẹ́yìn mọ̀ pé ìtàn ò lè gbàgbé Abiola, ìtàn ò lè gbàgbé Abacha, ìtàn ò lè gbàgbé Nelson Mandela, ìtàn ò ní gbàgbé èmi àti ẹ náà. Wọ́n lè má máa sọ̀rọ̀ wa on a global scene
1: no.
0: Bá àwọn ará àdúgbò wa alámùlétí wa hùn, wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn wa. Wọ́n mọ sọ gbogbo ohun tá a bá gbáyé ṣe lẹ́yìn wa. Wọ́n bá ṣe pé dáadáa la ṣe, wọ́n mọ sọ. Àwọn ọmọ yín, àwọn ọmọ wa, wọ́n sì mọ gbọ́. Tó bá ṣe pé dáadáa kejì náà ni, àwọn ọmọ wa náà jẹ púpọ̀ ń bẹ́. Ẹ̀yà ajá gbáyé ṣe dáadáa, torí àrọ́ bá gbogbo wa ládùkàn. Ẹja sọ́ra kálùdìtàn dáadáa lẹ́yìn wọ́ ọ̀la. Wọ́n lè rí dáadáa sọ lẹ́yìn wa. Àní tó ń bẹ nínú ẹ̀kọ́ ọ̀sìn ìsìláàmù wípé kán máa sọ dáadáa lẹ́yìn òkú. Ó dáa púpọ̀ pé ń bẹ lára àwọn nǹkan tí àwọn màláìkọ̀ mọ̀ kọ́lẹ̀ yàtọ̀ fún àwọn nǹkan tí ó ti wà lákọọ́lẹ̀ tẹ́lẹ̀ torí kò sí nǹkan kan tá a lè ṣe tó lẹ́yìn Ọlọ́run ọba. Gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ literature ni pé tẹ bá fẹ́ mọ character kan, ẹ lọ study, ẹ lọ gbo ṣàkíyèsí tí àwọn character míì tán sọ nípa character kan. Nbẹ nínú literature bẹ́ẹ̀ àwọn tán bá ṣe literature, nbẹ nínú ti English, nbẹ nínú ti Yorùbá. Bẹ́ẹ̀ gẹ́rẹ́ náà ló ṣe rí. Ẹ̀yìn ò tán bá fẹ́ mọ ìwà ẹni tó kú tó lọ, àwọn èèyàn náà wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀. Wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ tí wọ́n mọ sọ dáadáa lẹ́yìn rẹ̀. Wọ́n bá ṣe bí náà ló ṣe lẹ́yìn, ó tún mọ sọ bí náà lọ lẹ́yìn rẹ̀. Ẹ̀yìn ò yé yín bá wọn. Ìwọ wá ni ìwọ fẹ́ káwọn màláìkọ̀ píìkì nígbà tó bá lọ tán. Tó bá ṣe pé dáadáa lọ fẹ́ kí wọ́n píìkì ò yá tètè tẹ pa mọ́ dáadáa ní ṣíṣe kó o fi kúnjẹ dáadáa ẹ ní ṣíṣe látẹ̀ní lọ.
1: Ìwọ náà má ṣe bẹ nìkan nítorí wípé.
0: Ìntọ́ ọ̀bá ti ní gbà mọ́ ṣe fọ́mọ ẹni kejì.
1: Kó tó wá lè fún ọ ní.
0: O ṣe mí mo ṣe san bá díẹ̀ dà ń lóògùn nù máa sì fọ́ lẹ́yìn.
1: Wọ́n bá ń gbowó ìdá mẹ́wàá gbọ́jọ́ jẹ́ ti yẹ tó bá lè ṣe.
0: Kò ní bá wa débi kankan.
1: Iṣẹ́ wa sọ pé ẹ tètè máa lọ. Ohun tó lọ́hùn mi kò ní ìyànjẹ.
0: Ṣé ẹ mọ̀ pé gbogbo wa la mọ̀ pé Ọlọ́run ò bí mọ?
1: Ìyanu.
0: Ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n á ní Ọlọ́run bí ẹ̀sán.
1: Ìbàdàn fi wá sáyà o. A ò yẹ fúnra wa tá a bá
0: lọ. Gbogbo wa lákẹ̀ẹ́sàn gbogbo wa wa. Gbogbo iṣẹ́ wa. A kẹ̀ẹ́sàn rẹ̀ ká tó lọ ní àyín.
1: Fakulani san Hasan Ali máa ń wá. Ọ̀rọ̀ ṣaláúdà ọmọ àdánù pátá.
0: Ọ̀rọ̀ ìtàn ládà lẹ́yìn ìwọ ọ̀la. Ẹ̀yà ajá dọ̀rọ̀ gidi. Ẹ̀yà ajá dìtàn gidi káwọn èèyàn lè rí tàn gidi sọ lẹ́yìn.

0: ẹ já yọ wo sí ọwọ́ ara wa wo sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán kí ni wọ́n mọ sọ lẹ́yìn wa kí ni wọ́n sọ lẹ́yìn rẹ
1: ènìyàn ló máa ń dalẹ̀ ọpọlọ yẹta
0: ṣé wà á sọ màrímà sọ ni wọ́n mọ sọ lẹ́yìn rẹ pé n lo filẹ̀ lọ àbí wọ́n mọ ròyìn rẹ pẹ̀lú oore oníláàdà tó ṣe fáwọn èèyàn kó tó lọ sẹ́mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan tí mo ní pé bó ṣe wù kọ́ pẹ́ láyé tó títí ogún mẹ́ta péré kó pẹ́ láyé jù bẹ́ẹ̀ lọ kó lówó lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ bí ti kárúnà ogún mẹ́ta péré báyìí náà ni ìpín rẹ ìtọ́ ọba jẹ
1: alábòsíṣẹ́bọ̀n lomogun aláyọ̀ ló bá wọn kọ.
0: Àtun tó bá ń mú pẹ̀lú àwọn orí ńlá àdá tó bá ṣe.
1: Torí ìgbẹ̀yìn rẹ̀ má fojú dẹ̀dá ẹgbẹ́ rẹ̀.
0: Nítọ́ jẹun torí ká bá wà láyé ká má bá kú ni o.
1: Tí o bá jẹun kọ́ ni.
0: Ẹyin náà ní títí ẹ ara àwọn títí ẹ.
1: Má fojú ti máa ẹ lọ.
0: Ṣùgbọ́n orí ńlá àdá gangan. Òun náà wà ní àṣesílẹ̀ tí ó wà á jẹ́ àbọ̀ wá bá. Òun ló ṣe sílẹ̀ ní ìní wàá wá lọ dé bá tó bá kú tán. Iná làwọn ọmọ rẹ ó tún máa jẹ àwọn ẹbí rẹ ó máa jẹ lẹ́yìn rẹ. Ṣé ìwọ ọ̀gá iléeṣẹ́ nìwọ jẹ́? Báwọn èèyàn bá gbaṣẹ́ tú rẹ. Percentage ni lọ́ọ̀bì orin wọn máa gbaṣẹ́ lọ́wọ́ ẹ. Tí wọ́n máa yọ ọdọ́ máa yọ nínú sálárì wọn. Àníṣe tíṣà ní ìsìn over 500,000 náà fi ń ra slọ́ọ̀tì. Ẹgbọ́n mi torí ọlọ́run ká sì máa fi ara ni ra ara wa torí ọlọ́run. Nígbà téèyàn fi 500,000 tó fi ra slọ́ọ̀tì iṣẹ́ tíṣà tí ó máa gba bíi 40,000 to 45,000. Ọdún wo ni ó tó san 500,000 tán? Modern day slavery. A ní kíní yìí àwọn èèyàn ó ti wá rin àwọn èèyàn wa sí kò wá mọ ẹbí kò má rá. Bọ́dá tèmi kan náà tí ó ti lù mí ń jìbìtì ń rí. Nígbà ńlọ̀ọ́n ní ayé civil defense. Nígbà tá a ṣẹ̀ṣẹ̀ parí NC. Lọ́dún náà lọ́ọ̀n ní 2013 ní àbẹ̀wò. Àbí 12 àbí 11 ní ntí ẹ̀ rántí dáadáa mọ́kẹ́.
1: Ọba tó dà wá sáyé. Ṣé bó ń lọ́wọ́ tó gbá lérò tó fi ní káwáyé?
0: Òun ń ṣiṣẹ́ ń bẹ̀. Ó sì níràwọ̀ bíi méjì àbí mélòó ló ní léjì kàńgbà. Ó sì ti bá búrò rẹ̀ kan náà ṣe rí. Tó sì ṣe é ṣe. Ọmọ ẹ̀gbọ́n bàbá mi gangan. Family. Bó tilẹ̀ jẹ́ pé kìí sóun nìkan ni wọ́n ń wu àbàjẹ́ yìí ó ti láwọn àtijọ́ ń pin láàrin ara wọn.
1: Ọba tó dà wá sáyé.
0: Bó tilẹ̀ jẹ́ pé corruption náà ni gbogbo wa. Ewu làbùrọ̀ mọ́ sanwó wá kí ló gọ rẹ̀. Ṣùgbọ́n gbọ́ jẹ́ pé Nàìjíríà àbí tọ́lọ̀ ń dá a sí náà rí. Ibi orí dá a sí náà rí kẹ. Bó o bá sì ti lè rìn bí wọ́n ṣe ń rìn wọn ní ijó rọ́nà lọ.
1: Ọmọdé iṣẹ́ tó ti dé pẹ̀lú bá kọjá orí.
0: Kí n mọ́ fẹ̀mí ọ̀rọ̀ gùn kí n mọ́ bá lọ́wọ́ ná. Lówó bá wọ first mail. Wàhálà àrówó gbàdì sí.
1: Mi ò kọjá ìrírí o, ẹ ti mọ̀ tí ń bá dé o.
0: Ìwáṣẹ̀ mi nìkan. Bam bam bam bam bam bam bam.
1: Èmi pẹ̀lú
0: àjẹ́. Kì í tún wá sọ̀dọ̀ bọ̀dá wa yìí nìkan. Káàkiri bá
1: mi. Bàlájọ sí ìyá àfíjú.
0: Àwọn aṣáájú àwọn olóṣèlú wọn ti bá orílẹ̀-èdè yìí jẹ́ jìnnà. Kọ́lọ́n bá wa tún ṣe ni.
1: Fẹ́ wá ó gbọ́ mi.
0: Ọlọ́run ò sì ní í ṣe nǹkan tá a lè ṣe fún ara wa fún wa.
1: Bí tó pé.
0: Àbí Ọlọ́run yóò wá máa wá jẹ president ilé wa lórí. Àwa ara wa náà láà máa jẹ lórí ara wa. Láàrin àwa ara wa táwa máa ń fi ìyá jẹra wa. A máa wá bu àwọn olórí lókè. Ní tí ìwọ gan ṣe níbi tó wà níbi ipò kékeré tó wà ń bẹ̀ ń gọ́.
1: Àwa àbíkú ńlá yẹ.
0: Ẹyin ò mọ sọ̀rọ̀ rédíóník sọ̀rọ̀ dókítà lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ náà làwọn tíṣà náà níbẹ̀ wọn. Àwọn lẹ́kítọ́rà. Round out ni ràì. Ọmọ tí ò bá round out tí ò round book ó fèlì nùkẹ́.
1: Fún ọkọ láyà ọkọ̀ọ́mà.
0: Ìwọ náà ń jẹran àwọn èèyàn ń bẹ̀. Ẹyin ìwọ náà a ti kó sọ́wọ́ ẹni tí ń ṣe kọ̀m̀pútà. Ìrìnàgò ní má disk a ní hard drive ti bàjẹ́ hard drive lára. Ẹyin ẹnjìníà náà òun náà tún kó sọ́wọ́ ẹ lò. Àkósọ́wọ́ nọ́ọ̀sì àbí
1: dọ́gba.
0: Omi tí wọ́n fi sí yàn lára tí ò ju bóyá bíi múrí mélòó kan lọ. Òun náà kan papọ̀ pẹ̀lú sọ́ọ̀kì sọ parasitamọ́ bí oníwàsúmọ́ ra wọn.
1: Bàbá tó dá wa sáyé.
0: Ẹyá àní òmú 5,000 wá.
1: Ìkàlẹ̀ ìjọsìn fún ni.
0: Àjọ ń rẹ́ra wa jẹ, ó ti wá di omi ara wa.
1: Sáyé, ṣègbò ló máa ń tó gbá.
0: Ẹyin o, nọ́ọ̀sì àti dọ́kítọ̀ náà, òun náà gbọ̀kadà. Èjì ọ̀gọ̀kadà, ètò ọlọ́kọ̀ nú wọn. Plọ́ọ̀gù ọkọ̀ rẹ̀ Abàjẹ́. Adọ́dọ̀ mẹkáníkì. Áp ẹnjìn láàárà sọ́kọ̀ yìí kẹ́. Òun náà tún gbé sanlé. Òun náà tún rẹ̀ jẹ́ ń bẹ̀. Ìyún náà, a tún débi tó ti fẹ́ ra èlò oúnjẹ. Ìyún olóúnjẹ náà, ó ti yọ, ó ti kí Kóńgò gàárì, Kóńgò rẹ̀ sì bọ́nú omi gbóná, ìyún ti súnkì. Gbogbo wájọ́ wá ń rẹ́ra wá jẹ. Làwọn ilé ìbò fi sọ pé we deserve the kind of leadership we get. Torí àwọn leaders yìí wọn bọ́ọ̀lẹ̀ látọ̀run wákẹ́. Àjọ dàgbà ni lára ara àárín ara wa náà láti dàgbà. Àjọ dàgbà ni púpọ̀ nú wọn àjọ ẹjọ́ ṣe kékeré ni. Ẹjọ́ sọ̀dọ̀ ẹjọ́ lọ sùkúù níkẹ. Gbogbo àwọn ọ̀wà yìí lára ara wa náà ló ti ń jẹrà mẹ́sẹ̀ yín ara. Èmi náà sọ̀rọ̀ yìí ó. Èmi náà níbi tèmi náà ti ń jẹ, tèmi náà ti ń wùwà bú. Kọ́lọ̀ bá mú kú ń bẹ̀. Gbogbo wa ká wá mọ̀ lè dijú, ká mọ̀ lè sùn forí léjì ká. Àwa náà láṣẹ lágbọ̀dẹ fún ara wa, láṣẹ security ara wa. Àwa lágbẹ̀ kànga fún ara wa. Àwa látún ọ̀nà ara wa ṣe fún ara wa. Ìjọba ò ṣe kankan fún wa. Wọ́n múná wá, à ń sanwó ná. Táàksì ní ìsìn rà yìí, wọ́n ti fi táàksì yín a lọ́rùn. Àwa jọ ń fara nira wa. Aláàdìsáàbọ̀ àwọn leaders tá à ń gbà. Lásìkò election, ìwọ ọmọye tó gbà lọ́wọ́ olóṣèlú káàkiri, bó o ti gbà lọ́wọ́ PDP, lọ́gbà lọ́wọ́ ACN, lọ́gbà lọ́wọ́ JJJ, lọ́gbà lọ́wọ́ CCJ. Ẹyin o, ṣe bẹ́ẹ̀ ni tó bá fún wọn lówó jù ni wọ́n dìbò fún. Ṣé ọ mọ̀ pé àwọn owó yìí, àwọn kan náà ń yá wọn lówó náà fi ń. Èyí tí wọ́n bá rí jí kó lápò ìjọba, àwọn kan náà ń yá wọn lówó yìí. Níbo owó ti rí padà? Nígbà wọn bá gbé kọ́ńtrákì fún wọn níkẹ. Wọ́n á gbé kọ́ńtrákì ọ̀nà fún wọn. Ibẹ̀ làwọn ó ti rí returns wọn, wọn ní ṣe quality roles fún yín. Láàrin oṣù mélòó, ọdún mélòó, ọ̀nà bàjẹ́ ọ̀nà mílíọ̀nù ẹgbẹ̀lẹ́gbẹ̀ bábà. Ọ mọ̀ pé it's as a result of the riba, the bribe that you collected during the election. Torí àwọn riba owó ẹ̀yìn sọwọ́ kúrúrú tó ti gbà lásìkò election ni. Tó rọ̀ bí àwọn ní ẹ̀rọ ti ń rọwó ní ibìkan, wọ́n ti rí owó tí wọ́n ń fún ọ lásìkò election yìí. Wọ́n sì wá padà. Ó tún wá ìlé orí rẹ̀. Àdá ti mortgage the future of next generation. Tí wọ́n ti yá owó, tí wọ́n ti yá ìyáláyà owó. Àwọn yìí, àwọn tí wọ́n ń rúlu wà yìí, ìbò náà ti wá wá, ìbò náà wá. Ṣé láti ilé ìbò wọn ti wá ni? Ṣé àwọn èèyàn yín náà ni? Àwọn èèyàn wá. Sáájọ́ dàgbà. Ládùúgbò.
1: Èyí tí a mọ̀ pa àdúrà lóye yìí.
0: A bá ní ẹyé gbowó káyọ̀fi ẹ má gbowó dìbò mọ́, ẹ má torí owó dìbò mọ́, ẹ ní gbọ́. Gbogbo wa náà lájọ máa jẹ omi toro rẹ̀ tí ní ìsìn. Ẹ bá ní á dìbò fún ẹni báyìí, ẹ dìbò fún ọ̀dọ̀, ẹ dìbò fún ẹni báyìí, wọ́n á ní kò lè torí pé òní wọlé ẹjẹ́ ìdìbò fún báyìí. Ìwé ṣé dìbò fún ìwàlẹ̀ ààrẹ. Gbogbo ẹ̀ mọ̀ sọ nígbà tí wò dìbò fún títọ̀ òun náà dìbò fún tó ní torí pé kò ní wọlé. Táwa ní ó dìbò fún tí ó wọlé nígbà tí wò bá dìbò fún títọ̀ òun náà dìbò fún kó wọlé.
1: Bàbá ló ṣàwà ni.
0: Nígbà tí àwọn olórí yìí tí wọ́n bá ti ní fíẹ̀ wípé táwọn bá ti ṣe dáadáa, àwọn èèyàn ó yọ àwọn kúrò nípò. Torí wọ́n ti mọ̀ pé àwọn ò fowó ràbò lọ́wọ́ yín. Nígbà tí ò bá ti sí ìbẹ̀rù pé wọ́n lè yọ àwọn kúrò nípò tàbí káwọn tún wá gbé gbàgbó káwọn mọ̀ wọlé. Wọ́n ti mọ̀ pé owó lẹ́kú gbogbo bùkátà ńlé lórí. Táwọn bá yìí fún yín lówó, ọ èyí ti ń ṣe yín tán. Owó tẹ́ nígbà tẹ́ nàkan jọ kan tàbí jọ kejì.
1: Má fi sàmọ̀ wá tì.
0: Táwà á fi ọdún mẹ́rin jìyà rẹ̀ gbáko. Ẹ tún ní recall option. Tá a tún fi lè recall olórí tí ò bá ṣe dáadáa. wo tun fi corruption bona ni
1: to gba le ro to fin ni ka waye
0: ni won recall aye edible fun eni bayi edible odo edible fun eni bayi edible bayi je o de won ni ko ni tori pe ko ni wole ni oje edible fun iwe se edible fun na eyin ma e ma ri bi ti bi ti na wa nle e lo ko sinu na
1: to fe lo pa yo kele fe sa bi fe ari e wa ko e lo so be se to yo ni ni boya ko ni ni sile.
0: You don't want to choose to walk alone. You want to walk with the corrupt crowd. Money tori pe yin o fe da to ba se pe yin nikan le da duro lori o to e duro meke Olorun ba ti si leyin alabosi yo si wa pelu yin nibe e ma ni tori pe nikan o le wole e ni dibo fun ngba to ba dibo fun ta ni o dibo fun je wole ti wo wi ba ti to n wi ba ti to n wi ba se popularity leyin dibo fun ni abeni te wo po ni nkan ti o se fun yin.
1: Oh,
0: all right, you're on can la.

07068874274 ni number de le pe mi si lero to fi ni leyin eto boya yin be sponsor wa ni e be donate ni e be polowo oja ni itawon ewure ori number yin na de le pe mi si 07068874274 imbale la bebe aye ki n fi asiko yi ma lu mo waye ọ̀rẹ́ mi ẹnjìníà àwọn ẹnjìníà ọ̀rẹ́ mi lọ́gbẹ̀ẹ́ kẹ́ máa bá mi patronize wọn àwọn èso ní jìbìtì wọn nílùú yìí ní jìbìtì wọ́n bá ṣe rí gẹ́lẹ́ ni wọ́n sọ fún yín àwọn òfo wọn nítorí owó ba orúkọ wọn jẹ́ AY communication ó wà ní. Equed shopping complex ninu erelu te ba ti le nlo si odo AY venture ni isale gbangban gban ni oro ni oni shop e wa te ba be type number 1 wa ni opposite re typist la en legbe re ya Daniel wa nbe onta aso awon obirin jerseys

0: ta awon snacks pop pop buns gbogbo ele ba lodo awon ego ya
1: ewo mi
0: paint na wa mi
1: jo
0: ya paint na wa mi
1: ba to da mi jo ba to ri aye mi
0: atoni laundry service ni odo wa mi
1: ewo mi
0: Lumatech na wa nbe awon tun laptop se ni loyin shop ewo
1: sinu arun ewo mi oba to da mi jo matori aye mi
0: 07 068 872 74 AY Venture o tun phone se o ta phone accessory battery ko si nkan te wa dodo re te
1: nkere loju ara mi
0: te ba tun wa buya gere mo ti gbagbe o tun ni eka si okemo okemogi shop re wa nbe AY Venture Idina Surat Almustakima lo ko shop afi ni mana ni Olorun o nta phone accessory
1: barakati
0: tun phone se
1: ati wati
0: se charge phone se charging point ta every ta charger
1: atal barika
0: o tun ta phone lolokan ojo kan leleje won leleje won tu won o si gajara lo AY Venture okay moji shop won wa nibe nibi egbe odo baba nda pe baba baba afa
1: eni ti o si
0: ibe ni shop re wa e ti ri takun yellow bayi
1: eni ti o si
0: o de ni shop ninu erelu na inu erelu Emmanuel Alade shopping complex o wa nbe te ba wa tun doro ki oroki ke to doro ki junction te ba ti koja te ba nlo sonu oroki latona erelu te ba di koja mola filling station lapo tun bayi shop ore mi kan na tun benbe engineer to moye
1: oro wakila
0: ni
1: e kon lara
0: be best
1: pajapo
0: be best international
1: ijo anule
0: ko si phone ta won le tun se bo si iphone ni
1: ijo
0: anule ko si phone ti won le tun se computer phone engineering
1: ayo se la
0: ko se ti o le ani mo tun mo mu phone wa ba latowo de ko ko ba won tun se
1: gba o jo ki ma pa sofo to ba na ati na
0: Lumatech awa na nta laptop lolokan ojo kan
1: asa
0: te ba fe laptop
1: baba na ri je
0: e call Lumatech gbogbo e la nse be ba de fe build the website Lumatech handle Beba fe se graphic design Lumatech International handle o ma ba handle to ma make sense to ma fine 07 068 872 74 lele pe Lumatech si to ba de je pe eyin fe wa gbogbo awon iso ta juwe yi lo e get ibe e le pe Lumatech na e le pe mi ele pe mi kin juwe be fun yin daada 07 068 872 74 lo yo ala afin ojo paseke o ma ti ba
2: Jerison
0: as Lumatech tun ni real estate company aise da sile ni to ba ya a ma juwe Facebook page fun yin ta mama ba won yan handle a fe call a fe rale ka kiri gbogbo bi awon development ba tin sele ninu Oyo kin to gbagbe ati da Ajisebi Oyo TV na sile ni YouTube e search fun Ajisebi Oyo TV and radio o ma gbe wa ni bibe Ajisebi Oyo TV and radio e ma ti ri nbe ibe la la mama post awon video clip wa si awon interview ta mama se asi ma gbagbe ku mo ni ani diran lowo yin nte ba fe firan wa lowo 07 068 872 74 lele pe mi si 07 068 872 74 tori a ma se clip ti a ma pi mention gbogbo awon ti won donate fun wa ta ma fi picture won si en to ba wu lati fi picture si a ma collate gbogbo ejo a ma fi sinu video a ma fi si ori YouTube channel wa ti gbogbo awon yen wa ma ri oju awon olore ti won gbe ogo Oyo laruje so bo se je niyan loni o di to 1 hour ta tin so ba bo
1: sawon ya da le yen ni gba tuba tuba ku
0: ẹ má gbàgbé àrọ bá gbogbo aládìtàn ìtàn wo lẹyìn fẹ ká wọn máa sọ lẹyìn yín báwo lẹyìn ṣe fẹ kí gbẹyìn yín ó rí kí lẹ ń ṣe láti fi ìtàn rere lẹ fún ara yín fún àwọn ọmọ yín fún àwọn aráalé yín àṣegbé kan ò sí o àṣepamọ ló wà o ẹnìkan ò sì ní gbin àlùbọ́sà kú wẹ̀ fọ́ láyéláyé ohun tá a bá gbìn ìní owó o àṣesílẹ̀ làbọ̀ wá bá o ọ̀rọ̀ àsọtì ń jẹ́ kinní àná o tí bá a sì ò bá ṣe kò sí tí bá a lọ́ ọ̀la o bẹ́ẹ̀ bá wù wá rí lẹ̀ wọn ò ní sọ̀rọ̀ rí lẹ́yìn yín o gẹ́gẹ́ bí bàbá Ọbásanjọ́ ti sọ ní jòhónì pẹ̀lú burú jíẹ̀ sọ́kà sáàmù tí bàbá ń sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ tó ní ẹ ṣe dáadáa kán lè bá ṣe dáa sọ dáadáa lẹ́yìn yín ni èmi ò pé búrùjú kàsámù hùwà bú o mọ kàn ń fi ṣàpẹrẹ ni o ndẹ bá ṣe làwọn èèyàn sọ lẹ́yìn yín o wọn ní fi tọrọ díkọ bọ lójú o pé dáadáa wọn máa ń sọ lẹ́yìn o bẹ́ẹ̀ bá hùwà rí wọn ní sọ dáadáa lẹ́yìn yín o kí lẹ́yìn ṣe o kí lẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kí lẹ́ tún máa ṣe nítorí ẹ bá ṣe ni wọn fi ròyìn lẹyìn yín àṣesílẹ làbọ̀ wá bá ọ̀rọ̀ àsọtì ní ń jẹ́ kí ní àná ní ń jọmọ mi gbẹ́ náà ibà àṣẹ ò bá ṣe kò sí ti bá láòlá o bẹ́ẹ̀ bá wù wá rí lẹ́wọ̀n ní sọ̀rọ̀ rí lẹ́yìn yín o adéyinka ọlásùnkàn mi pàpín balẹ̀ fìlà yín náà rí o ìlàsà àròkọ yín rèé tí ń sọ lórí ọbẹ̀ nínú àwọn tán ganran ẹyin o ẹja ṣe dáadáa kán lè bá àrítàn rí pa lẹ́yìn wa ni.
1: àtàkùrù ẹni ẹ̀kọ́ tí ń jẹ́ sí.
0: 0706887 4274 ilẹ̀lẹ̀ pè mí sí.
1: bó ti máa ń gbàjọ́ ọmọ yá
0: jẹ́. ẹja wa máa fèyí ṣe lọ ànílọ́lọ́ ẹja tó lọ tí ò tẹnubú ànílọ́ tí kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálé odò. a máa wá àwa láàmọ́ wá ẹ̀yìn láàmọ́ bá wọn à ní fẹ́ lòmíì sí èmi wọn à ní fẹ́ lòmíì sí àwa wọn à ní fẹ́ lòmíì sí ẹ̀yìn. bàbá ṣe ń wá a máa bá ẹ̀yìn náà ni.
1: látọ́ bá lù ṣe ìtọ́ ni ó máa ń sílẹ̀kùn fèsù ni ó máa ń sílẹ̀kùn fèsù ni.
0: a ní sunkún ara wa a ní gbọ́lá burú sí ara wa.
1: tí mùsùlùmí méjì bá.
0: lọ́lá aláha ó làwà láfuwá ká ilá abilá alẹ́ ìdàgbé. tọ́ a máa bẹ torí ọ̀bẹ ní bẹ ọ̀bẹ ní bẹ sú o àtẹlẹsẹ a sì bẹ̀nà ẹni bá ní a mọ́ bọ̀ nìkan la ní dé bá ń lè.
1: báwo bá bá rẹ dá ẹ ṣe sẹ́ni bẹ́ẹ̀ ṣùgbọ́n má ṣe bá mùsùlùmí yóò di.
0: ó dàbọ̀ ó dìgbà kan náà

ẹ̀wọ̀. Central mosque ti bẹ lọ́pàá. Àsìkò padà mọ́ sí ogún lọ́lọ́pàá kàmì àlábí wọ́n ti bá a tún ṣe. Òun dọ́kùnrin ní ìlú Mọ́kà bá a sí. Òdàbí mọ́ṣáláṣí.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ online radio. Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ online radio.
2: Atótó arére pa àkòrí bàbá ọmọ gan náà, ọmọ ọ̀yọ́ aláàfin nílé nílòkó ni àtìlẹ́yìn òde ẹtẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbá ròyìn mi. Àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo àtìgbà Unity Forum ni wọ́n rán mi sí yìí. Wọ́n ní máa lọgun ẹ̀fún yìí pé àìlásọ Ọlọ́run pa kó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra. Tí ọrin ńlẹ́ ọmọ Arísẹ̀kí Bàlẹ̀ kan, ikàn ni mo káhùn kásẹ̀kí olóhùn Adéábù ìwòrí ònìkan níjọ́ títí ń dárin ònìkan ṣoṣo gí ògí o ìwòrí ònìkan. À ṣe dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ́ ṣe tìyẹ́ tèmi ó ṣe tèmi. Kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kó ń kó jabilẹ̀ yìí ń po ọwọ́ aago ìlú Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òórin èjò ní ṣekú pa wọ́n. OAUF Oyo àti Bayern Dibro ni mọ̀ wípé yín pé àṣekọ́yí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi. Wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́. Ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ, ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú, fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba. Gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà, wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè, ká máa lọgun rẹ̀ sókè pátápátá. Torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́, kájọ dàpọ̀ pọ̀ kó lè ba òkú sùn. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yin ọ̀tọ̀ ìlú ìlú, gbogbo ẹ̀yin bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò. Wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí ọ̀jọ́ ọjọ́ ni àṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ni àwòkọ́ ṣe rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàá yóò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
0: Àjíṣe bí Ọ̀yọ́ láàárín wàá yóò ní ṣe bí bàbá ẹnì.

0: Al-Qur'ani ni e ma ba won alul kitab awon ta fun ni iwe abi awon ti won lo iwe oro alul kitab ko se alul kitab ni na inu tira ti mo gbe lowo yi nkan kan wa ti won so nbe ti tun pointi oro kan wa ti mo fe point nbi ni npa ti won soro alul kitab alul kitab olorun ba ni wala tujailu alal kitabi e ma ba awon ti won fun ni iwe ni e ma ba won ma haju oro esin e ma ba won ma fa oro esin e ma ba won ma se fanfa lori oro esin
1: illa billati ya asanu
0: te ba wa se ko je billazi ya asan ko je ni ona ti o se kini o to re wa julo awon oro te ma fi ba won so ko je oro to re wa ko ma je ona ebu ko ma je ona ti o ma ko iyepere te ma wa jo bu anabi ara yin ko ma je be illa lazina sallamu minhum aya fi awon ti o je wipe ninu won awon ti nu won ti sonu jina jina ta ba tu wa pade iru awon won ni na nti ke wi ni pe amanna billasi unsila ilaina e so fun won pe awa gbagbo billasi unsila ilaina awa ni gbagbo ninu iwe ti won fun awa tan fun anabi wa tin sha alqurani wa unzila ilaikum bi an lonu iwe ti won so kale feyin na awa se kini o awa na atun ni gbagbo si nitori pe wa ilahu na wa ilahu kun wa it our lord your lord is the same one god olohun wa olohun tin yin na eyo kan soso ni awa si submit ara wa folohun na egbon ti qur'ani wi olohun o pe meji olohun wa na lohun yin ehn o wa ni ninu aya yi ti won ka tan yi o je amo wi pe ni a gbodo ma soro ti o da nipa esin kristiani a gbodo ma foro odi ba won soro ta ba fe ba won se debate abi comparison o bo lo je lona to rewa ti o ni mu alebu dani fun ti won gbe dani inu aya mi oni udu wi la sabili rabbika bil ikmati wal mawizati alhasanati wajadili billati ya asan oni e pepe soju ona olohun oba bil ikma pelu alqurani alqurani ni nje ikma ki nse pepe logbon ori ogbon ori elomi idoti wal mawizati alhasana ka esima lo wa si to ba rewa ninu hadith anabi wajadili billati ya asan te ba fe engage won ni dialogue ni oro ni debate e je ko je ona ti o rewa ti o ni ma mu pe e n bu enu atelu nti won gbe dani ko bo lo mu dani be ini so alul kitab awon alul kitabi awon na ni awon kristiani ta nri le ni o àtàwọn jù anabi sọ hadisi kan sallallahu alaihi wasallam wọn nígbà tí wọn ní kẹ́nà abúhùrẹ́rà ló gbà wá wọn ní kẹ́nà alul kitabi yakra una tawrata bil abraniya ó ní àwọn alul kitab wọn a máa ka tawra bil abraniya pẹ̀lú èdè hebrew nítorí pé àtàwra tẹ̀rí ni originally hebrew ló wà kì í ṣe english kì í sì ṣe latin wọn padà translate ẹ sí latin ni tán bá ti wá ń kà á ní èdè hebrew ni yufasiruna bil arabiya wọn máa wá túmọ̀ rẹ̀ fún àwọn ará mecca fún àwọn ará medina wọn máa túmọ̀ rẹ̀ pẹ̀lú èdè larubawa awon ka pelu ede eberu won tumo re lede larubawa le alil islam fun awon muslimi anabi wa so fun awon muslimi to je jama re pe la tusaddiqu alal kitab wa la tukadhibuhum wa qulu amanna billahi wa kayani pe wa qulu amanna bil ladzi unzila ilayna wa unzila ilaykum oni e ma so pe ododo ni nti won wi yen o gbogbo nti won ba nka fun yin ninu iwe ti won gbe dani ni tan ba to ba ti je pe won tumo re fun yin ni e ma pe lododo wala tukadhibu e ma so pe ro ni won pa e wo eko e ma so pe ododo ni won wi e ma si so pe iro ni won wi nti ke e sa ma so ni pe amanna billadhi unsila ilayna wa unzila ilaykum awa ni gbagbo ninu eyi ti won so kale fun wa ti n se alquran a si ti ni gbagbo ninu eyi ti won so kale fun yin buyun le wa ntun ni o boya nkan le ntun ni o awo o se kini awo o fe mo sugbon ti won so kale fun yin ta fi n pe yin ni alul kitab ani gbagbo nu e ani gbagbo si buyun ko le wa ntun mo o buyun ko le translate o wallahu alam o ku yin o ko lohun egbon ta nabi fi ko wa nbe sallallahu alaihi wasallam kin se pa lo ma wa ba won ja tabi a ma wa bu enu atelu esin won a ma wa se a ma te esin won loju a ma se won yaka yaka esin won o ni a se ba won te ba fe engage won lona to se kini lona to rewa ni jo ti awa muslimi njo ta ti di nkan njo ta si wa lole se bi ijoba kristeni lo tewo gba musulumi nile to je ile awon kristeni to babe je oba kristeni ta npe ni ilu ta npe ni abashani abisinia ni jona abisinia nbe londa roman empire ilu na o ti dilu awon kristeni ni govern re lekini lekeji won gba musulumi lalejo ni ijira alakoko ti won kokko ma se leyin ti aya to wa ni suratu zumar aya ke wa ni suratu zumar to ni lil ladina asanu fi hadhihi dunya asanatun wa ardu la yuwasihatun inma yuwafa sabiruna ajrahum bi ghairi isabin oni awon ti won ba se daada ni aye yi olodun ba ni won gbesan lorun o wa ni aridu lai wa siya iyan kankan won ni excuse lati so pe won fi ni rankan won won fi sin lohun ile olohun fe o bibi kan bi won ba gba e lalejo nbe lo bo mi leyin taaya isukale ni anabi muhammad sallallahu alaihi wasallam nitori ipo ti mo pe oba to je oba sin abasha asima to n pe ni anajashi title re ohun ni malikul abasha malikun adil oba ti o ye pe ki yi sabo si fenikeni ni la yuzlamu indahu ahad gbogbo eni o ba dodo re justice lo nto won ma ri gba christian si lo ba na ta'amara lil muslimina an yu'adiru ila al abasha firaran bi din min al fitan anabi wa yan da fun awon muslimi npe to tinira e ba ti poju maka e ma lo si abisinia lodo oba to je oba ilu oba christian yi e ma lo be e ma lo be nigba to wa di osu rajab lodun karun ta nabi bere ija nabi maka awon kan ni awon muslimi won gbera won lo si ilu na won je okunrin 12 obirin 4 gugu e je 16 lara awon usman ibn affan nbe nbe atohun ati iyawo re ije omo nabi wa muhammad sallallahu alaihi wasallam pe ni ruka ruka na wa lara awon to tele won ti won fi lo si ilu awon kristiani omo anabi lo si ilu kristiani won si tewo gba won lalejo nbe won se won daada won fi aje won won fara ni won ki lo wa de ta wa muslimi o ma wa ri kristiani le ni gege bi wi pe ata omi atina ngba ti won de be won gba won lalejo ni jo na ohun ka aye awon ti won lonu ngba to tun wa pada wa ya awon mi tun pada gbera awon mi yen won je 80 okunrin 80 men ni won gbera njo na to ba je pe wa ka amaru bun yasir mo yo ma je 80 tori pe won doubt pe amaru lo abi o lo ta ba ka mo okun yo je 79 awon obirin ti won lo njo na je samani ashara 18 awon kan ni 19 ni awon obirin ti won lo ni jira elekeji ti won tu lo ilu ni ngba awon ri pe awon ta kokko lo won de ni fire bale e wa dura awon to pada gbera lelekeji bi 98 si 99 la won to pada lo lelekeji yi ni jira elekeji yi si ilu oba kristiani yi ngba to wa di pe awon keferi maka won wa gbo wi pe ah awon muslimi ti n pade ifaya bale o ni abisinia o oba yen tin tewo gba won lalejo kina wa se won wa yan ambassador won meji ikan je amuru oma asi ikeji nje abdullah ibn hubay bin abi rabiha won ani nto sele ni pe e ko gift to po dani lati le fi fa oju oba yen mara e wa so fun wi pe to gbogbo awon muslimi ti won wo lu re yen o ko li won pada si maka ka won keyin mejeji te wa yi ke je ni ti o lead won pada si lu meka kan wa hand over won fun awon ijoba kefiri meka ngba ta won tin wa de awon ambassador yin ti won de ni won ni won wa wole won lo ba oba najashi oba abisinia to joba kristeni won lo rojo won ti rojo beri beri awon delegate muslimi ti wa gbo bi pe to awon people yi ti wa n palace won tin rojo o Jafaru omo Abi Talib to je inu awon omo egban nabi aburo sayyidina ali lohun na ba gbera na awon musulmi ti nbe nbe njo na lo ba gbera latenu ona lo ti paro pe yes tazinu aleika hizbullah awon ijo olohun na fe wole o oba yen wa gbo ariwo re oni muru azza sa'ia falyaud kalamu eso fe ni to soro yen pe ko tun to wi yen wi won wa wi fun o ba to tun wi awa ijo olohun na fe wole awa na ni ta fe so oba yen wa daun oni li yedi kulu eni won wole bi idnillahi wa zimati yi pelu yonda olohun kan wole fada alu awon muslimi wa wole awon delegate muslimi awon muslimi na yan delegate wa si palace won wole ngba won wa wole lam yasjudu lahu gbogbo eni to ba wole si afin oba yi ni o do bale ka bi esi o mo yi ka otun mo yi ka osi ka de o pe lori ki bata o pe lese kesin oba o je ko pe ki rukere o pe lowo ngba ta won wole won do bale won se ka de o pe lori nti won wi na ni pe assalamu alaikum alafia fun fun yin oba yi wa bi won ma ma na ku ma tasjudu lahu ma tasjudu li ki lo mu yin teyin o do bale ngba te debi on wa down innama nasjudu lillahi alladhi khalaqaka wa mulikaka tawa o ba fori kanle fun kankan yo je folohun oba to da iwo fun rara re to si da o la re innama kanat tilka ta'iya lana wa nanu na'budu al-awthan ni awana ma n fori kanle fun oba loba loba tele tele ama nigba ti anabi ti won tori re n ba wa aso tai to de saarin wa amara nabi ta'iya allati radiya Allah win to wi fun wa na ni pe ki ki tolohun ba yonu si nikan ni ka ma lo which is assalam alaikum una la si ti wiun tori pe iya to alil janna ina la kada do lati ma fi kira wa ta ba se kini o ta ba dal janna ah oba yen wa tun joko joko ele igba kin tun o si mo pe nti won wiun ododo ni tori pe bi ti nbe ninu ataura ati injila nu pe wo gbolo fori kan le fun enikeni fakola ayukum al-atif yastazin o ani taleni na ninu yin tin pariwo lenu ona pe awon ijo mo olohun fe wole jafaru o wa da oni hana o le mi ni mo soro nu fatakallam oni wo na ni ko se agbenu so fun gbogbo awon eyan yin qala jafaru wa ni innaka malikun la yaslu indaka kasratul kalami wala zulm wa ana uibu an ajiba an ashabi oni mo iwo oba wo oba yi iyan o gbolo ma rojo jun waju re enikeni o si gbolo fabosi soro ni waju re gbogbo eyin o ba soro waju re ododo lo gbolo so o ani to mo gbèrò láti máa fèsì fún gbogbo àwọn mùsùlùmí èmi ní fèsì lórí ọ̀rọ̀ wọn. Ó ní àwọn méjì tí wọ́n wá láti Mecca tán jẹ́ kéfèrí Mecca yìí. Mo fẹ́ kẹ́nìkan nínú wọn náà máa fèsì on behalf of gbogbo wọn. Lọ́ba ni Fakọ́lá Amuru lè Jaafar. Amuru tó jẹ́ ìkànnà àwọn ambassador kéfèrí Mecca ó wá sọ fún Jaafar pé takalam sọ̀rọ̀ ẹnu ẹ. Jaafar wá ń sọ fún ọba Najashi onísàlìwò àbídún náà nù àrà. Kábíyèsí Ọlọ́run járí yín pẹ́ o. Ẹ bá ń béèrè lọ́wọ́ àwọn wọ̀nyí tán wá láti Mecca yìí pé ṣé ẹrú la jẹ́ àbí olómìnira. Tó bá jẹ́ pé ẹrú la jẹ́ nílùú Mecca tá a ti wá ẹni kí wọ́n máa kó wa lọ. Kán lọ dá wa padà fáwọn olówó wa. Ṣùgbọ́n tá a pé kò sí ẹrú nínú wa ẹbí wọn léèrè. Àní Amuru ọmọ Amuru wa dáhùn ó ní àárárun kiram olómìnira ni yín kódà ẹni àpọ́nlé ni yín ẹ kì í ṣerú. Only point number one ṣe é gbọ́ o. Àárọ̀kìnà dáàmọ̀n bìgèrè akin fàyòkìtà sùmínà. Mọ́kà tá a ti wá ìjà pààyàn lọ́hùn-ún ká tó kúrò tó fi wá jẹ́ wípé àtọ́sí pé kẹ́ ẹ kó wa padà bóyá kán lọ pa wá. Ó tún dáhùn ó ní onílà kọ́tọ̀rọ̀ ẹ pààyàn. Kábíyèsí ṣe ń gbọ́ odi méjì. Fàálì àkádìnà àmúwàlà nẹ́ẹ̀sì bìgèrè akin fàálì ìnà kọ́dọ̀ wà ǹjẹ́ àlú jìbìtì tá a ṣe gbájú ẹ̀ Mecca ká tó kúrò ṣẹ́nikẹ́ni inú wa ṣe gbájú ẹ̀ ṣògbówó olówó lọ́nà àìtọ́ tó fi wá jẹ́ pẹ̀tò adùngbèsè ẹgbọ̀lọ̀ dá wa padà sí Mecca. Ó tún dáhùn ní fàálì àkérọ̀t ẹ̀ gbowó olówó lọ bá bá lanu kalẹ̀ pé so fama tẹtlubú na mínimù ẹni wọn kì í ṣerú. Ẹni wọn pààyàn ẹni wọn jẹgbèsè kí lẹ wá ń fẹ lọdọ wọn. Kọlà ni dẹlígẹ́tì àwọn kẹfẹ́rí Mecca wá dáhùn ní kùnẹ́nàn wa ala amúrin wa ìdìní aládìní àbá iná. Àtàwa àtàwọn gbogbo wa jọ ń sẹ̀sìn kan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ̀sìn àwọn bàbá wa. Nta bá lọ́wọ́ àwọn bàbá wa ni gbogbo wa jọ ń ṣe. Fàtàrà kù dáàlíkà wà tábàwù gẹ́ràwù. Lẹ́ẹ̀kan náà ná bá fi ẹ̀sìn àwọn bàbá wa lẹ̀ náà lọ ń ṣe ẹ̀sìn míì. Ọba yìí wá ní máa dá lẹ́dí kúntùm àlẹ́ yìí wọ́n mọ̀ lẹ́dí tàbí àtúmú òmù. Ní ọba yìí wá kọjú sí àwọn mùsùlùmí. Kí ni n tí ẹ̀yìn tún ń tẹ̀lé nísìn àti pé ẹ̀sìn wo lẹ̀ ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ní Jaafar bá dáhùn. Ó ní àmọ̀ lẹ́dí kúnà àlẹ́ yìí fọ̀tàràkìnà wàwádìínú ṣèitọ́ọ̀nù. Èyí tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ti wí lóòótọ́ ni àjọ ń ṣe ìbọ̀rìṣà ni ẹ̀sìn sátánì a sì ti filẹ̀. Kùnà nàkfùrù bìláwà náà abudul ìjàrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àsìn lọ́hùn òkúta là ń sìn. Wàhámà lẹ́dí tá àwọn nà ilé yìí fàdínú láyà àl islam. Àmọ́ ní ní a rí i wípé kò dáa ká máa ṣe léyìn ni àwa padà síbi ẹ̀sìn ọlọ́run àjùwọ́jù sẹ́lẹ̀ fọlọ́hun. Já ànábí ìmínà láyọ̀ rọ̀súlù wa kìtàb lẹ́ni. Òjíṣẹ́ ọlọ́run kan ti dé sáàrin wa ó sì tún mú ìwé ọlọ́run ó fi ń jíṣẹ́ fún wa. Mislu kitab ibn Maryam irú ìwé tó mú wa irú ìwé tọ́lọ́hun irú ìwé tí ọmọ Maria mú wa fẹ̀yìn náà ìwé tó sì ń mú wa ni ó papọ̀ mọ́ ti ọmọ Maria. Fakọ́lá takalam tabi amúrin adim fa'ala rislik. Ọba yìí ni ibi ó bọ́rọ̀ déhùn ó ti sọ̀rọ̀ ńlá o tó o bá mọ̀ pé ó sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ o. Òun sọ pé ìwé tí ànábì òjíṣẹ́ tó ń kà fún yín ó papọ̀ mọ́tọ́ mọ́ Maria dúró bó ti dúró òun ò lọ. Ọba yìí wá ránṣẹ́ bidọ́rbì nàkúùs pé kí wọ́n lọ lu aago òlú. Aago tí wọ́n máa ń lù níwájú tẹ́ḿpìlì oníkan lọ lù. Bọ́n tọ́ bá ti lu aago yẹn gbogbo ìlú máa darí wá sí palace. Fàtàmà ilé yìí kú lukì sí ìsìnwárọ̀ gbogbo àwọn bíṣọ̀bù gbogbo àwọn pétráàkì àwọn nǹkan gbogbo wọn bá darí dé sí ààfin ọba yìí. Fakọ́lá lahum ọba yìí wá bí wọ́n léèrè ushidukum allah alladhi anzala al-injila ala isa. Mo bẹ̀yìn pẹ̀lú ọba tó sọ gospel kalẹ̀ fún Jésù. Mo fowókọ ọba náà bẹ̀yìn. Altajiduna bayna isa wa bayna al-qiyama nabiyan. Ǹjẹ́ ànábì kan, ǹjẹ́ òjíṣẹ́ kan máa wá sáyé lẹ́yìn tí Jésù ti lọ? Ṣáájú kí ayé tó parẹ́, ǹjẹ́ ẹ rí àkọọ́lẹ̀ pé òjíṣẹ́ kan ó tún wá? Kọlù aláhùnmọ̀ náà. Gbogbo àwọn bíṣọ́ọ̀bù yìí, àwọn nǹkan kan náà bá dá wọn ní àwọn fọlọ́wọn ọba búra lódodo ni. Òjíṣẹ́ kan ń bọ̀ lẹ́yìn Jésù, kálíkì yámọ̀ tó tó. Kọlà bá ṣára náà bí ìsà, wọ́n ní bẹ́ẹ̀ ni. Kódà Jésù sọ̀rọ̀ rẹ̀ fún àwọn wípé ń bọ̀ wá. Ó sì sọ fún wa pé mẹ́ni àmọ̀nà bí i fakọ̀d àmọ̀nà bí. Ẹnikẹ́ni tó bá gba òjíṣẹ́ náà gbọ́, ó ti gba èmi náà gbọ́. Wọ́n mọ̀ ń káfara bí i fakọ̀d káfara bí. Ẹni tí ò bá sì gba òjíṣẹ́ náà gbọ́, kò gba èmi Jésù náà gbọ́ nù. Ní tí Jésù wí fáwọn ọ̀nà ẹgbẹ́ ọlọ́run bá tóbi. Fakọ́lá Nàíjà Ṣílì Jáfar, ó wá padà kọjú sí Jáfar, ọmọ ẹ̀gbọ́n Nàbì, ọmọ ẹ̀gbọ́n bàbá Nàbì Muhammad. Ó ní máadà yakúrò lákùn máadà rọ́jùl. Ẹni tó pè lójíṣẹ́ ẹyin tó dé wá báyìí, kí ni ti ń sọ fún yín? Wà máa ya amúrukùn bíi, kí làwọn nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe? Wà máa yẹ̀ ní akùn áníwù, kí làwọn nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe mọ́? Mo fẹ́ gbọ́. Fakọ́lá ni Jáfàrù bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀, yé kíra wo àléyìn náà kìtàbà lọ́ọ̀yì wà yá àmúrú náà bí màá rú fún wa yẹn ní àná àdìlì múkàd. Ó ní ìtọ́kùnrin yìí ń wí fún wa, ó náà ni pé ó ń ka ọ̀rọ̀ ọlọ́run fún wa. Tá a gbọ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílùú wa ní Mẹ́kà, ó ń kà á fún wa. Ń sì ń sọ fún wa pé ká máa ṣiṣẹ́ eré. Ń sì ń sọ fún wa pé ká jáwọ́ níbi ìwà abú. Wà yá àmúrú náà bí Úsìnìlì Jìwáyì, ó ní ká máa fi ìwà dáadáa bá àwọn níbọ̀ wa, àwọn ará àdúgbò wa lò. Wàsílátọ̀ Rahim, ó sì ń sọ fún wa wípé ká máa kó ẹbí pọ̀, ká má jẹ́ kí okun ẹbí ó já nínú tó ń pa wá láṣẹ rẹ̀ rí. Wàbírí Yetim, ó sì ń sọ fún wa pé ká máa ṣe dáadáa sáwọn ọmọ òru kan. Ọmọ tí ò níyà tí ò ní bàbá, àbí tó níyà tí ò ní bàbá, àbí tó ní bàbá tí ò níyà, ó ní a máa tọ́jú wọn, ká má jẹ́ kí ìyàwó jẹ wọn, ká má sì jókòó lé ẹ̀tọ́ ọmọ òru kan. Àwọn ọ̀rọ̀ tí ń sọ fún wa rèé o. Tá a gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dé. Wàyá àmúrú náà bí anta abúdà láà bí anna abúdà láà, ó sì sọ pé ká má sin èrè mọ́, ká má sin òòṣà mọ́, ká má sin òkúta mọ́, pọ́lọ̀ nìkan ni ká máa sìn. Wá dáwú láṣẹ rí kàláwò, ká má fi orogún kankan kun. Fakọ́lá ìkìrà mímọ yẹ́kìrà ọlákùn, mímọ yẹ́kìrà wàlẹ́kùn. Ọba yẹn wá ní ó tó. Ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ sọ pé ń kà fún yín, èmi náà fẹ́ gbọ́, kà á kí n gbọ́. Fakọ́rọ̀ a súra tayilẹ̀ ànkàbúùtì wa rom. Nìjáfàrù bá ka súra méjì kan nínú Àlùkùránì. Nínú àwọn súra tán ti kà tó ti sọ̀kalẹ̀ ńjọ́ náà. Ó ka súra tó lẹ̀ ànkàbúùtì. Ó sì ka súra tá à ń ṣe tẹ̀fùsírù rẹ̀ lọ́wọ́ yìí. Súra tó rom. Ó kà á. Nítorí pé súra méjèèjì yìí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn kíni o, àwọn kìrìsìtẹ́nì. Súra yẹn ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀sìn kìrìsìtẹ́nìtì. Àwọn tí ó sì ń bá sọ̀rọ̀ yìí, àwọn aráàlú tó ń bá sọ̀rọ̀ àwọn òwò ni àwọn kìrìsìtẹ́nì ni wọ́n. Súra tó rom ó wà lára súra tó kà ń jọ náà. Nígbà tó wá kà fàfá àdọ̀tí àìná ànàjáàṣì. Bó ti ń ka súra yìí lọ, ló ń kà á lọ báyìí. Ọba yìí tó jẹ́ ọba kìrìsìtẹ́nì ó sì bú sẹ́kún. Omi sì bẹ̀rẹ̀ sí ní dà lójú rẹ̀. Pakọ́lá Sidina min Azal Adisi Tọ́yìb. Ó ní túbọ̀ ká nítorí pé bí n ti ń kàún náà ni wọ́n ń túmọ̀ rẹ̀ fún ọba yìí. Ó wá ní ọ̀rọ̀ tó ń kà yìí máa dùn púpọ̀. Túbọ̀ kà mí fún wa ká gbọ́ ṣóṣìkù. Fakọ́rọ̀ àléyìn Súrat al-Kaf. Jáfàrù bá tún bọ́ sínú Súrat al-Kaf ló bá tún kà á. Nítorí pé Súrat al-Kaf náà ó sọ ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì kan tí àwọn aráàlú kan tó pasikúùtì wọn. Àwọn tá à ń pè ní Abule Kaf ẹlòmíì ò mọ̀ pé kìrìsìtẹ́nì ni wọ́n. Gbogbo ọjọ́ jimọ̀ rẹ lómi nǹkan Súrat al-Kaf ni ó gbé kúrò ní ìsọ́jú. Alhamdulilayi alladhi anzala ala abdil kitaba wa lam yaj'al lahu iwaja. Súrat al-Kaf tó ń kà àwọn Abule Kaf kìrìsìtẹ́nì ni wọ́n. Ọba àlú kan tó jẹ́ ọba Borisa ló fẹ́ fi tipátipá mú wọn kó nú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Ó fẹ́ mú ọwọ́ nú Borisa. Wọ́n wá sákú òǹlù ní kéèsì yẹn fi ṣẹlẹ̀. Ó wá kasúra yìí náà nígbà tó kasúra yìí ni arada amuru an yugdiba an-najashi ni eni to je ambassado awon keferi meka o wa fe soro to bi je wi pe oba yen ma binu si awon musulumi wa ni inaw yastumuna isa wa ummu madam lohun o awon to won yi won bu Jesus Christ won bu Mary to je ya re inu we won ti won ka o wa be o ibi ti won ti bu Jesus ibi ti won ti bu Maria o wa ninu we won fakola oba yen wa oba yen ba tun joko joko eh ebo ma takuluna fi Isa kini ti iwe yin so nipa Jesus ati mama re fakoro alehim suratu maryam surata maryam ni jafaru ba be lo ba bo sinu suratu maryam chapter ta pe akole re ni suratu maryam lo ba bere sinika falama ata ala dhikri Isa wa ummi

0: ẹwo àwọn ẹwo ìlú yìí ẹwo bí ìlú yìí ti rí ẹwo bí wọn ẹwo àti wọn kọ sáwọn mùsùlùmí. Mo fi ń sọ pé àwọn kìrìsìtẹ́nì àwọn mùsùlùmí a nídìí láti máa bára wa jà. Níjọ́ tọ́ba yìí kú ànábì wà Mọ̀dínà ńjọ́ náà ànábì wà gbọ́ sọ̀lọ́lá àdìsá pé ọba yẹn ti kú. Ànábì kírun sí lára láti Mọ̀dínà ó ní kí kálukú lọ sálù àlá pé ọba Nàjáṣí ti kú ẹjẹ́ akírun tiwa náà ń bí ká kírun sí lára. Àwọn kan wá ní ọba yẹn padà di mùsùlùmí àkọọ́lẹ̀ wo ló wà ta ló wẹ̀ sí ìsìláàmù ǹjọ́ ò ló pe kẹ́límà táwọn fa ìjà táwọn ìjà kankankankan ọba Nàjáṣí mú evidence wá níbi tí wọ́n kọ́ sí wípé ọba Nàjáṣí pe kẹ́límà ó wẹ̀ sí ìsìláàmù. Àwọn àfáà assume wípé n tó fi máa nẹ́bì kírun sí i lára ó ní láti jẹ́ wípé ó convert sí ìsìláàmù àwọn kìrìsìtẹ́nì ló sin o. Sàárè rẹ̀ sì ń bẹ létí ó pé àdọ́lá o táwọn kìrìtó yẹ pé inú ṣọ́ọ̀ṣì ló wà. Àwọn ò ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ wọn pé ọba wọn di mùsùlùmí o àwa là ń assume pọ́ba yẹn di mùsùlùmí o. Níjọ́ tọ́ba yẹn sì kú ànẹ́bì kírun sí i lára láti Mọ̀dínà. Kí là ń fa wàhálà sí kí là ń bá wọn jà sí kí kìrìsìtẹ́nì má bá mùsùlùmí jà mọ́ kí mùsùlùmí náà yé bá kìrìsìtẹ́nì jà mọ́. Láti ijó ayé ti dáyé ni gbogbo wa ò lè wà lórí ẹ̀sìn kan náà tó bá wọn ọlọ́run ni yóò ní kí gbogbo ayé máa ṣẹ̀sìn kan ṣoṣo kò wọ́n nìyẹn subhana rabbika.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lajísebí Ọ̀yọ́ online radio.

0: ẹkọ àtàrà ní gbogbo ìkiri tí àfẹ́rẹ́ kan fi tọ́ bá ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkànmí ló kọ̀ nípa nígbà ilẹ̀ fìlà Ìlàsàròkò tí ṣe lórí ọbẹ̀ nínú àwọn tanga.
1: Bí mo fi ń lọ.
2: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.

0: Egbo ta lo le ji totun le pa ta lo le pa totun le ji Allah ba mi nikan na ni o Egbe leyin e ni an da loro egbe leyin omo oju kan Allah won ba igba lowo re Mimo ogbo ni fun oruko Olorun ba Olojumare Olorun gbogboro bi owo aso akiki tan ani ta ba ki gan ta tun yin gan a tun ki ni o le bi se ma n ki Olorun ba mi lore gore
1: Oba sojo ko soyo
0: nitori pe ko si agbara kankan ni bi kankan to to agbara Olorun ba Olojumare wala haula wala quwwata Ila bela ali razim agbara to da ofun si meje agbara tin mu osan tin so osan doru agbara to tun le soru dosan Ẹyin rẹ kò sí ẹlòmí o. Ìwọ ni, ìwọ ni, ìwọ ni, ìwọ ni, èmi ni tó ń jẹ ìwọ ni.
1: Olórí ẹgbẹ́ rògbò àwọn.
0: Alpha àti Omega.
1: Òwúlẹ̀.
0: Ìbẹ̀rẹ̀, ohun gbogbo àti ìparí ohun gbogbo.
1: Olùdáyé kò sí ẹlòmí.
0: Lẹ́yìn rẹ kò sí ẹlòmí mọ́ o.
1: Ọlọ́run gbogbo èdè.
0: Ó sì ń kankan mí mọ́.

0: Ìwọ nìkan náà lọba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbá ńlá ayé. Ìrì wá ṣẹ̀ lémi lórí, ìrì yídà wá ṣẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá ṣẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajíṣe bí Ọ̀yọ́ online radio. Ajíṣe bí Ọ̀yọ́ láàárín, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.

ṣùgbọ́n kìí ṣe láìbù ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún ọyọ àtibá unity forum ṣùgbọ́n eléyìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbàbàbà oṣù bàbàbà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà ẹ mọ̀ sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Torí gbogbo nǹkan tí ọlọ́run bá mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣe máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òròkú lọ́yọ̀ aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìsákúsá pọ̀. Wọ́n ní wọ́n sọ pé òun ṣe bírèkì lẹ́kọ̀ọ́ bírèkì wọn ò mú dáadáa ní bírèkì lọ. Bírèkì lọ fẹ́ẹ̀lì. Ó tẹ́ríbù ṣùgbọ́n ìkáká lára àwọn tán wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣẹ fún àfarapa lọ títí wọn àṣẹ ṣe. Ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́. Fọ́nì ẹ̀ náà ní pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o. Sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìparí tó yẹ kéèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú. Ó wá ti sá eré bírèkì ọ̀wá mú wọn. Ibi tó ti ń ju kíní ó sì lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan. Ẹ ń sọ̀rọ̀ ni. Ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Ẹ gbọ́ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Bó sì ń tí December tó fi yàtọ̀ sí January o. Kò sí ní ti January tó fi yàtọ̀ sí February o. Gbogbo ọjọ́ bákan náà ni o. Ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ̀ sọ́ra yín. Kẹ́ ẹ̀ sọ́ra yín kọ́lọ̀ ò lè bá a sọ wá. A máa sọ́ra wa kọ́lọ̀ ò lè bá a sọ́ra. Ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọnú ọ̀rọ̀ náà bọ̀ ni. Ìrì ọ̀rọ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lé ní lórí ni. Aya gbé ń wọ̀ lọ́tún.

Ẹni tó ní ẹ̀mí mi gbé mi náà wọ ọmọ gbé mi wọ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀ kọ́rọ̀ ló yí àwọn èèyàn lálẹ́ yìí lájálẹ́ yìí ká mọ̀ sí ń gbọ́ tó rà sì wí ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí ìkurukuru díẹ̀ máa ń fẹ́ wà. Ìwọ́ la máa sáré àṣà pàjúdé, sáré àṣà dijú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọba ọba ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹ̀hànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọ́ lu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngò kanyàn lẹ́sẹ̀ tó l'accident tọkọ̀ ọ̀run. Só lè lọ ibì kankan mọ́ làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní. Ìkánjú òun pẹ̀lẹ́, ọgbà ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrò lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbìkan ilẹ̀ a máa ń bò mí. Bílẹ̀ bá mọ́ níbìkan a tún sún bò mí. Ọlọ́run bá mi lọ́ba ara. Àfẹ̀dá ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. Ẹbẹ̀ kan lè mí ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kò fi lé ayé wa dá o. Gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún fáyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kò ṣẹ̀ bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu. Ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu. Oṣù bàbàbàbàbàbàbàbà. Wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo la sì mọ̀ pé ara máa kan gbó, a máa kan jì ní táìmù yìí. Bẹ́ẹ̀ bá fẹ́ bóde ní ẹ máa pa náà lé o. Ọlọ́ọ̀ni yára ẹ̀dá àní rí náà ń kàn ga. Ọlọ́ọ̀ni jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbí wò lè rí àwọn ilé ìbò ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tóyìn sọ wà ń bẹ̀ wọn.

0: ṣẹ̀rẹ̀ ọjọ́ Monday ṣe tá ń lò pé ní tí mo báyìí lórílẹ̀ èdè wọ Nàìjíríà. Ọ̀sẹ̀ tá ń lò ní ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio láti fẹ́ lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan. Ìbádé ṣọ́ọ̀bù nínú ìṣẹ̀lẹ̀ lókè òrùkẹ́lẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbò. Mo rí táwọn èèyàn sáré kìjokìjo olómi ń gbómi. Ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀. Ó ní ìpẹ́ ń bu ìyẹ̀. Tá ń sáré tá ń pa iná iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmà neighbor generator àwọn tiger generator ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú. Ọwọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé generator sí gbé ta bí bóyá ṣàlẹ́sà lọ́ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó dìbò là iná bá jò ó di iná o iná o iná o. Lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjọ kíjọ. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà. Àìsí mẹ́la ìbáwọn adásí oje mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà. Mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ ẹ̀yìn èèyàn báyà lẹ́mà pé mínírààsì náà ẹ̀ lẹ́ lò ó fún bí fire extinguisher kéléyìn tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbéléńjá. Èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù ọkàn bẹ́ẹ̀ kan ní fu àwọn èèyàn ti ẹ̀ máa wọ pé àbílẹ̀ lè ṣe wọ́n fẹ́ máa mú mínírààsì ó mínírààsì ni mo kàn mú ni mo kàn jí pọ̀ dáadáa kó lè bá ní gáàsì. Mo kàn spray rẹ̀ sí ní ọlọ́run bá sá lù náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyé ìpè iná ṣàkókò. Ṣùgbọ́n àtọ́fà ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà mi dodo sọ́run àjàǹté èéfín jẹnẹrétọ̀ làwọn míín fà sínú tán wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí. Ibi ìyá tí ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan kò sẹ́ni kankan tó yè òkú wọn ni wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta àfọwọ́fà a máa wá bléèmù ọjọ́ kan a máa bléèmù oṣù kan ẹ dákun ẹja máa due diligence ká máa ṣe àtà o ọlọ́ọ̀ba yóò máa sọ wa o ṣùgbọ́n káwa náà ká mọ̀ sọ́ra wa ká mọ̀ ìyá fọ́lọ̀n sọ títún pokùn dẹ̀dẹ́ gọ̀pẹ́ ọ̀rọ̀ mi ò mọ yéyín adéyìn ká pẹ́ ń bọ bí àwo yẹn sọ̀rọ̀ mi ń yéyín 07068874274 lẹ́rọ̀ bánisọ̀rọ̀ mi tó bá jẹ́ pé outside nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú ẹ lè kọ́ọ̀lù lórí normal call ẹ dẹ̀ lè text message lórí whatsapp bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí yín lálẹ́ ká dákọ̀ yín lórí ètò ẹyẹ message mi lórí whatsapp mi.
1: Àjíṣebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Àjíṣebí Ọ̀yọ́ online radio. Àjíṣebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: àjọṣẹ́lẹ́yìn ni ẹgbọ́n tẹ̀mí náà pàlú jala.
1: Lọ́jọ́ tàbí ẹsáyé.
0: Ẹgbọ́n tẹ̀mí náà pàlú jala láìpẹ́.
1: Mú ọbí lẹ́bùn lọ́jọ́ tàbí yẹ. Bàbá mi máa gbọ́n Tunas olóríire. Bàbára Yomide bá mi ṣètọ́jú ẹ̀. Dr. Sọ̀kọ̀jẹ́bọ̀dé Ọlọ́lá tí mo bá rọ̀dọ̀. Àwọn

láyọ̀. Anita ní sọjọ́ ọ̀bí náà, Moses àkàndé Akíntúndé, ọmọ elépè ń ṣẹ̀kẹ̀. Ọmọ wọn nílò ògùn àláàfin. Gbogbo Ọyọ́ àti Unity Forum, wọ́n ń kí bàbá wa Moses àkàndé Akíntúndé lábẹ́ alága wọn, ọmọ ọba Ládìgbòlù mú ìdí.

0: kó tó sẹ̀ lémi wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́mi ọ̀rọ̀ bà lémi kí n má tún sí sọ ọ́. Abala kejì náà la tún bọ́ sí. Ẹ mọ́ sọ December lẹ́nu o. Oṣù bàbà, oṣù wo ní ń bà, ibo ní ń bà lé. Ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yí kurukuru, a máa la lújà, a máa la kòká, a máa la kòká. Ọ̀ọ̀ni rìnà rí ti ń bẹ níwájú bọ́yọ̀ kọ̀ọ̀kan ti takú. Tó takú lóru mọ́júmọ́ tó wà níwájú. Kurukuru ó balẹ̀. Ẹ ní rìnà rí tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ọ̀wá ṣe tí ó jẹ́ kí Adélé Láyọ̀ Kádélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtù. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ ga gbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù lápá àmúkùrú pẹ̀lẹ́. Àmúkùrú tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o. Ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. Èwo ló ṣu bàbà. Ẹyin ni kẹ́ ẹ sọ́ra yín. Kẹ́ ẹ kíì sára yín o. Àsìkò ọyẹ́ lásìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o.
1: Mo jọ̀wọ́ ẹ̀mí mi.
0: Bẹ́ẹ̀ bá ń wakọ̀, ẹ mọ́ mu tí o. Bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ò ṣe ara rẹ̀ tán yóò wá léèyàn kan ní sọ òun. Nígbà bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ látòkè wá kọjọ.
0: A máa fẹ́ mi ara ìta káìtì. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. Ẹlòmíì á ṣe ara rẹ̀ tán á léèyàn ní ṣe òun tẹ̀yìn nǹka pẹ̀mbọ bí awo irin. Ajáàlú Ọ̀yọ́ tí ègbó lásán bí ò bá rẹ́ranko a sì rábà mi èèyàn. Kọ́ máa ṣẹ̀ lémi, kọ́rọ̀ ọmọ bà lémi, ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. Káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun, réferéfe ẹ̀fúùfù lẹ̀lẹ̀ rere, kọ́ máa gbóhùn mi rọ̀ṣà. Àwọn lékèwè kéyìí dáa, ẹ máa wá gbóhùn mi lọ̀lú kẹfun, dẹ́yìn nǹka pẹ̀mbọ bí àwo irin. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà, kásà máa ṣe dáadáa. A ní àwọn èèyàn wa. Wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kúnkùn kọ́ mọ́ gun ọ̀kadà tí ò níná. Ṣé mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa? A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Ọkàn jẹ́ pé the apple doesn't fall far from a tree àbí bò náà ṣe máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ń léyìn èmi ọlọ́sùn kúrò lówó oje. Báyà mi fàtáì bá ń délé. Ẹ wá kọ́ ń lé èbó tí ń lo oje. Báyà mi sàmínú Adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

bá ṣe pé nǹkan jẹ́lẹ́ agbárí èèyàn kí ẹ̀ mọ́ gun ọ̀kadà tí ò ní náà kí lálẹ́. Funniest part of the event ni pé wọ́n máa wá tún sáré ìṣàkúsá. Ṣé àwọn bọ́yá wọn ya ọpọlọ àwọn èèyàn yìí wò? Wọ́n máa gun ọ̀kadà lọ, wọ́n wá tẹ kíní standing full stand ọ̀kadà mọ́lẹ̀ lórí ìrìn lórí eré lórí títì. Ìyàn wàá dún gbárárá yóò wàá sáná lọ lálẹ́. Ẹ gbọ́ kíni wọn? Kí ni enjoyment tó ń derive látara gbogbo àwọn irú ìwà rádaràda yìí? Kí ni nǹkan wúrí tó wà ńbẹ tó ń derive? Tí ó bá ṣe pé wèrè ń jẹun lágbárí wa, tí ó bá ṣe pé orí wa ti fẹ́ yí àgbádùn, máa fi full stand ọ̀kadà máa tẹ̀ ẹ́ lórí ìrìn tọ́kadà wà lórí motion. Ìyàn wàá máa halẹ̀ lọ gbárárá lórí títí ọlọ́dà, iná wàá máa sá kárárá. Àwọn tí ọba mọ̀, àwọn èèyàn fọ́n dàgbé wúru fire accident káfẹ́ ṣẹlẹ̀ ni àwọn èèyàn fọ́n dàgbé. Ẹ gbọ́ kí ni irú ìwà yìí, kí ni kí làá bá débi irú rádaràda yìí? Tí ó bá ṣe pé ìwà bí ìwà ẹranko bíi pé wèrè ń jẹun lágbárí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa, máa gbọ́ kadà tí ò ní ná kí lálẹ́, wọ́n tún wá máa sáré. Ẹ wá ní ẹgbẹ́ ni wọ́n wá kíkà àbámọ̀ bọ́nu. Àbámọ̀ nísì gbẹ̀yìn ọ̀rọ̀ ìbámọ̀ mọ́ ti ṣe. Bí tó ti ń tẹ̀kẹ́ ní mọ́lẹ̀, ìyún á lọ mú ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ lórí títí ọlọ́dà. Tẹ́sẹ̀ bá wá bó yátiyàti, ọ ya mọ́lẹ̀ yánmọ́yánmọ́, yóò wá di àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀, yóò máa wá kíkà àbámọ̀ jẹ́. Tó sì yẹ kó rí bẹ́ẹ̀, n tá a ti lè avoid, tá a lè avoid, n tí ò yẹ kó ṣẹlẹ̀ pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Tá a bá lè ní sùúrù, tá a bá lè farabalẹ̀, tá a bá lè ṣe, tá a lè rin ìrìn yìí lọ́nà ẹ̀tọ́, tá a lè hùwà ẹ̀tọ́.

gbogbo ẹyin tẹ ń gbọ àkáàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi sàmínú adépọyì gbogbo ẹyin tẹ ń gbọ àláti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọwọ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic èwo tún lélẹ̀ Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹni tí mo mú kọ rẹ̀ àtẹni tí mo kọ rẹ̀ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wá ọlọ́run mọ pa wá mọ́ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàm̀bá wọ́n pẹ̀ kí lè èèmọ́ ko ni àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn èdè pọ̀ ju tó fi wá ń fo kíní tó fi lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ ọmọdé ni àtẹ̀yìn káàrin àrìn fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwòrán sílé bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà kí ọlọ́run máa pa wá mọ́ nínú ìgbòho ọlọ́run máa pa wá mọ́ kọ́ máa pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́la wọ̀lá haúlá wọ̀lá kùwátá ìlà àbílà àlè rà sí nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ló ti máa rí. ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn ọkàn wọ́n balẹ̀ kárọ̀ dẹ̀wá ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o gbogbo ọmọ tákà bá kó wọnú epo náà ní kó jáde gbogbo àwọn àjọ wọ 2020-2021 náà lájọ rí òpin rẹ̀ látùjọ bọ́ sí 2022 látùjọ jù bẹ́ẹ̀ lọ lọ́la ọlọ́run ọba olódùmarè ọlọ́run ò ní sọ pé kò ní sọ̀rọ̀ kò ní jẹ́ pé kò ní sọ̀rọ̀ kò ní jẹ́ pé kò làwọn tán ń gbọ́ kò ní ṣe wá lókù o àlàyé láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́ á tún wá mọ́ gbèrèrè kọ́ngbẹ́kọ́ngbẹ́ sí.

mo rò bẹ́ẹ̀ ti jẹ̀gbádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tá a ti mú wá.

0: tọ́ agbèsè tán fẹ́ máa ṣe tán fẹ́ máa lọ lù dárò àlùkò ṣe tán ó fẹ́ máa lọ lù kó sùn lékè ńlẹ̀ kì í ṣe tán ó fẹ́ máa lọ lù kẹ́gùn lẹ́yìn ká pẹ̀ ń bọ̀ bí àwọn ẹni.
1: ìrìn ayé ò ṣe é dárìn láìṣẹ́.
0: agbé ló dalẹ́ o àlùkò ló dàárọ̀ onídẹ̀rẹ́ ló di ìyálẹ̀ tán ọ̀la kòkó kò kẹ́ ẹ tó rí un wọn ò fẹ́ ń kù yìn nífẹ̀ yìí náà kù ẹ nífẹ̀ mí náà kù ọ̀tajẹ́ ẹ̀ ló kò ó adé afúnmọ́ rè mi àtàgbàwò sí lọ́fà ọba àrò òkúndá àbádé yìí lọ́mọ àdé ń bẹ nípò tó dákẹ́rì gidi. gbogbo ẹ̀yin tí atáyẹtẹ wà lájò ìlú oró ni òjú gbé o ìlú àjòjì ni òjú ọ ìyá ń jàjòjì ó ń kígbe ìlú ẹ tọ́tọ́ san adé afún ọ̀pá àgàn níjọ́ tí ń sanwó lọ ìlú àìmọ́ni àìmọ́niyàn ǹjẹ́ bí wọ́n bá ti mọ ni làbá máa gbé gbogbo ẹ̀yin tí a lókè òkun nílé òkèrè ẹ kéré òkò délé o. bá a mi ṣàmínú wọn ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí ní re wọn ní ká sùn láyọ̀ ká jí láyọ̀. gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà lókè nílé òkèrè ẹ kéré òkò délé o. toro gíní la dìẹ́ bọ oko ìmọ̀. ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ẹ nísìnyìí. bá a mi ṣàmínú adépọ̀jù iṣẹ́ yín ò ní di ìṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. iṣẹ́ yín ò ní di ìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́ka ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o mo kì gbogbo yín káàkiri àgbáńlá ayé. gbogbo ẹ̀yin tá a mọ̀ gbogbo ẹ̀yin tá a mọ̀ tọ́jọ́ pọ̀ lọ́wọ́ mọ̀ yín ọlọ́run ọba yóò máa bá wa wà pẹ̀lú yín o kí a máa wà pẹ̀lú àwa náà ìlú le kò ní jẹ́ ti a ò ìlú ṣe rí le tó káwọn ọmọ rí ti a ṣe ń bẹ̀ kọ́lọ́run tiẹ̀ wá bá a mẹ́dẹ̀ wá káàkiri àgbáńlá ayé kọ́lọ́run mẹ́dẹ̀ wá kára ọmọ nìyá ká má jẹ̀ koro kára ọmọ nìwa o kára ọmọ nìyá nítorí bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ dẹ̀ inú ẹ dẹ ní kárọ dẹ wá gbogbo tẹgbẹ wa ń ṣe nírọrùn ìrọrùn ni kò mọ jẹ fún wa o. bàbá mi ṣàmínú adépọ̀jù ẹ ṣeun o àwọn onídùúró ti àánú onídùúró mi ẹ ṣeun o onídùúró mi ẹ ṣeun o gbogbo ẹyin tẹ ẹ dúró fún ajíṣe bí ọyọ rédíò gbogbo ẹyin tẹ ẹ dúró fádéyínká ọlásùnkàn mi o. onídúró mi ẹ ṣeun o torí bójú èèyàn ló dúró ni wọn á ti máa sọrọ bó bá já wọn kan náà dúró wọn á ti máa ṣèrè gún bó bá já wọn kan náà dúró ni wọn á ti rọgbẹ bó bá já wọn kan náà dúró ni wọn á ti máa ṣàlàyé. onídúró mi ẹ ṣeun o gbogbo ẹyin tẹ ẹ máa ń ràn wá lọwọ pátápátá látòkè dókè níbi tó ti bẹrẹ débi tó dé dúró mo dúpẹ lọwọ yín ọlọrun ọba kò ní jọ tán lọwọ yín kò ní tán di yín àbùdé nítorí òkun àbùdé nítorí ọsẹ iná ò ní tánwó yín o ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ ní bòrìnbòrìn fẹsẹ kọ ẹ ní ẹ ní taṣọ àgbà mọlẹ ẹ ní tojú ilẹ mọlẹ o ẹ ní ṣiṣẹ o ṣiṣẹ ò ní bá yín o. ọkọ ìkúsókò wá jẹ àdá ìkúsókò wá jẹ ẹ ní kúsọnà bíi èéfín ọwọ ara yín gbogbo yín lẹ́ẹ̀fìgbẹ̀ tọ́ yín o. lọ́la wàlá haúlọ̀ wàlá kùwọ́ táyé lábìlá àdé ilẹ̀ àṣẹ nítorí pòpò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ọba lóde tọ́ a mọ̀ bẹ́ ọ̀ torí ọ̀bẹ ní bẹ́ sùn àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ o ẹni bá ní a mọ̀ bọ̀ nìkan là ní pé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀ adé àfún bàbá jẹ ẹ̀rọ mọ́ jèlé o jẹ́ kí n láyé ègbé ń ṣe ẹ̀rọ wọ̀ láyé ègbé ń ṣe ilé olúwẹ̀rí ìgbóná inú ilé tẹ̀ tí ń gbọ̀ mi ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ̀ mi ibiṣẹ́ tẹ̀ tí ń gbọ̀ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú bí ẹsẹ̀ ẹ tẹ́lọ̀ kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ́ tútù tútù náà láàárọ̀ bàbá mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ ìsọ ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wòrin lọ kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn títí bí ìgbà míì tátù máa pàdé àdé yín kápẹ́ ń bọ bí àwọn orin kí n fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ì ní bá yín nínú ìbànújẹ́ ẹ fi mí sínú ìbànújẹ́ ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o ká tún ríra láyọ̀ ká pàdé ní ire ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀.

0: You are currently listening to Akisebi Oyo Online Radio. Akisebi Oyo Lari, Oyo Akisebi Baben, Kokan.
1: Agbami ọgbọ́n náà ni ètò ẹgbọ́n tán. Mo sì lérò wípé gbogbo wa náà láti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ ní orí ètò. Ìbínú lọ́rẹ́ mi sọ̀rọ̀ dé lórí nírọ̀lẹ́ yìí. Gbogbo wa náà ládẹ mọ̀ pé ìbínú ọmọ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. À ń bàbá wa mọnimọni láyé jọun. Àwọn bàbá wa mọ̀ yànmọ̀yàn. Àwọn ni wọ́n máa tún sọ̀rọ̀ tí wọ́n máa ń pòwe. Wà ní bínú bá ń bí ọ yín ẹ sọ́dọ̀la. Bínú bá ń bí ọ sọ́dọ̀la. Àní bínú bá ń bí yín ẹ sọ́dọ̀la. Tẹ́ ẹ sì mọ̀ pé àgbà tó bá ní sùúrù ohun gbogbo ló ní.
2: Ẹ jẹ́ máa jòjọ ẹ lójú.
1: Sùúrù bá bá ìwà. Sùúrù lábí lòlẹ́ ayé. Àní bínú bá ń bí yín kẹ sọ́dọ̀la. Ó ní ìtàn ráńpẹ́ kan tó rọ̀ mọ́ gbólóhùn yẹn.
2: Ó ní bá jẹ̀dá ẹ̀kún iṣẹ́ o.
1: Ní ayé ìwásẹ̀ ní ayé láíláí.
2: A ṣe ń bà wá jẹ́ òye láwa.
1: Ẹ jẹ́ kí n tètè sáré sọ̀tàn náà fún yín kí fóònù yóò tó kú.
3: Láwo
2: ìdílé bó ọlá bá.
1: 9% ló wà lórí fóònù. Ní ayé ìwásẹ̀ ní ọjọ́ ní ayé láíláí kò gbá.

0: àwọn bàbá mọ́ni mọ́ni àwọn bàbá wa mọ̀ yàn mọ̀ yàn. Ní
1: òdòye ọlọ́run.
0: Bàbá tá à ń wí yìí ló bá lọ sí ojú ogun. Ṣùgbọ́n kó tó lo ojú ogun.
1: Ṣèǹtà mi jẹ́ ọ̀làlá ohun tó ń gbẹ mi ga.
2: Ìbàjẹ́ ni.
0: Òun àti aya rẹ̀ wọ́n sunrun wọn lọ sunrun ọmọ wọn sún mọ́ra wọn.
2: Òdòye ọlọ́run. Ìsọfúnfún ẹ̀dá.
0: Ni wọ́n bá lọ sí ojú ogun.
2: Ṣèǹtà mi jẹ́ ọ̀làlá.
0: Ogun tá à ń wí yìí ọpẹ́.
1: Láàlúwà.
0: Tó jẹ́ pé.
1: Ọmọdé.
0: Wọ́n kó bàbá yìí ní ẹrú ní ojú ogun tí wọ́n lọ ní ìgbà wáṣẹ̀. Ṣé ń pọ̀ kàn bá ròyìn mi bọ̀.
1: Yáṣà nígbà láàyè.
0: Adéyínká Ọlásùnkànmí lè ní jẹ́ pínpín tí ṣe báàlẹ̀ fìlà. Èmi náà ni Lásà Àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtọ́ ìgbẹ̀ràn. Èmi náà tún ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè ní Lúmátẹ̀kì. Ẹ̀yà méje jáde ẹ̀. Wọ́n tún máa ń pè mí ní bàbá Ajíṣebí Ọ̀yọ́. Ṣẹ́ẹ̀sì mọ̀ pé Ajíṣebí Ọ̀yọ́ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí fùrọ̀ yálàyà bàbá kan rí pàgbà bàbá ńlá bàbá ẹnì kọ̀ọ̀kan wọn. Ní wọ́n bá lọ sí ojú ogun ní ìgbà wáṣẹ̀. Wọ́n bá kó bàbá tá à ń wí lẹ́rú. Odidi 40 ọdún ni bàbá lò ní oko ẹrú. 40 ọdún lé gbáko ni bàbá lò lóko ẹrú. Àní bínú bá ń bì yín ẹsọ́dọ̀lá o. Inú bá ń bì yín ẹsọ́dọ̀lá. Àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. Àwọn bàbá wa tó mọ̀ nímọ̀rorò òkúròrò ikó ìyànjọ́. Nínú ẹgbẹ́ níbi iṣẹ́ sùúrù la fi lólé ayé. Ìbínú sì rèé kò mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú bá ń bí yín ẹ sọ́dọ̀la.

0: Nínú Ọ̀yọ́ àtibà Unity Forum.
1: Mo dúpẹ́ kádàrá mọ́.
0: Ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú kó lè dá tí gbogbo wa ń bá káàkiri.
1: Olóyún ọ̀rọ̀ kò dẹ̀ ṣe tálà tó bí ó pé tí ó morin ẹ̀sọ̀ fún un pé kó súnmọ́.
0: Bá a ṣe ń gbèrò pé kó dáa fún ìlú Ọ̀yọ́ tó yóò dáa fún ìlú Ọ̀yọ́ jù bẹ́ẹ̀ lọ. Lásìkò tó bá wá ń dùn tó bá ń dán wọn ní fi èmi àti ẹ̀yin sí àwátì. À ní fọjọ́ ọlọ́jọ́ lọ.
1: Ẹ sọ fún pé kó lè dàbí. Mẹ́kùnlé bá nígbà láfi ń jẹ́ àjọ̀bí, àlàkádà fọ́kànlé ìlmọ̀ ní lógún
0: táwọn. Ìtàn tí mò ń bá bọ̀ kí n mọ́ bó pùlọ lé olóró kí fóònù mi ó tó kú. Ẹ má bínú ẹjọ́ rọ̀ ń lọ́rùn. Àròyé ni iṣẹ́ bá kà igbe kíké bá ìkúkú ni iṣẹ́ ẹ̀yẹ lóko.
1: Àbí owó-gbowó tó bá mi jẹ́ òun láti àjàbí ọkùnrin tó ń bá mi jẹ́.
0: Ṣé mo sọ lẹ́ẹ̀kan ẹsẹ̀ gbàgbé pé mo ní 40 ọdún ó lé ni bàbá táwọn ìlò lóko ẹrú.
1: Ṣé àdúgbò tó bá mi jẹ́ òun láti àdàbí, àdàbí tí mo bá sẹ́yìn o, àdàbí.
0: Ni bàbá yìí lọ́jọ́ kan
1: lọ́ba
0: bọ nínú òkò ẹrú tó wà.

0: gbàgbé àkórí ọ̀rọ̀ mi tí ló bá ń bí ẹ sọ́dọ̀ láwo. Bẹ́ẹ̀ sì mọ̀ pé ọ̀rẹ́ mi náà ló ti ṣètò tó sọ̀rọ̀ nípa bínú. A ní ìbínú ọmọ polówó wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀. Àti Sákí Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá lòún ti wá sọ̀ láì lẹ́ẹ̀kan.
1: Ọ̀tá mi wá ń bínú wọn jẹ́ ń pè dé yìí.
0: Òjò Adégbèǹga Adéjàre ọmọ Òjò. Láti Sákí Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Àjòjé bá wọn rà sábà rí tẹrú tọmọ ní bá wọn rí bó ológun.
1: Ẹ fi ń gbé Bájẹ̀mìká. Ìgbé
0: ní bàbá tá à ń wí yìí lọ́ba tòkó ẹrúdé lẹ́yìn ogójì ọdún. Nígbà tó wọlé tó dé tó wọnú ìlú kàyéfì ló jẹ́ fún gbogbo ìlú. Inú wọn dùn wọn gbàlù wọn gbajó inú wọn dùn wọn forin ti lò fàdé rẹ̀.
1: Gbàgbogbo kọ̀ máa ń dà kí.
0: Ó tọ̀dọ̀ Badé ó sì wọnú ilé rẹ̀ lọ.

0: ọ̀rọ̀ ń gbèmí náà nínú ẹ jẹ́ kí n sọ díẹ̀ kí n dákẹ́.
1: Omi má jà
0: ní bàbá dàwọn èèyàn bá wẹ̀ tán ló fomi lẹ́ra lọ jẹun ló sùn.
1: Bámi ló ní ìyọnu.
0: Nígbà tí bàbá ó jì í.
1: Tú sí ta.
0: Látojú oorun.
1: Bẹ́ẹ̀ nínú àfojúfẹ́ni ti.
0: Lọ́ba rí géńdé ọ̀dọ́mọkùnrin.
1: Inú
0: lọ́jáde láti inú ìyẹ̀wù nínú yàrá wọn tóun àtìyàwó rẹ̀ jọ ń gbé.
1: Sọ̀rọ̀ orí aláṣẹ kọ́mándà tí yóò dénú.
0: Ní bàbá bá fàdá yọ. Gẹ́gẹ́ bí ó ṣe gbóná lára gbogbo ẹ̀yìn bàbá bàbá tẹ̀ ń gbọ́ mi. Lára gbogbo ẹ̀yìn èèyàn tẹ̀ ń gbọ́ mi. Tẹ́ ti lọ láti bí ogójì ọdún tẹ́ wá dé tẹ́ wá rí sọ́dọ̀ ọkùnrin tó san agun tó wọnú ìyẹ̀wù ti ìyàwó yín.
1: Wọ́n fún mi lẹ́.
0: Bó ní òsì kọ́kọ́ rí lára yín.
1: Ti wá fẹ́.
0: Ni mo ṣe ní Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀ la o.
1: Ó gba ọmọ ta.
0: Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀ la. Ìbínú ọmọ àpólówó òun ò lọ́sẹ̀ ńlẹ̀. Àgbà tó bá sì ní sùúrù òun gbogbo ló ní.
1: Kásímà mo fọ fún mi.
0: Ní bàbá bá fọ àdá ajá ríro àti ìbọn pẹ̀lú ọ̀fọ̀ ogun.
1: Ó lọ sí pàlẹ́.
0: Ó lóun ọ̀pá ni o.
1: Wọ́n bínú.
0: Ìyàwó tòun.
1: Nìkan la.
0: Níyàwó tèmi, ìyàwó tèmi. Ìwọ́ wọnú ìyẹ̀wù tì àti ẹ̀ bọ̀ lónìí.

láwọn èèyàn bá ti wọlé náà dé náà di bàbá mú ó lọ́wọ́ pa ni ó ń bẹ lórí nisẹ́ àní ń bẹ lórí nisẹ́ yìí níjọ́ lọ o ẹ bá ń gbé bọ̀n mi ẹ bá ń gbé afọ mi ẹ bá ń gbé ọfà mi ẹ bá ń gbé ìbọn mi àní ń pa ọmọkùnrin yìí nisẹ́ wọ́ wọlé tọ̀yàwó mi ìwọ ò ní lọlé ọjọ́.

0: Mo rò bí ará àtàkà ni kò mọ̀ pé ọmọ òun náà ni ọmọ bíbí inú òun ni. Láwọn àgbà ló ṣe bọ̀, wọ́n ní tínú bá ń bí yín ẹ̀ṣọ́dọ̀lá o. Bínú bá ń bí yín ẹ̀ṣọ́dọ̀lá, tẹ́ ẹ bá pàbínú náà mọ́ra, tẹ́ ẹ pa kí tí mọ́ra. Ó ṣeé ṣe kọ́rọ̀ mọ́ rí bẹ́ẹ̀ ṣe rohùn. Ṣùgbọ́n nígbà tá ẹ bá ti fi ìbínú fa ohun tó dùn jẹ́ tẹ́ ẹ ti fi bàjẹ́. Nǹkan tí ìbínú ọjọ́ kan bàjẹ́ wà láì sùúrù ogún ọdún. O lè mọ̀ lè tún ṣe. Tá a bá wá ní sùúrù ìṣẹ́jú kan péré, nǹkan tí ó bàjẹ́ fún ọgbọ̀n ọdún fún ayérayé wà láì. Sùúrù ìṣẹ́jú márùn-ún péré, o lè tún ṣe. Ẹ̀yin ẹ máa ṣàkíyèsí ọ̀rọ̀. Tí nǹkan kan bá ṣẹlẹ̀, tó ń gbé yín nínú, tó ń gbé yín nínú, tó ń gbé yín nínú. Nǹkan tẹ́ ẹ wá pamọ́ ra tẹ́ ẹ gbé mi. Létà ẹ lè máa padà. Dìtẹ́ẹ̀tì wí pé nǹkan tẹ́ ẹ̀yìn rò pé bẹ́ẹ̀ kọ́ lórí. Àṣé ọmọ bàbá náà ni bàbá fẹ́ pa. Ọlọ́run ló ní káwọn èèyàn ó tètè dìímú, kò bá ti yìnbọn lù ú. Kò bá ti bẹ́ẹ̀ lórí, kò bá ti sà ládàá. Ìbínú ọmọ àpolówó òun ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ àgbà tó ní sùúrù òun gbogbo lóní. Ẹ jẹ́ ká fi sùúrù kún sùúrù wa látẹ̀yìn. Mo kí ọ̀rẹ́ mi pàtàkì pátákí òjò ọmọ adégbè adégbèǹga adéjàre ọmọ òjò láti ṣakí ògún ọ̀rọ̀ kí n tó bá wa sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí. Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ ọ̀pá pín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí baálẹ̀ fìlà. Èmi náà ní Lásàrò kò ti so lórí ọbẹ̀ nínú àwòtángà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí náà sí lẹ́yìn ètò náà ní 07068874274. 07068874274. Bínú bá ń bí ẹ̀ṣọ́dọ̀lá o, àgbà tó ní sùúrù òun gbogbo ló ní. Ìbínú kọ̀ mọ̀ àpolówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀.
1: Ọba ò dá, wọn ò fẹ́ ká jèrè iṣẹ́, bá ṣe tọ̀tà mi.
0: Ẹ lè bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bá mi chaàtì lórí WhatsApp 07068874274 tàbí 08118775793 08118775793 yẹn ni ìkìlò.
1: Ìrìndùn sálíbà náà.
0: MT ẹni ni tàlákọ̀ọ́kọ́ ìgìlò lẹ́lẹ́gẹ̀ ní ìgbàdì kankan báyìí serious.
1: Wọ́n
0: ń pa àwọn ọmọdé ń wò mí ń ta lẹ́rìn. www.ajisebiayorede.com. Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum, ẹ̀yin mọ́jì ó bàjẹ́ ìlú, ẹ̀yin ọ̀tọ̀ ọ̀kùn lúlù kò ní bàjẹ́ o. Bọ́yọ̀ bá ti ń dùn tó ń dán wà ní fi àwa náà ṣe àwa tì ń bẹ̀. Igba ilé gbogbo wa yóò máa lékún ni àwo ilé wa yóò máa lékún. Àní pẹ̀dínlágbára Ọlọ́run, àní rogun àkáwọ́ lórí fẹsẹ̀ janlẹ̀. Mo kí gbogbo àwọn sọpọ́tà ṣe wa, gbogbo àwọn tí wọ́n máa ń bò wá ní nǹkan, gbogbo àwọn tí wọ́n máa ń nawọ́ sí wa. Brọ́dá Olúsọ Awósọlá Angelo láti ìlú Àbújá tí wọ́n nawọ́ sí wa níjọ́ ni Akin kò ní tán bẹ̀. Ó tún fi àsìkò yìí kí Brọ́dá Délé Kọ́lájọ láti ìlú Port Harcourt, àwọn ní àgọ́ ààrẹ ní ìlú àwọn, ṣùgbọ́n Port Harcourt ni wọ́n fi ṣe ibùgbé. Mo ń fi àsìkò yìí kí bàbá wa Fàtá Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ Aláàfin ìlú Òǹdó, ọ̀wọ̀ làwọn ń gbé ní Òǹdó State. Bàbá wa Fàtá Ìlàmídì láti ọ̀wọ̀ ìyẹn ní Òǹdó State. Àwọn náà máa ń nawọ́ sí wa, gbogbo ìgbà ni wọ́n máa ń bò wọ́n ní nǹkan, a kìí sì sú wọn kìí rẹ̀ wọ́n. Mo tún kí Madam Fúnmi Kẹ́mi tí wọ́n ní www.funmikemi.com. Mo tún fi àsìkò yìí kí Ọ̀yọ́ Supply Interior and Exterior Decoration láti Òṣogbo Òròkí Àsálà. Ọmọ Ọ̀yọ́ ni òun náà, ṣùgbọ́n Òṣogbo ló fi ṣe ibùgbé. Ibẹ̀ náà ni iléeṣẹ́ rẹ̀ wà, ẹ̀ ti máa gbọ́ fọ́nrán tiẹ̀. Mo tún fi àsìkò yìí kí bọ̀dá mi, bàbá mi, Àfọ́ Àgúlò tí wọ́n ní ATRI Multipurpose Venture yẹn nílùú Pàpó. Ìpàkó ni wọ́n fi ṣe léwo, ṣùgbọ́n ọmọ Ọ̀yọ́ Aláàfin làwọn náà. Àwùjọ pàṣẹ gẹ̀rẹ̀ mọ́dẹ ọmọ àti
1: bàbá.
0: Mo ń fi àsìkò yìí kí ọmọ ọba mú ìdènà Ọládìgbòlù pẹ̀lú gbogbo àwọn bàbá bàbá mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn àgbàlagbà táàjọ ń ṣe ìka àkóso Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum. Alhaji Abdulrahman Green
1: Pasture.
0: Bàbá Òṣà Ẹfúnládé láti ilé Ifẹ̀. Madam Kẹ́mi Adékànbí, Madam Kẹ́mi Adékànbí táàjọ wà nílùú Ọ̀yọ́ sọ pé àyìndé.
1: Bàbá
0: baba wa wa abu gbalagade.

Yamini no kukoyo anika.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Àtàrà àwọn afárú àwọn nǹkan ọ̀hún ọlọ́mọ tó jẹ́ ọ̀sẹ̀lẹ̀ mọ́ láyéláyé. Àṣé nǹkan ò lè ni pé ọmọ kínní ọmọ ọmọdákẹ́kẹ́ ni mo fẹ́. Àbá nígbà tó dúdú ẹ̀ tán máa lọ ọmọ yọ̀dá rẹ tọmọtọmọ. Ọmọ bolọ́fẹ́ ọmọlébẹ̀ níbo àtọmọ méjèèje ọdọ́bọ̀ ilé-ìfẹ́. Mo bẹ ọlọ́run mo jẹ́rú ọ̀sẹ̀lẹ̀ mọ́.
2: Amina.
1: Ẹ̀yin tẹ́ mọ̀ pé lóògùn irí yín dàrú mi torí mi ò rí di nǹkan náà. Ẹlòmíín ní ìyáláyà ogun ẹ̀yin lásán wọ́n lẹ̀ mọ́ nígbà tẹ́ ẹ̀ sì kíní hùn ó sì jóná tọmọtọmọ. Ẹ̀yin lásán ó sì so ogun ẹ̀ mọ́gùn ó so mọ́gì gíṣẹ́ ọlọ́run wọ́n rà pé kí ni ọ̀ ń lọ́nu àtọ̀ kọ́ kalẹ̀kùn wọ́n sálàdà àdó wọlé wọ́n kí ń bo akínú nílùú àwọn nìyí. Àwọn tọ̀hún tún jáde kí bábá ẹ wọlé àdọ́wọ̀ ọ̀yá ẹgbà akéènì wọ́n tún sọ sí òun náà pé irọ́ olúgbọ́n. Àwọn tọ̀hún tún jáde bábá ẹ wọlé wọ́n ní ẹgbà òkàrè ẹ padà lọ ẹgbà lójú bí ọba gbiná. Wọ́n wọlé wọ́n ń sàǹgbà tí báyìí iná sọ ni wọ́n ní ọparí. Ẹ̀yin tẹ gbójú lóògùn tẹ gbójú lọ́lọ́run àǹfààní ogun dà ká pé wọ́n wá fò ká sọ wọ́n wá fún ẹ̀yìn létí níná wá sọ. Ẹ wo kìbìrì ọlọ́run ò ní ba ìfẹ́ jẹ́ kò ní tu ìfẹ́ kò sí ní fọ́ ìfẹ́.
2: Bẹ́ẹ̀
1: náà mo ṣàdúrà fún àwọn ọmọdé ohun tí máa ń ṣẹlẹ̀ láàrin yín tí fi wá di pa àwa mọ ara wa mọ́ ọlọ́run ọkàn kan náà kú.
2: Èyí
1: ò mọ báwọn bàbá bẹ̀rẹ̀ níṣẹ́ yóò máa ta kí ni o eléri ibú ọkọ ń bẹ níyì o eléri ibú ìyàwó sì ń bẹ níyì kò sọ́nà tí òfin ní ta kí àwa méjèèjì lájọ fetí gbọ́ ọ̀rọ̀ ní ìyàtọ̀ ilé àti bí ọmọ sáyé táwa fi ń jọmọ lónìí ẹ̀yin ọmọ ìyá wa nílé ìfẹ́ ẹ̀yin mùsùlùmí àti bí ọmọ sáyé látara àpapọ̀ ọkọ àtìyàwó ni. Ṣé ẹ wá mọ̀ pé àwọn kan ti lọ wọ́n bí mọ́ ọkùnrin kọ́ ló gùn wọn rárá wọn ò súnmọ́kùnrin rárá obìnrin àtobìnrin ló bímọ. Àkan ti lọ tí wọ́n lòyìn o àfọ ọpọlọyẹ Idris ọlọ́run ò ní jẹ́ nǹkan kan sí ọ.
2: Amí.
1: Ọlá Kùránù rà rí.
2: Amí.
1: Afa para lórin. Mo ní ìwà bí bá ti ní ìwà bí kan yín wà lóòótọ́ kọ sáyè àmọ́ bá ti ní ìwà bó ti pé mi náà mo bẹ lọ́run pé jáyé orí mi ó sì ní wọn orí mi jáyé ọmọ mi ó sì ní wọn ọmọ mi jẹ́ ẹ máa sọ̀rọ̀ ọmọ jẹ́ ń kọnu ó sì jẹ́ ń kọnu ẹ̀yìn ń rọ́rọ̀ sọ lókè ìgbà tí n bá ti ráyè gbogbo ẹni bá pè mí tí n bá ti lè pé he ń bọ̀ náà nù ni n bá fi ní he tí n bá wá inú kó ti pé àfa mìíràn mi ń sẹ́ àbí mo sì kú nuka afa mi ọrọ mi nsẹ ẹgbẹwo yin afa mi ọrọ mi nsẹ abi kin si ku ọkan ni nba ti ni yin wa o awa naa ni o tun kọla afọ ọpẹlọ yẹ tun de mu n bọ sẹ awa naa la wa de alibarika la afọ ọpẹlọ yẹ n wa ọlọrun o si ta fun pupọ yin tẹ gbe to yi dani.
2: Amina.
1: Ọ̀rọ̀ ìyàwó àtọkọ. Fawalahi.
3: Fawalahi náà bùkí.
1: Ọ̀yá yìí dàgbé.
3: Àlọ́ sọ́ọ̀kì ní ìfàrà.
1: Ẹ̀yin tẹ́ bá kéwu àtẹ̀lẹ́ ti ń gbọ́ kéwu. Ẹ̀yin tẹ́ bá máa wá sí ṣe àtẹ̀lẹ́ ti ń gbọ́ wá sí. Ẹ wá gbọ́ tábà fẹ́.
3: Fawalahi náà àbùkí. Àlọ́ sọ́ọ̀kì ní ìfàrà.
1: Bàbá Yusuf Al-Marikasi.

0: ẹjọ́ wọn bá wá síjú adé ẹ̀bà kí bàbá wa ẹlẹ́mọ̀ musa kí bàbá wa ọ̀ní ọ̀fù ibẹ̀ mo súnmọ́ bá níwò egbèje mo jìnà sọ bá níwò egbèje ẹ̀bí bàbá wíbẹ̀ fún bàbá wa síjú adé arọ́bà mi òun lọ bá pa ìjọba mi rẹ sá.
1: fàwọn lọ iná bùkí alẹ́ sàkíní fara wà lẹ́kìn náà ní àbùkí alẹ́ mọ́tàzá rìn jì.
0: ẹ̀yin lè bẹ̀ ẹ̀tọ́ ọkọ lórí ìyàwó ẹ̀ àṣemọ́láyé. ẹ̀yin lè bẹ̀ ẹ̀tọ́ ìyàwó lórí ọkọ àṣemọ́láyé.
2: bàbá wa kẹ́kọ̀ọ́ amílẹ̀rì wọ́n ní tí ọ bàbá jẹ́ òkú mbẹ́ ni kò burú ni kò rí bí mi ni wọ́n wà tì ni wọ́n wà tì ni gbogbo ntí yóògùn tẹ ẹ rí tẹlẹ mi ẹ gbójú lé ni ntó kùn tí ò lópin ni báyà bí wọn gbé ní tàbí fọwọ́ lọ gbọ́gbọ́ òun ò tiẹ̀ ní yí fọwọ́ gbọ́ òun ọ̀kìnà jẹsẹ̀ balẹ̀ báyìí ẹ bá wà tì.
0: òkàlù wo kọ̀rọ̀ mọ́ musa kùrarin bẹ́ẹ̀ lára mi kò sí téèyàn mú lọ́wọ́ tọ́nà mi láyé mo rí nǹkan náà.
1: fàwọ̀ lọ́ọ̀yì láàbùkì alẹ́ fẹ́ẹ̀kì ní fara.
0: wọn kàn ní àìkò ma gbogbo lẹ́nu agogo wo ẹ̀jẹ̀ lọ́mọdó ẹ̀dá náà sí yọ̀ọ̀yọ̀ kò tún fọ́ọ̀hún mọ́. àfààní bàbá láàyè ẹ̀yìn lè fẹ́ olú àbí ilé ìfẹ́ àfáàní mọ̀fọ́ ọlọ́run mi búra.
1: láàbùkì
0: ẹ̀yin ìyá wa àfáàní ìní sunkún rárá.
1: aláṣẹ́kì ní ìfara.
0: wọ́n ní kí ìwà àfá olú òní sunkún ó ní ìní sunkún ìní sunkún tí n bá di tí wọ́n ń gbẹ́ sàárè tí wọ́n ní ha lágbájá ló jóná èyí tó jóná kù náà wọ́n ń kó nu sàárè tó ní kálukú bá ń sunkún olówó ní sunkún olówó kàn mọ́ rẹ nù.
1: fàwọn lọ́ọ̀yì là àbùkì aláṣẹ́kì ní ìfara.
0: olùmí ń bá débi gan tí mo rí tí kálukú káwọlé rí tí wọ́n ń ké tí wọ́n ń wọ ẹkún mo tó ní kí ló dé orúkọ òun wá rí rí èèyàn nílẹ̀ tí mọ́tò pa wọ́n rí gé bọ́ ẹsẹ̀ gé bá olówón kàn máa fẹsẹ̀ páàkì wọn sẹ́gbẹ́ kàbáyé wọn kàn máa rẹ́rìn ní pé àsìkò tí yín náà tó nù olówó ní sunkún.
1: fàwọ̀ lọ ilá àbùkì aláṣẹ́kì ní ìfara.
0: ẹ̀yin abiyama àfáàní ti bá débi gan tí mo bá ọmọ kò rí àmọ́ kò rí bàbá mọ́ ọmọ bíi mẹ́rin rẹ̀ tójú bọ́ rárá kálukú wa sunkún kàtà ọlọ́run ó sì pa bàbá wọn ó sì pa ìyá wọn. àfáàlẹ́ mi ìní sunkún.
1: fàwọ̀ lọ ilá àbùkì aláṣẹ́kì ní ìfara.
0: ilé ìfẹ́ mà dá o ilé ìfẹ́ náà lájókòó yìí ọlọ́run ó jọ da fún bàbá wa ní ọfí ìfẹ́.
3: amiina
0: ọlọ́run ó jẹ́ mi wọn ogun.
3: amiina
0: àwọn ọba kánbẹ́ wọn ọmọ wọn ara wọn kò ní jẹ́ àtò gbà wá sí síbi àtò sí yóò ní wọn mọ disturb àwọn onímàlẹ kọyìn bàbá wa ni wọn wá dá ọlọrun mọ ọlọrun wọlá kí bàbá wa ni ọfìn ìfẹ síjú adé wọn dá ọlọrun mọ gbogbo ntí máa dààmú ọba lérí ìtẹ ọlọrun oníjọ sẹlẹ fún bàbá síjú adé.
3: amiina
0: ẹkún láyé rí ẹni ilé wó pa bàbá débẹ èso òní ké afáluwọn òní ké ẹni iná jó bàbá débẹ òní ké afáluwọn òní sunkún ìyàwó ti ọ̀rọ̀ kan mọ́ ọmọ ló sì kéré yìí so ní sunkún àfáàní ní sunkún kí ni wàá pa wọlé kú láyé rí.
1: wà lákìnnà ní.
0: àwọn àlẹ èrè mi ní tèmi èmi àfa.
1: àbùkí.
0: èmi àmọ́ wá sunkún màá sì máa ké.
1: àlàlú bàzà òun igi.
0: ọ̀yá ìdàgbẹ́.
1: wà lákìnnà ní. àbùkí àlàlú bàzà òun igi.
0: ẹyọ ọmọlúwàbí lè fẹ àfa lèmi àmọ wá sunkún mi bá dé tí wọn tó sí àlọ gbà táwọn onílù ń bẹ ń ta táwọn ń fèrè ń pẹ pààrààrààrà pààrààrààrà tí gbogbo àwọn ọrẹ ìyàwó náà ń jó ń ta àfa ló wọn wà dúró sọfẹ kí wọn máa sunkún kí ni ń pa àwọn lẹkùn pé ọlọrun o ta ni ọkọkọ kúnú àwọn méjèèjì ṣé wọn jẹ wọn mọ àbí wọn ò ní jẹ wọn mọ. Ṣé wọ́n ráyé lò àbí wọn ò ní ráyé lò? Sọmọ rẹ níyàwó bí àbọ̀mọ bú. Ṣé gbèsè ayé rẹ ni wọ́n lò? Àmọ́ àwọn nígbà wọn bá ń jó lọ́wọ́ ni tọ́jú ló ń gbé dẹ́dẹ́ dẹ́dẹ́ yáyàwó ni dẹ́dẹ́ dẹ́dẹ́. Wọ́n bá lù àpàdà sí ibú wọn ò ní lù àpàdà sí ibú wọn mọ̀ àfa ni tí gbòun lẹ́kún tó.
1: Òwàlẹ́ kìnnà ni. أبكي على المتزوج ولكنني أبكي على المتزوج
2: إمي أفعل إمي أما واسوكو إمي بارين تبان سيهو أرو يهو أطني bẹ́ẹ̀bẹ́ ráyín ẹ̀fẹ́ra yín ọ̀nà òun wọn ní àgbà fẹ́ra wa ká tọrọ ọmọ tá a fẹ́ fẹ́ ẹ lọ́ọ̀dọ̀ bàbá ẹ̀ ọmọ yín afẹ́fẹ́ ni ìjọ wà náà ẹ̀yìn fẹ́ à ń serú ẹ̀ ìlú tó kù tọ́ ti ń serú ẹ̀ dáadáa nísìn ìlọrin number one tí wọ́n ti ń serú ẹ̀ dáadáa pé afẹ́ fọ́mọ yìí kì í bá kà á jẹ́ àgbà àmọ́ ní gbogbo orú àwọn ìlú mi kì í serú yà yín o àwọn ìlú mi o ti yẹ yin naa
1: fawalayi la abuki ala sakini fara wala kinani abuki ala mutazawiji.
2: A kọ́ra bẹ́ẹ̀ bá bímọ ọ̀hún tẹ́ gbèsè ní àdé bẹ́ẹ̀ bá sì gbèsè ní àdé ẹ kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì kò bẹ́ẹ̀ ẹ pè ká lábẹ́ ìdá ọbẹ̀ láláyé bẹ́ẹ̀ sì pè ká lábẹ́ ẹ pè napoli tó dàbí èkó ìbàdàn bí ìbàdàn ẹni yóò wù jẹ́ lè pè tó kó máa ọmọ tẹ tọrọ ya rẹ ẹyin lè fẹ ọmọ àlè lẹbi.
1: àníkà òṣùnà tí.
2: ìdàgúrè ìjọ́lì kìyàmà àwọn ọmọ kan bẹ wọn ò ní wọná wọn ò sì ní wọlé jẹnna ẹyin lè fẹ ọrọ tá a fọ ọpẹlọ yẹ dálẹ lónìí àwọn ọmọ kan bẹ wọn ò ní wọná wọn ò sì ní wọlé jẹnna ìjọ́lì kìyàmà ó níbi tí wọn wọ èyí nǹkan àbáwá ni ó níbi tí wọn wọ àwọn ọmọ ọhún òun làwọn inú wọn lọ mọ àlè wà inú wọn lọ mọ tó ṣe ń tí inú ìyá ò dùn sí bọyọ fẹ lọkọ ìyá ni mo ní ọmọ fẹ mo ní ọmọ fẹ yí wọn ni àwọn èmi ọfẹ o ó ti náwó fún mi jìnnà ó ti ṣe gbà ọwọ àlọ ọfẹ kíláàsì ìyá ò sì fọwọ́ sí tó bá dúdú àlùkí àmọ kò ní wọn kò sì ní wà lùjẹ́ náà ó níbi tí ọwọ́ ó níbi tí ọwọ́ a gbọdọ tọrọ ìyàwó ká tó fẹ ẹ wá wo yọ àwọn ọmọ sìn kò sáà ń tọrọ ìyàwó wọn nígbà tí wọn kọ ríra wọn nígbà ọlọrun ó tẹ wá gbé tí ó gbé gbàǹjo sì ná dé àṣẹ ti wọ ayé wá gbàǹjo sì ná láǹṣẹ ti bá dé kò sí wàhálà mọ. Assalamu alaykum sista ẹ jẹ fún mi nọmba yín ọ parí ọlọrun tún wá ṣe kísà fún wa ọbásanjọ ntọ dalẹ ọlọrun tún wá ṣe kísà fún ansẹ ti ìyàwó wa fún ara wa náà la tún pè ìyàwó wa fáwọn tí ń pè wọn ta bí kìnnì bá ti dún pẹrẹrẹ ìyá sọlá gbàgbàgbà kìnnì ń dún àwọn ìyá tẹ ń wo yìí wọn sì gbọn wọn wà á ní pẹ́ńbẹ́ ń o nẹ́tíwọ́kì nílé wa yéé dá ńlọ tánu láyé dá gbogbo ẹ̀ dọ̀hún.

0: Mo bi bara ni le wo pa emi mo bi bara ni zoba jona ama bi bara ni ti se yawo ti mo ba nse wedding eh won focus ra won lowo emi ma so tori pe mo bo won ti lu aye won awon kan ni won wo ti won raye lo yi awon kan ni won wo ti won bi mo ti won oro mo toju yi a kan ni won wo ti won bi mo la mo won lo se ora isa garage yi bi won ti bi eni tin bo ni won bi ohun na ama ko ti e bi o ti da oun wa pe temi mole ko koja oni biru wa yi baba si ah la ilahi oni biru awon yi te tele ni fun won lowo won be lodo wa na e bi fun won lowo n bayi tin bo ah awon musa fati ani olohun ni kan ni pe e ko lojo na njo ti mo a bere si fun won lowo lo kan ba a pari wa sata n bo ta de oja ni waju ile oba ti o do bo lo kan ba ni ah fati ani ah olohun da mo ah oni biru ai lo mo ni ah o deserve owo wa olohun oni je n biru yi mo ba fun won 500 go le mi na fe mo tun le da pada sapo mo ki pe mo fe yo 100 a ma du awun lagba ba gbe fun mo ni ah olohun oni je n biru yin lo to orun re lasun eru n bayan ka to ape n to bi mo mesan eni obi meji o ti ri to awa bi mesan chief alaji baba chief ah omo bi merila e to wa fa won ti tale ti le ogbadun ko run je ri je pelu awon omo e ti le ogbadun e ka kun mo pe yawo be nu ile be ba lo e le ma se lo dabo pelu e ti se bo lohun e gbagbe pe ba ba lo bi ta wa yi tan a tun lo lo bi kan won ninu lele won ninu lele bo la wa lo o toju yawo re ni bi yawo ba tin se to tolohun ni ko se e to ti wa leri won ka toju yawo wa ko ma wa legbe wa gbogbo gba oko mi o ni ri aljanna eyin le fe yàwó rẹ gbọdọ lọdọ rẹ o lẹyìn gbọ bá ní gbogbo oúnjẹ wa ebi inú ìyàwó ti ẹ dùn àwọn alákọwé èmi àwọn ṣàdúrà fáwọn alákọwé pálákọwé ọba dá sí gbogbo nǹkan wọn sì dá nbí ẹyọ kan bí n bá ti ń páàkì ọkọ fẹ ìyàwó rẹ ti jáde wọ síta tọ́nà náà ni àmú ayida àwa tá a ká kankeru wa báyìí bọ́kọ̀ bá ṣe bù ń ta nígbà tá a ṣe dáadáa ìyàwó òkè olùsí òun náà ló dé ètò ẹ̀kọ́ wa pàdé wa kó dì mọ́ wa bàbá ètò wa ló ṣe kí wọn náà ṣe bí alákọ̀wé àrùwọ̀ ọbẹ̀ fílẹ̀ àrùwọ̀ oúnjẹ fílẹ̀ àwọn ọmọ lọlé ìwé fún wọn ni àwa náà wọn wọ́n ta tún sá fún padà olùwẹ̀ wa dé ń wá ń dáná lọ́wọ́ ń bí kíní sí tóògùn tó ti fẹ́ kíní èyàn wa ń bọ̀ látẹ̀yìnké ajá ṣe náà ògùn mo dé kò ní da fún ẹ fẹ́ tì mí nú àdó kò fẹ́ yẹ yín ni àwọn òrí ti wa practice bí ìyàwó bá ti ṣe ń tọ́ da dandan ní kọ́kọ́ náà ṣe kí wá làwọn wọ ọkọ lórí ìyàwó kí ni wọ ìyàwó lórí ọkọ ibi tá à ń lọ lónìí náà. Ìgbà tí ń bẹ ní Múndí àpọ́nlẹ́nu ńlá kí lọ́wọ́ adé ó di ìyá Lukú tán ó di ìyá Rísí tán ó di ìyá Múlíkà ó di ìyá Fàtáì ó di ìyá Ṣẹ̀rífì ó di ìyá Ramadana ó di ìyá ẹnu ọ̀wọ́ á ṣe kún alámà ìwọ ọkọ wèrè ni ó.
1: Aspin ọ̀nà mẹ́ta èso ṣàkántọ̀ mi ni òjijì kan.
0: Bọ́jọ̀ bá subí iná ìtakúrè àfikádébè dàyìlá bọ́jọ̀ bá subí iná bí wọ́n bá su ọkùnrin yọjà nígbà táwọn bẹ̀ẹ̀ mú díá táwọn àlọ́ wọn kọ́dà tọmọ gé bá jáde tọ́ba ní. Bọ̀dá Lukman ẹ máa wá lọlé òjò yìí máa ṣe ọmọ fìyẹn rẹ òjò yìí tó bá rọ nọ́nsẹ̀nsì àdúgbò mo ti rí ẹ lásán wà iná ó mọ̀ ná. Olosi ọwọ́ abilukú tán obìnrin àṣìdá tán kọ̀ wá ṣe kí í sì mọ́ kọ̀ wá ṣe mú jáde mọ́ ọ̀wá lè gbé lọ captain cook ó lè gbé lọ bẹ̀ mọ́ kọ́ lọ jẹ́ kẹjọ lọ jẹun kẹjọ jẹ snack káwọn yẹn máa wò yín ní olégbé ìyá fásimà ni ẹ̀wọ́n ni ẹ̀yìn bàbá fásimà náà sì ni ọba gbé meat pie wọn náà jẹ́ ajẹ́ ẹran tí ìgbà tí ẹ̀ ti ń bọ̀ ọjà ajẹ a máa bó tiẹ̀ máa tan obìnrin bàbá àpò jìyà lọ́dọ̀ ọlọ́run sì máa tan tí ilé májì ó fura ó gbé lẹ́yìn ẹjọ́ máa lọ ẹ máa wọ́sẹ̀ pọ̀lú ẹjọ́ wọ mr big mú tiẹ̀ ṣẹ náà tande be ko nro pe mo mo dupe olohun baba ri si emi ni Mr. Big aba dupe awa ara mi to ara gbe fun o ti ma wa gbe oh omo so lai mo ra ti o pari lecture ya ri si ja mo lo ani mission bo ti e ji ya lodo olohun na koko le yi una
1: Askinu hunna
0: Afa Ibris ope loye ewo lo wa dale
1: Mene haishu satanto
0: mene oji
1: kwa
0: Iyarizi mawokore pe ko wa lo mo igba to lowo iwo ni waka Ya mulika mo boju pinji okore tori pe ko wa ni moto mo igba to loko hu iwo ni gbe ka kilo wa de iyarizi Ya mulika ya saida kilo de tokore wa se pe loko mo bo ba pe ru e loko re mo olulo sinio
1: askino na
0: ona ti ate
1: ni na esu sakanto mi ni oji di ko
0: Kore wona baba ya wore
1: wala tudona li tudayiku alayna
0: beri
1: wala tinhamule fafiku alayna hatta yatana hamla wona
0: enko itagure enyu bi eni na olohun feran yin pupo ko deyin le ba ma lo mo aseju yin lopo e wo ala ten se osu mesan oko elomi to bayi bo iti to be ni na lo ni weji bo ba ten kan eyan mo bi won te bo iti weji owo eyin odo yin ni nbo erun mo na ni ti e bole erun mara na ni ama seju e wa lo mo mo be ba ja ye pe n lo le wa baba nko mo ọkùnrin ọgbọmọ ni nàìjíríà nù nílùú èbó obìnrin ló ní nǹkan obìnrin ló ní ẹ̀tàn ya ń ṣe wọn bí ẹyin lọ́hùn ọkọ̀ ògbé báàgì lọ́wọ́ atúbàgbé kan kọ́ wọn sáré ọmọ ọ̀hún gbà bàbá ṣe wára pé ọlọ́pàá láàrin ìṣẹ́jú méjì ìbá àbí ọmọ mẹ́rìnlá òun ló ní nǹkan ẹ̀ nàìjíríà ọlọ́run fáwọn aláyọyọ kí ni òtún wá jẹ́ máa tọ́jú ẹ̀yin ìyàwó wa jẹ́ máa a máa na ara wa ká tó fẹ́ yín tọba yẹ pé ẹyọ kan péré ládùúgbò kan àwa bíi ọgọrùn la nù tá a lu ra wa tẹ yẹn lomi ìyọ sọnù tó ẹgbẹ ń tọrọ ní ọjà mọ lọwọ yìí ojú ẹ wúkọ fẹ rí náà dáadáa mọ bí ẹyin la bá máa ṣe yín ẹyin ẹ lọ mọgà ládùúgbò wọ sí bẹẹ ti wà mọ ìyàwó ẹni ládùúgbò wọ àmọ nǹkan ẹni kẹ mọ bàa fara kan ẹ bá ń tà wá fún án tà wá fún ní wúra kan bíi ọdún kẹta sísun mi chelsea ló wọn lọ ká wọlé yìí nínú ramadan labeka la mo labeka mo wa du re mo ni awon eleyi ni esokunrin ni won lokunrin ni mo mi mo ada bi awa ni laruba tun ba soro wa ni oni ko si tesan re nbe ni ololohun tin pe ni oje ko mo owo hun wa leri gangan awa nigeria a mo owo wa nbe nbe a mo nigeria ti won ke uti laruba wa sunkun ta wa ta soju kan mo o le tun nigeria oje awon wo lábọ̀ bá ń sunkún gbà tí ń gbọ́ alukoran ni ìmọ̀ọ́mù gan sùdé kéwù sunkún ẹ wà láwọn alábọ̀ gan lórí láyìn tẹ́ bá jọ tó ẹ̀yìn tẹ́ bá yẹ tètè aram tẹ́ bá bẹ́ẹ̀ máa rí ìmọ̀ọ́mù àwọn náà ń sunkún ni wọ́n ń gbọ́ tí wọ́n ń da ìlà nàìjíríà adúlá ẹ̀ nàìjíríà lè ní lọ́tọ̀ lérí ìrù o ti ku gbogbo ati ku ole ti o wa janu ero eleru ta ku ole o le duwa yẹn amen yo ti wo pe ok alhaji kini ra fidio lana alhaji kini na ra kamera lana ok asan ọfẹ lọtọ ile nilọ o nilọ jalè ni natural alukoran ti won ke ẹ wo nàìjíríà ẹ wo bi abara wa de àwa mọ iye yin ya wa kí ló tún yá mọ yìí ẹ pọ ha àwọn kan tún kàwé lọwọ nísìn dáadáa ẹlẹlẹ àánà ti di pé ọkọ fẹ wọn wọn wá rán àwọn aṣọ tí wọn fi máa já ọkọ gbà mẹ tí ọba máa lò lọwọ ẹ ráwọn dáàdì ni àwọn dáàdì sì fún wa ní àwọn ọmọge àwọn ọmọ 25 years old wọn ní wọn níyàwó ńgbẹ ẹ pọ àmọ yọ ọ lọ ran aṣọ tí ó fi ìdajì chelsea lẹ tí ó máa bọ ọlọ́run o gbogbo bójú tí máa ti yàn kọ́ ojú òní ti ń wọ́kọ̀ bákà tún lè ní gbogbo ikú gbogbo ẹ̀ bọ̀ ni gbogbo ẹ̀ ní kúbọ̀ ẹ wá láyé rojú ń bọ́ láyé tí a fẹ́ rojú ọlọ́run wá ni wọ́n máa pín ẹsẹ̀ ohun ẹni tí ń bá ń tọ́jú ìyàwó tiẹ̀ ìyàwó tí ń bá ń tọ́jú ọkọ tiẹ̀ ẹni wọ́n bá tọ́jú ọmọ ẹ̀ ẹni tí ń rántí pòun lọ́mọ ẹni tó sojú sí ẹ̀ lórí ọmọ tó bí èmi ọlọ́run máa pín máa ní ẹ máa ga ìwọ́ tó ọ̀nà ní ìyàwó tí ìyàwó ti ná ní rẹ tóun máa ní ọmọ yọ ọ́ lẹ̀ fún ọ ọ mọ́lé ẹ ẹ bá gbé mọ́tò lọ wọn sì ra ṣùgbọ́n fún ìyàwó wọn wọn ra gbogbo ẹ̀bọ̀ gbogbo láìláha ìlàlà wọn kò sẹ́yìn ọkọ̀ ṣùgbọ́n bá òun náà níná ọkọ̀ mi ṣáájú ọlọ́run ní jẹ́ ó ṣòro fún ìṣúná wọn gbọ́bọ́ lẹ̀ mú àwọn ti sin ọlọ́run jẹ́ bí akóra wa ní bí sùmẹ́rin lọ bá ara wa tó kó bí ọgbọ̀n lọ fún èyí tí bẹ́ẹ̀ ń ta lọ́wọ́ ọmọ tí ń kàwé lọ́wọ́ ní yunifásitì tó kó su bí mẹ́ẹ̀ẹ́dógún lọ fún àtẹ̀ràn tó dá káwọn egun kankan ẹni tó kó afúnlé náà wà dúró báyìí ó kú tìmọ̀ kó ti yá abìkan kó tó kó yín wá mélòó bí wọ́kọ́ bá rí òun tiẹ̀ mọ́ tó dá ni ń bọ̀ ń múrù báyìí mú kó kan àwọn ẹgbẹ́ yín ṣe ìtọ́jú yìí lọ ẹ pa àwọn ọmọ ẹni kankan kó bọ́lẹ̀ mọ́ wo kò tó ọ̀run lọ́wọ́ ó ti mọ̀ pé lórí ibú ni ó ti yá abìkan ó ti kó ń tọ́ dá sọ mina haifu ẹ ọlọ́run bó ti gbé kalẹ̀ mina haifu sakantum min ujidikun ìyàwó yìí ibi ẹ bá ń gbé ní kó gbé ìyàwó yìí ibi ẹ bá wà ní kó wà bàbá lọ́tọ́ bá bọ̀ kọ́ fọ́ ọ lẹ́sẹ̀ pé bàbá rí síka tèmi nìkan ọlọ́run ni mo nífẹ̀ẹ́ sí mo nífẹ̀ẹ́ sí ìyàwó rẹ̀ bá ń wọlé bọ̀ tí wọ́n náà ń sin àlejò bọ̀ kọjá àlejò bọ̀ tata kọ́ bàbá mọ̀lẹ́ kàtù ọlọ́run ni mo nífẹ̀ẹ́ sí eléyìí bú ọkọ ní ọmọ abúgbé ẹgbẹ ọwọ lásán náà kì í ṣe ìwì fẹ ní àmọ sókàn sókàn táwọn àtúnfẹ ìkànnà kún tẹ ń lọ gbéra mr big ni ẹlòmíà sì gbádé díẹ gẹgẹ abẹ lẹnu síbò tí wọn ò gbádùn. fíìmù tiẹ̀ bá ọ.
1: aske ló ń bẹ́ mini haisu sakanto mini ojúdi kan.
0: ibi tẹ́ ń bá ń gbé ibẹ̀ ni ẹ fún wọn gbé. Ìyàwó rẹ̀ lè ẹjọ́ máa wà ní ẹ̀tọ́ ọkọ ni. Ìyàwó rẹ̀ lè ẹ gbọ́dọ̀ jìnnà sí ẹ̀tọ́ ọkọ ni. Ìyàwó rẹ̀ lè gbogbo ohun yóò tọ́ bá jẹ ṣẹ̀wá wúsá bọ́bá rà súyà ní sáàbò. Bàbá jẹ́ kú yóò tún gbé wálé fúyàwó ẹ̀. Hajjá tó la tó gà ní ọmọdé ńlá. Òun náà ni méjì ńlá wàlá iná àti ìbá àjì wọn sá. Yóò sì dì mọ́kẹ́. Àwọn àtiwá ojú ni òṣè wò yìí. Ojú ni òṣè wò yìí. Nbẹ̀ ló ti àbú ní ìṣeré àjẹkùn. Ọkọ̀ mi ń páàkì mọ́tò ń ta àwọn ìyàwó méjèèjì sì yàn họ wọlé pé ìyàrí sí ẹ̀wọlé ẹ̀wọlé eléri ibú ni o mọ́tò rẹ̀ ni àní ẹ̀wọlé. Kálukú wa lọ́jọ́ kan wá ṣe bí ọ̀táwọn ti sùn. Òun náà wá wọlé. Àwọn wá sáré jáde wọ́n ń pàdé ẹ̀. Ẹ ká sà. Ọ̀rẹ́ yín àwọn tún gbé tọ́mì torójú tó fi wọlé ọ̀dá. Ọ̀rẹ́ yín ẹ sọ̀rọ̀ náà. Ọ̀rẹ́ yín ti mọ̀dá gẹ́gẹ́. Wọ́n wálé wọ́n fi mẹ́sẹ̀jì lẹ̀ fáwọn ìyáálé wa ń wọlé wọ̀nù wọ̀nù ta ló tan fáànù kí wọ́n mọ̀ tan fáànù kó o ru ọ̀pá wọn lé o tún wà lọ fọwọ́ kan fídíò wa is he hot like this ta ló tan fídíò àwọn wa dààmú àwọn sẹ̀rí àti ìlú kún wọn lọ mú kẹsẹ̀ sí wàhálà kejì wọn làwọn fẹ́ inú ilé mi bí mi ti dé. À ń gbé tó àwọn ọmọ ni o as from today ẹnìkan ọ̀gbọ́dọ̀ fọwọ́ kankan tó jẹ́ sẹ̀ nínú ilé yìí mọ́ ẹ sà wọn lọ bí sẹ́lẹ̀ àrùkàyìlà wa ọkọ mi bọ́lọ̀ ń bá ń fún àlìjẹ́nà báyìí ó báyìí kí báyìí lọ́wọ́ ń fún àlìjẹ́nà lọ ọ̀nà báyìí lọ́ọ́ lọ ẹlòmí ò ti mú fún tẹ́ ń ṣe fáwọn ìyàwó yín ẹ ṣe ń tọ́lọ́ fẹ́ níbi orun sísun nìkan lẹ́lòmí tí wọ́n bá yàwó rẹ̀ sáwàdà kéba yàwó sáwàdà o yẹ wàá sọ yàwó ẹ̀dáláwàdà mọ̀mí yàwó náà ni lórí ibú onílò orun bẹ lónìí nù aásùn lónìí nù nígbà tí ń sáwàdà yàbọ̀ báwọn aásùn nù ọ̀nà akínra gómìnsì after ten my dear ajá lọ sùn yàwó pé mo ti mọ̀ pé orun náà lè lórí ibú fi ń kí wàá bọ̀ láti ìta wọ́n tọ̀ pé kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o free pelu yawo re o je yawo o free pelu re ko le sponsor gogun to wa fe so la alquran wi askinuhunna min aysu sakantum min ujudikum ibi e ba gbe ni e je won ma gbe e le jo ma soro askinuhunna min aysu sakantum min ujudikum yawo re fe ran re no ti gba tin be lo mo ge ton wa ki no ti gba tin be lo mo ge

0: ọyọwọ ṣẹrífà ògbótán ọyọwọ alábàárẹ òun lọrun jẹ lọwọ o ti ń sáré káwọn ọlọpàá ọyọwọ mi yìí wọn náà. A se inna zina dainu
1: inna zina dainu fa

0: ẹ̀yọ́ mọ̀ lọ́wọ́ bí lẹ́fẹ̀.
1: àbárí náà jìnnà dé iná jìnnà ṣíṣe.
2: dé iná
1: gbèsè ni.
2: fàyínà kìlá dìgbà.
1: bọ́ bá ti lọ bí gbèsè tọ́ bá ti yá.

0: ẹyin ọmọ olúwàbí ilé fẹ òfin kejì tí wọn adé ẹtọ ọkọ la ìwà lórí ẹwà àìbọ bẹti ìyàwó òfin ẹlẹẹkejì wà látúndọ rúhùnà ìyàwó tẹ ẹ bá fẹ ẹ gbọdọ ní wọn lára.
1: nítorí yìí kú alẹ́ iná.
0: ìyàwó yìí ẹyin ọkùnrin ẹ gbọdọ ní wọn la ẹ sì débi pé kẹ wá fúnlẹ mọ wọn pé yàrá ilé láti yàrá ẹ̀yẹn síbí o gbọdọ débi mọ yàrá ẹ̀nìyẹn omi wà ń bẹ sẹfọn tí mo ṣe fún ẹ never má jẹ́ kí n rí ẹ kó sẹ as from today I'm not going to drop my key again where I'm going now. wèrè ni ọ ìwọ ọkọ tó bá ń ṣe irú ẹ àfúyàwó yẹn kọkọrọ ni yàrá ilé mi lọ́n tèmi kọkọrọ nù ẹ tún yàrá sí yóò sì tún kẹsí òun náà sì wọ yàrá rẹ yóò tún ṣe bọ́bá wà á sùn ọlọ́run ni kò sùn bẹ́ẹ̀ kó náà tán yé sí wọn nìkan kọ́ ọmọ ayé jẹ tọ́ba gbọ́n tọ́ tọ́ba gbọ́n tọ́ tán yé sí bí tú ni wọ́n bá gbé sí kó gbé nǹkan sí fáì fọ́ọ́mà pé lórí ibú ni ọ́ èyí jáwọn ó lò kó gbé sí sísì kó gbé sí sísì kó sùn kó ti rí fáwọn ọmọ pé ẹ láìdé ẹ àpá aago mẹ́ta bàbá yín dé aago káàbọ̀ ẹ jí mi. You can't have

tí kò tí èyàn bá ṣe orin kínkiní tí mo ń gba ọ̀pọ̀ ọ̀nà aláwa yìí ó a ń fi àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọ̀dún àwẹ̀ a kú ti oṣù Ramadan tí a bọ́ sí yìí ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan náà láyé.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀ngọ́ káàkiri àgbáńlá ayé mo ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilé-tilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbí kọ̀ọ̀kan dùn wá ń bẹ̀. Iná lága àbúrò Rahim lọ́lọ́ alápò oríjìn lọ́lọ́ tó bá tún forí jìyàn tán a tún wá ṣe èèyàn lóore. Gbogbo àwọn àìṣedédé wa níbi ìrékọjá wa kí Olúwa kó dáríjì wá kó wá tún wá kẹ wa tó bá dáríjì wá tán. Oríwọ̀ náà ló ṣàdéhùn pé tó bá dáríjì yàn tán tó forí jìyàn tán.

gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa ìtẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha Allah bí kúdúrà tó dá. Ọlá àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ọlá Mẹ́ka, Ọlá Mẹ̀dínà, Ọlá Sàfà àti Mọ́rúwà. Ó wọlá àlọ́ Ọ̀yọ́. Ó wọlá àgbò ilé ẹnìkọ̀ọ̀kan wa náà.

0: ẹ jẹ́ ká jẹ́ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ òre nínú oṣù tá a wà yìí lórí àdìpẹ̀lẹ́ ẹ̀sán náà ni ọlọ́mọ ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwa.
1: Àfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́. Atótó arére pa àkòyí bàbá mọ̀ gánà ọmọ ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́mí gbàròyé mi. Àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo àti Bayunity Forum ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọgun ẹ̀fún yìí pé àìláṣọ Ọlọ́run pa kí ó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra tí ọrin ǹlẹ́ ọmọ Arísẹ́gí Bàlẹ́ kan ikàn ni mo káhùn kásẹ̀kí olóhùn ajá fún ìwòrí ònìkan níjọ́ títí ń dárin ònìkan ṣoṣo gí ògí o ìwòrí ònìkan àṣẹ dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kó ń kó jabilẹ̀ yìí ń fọ ọwọ́ aago ìlú Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òórùn ìjò ní í ṣe kú pa wọn. OAUF Oyo àti Bayunity Forum ní ìmọ̀ wípé yín pé àìkọ́ yìí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn òdi wọ́n ní máa sọ fún yín pé ọ̀kọ́ nìkan ni ọ̀mọ̀ràn tí ìbálẹ̀ yìí ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ kó lè ba àwọn òkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ pẹ̀lú ìlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja bọ̀ ọ̀sọ̀ ọ̀pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ jọ ní àṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ti rere nítorí ayé ṣe bí Ọ̀yọ́ láàárín wàá yóò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń fún àwọn ọmọlàkejì yín tí wọ́n rí jẹun tí wọ́n rọ́wọ́ họ rí ló ń jẹ lówó lẹ́bùn lóríṣiríṣi gbogbo àwọn wàyí ń bolẹ̀ kódà sínú asúsù ramadan nìkan.

0: àwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú oṣù yìí tá a bá kọ́ nínú oṣù yìí káwọn replicate ẹ nínú gbogbo àwọn oṣù tó kù náà ni o. Abébí ṣe wà nígboro tó jẹ́ pé àwọn ẹlòmíì báwa ṣe jẹun tá a yóò bá mú báwọn yìí àwọn mi ò tí ì mọ tí wọn fi gbà wẹ̀ omi lásán làwọn mi ò fi gbà wẹ̀ nínú ilé wọn lẹ́ni.
1: Padà wá máa nira kí n máa ṣẹ̀rù bẹ́ẹ̀gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kò tó wẹ̀ ta o, ẹ mọ̀ bínú pé ọ̀rọ̀ àwẹ̀ ni mò ń sọ. Mo tún mú odò fa wá. Ògbè wẹnu kò tó wẹ̀ ta. Kí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde lásàgbà ilé kan bí ìbò ni wọ́n. Òde ni wọ́n ti máa ṣe dáadáa, wọ́n máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀, máa fún àwọn èèyàn lẹ́bùn, ra oúnjẹ fún àwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fómílìkì wọn nínú ilé ni wọn gbádùn wọn. Ọkọ ìyàwó gbádùn rẹ̀ nínú ilé, àwọn ọmọ gbádùn bàbá wọn. Wọ́n gbádùn ìyá wọn nínú ilé. Ògbè wẹnu kò tó wẹ̀ta. Ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa ná. Gbogbo àwọn fómílìkì yín ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àtẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n rọ́wọ́ họ rí ẹ náwó sí wọn. Ẹ fún wọn ní nǹkan tí wọn ò fi gbà wọ. Torí ajura wa lọ wà láì tí ṣe ọ̀rọ̀ ìjàkadì ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Bó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn ó tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níṣẹ́ yìí Adéyinka Pẹ̀mbọ bí awo erin ọlọ́sùnkàn mi yóò tún ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmì o. Kódà bá àṣà mi ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu a mọ̀ jura wa lọ́nu.
1: Ẹbùn náà kan jọkan, ó ti wá fẹ́ ju sọnù. Sóhun nìkan ni ó gba àmàta àwọn tó ń lẹ́nu.
0: Nínú fómílìkì rẹ̀ ohun, gbogbo àwọn tí wọ́n rọ́wọ́ họ rí kọ́kọ́ sàánú wọn náà. Kò tó máa ṣe síta kọ́kọ́ ṣe sínú ilé náà. Inú orí ní ògbè wẹnu kò tó wẹ̀ ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà ilé kan bí ìbò.
1: Adáyé fún ni ọ̀tá wá ṣe ìtanú. Ṣàlékún oore rẹ láyé mi kọ̀tá máa lè mú ní ọ̀nà.
0: Ẹkú ti mọ̀ pé èmi Adéyinka Ọlásùnkàn mi, èmi ò ní fi tọ́rọ́ díkọ́bọ̀ lójú fún yín. Bó bá ṣe rí ni ṣe sọ, torí pé sàn án láàárín, à ń bá bá wa mọ́nímọ́ní, wọ́n ní àjẹni.

Ọlọ́mọ in ti ń ṣe o. Ọmọ in ti ń ṣe o. Tó dá gbogbo wa tédè wa ọ̀jọ́ra wa. Ó dá wa àwọ̀ wa ọ̀jọ́ra wa. Ó dá wa èdè wa ọ̀jọ́ra wa, ẹ̀sìn wa ọ̀jọ́ra wa. Àwọ̀ wa náà ọ̀jọ́ra wọn. Ọlọ́mọ bá mọ̀ tí ń ṣe o. Àwọn ẹlòmíì self-righteous ni wọ́n. Àwọn ni wọ́n dáa jù lójú ara wọn. Àwọn nìkan ni wọ́n mọ Ọlọ́run sìn náà mọ Ọlọ́run yìn lójú ara wọn. Òfútù bẹ́ẹ̀ tẹ̀, ó fú ọjọ́ kejì ọjà sí ní gbogbo ìjọsìn wọn. Nítorí pé inú wọn ò da. Inú wọn ò da. Ẹ tẹ́ ẹ bá sí inú wọn ò báyìí bí kẹ́ ẹ máa bá ọ ká ṣe ìgbé paramọ́lẹ̀ pẹ̀lú òjòlá nínú.

nínú èmi àti yín náà yóò máa pọ̀ sí ni o. Gbogbo èyí tó ń dùn wá nínú kò nípa ọ̀ wá nínú jẹ́ o. A ní rogun ẹ̀kún o, a ní jẹ̀kuru o. Lórí ọkọ, lórí aya, lórí ọmọ, lórí ẹ̀bí, lórí ara, lórí ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, lórí bàbá, lórí màmá. A ní jẹ̀kuru, a ní sọ̀kún o. A ní rogun ìkáwọ́ lórí fẹsẹ̀ ìjọlẹ̀. Ìgbọ́nsẹ̀ ti sùn ní ẹ̀yìn tèmi. Ẹ máa sọ fún mi pé oorun wọ ẹ̀ nírọ̀ àkókò ikọ́. Ajá ìlú Ọ̀yọ́ tún ti dé o pẹ́ mọ́.

ọlọ́run bá ń gbọ́ àwọn tí wọ́n dà mọ̀ tán dédè mọ̀ tán dọ́rọ̀ mọ̀ ọlọ́run tán lọ́n fún wọn ní làákà ìfọ̀ àwọn ní ẹ̀mọ̀ ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. ọlọ́run bá ń gbọ́ ó tún ń poró nílùú tèmi nìyí wàá lu àlùdànù.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán, a ti súnmọ́ ọlọ́run tán, àwa ni mouthpiece ọlọ́run, ọ̀rọ̀ mi ò yé yín. A ti wò pé a ti gbọ́n tán, a ti mọ̀ tán, a wà máa impose level of our own religiosity. Our own religious level, a máa impose ẹ̀ lórí àwọn ẹlòmíì. Tẹ́lẹ̀ pé táwọn ẹlòmíì ọ̀bá ti meet up to the standard táwa Yorùbá wa ti wà. A máa fojú káfìrí kèfèrí wò wọ́n. Ọ̀rọ̀ mi ò yé yín. A ní láti mọ̀ wípé oníkálukú ló wà ní different stages in their relationship with God. Different stage ni oníkálukú wà pẹ̀lú àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti Elédùà àṣẹ̀dá wọn, Adẹ́dá àṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé tá a bá ti ẹ̀ pé a ti wà up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́ lọ náà ló mẹni tí ń sun Sẹ̀mí Aláọ̀dẹ̀mọ́ ní Amídà òní. N tá a nílò láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa, ìwà pẹ̀lú ìṣe wa, ká inspire wọn ká fi gbé wọn sókè, ká má lọ́ máa suffocate tí wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kí ni kan débi pé wọn ò ti wá máa ríra wọn bí inferior. Different stages, different levels láyé kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú Ọlọ́run bá wọn tí Ọlọ́run bá sì ti mọ̀ fún wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹgbẹ́ ló ń tóbi lára Adéyinka Ọlásùnkànmí o, káṣà máa ṣe dáadáa, ajókọ̀ bí ẹni kìlọ̀ wà, pẹ̀mbọ̀ bí awo erin, ajá àlọ́ ọ̀yọ́ ti égbó lásán. Nítorí bí mi ò bá ẹranko múra bàbá èèyàn ni. 4:37 AM náà la wà yìí ní àti òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbí. Adéyinka Ọlásùnkànmí káṣà máa ṣe dáadáa nítorí pé dáadáa náà ló dáa kí a máa ṣe. Adéyinka, mo ń bọ̀ ná. Iwájú la ó máa lọ, ìràwọ̀ ìgbàdí ọ̀lẹ̀ kó sùn náà.

bọ́yálẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí o april ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin iná ni ọjọ́ bí mi kẹ lọ mọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi adéyinka.

ìkápá wa ṣe mọ. Gbogbo àwọn iṣẹ́ olóore, iṣẹ́ olóore, iṣẹ́ olóore, iṣẹ́ ládá tí mọ̀ ń mú èèyàn gba àdìpẹ̀lẹ́ orí adigbèrè àdìpẹ̀lẹ́ ẹ̀sán náà ni ká máa rà wọlé. Ká máa fún àwọn èèyàn ní ìfitárù jẹ́, ká máa fún wọn ní sàárì náà jẹ́. Kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí. Ọ̀pọ̀lọpọ̀ oore ló ń bẹ níbi eléyìí. Ká tó wá sọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú. Ká tó sọ ẹni tó gbé ẹwà kalẹ̀, ẹni tó gbé sẹ̀mó kalẹ̀, ẹni tó gbé ògì kalẹ̀, ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí. Ládàá àwọn bí ó ṣe máa tóbi tóbi tóbi tóbi tóbi lọ́nu. Ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀. Ká máa ya òde là ń ṣàgbà tí ilé wa kan bí ìbò. Gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ ọrí. Ẹ̀dàkùn ẹja ànàwọ́ ṣeun. Ká má da wọn dá lásìkò yìí o. Jíjẹ mú mu ò rọgbọ lásìkò yìí. Ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmu inú àwọn.

0: ṣe lọjọ kan.
1: Ó tún jẹ́ òye wà pé
0: àlọ́bí ilẹ̀ ní ṣe.
1: Ká mọ̀ lọ́mọ ìgbé Ọlọ́run níjà o. Lọ́ra àwọn nǹkan wọ́n ti fẹ́ mọ̀ yọ ọ̀sọ́jọ́ ọ̀sọ́ lọ. Mo fi ń jẹ́ òye wà wípé ó wà nínú tó wà nínú kápá Ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan, ẹlẹ́sìn kan, aláwọ̀ kan. Ṣùgbọ́n Ọlọ́run ti ò ṣe bẹ́ẹ̀, ó mọ ohun tí ń ṣe o. Tó fi ṣe wá ní ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀, elédè ọ̀tọ̀ọ̀tọ̀, aláwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Ó rọ Ọlọ́run lọ́rùn púpọ̀ láti ṣe gbogbo wa ní ẹni tí ọmọ sọ èdè Yorùbá. Tí èdè lu èbó tó jẹ́ pé Yorùbá la mọ̀ sọ. Gbogbo ó tún wá jáláwọ̀ dúdú tí ò ní sáláwọ̀ funfun. Kò ní sàwọn àyàn ìrìn. Lọ́ra àwọn míì búrán làwọn, àwọn tó ń búrán ni, àwọn èyí ṣe pupa, àwọn tó ń búrán ni.
0: Ó ṣe wá mú ní ayé kòkó, ìwà kẹsìn lọ́yẹ gẹ̀dá mi, ìbò ayé àpàdà.
1: Bẹ́ẹ̀ ni o, ìwà pẹ̀lú ẹ̀sìn náà lọ́lọ́run fẹ́ ló ń béèrè lọ́wọ́ wa. Kì í ṣe pé ẹ̀sìn nìkan lábàá fi ìwà dáadáa ìwọ ọmọlúàbí ilẹ̀. Oríṣiríṣi ló ti wà nílé ayé nísìn. Gbogbo ẹ̀ tí ẹ̀ ti fọ́jú ní ìjẹta. Mo fẹ́ ṣe screenshot, mo ti ẹ̀ ṣe screenshot ẹ̀. Mo fẹ́ kò lè jẹ papọ̀ kí wọ́n á post ẹ̀ ni. Memory ọ̀dọ́mọkùnrin o, bí irọ̀ mi báyìí tàbí kí n gba díẹ̀ lọ́wọ́ rẹ̀. Ó wé láwà ní kìrìbìtì lówó emori kìrìbìtì. Ní wá ń sọ ń polówó ara rẹ̀ wípé ìwọ́ tọ́nà bímọ. Oríṣiríṣi wàhálà wàhálà wà ọgọ́ lọ sàánú kọ́lọ́ mọ̀jẹ̀ àrí wàhálà.

àwọn èèyàn mọ̀ kọ́ mi ti mẹ́ni atrocity lórúkọ lọ́m tọ́lọ̀ bóòzì ọ̀nà wọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní sí mínísà only with God all this is possible. Kọ́lọ̀ ń sàánú wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

kọlọ mọ da wa laamu káwa náà ká mọ dara wa laamu ká mọ máa tojú bọlé káàkiri ibi dá lómi ìbá ti tojú bọlé ni wọn ti gbé jẹbẹtẹ lé jagun lọwọ pàápàá jùlọ àwọn obìnrin àwọn mama wa ká mọ máa tojú bọlé o torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọrun ọba ń gbọ ayẹ́n padà sẹ́yìn nínú oṣù lámúlànà tá a wà yìí ká jẹ́ kí iṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa torí ọlọ́run ti ṣàdéhùn o kì í sì ṣàdéhùn kan mọ́ musẹ́ ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa tó ṣe dáadáa nínú oṣù yìí ké tó ṣe oṣù yìí nìkan adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀ bí ẹsẹ̀ bíbélì kan tí mo mọ́ fi ń sábà ṣe wá sí ní àyín tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ jésù àwọn ọmọ ẹ̀yìn jésù tí wọ́n lọ bá jésù kristi olúwa wa tó ń bí lè rí ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìíní àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùntàn nígbà tó bá di ọjọ́ kan yìí wọ́n mọ̀ ní kí wọ́n máa lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwo elédùà àṣẹ̀dá àdẹ́dá àṣẹ̀dá pé kí wọ́n máa lọ sí akọ ọ̀tún àwọn yìí wọ́n dàbí àgùntàn ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọ́n tún dàbí ewúrẹ́ wọ́n tún wọ́n ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọ́n tò sí àwọn ń bí pé báwo leléyìí ṣe rí bẹ́ẹ̀ wọ́n ní ẹyin tẹ jẹ àgùntàn yìí o ẹyin yẹn dáadáa ẹ mọ lọ ní apá ọtún kẹ mọ gbàbẹ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹmí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tí òǹgbẹ ń gbẹmí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin nígbà tí níṣẹ lọwọ ẹyin náà lẹwàṣẹ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹyin lẹ bẹ̀ mí wò ẹyin lẹ ṣàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń ṣa àìsàn ẹyin náà lẹ́tọ́jú mi o ẹyin lẹ́tọ́ bẹ̀ mí wò nílé ìwòsàn àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi jésù kristi pé olúwa wa ìgbà wo tá wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà àwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ ní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ nínú òtútù tá a pè ọwọ́ nílé wa ọwọ́ ń jẹ́ oyè wọn wípé nígbà tí ẹ̀yin tẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tó bí ń pa tẹ fún lówó tó fi jẹun tẹ fún lóúnjẹ ẹni tó gbẹngbẹ tẹ fún lómi mu ẹni tó gba àwẹ tó di àsìkò sínú tẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ rí tí táwẹ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfi gba àwẹ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ̀.

nígbà tẹ́yìn tẹ́ fi ọ̀rọ̀ ẹnu yín tẹ́ fi pẹ̀tù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹ́yìn bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yé yín ọ̀rọ̀ nù bíbélì ni o ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ olúwa nínú bíbélì tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wọn ọlọ́run ọlọ́run olódùmarè náà lásì sí o ọlọ́run ọba yìí sì jẹ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé ó tún wá ń sọ fún àwọn ewúrẹ́ tọ́tà àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kán máa lọ sí àpò òsì kán máa gbàbẹ̀ lọ́nù náà ìléru ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn ń lójú ni wọ́n ní omi òpẹ́ ń gbẹ mí ẹ̀sìn fún mi lómi mú ẹtún yàn mí lójú ni mo ń ṣàìsàn ẹ̀sìn bẹ̀rẹ̀ mi wò kódà ẹ̀tọ́jú mi bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín ẹ̀yin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n mọ̀ ní cancer patient lẹ́ni yìí o kíní hepatitis kíní kan ló mú ẹni yìí o wọ́n rí owó jọ láti fi gbé ẹni yìí sáàbò lọ́lẹ̀ òkèrè ẹwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n tó jẹ́ pé ẹlòmíì gan nìkan péré ó lè tẹ́kì ẹ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní óvàṣì láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí gbé wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kì í ṣe iṣẹ́ ẹyin kan lẹ́sẹ̀ tó dowó yìí o alubáríkà ni o ọlọ́run ba ló fún yìí o ọlọ́run kò sí sí ìta mú wọn kò sí ìta mú lọ ńbẹ ó ní ìgbà tẹ ẹ rí àwọn èèyàn wọn yìí tẹyin ò sì ràn wọn lọwọ tẹ ẹ fún wọn ní owó láti fi ṣe ìtọjú wọn tẹ ẹ tọjú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ tọjú wọn o ẹ mọ wà nínú ọgbà ẹwọn ẹbẹ ẹ níwò èmi gan náà ń gbé prison yard lọ wo àwọn bóyá ńgbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ á máa lọ bẹ sí àbẹwò sí ọgbà ẹwọn bá a ṣe ń tọ́tọ̀ àwọn aláìní láàmú lọ sí ọgbà ẹwọn táwọn lọ fún wọn lásán omi káírí lálọ́ máa fún wọn lọ́sẹ̀ fún wọn lóúnjẹ. Ní mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀rẹ̀ mí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìní lé lórí ẹyin ò sì gbà mí sínú ilé yín láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ṣe jẹ́ pé tẹ́nàǹtì mi náà ya wọ́n ya skọ̀rọ̀. A ní òsè ìta àwọn wa kò sí ìta àmú lọ o. Tẹ́gbọ́ ẹni yọ sàká a rí ẹ̀sán gbà ó dájú sáká tẹ́ gbàgbé pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè èmi ni chief aṣíwájú àgbà jákà gbogbo nàìjíríà yányán tó bá ti sọ àsìkò tẹ ẹ mọ yọ jákà yín sọdọ mi.

0: ó ti jọ yé wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ̀ ya alákatà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dà wá báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ tí ń ṣe o ọmọ tí ń ṣe o káwa ká má lọ́mọ gbé ọlọ́run ọba níjà orí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo iṣẹ́ olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kọjá ká bá a níbi tó ti lérè kọ́ mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá láti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: ọ̀rẹ́ nínú owó ẹ àkànmú olóye ṣó.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o mú nǹkan kan wá o kò sí sí ìdádì lọ níjọ́ tá a bá tọ́ bá dìgbà àtẹ̀yìn tá a bá ń lọ mú kankan wá kò sí ìta mú lọ o. sẹ́yìn náà tẹ́ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ́ bá fẹ́ sponsor àwọn programs wa nínú àwọ̀ báyìí kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kan nínú ààwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6837-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú ààwẹ̀ bó ṣe kùránì ni àwọn ọmọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n sẹ́yìn náà bá fẹ́ ká tún ká bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa abdulrahman yìí náà ni adéyinka àfa adéyinka ọlásùnkàn mi tv mọ̀ọ́mú ajíṣe bí ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́fẹ́ kí n máa wá sí ìwàásù inú ààwẹ̀ kò yé yín ẹ kó ti mọ̀ pẹ́lẹ́tẹ́lẹ̀ pẹ́jọ́rọ̀ ńlọrùn aróyé ni iṣẹ́ ìbákà igbé kíkẹ́ ni iṣẹ́ ẹ̀yẹ lóko.

Plenty Fashion Home at the Best Icon Furniture. Pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo lè mọ̀ràn ti dá kọ́ wọn táwọn náà ń ti àlẹ́yìn, àwọn tẹ́ ń fàdúrà ràn wá lọ́wọ́, àwọn tẹ́ ń fún wa lówó lóríṣiríṣi. Adúpẹ́ ọ̀, adúpẹ́ pé òkun. Alájà Adé Àríwọ̀lá láti Amẹ́ríkà. Tẹ́ ẹ gbọ́ wà sí nínú orin níjọ́ kan ẹ̀ yá Màlìkì yá Mọ́tí. Lámọ́lè Wàláwálàdà tí ò ní sówó. Fáládúkà gbogbo dúkìá tá a kójọ ní àárín kò ní sí kọ̀ọ̀kan nígbà náà mọ́ níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlòkìá. Àwọn dáadáa tá a bá ṣe lè ní fi ń jẹ́ kásàmọ́ ṣe dáadáa àwọn nìkan.

0: I've seen. Ọ̀rẹ́ mi. Nígbà gbogbo àwọn nǹkan tí mò ń bá àwẹ̀ jẹ́, ká kúrò ńbẹ̀, ká sá fún gbogbo àwọn nǹkan tí mò ń bá àwẹ̀ jẹ́. Ìsọkúsọ, ìsẹ́kúse, ìjẹ́kújẹ, ìmukúmu, ká mọ̀ mu omi, ká mọ̀ jẹun, gbogbo àwọn nǹkan tí ń bá àwẹ̀ jẹ́ rè. Ṣùgbọ́n ìsọkúsọ, ìwòkuwò, ìgbọ́kúgbọ́ àwọn nǹkan tó ṣe pàtàkì nù, ká sá fún wọn. Ká sì sá fún èpè ṣiṣẹ́ nínú àwẹ̀. Ìyá mi fún ara rẹ̀ náà ni ọmọ ru èpè lórí àwọn ọmọ rẹ̀.
1: Orí Ọlọ́run lórí ni òkèrè.
0: Lọ́wọ́ wá dọjọ́ ìwájú tọ́mọ bá bẹ̀rẹ̀ sí ní dààmú. Yóò mọ̀ wá ságàkiri, yóò wá síbi pé ara ilé kan ní sòun, ìyàwó kan ní sòun, ìyáálé kan ní sòun, ìyáálé kan ní sòun. Ẹlòmíì ò ṣera rẹ̀ tán, yóò wá máa kí ọwọ́ àbámọ̀ bẹnu fẹ́nìkan ní sòun. Àwọn nǹkan tá a lè máa ṣe náà ni pé ká máa ka Kùránì. Ẹni tí ò bá lè ka Kùránì kọ́ máa fa tẹ̀sùbà bó ṣe láìláì ìlànláò lásán ni wàhálà ẹ̀ ọlọ́run gbà lọ́wọ́ rẹ o. Bó ṣe hashtag àfúrò láì lásán ni ọlọ́run ti mọ̀ ọ́, ó ti mọ èrò ọkàn rẹ̀. Ọlọ́run tó mọ̀ wá ká tó mọ̀ òun, kó tó ká tó máa sìn, ó sì ní ká wá òun ká mọ̀ òun ká tó máa sìn òun. Ó mọ̀ wá dáadáa, ọmọ gbogbo ti ń bẹ nínú kọ́lọ́fín ọkàn wa. Ó ṣe láìláì lọ́lọ́ lásán lọ bá mọ̀ wàhálà ẹ̀ ó lọ òun ká Kùránì náà ni. Bó ṣe hashtag àfúrò láì lásán ni òun ká Kùránì náà nu. Ẹ wá o. Àwọn míì, ẹni tó bá tó tán tó ti lówó lọ́wọ́ ó lè ṣe o. Tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ kankan mọ́ nínú oṣù yìí, tó jẹ́ pé iṣẹ́ ládà iṣẹ́ olóore nìkan ní oṣù gbogbo oṣù yìí ṣe. Tó ti lówó lọ́ tó tán tó jẹ́ pé bí ò bá ṣiṣẹ́ láàrin oṣù méjì kò àfẹ́ ti gbé sí ayé rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó ní ga tó ní go, má lọ ya ọ̀lẹ́ o. Ebi ń bẹ ń gbòòrò ìyàn ń bẹ o. Kò lọ ṣiṣẹ́ o lè máa fọkàn fáyà lá o mbẹ. Bí ààyè rẹ ò bá sì yọ, Ọlọ́run ọ̀hún understand.
1: Òdìgẹ̀ àràbà sápọ̀ sápọ̀.
0: Ẹ̀yin kọ́ ọ má kọ́ concentrate tó rẹ́ lómi bí ìdí mansíìnì lọ́wà. Mansíìnì tó lè gé èèyàn lọ́wọ́ tó lè gba ẹ̀mí èèyàn lẹ́yìn ibẹ̀ láwọn ẹlòmíì ti ń ṣiṣẹ́. Ìjọba àti ọgbọ́n òun fọkàn ká láìláì ìlànà ní ọba wa kárí ìdèwé ní ọba kọ́ ọbọ̀ mansíìnì lẹ́nu. Ọlọ́run o. Ọlọ́run kò ní ká hanra wa lè mọ̀ lórí pé a fẹ́ ṣèjọsìn fún un.

0: Ọlọ́run fẹ́ ìrọ̀rùn fún wa ní òṣè fi gbogbo nǹkan ni wa lára.
1: Àjẹ yòókó kó mi o.
0: Káwà gangan ká máa ní ara wa lára lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo nǹkan ní ìrọ̀rùn fún wa. Káwà náà ká máa wá ìnira fúnra wa.

0: wọ́n ń gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyè. Ṣé ẹ pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ilé ìbò káàkiri. Wọ́n gbọ́ mi láti Austria, ọlọ́ọ̀bá ń gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel without no visa. Kí n kára àmì ọkàn di gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kùbáhùn. Kára àmì náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀, mo ti ọkọ̀ fọhùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára àmì náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rù.

0: orí ajẹ́ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ́ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kí kú má pamọ́ nínú.
0: Ọyẹ̀ ẹja lọ mọ́ṣáláṣí.
1: Alájà jẹ́ ní ìfà ìfàsẹ́yìn.
0: Ẹyin tí time zone wà tó bá rí bákan náà ẹja lọ mọ́ṣáláṣí.

ten gbọ́ bó se ń já lálálálá ẹ máa yìn kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe ten gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ láàárín ọyọ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

ọpẹ́ ni fún Ọlọ́run ọba. Ọba Ọlọ́lá sí ń gbénú Ọlásọlá, ọba tó ní pẹpẹ ọ̀rọ̀ lọ́dọ̀, ọba tó ní sánmọ̀ àti ilẹ̀ méjèèje. We give all thanks, praises and adoration to Almighty God, doer of whatever he wills, God that has spared us till today and on this program today. Ọba tí a rí ẹni fi wí, ọba tí a rí ẹni fi jọ, ọba tó ṣe rí pé ọ̀dọ̀ náà láà mọ̀ fi gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn sí nígbà gbogbo. Orúkọ tèmi ni Abdullahi Adébáyọ̀, ọmọ Abdulrahufi. Mo kí yín káàbọ̀ lénìí sí orí ètò wa, ètò yín mọ ẹ̀tọ́ rẹ lábẹ́ òfin ní orí iléeṣẹ́ rédíò àti móhùnmáwòrán wa tí a mọ̀ sí Ajíṣe bí Ọ̀yọ́ Radio TV. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé Ajíṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ kìí ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan, Ọ̀yọ́ kìí ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Èyí ló mú wa gbé àwọn ètò ńláńlá tó káyà báyìí wá láti lè mọ kọ́ àwọn èèyàn nípa àwọn nǹkan tó ṣe wípé ó ṣeéṣe kí wọ́n mọ̀ nímọ̀ nípa rẹ̀, tó sì jẹ́ wípé wọ́n ní ẹ̀tọ́ sí, ó sì ṣeéṣe kó ṣe wípé látara àìnímọ̀ nípa rẹ̀ yẹn ó yóò mọ fẹ́ fi bí ìgbà tí ó ń fi yà jẹ èèyàn lọ́nà tí ò tọ́. Ṣùgbọ́n sí ẹ̀mọ̀ kẹ́ni tó bá mọ ẹ̀tọ́ tó sì mọ in tí ó túmọ̀ sí, ni yóò ṣe kíni o, ni yóò béèrè fún ẹ̀tọ́ rẹ̀. Ẹyin kí n tó di pé máa wọ inú àkòrí tí a fi bára wa sọ̀rọ̀ lénìí, mo ní kí n kéde fún gbogbo ẹ̀yin aráalé wípé a ti ní orí ẹ̀rọ ayélujára wa, ẹ lè darapọ̀ mọ́ wa láti mọ ka àwọn nǹkan tí à ń kọ síbẹ̀ látara wípé àwọn nǹkan yìí ó èdè gẹ̀ẹ́sì la fi kọ́, ṣùgbọ́n tí a bá kà á yóò tún jẹ́ kí a mọ̀ sí nípa àwọn ẹ̀tọ́ wa, nípa àwọn nǹkan kankan lábẹ́ òfin. Tí ẹ bá fẹ́ kàn sí wa, tí ẹ sì fẹ́ jàǹfààní àwọn nǹkan yìí, ẹ lè lọ sí orí ẹ̀rọ ayélujára wa www.ajisebioyoradio.com/author/aaabrouf/. Ẹ jẹ́ ń pèlé ẹ̀kan sí www.ajisebioyoradio.com/author/aaabrouf/. Tí ẹ bá ti wọ orí ẹ̀rọ ayélujára wa pẹ̀lú àdírẹ́sì yìí, gbogbo tí a ti kọ síbẹ̀ ni lẹ́ láǹfààní láti rí, tí ẹ sì mọ jẹ̀gbádùn rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan. A gbé wá nígbèwá eré bí eré orí ìtàgé tó sì jẹ́ wípé tí ẹ bá ti ń kà á, a da eré orí ìtàgé ni a dà papọ̀ mọ́ àwọn ẹsẹ̀ òfin. Ẹ rò pé bóyá ẹ̀ ń ka ní bígbà tí ẹ̀ ń ka eré ìdárayá ni, ṣùgbọ́n ẹ ní mọ̀ pé ẹ̀yin náà ti ń di amòfin díẹ̀díẹ̀ bí ẹ bá ṣe ń ka àwọn nǹkan yìí, torí akó papọ̀ ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àti ojú tí òfin fi wò. So by the time tí ẹ bá fi kà á tán, ẹ fi rí pé ẹ̀yin gan fúnra yín ẹ ti di amòfin. Ẹ kàn sí wa lórí ẹ̀ kí ẹ lọ yẹ̀ wò. Mo ṣe ládéhùn wípé ẹ ní kábàámọ̀ wípé ẹ ṣe lọ. Àkòrí fún ètò wa tòní ni debt recovery ní èdè Yorùbá. Ó túmọ̀ sí gbígba owó gbèsè padà lọ́wọ́ onígbèsè. Gbígba owó gbèsè padà ní ọwọ́ onígbèsè, ó kó nǹkan mẹ́ta sínú. Nǹkan alákọ̀ọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ rí ẹni tó yáàyàn lówó, ẹni tó yáwó, àti èló ni wọ́n yá. Àwọn mẹ́ta yìí gbọ́dọ̀ parapọ̀ sójú kan. Tí mẹ́ta yìí bá ti parapọ̀ sójú kan, nígbà tí ẹni tó yáwó tó bá kọ̀ jálẹ̀ láti san owó tó yá padà, ojú wo ni òfin fi wò? Àti wípé àwọn nǹkan wo ni ló bí ká yáyàn lówó, àbí kí wọ́n yá, kí kéèyàn yá owó, àbí owó tí a fẹ́ yá gangan lábẹ́ òfin? Tí
aba ne ka wo ko fe si nkan kan ti o nlo laye leni ti ofin o da si abi to se yi pe ofin gan lo gbe nkan ohun kale in to ba ti le je yi pe ofin lodi si nkan na ko n se nti a le so pe ki omo lu abi lawujo ko se nitori pe eni ti o ba se nti ofin o lowo si ijiya nbe ijiya nbe ni won gba tin teyan ba se to ba ti ta of to ba ti ta ko ofin te ba si gbagbe mo so lori eto yiri bi pe esun ti won o ba ti ko sinu wi ofin ti won o si ti so ijiya re won le fi je enikankan ni orile Nigeria gege bi section 36 subsection 12 iwe ofin constitution Nigeria e tan se ni odun 1999 boye gbo se gbe wa fun wa se ba wa soro nipa dida owo gbese pada ati gbigba owo gbese yoba niyin yoba lemi na in ti mo nwi o ye ki o ti ye wa sugbon oju wo lo fin fi wo awon eto wo ni eni ti o yayan lowo loni labi ofin awon eto wo ni eni ti won ya lowo lo na ni labi ofin ti abasi wo nkan kan ni o se kini o ini o bi nkan kan omi la koko te ka to te yanrin itose lo si loyo latori nkan ni nkan o ti wa yo ni ajosopo abi ajoso yepo abi iforo wero to waye laarin eni ti o ya owo lowo eyan ateni to yayan ni owo ko to di pe owo ni yo se kini o yo da won po akoko ikeji ni wi pe igba mi gan mo wa to se wi pe ki se wi pe eni ti o je eyan lowo ko se wi pe o ya owo un boya isowo kan jo da won papo won jo ni business contract laarin ara won transaction boya transaction yen igba to pada wa ya awuyewuye wa pada wa latara wi pe boya o gbese boya nikan gbese fun yan kan ise ohun ko wa se se mo igba to se ti sise kini yo se yo dawo pada ni latara yen na gbese ni fun eni ti owo nbe lo re to se wi pe eni ti o ni owo o ni eto labi ofin lati gba pada oju keji nu oju keta ni wi pe boya enikan sise fun yan kan boya enikan ba ile ise kan sise abo ba enikan boya aladani fun rara re o ba sise le to se yi pe o ni eto si lati gba owo oya re lowo eni ti o ba sise sugbon latara yi pe eni ti o ba sise ko fun lowo re yi o ti di gbese si eni to ba sise lorun ti eni ti o si ni owo leto lati bere fun owo re o leto lati bere fun owo re eyi ni agbon akoko nipa yi pe awon ona wo leyan lagba aje ara eni lowo ati yi pe awon eto wo lo wa fun eni ti won je lowo ati eni to je yan lowo ta ba wo ni aye ni ode oni ko nse totun ko si nse to si aje ajoji si wa latara yi pe opolopo eyan nya owo won si ma da owo pada o ti e ni o ni awon ile ise kan to gbajumo to se pe nti a mo awon si ni pe ki won ya awon eyan ni owo ti awon eyan si ma da pada to si je pe elomi nigba mi ki saba lagba lati da owo pada a si mo awon ona ti won mo ngba lati je awon eni ti won ya ni owo lati je won pa lati je ki won da owo na pada awon oju wo ni ofin fi wo ati pe awon ilana wo lofin la kale lati gba owo ti enikan je enikan lati gba pada lowo eni ti o je eyan ni owo akoko na nti ma pe wasaki esi ni wipe nti yo di wipe a fe jo mo fa laarin ara wa ti yo di pe enikan fe bere fun eto re latara yi pe o ni owo lowo re o gbodo je nkan to ba ofin mu gege bi mo se so si waju nitori pe a mo soro kan a ni pe the court is the last resort of a common man
but the court will not allow itself to be used as an instrument of fraud or instrument of illegality. The court will not allow itself to be used to enforce illegality. Nkan ti yo waye laarin awon meji to ndi pe won fe gba eto ara won lo ara won yi o godo je nkan ti o ba ofin mu o ni case kan ni England ni odun to ti pe awon meji kan won jo gbimo papo la ara won yi pe awon o lo mo da awon eyan lona highway robbery pe owo ta won ba wa ri o ti ni bi won se pin owo un laarin ara won ikan wa de le pada igba ti won ti se operate to ti wa successful tan won wa de le pada ikan wa o jamba adehun o le ja o le lole bawo yan si mo so nguru won ni yahoo don yahoo ara won ino wa bi eni ti won jamba adehun pelu re yi o ba gba le ejo lo kele ba mo nti o wa nbe o igba ti won dele ejo o wa rojo pe han ni toto awon jo ladin la ara won pa won jo lo ro awon jo lo dawun eyan lona o awon lo robu awon si robu successfully kuda gan owo ta han wa ri awon so ba won si won pin sugbon eleyi to won gbe wa si ile ejo yi ko fun un ni owo ohun si eleyi oluwa mi mo fe ke gba e to mi fun mi ni owo re se oro yen so bala kai mu kokoku bala kai mu kilo fa ni pe in ti ejo mo fa ti o di awuyewuye yi lati pile e godo kokko mo si o je ona to ba ofin mu ino fa principle of law to ni he who comes to equity must come with a clean hand or adehun offer ati acceptance to wa laarin yin ati negotiation to wa laarin yin o gboro je nkan se kini o to wa within the ambit of the law lawon nkan se kini to ba ofin mu ta ba wa ni pe ka wo laarin yi e ti mo so le kan ko ba ofin mu o tun lawon nkan mi na to se yi pe ti awuyewuye ba kara sele lori e latara pe eni ti won jo soro ko fe da owo to da won papo pada iru eni be afiko ya adake commerce water ara iru eni ta won to li yimi nbe ngba mi to se yi pe boya nkan ti o ba ofin mu boya ka so pe cocaine for example nsin boya cocaine ni won jo ta na jo ala ara won eni to wa ara cocaine ko wa san owo fun eni ti o ra cocaine lo re se mo cocaine leleyi ko ba ofin mu eru ofin ni ko ba ofin mu lati je keyan process cocaine iru eleyi ko le bere fun eto re tori pe owo titi e na mo eni ti yo si bere fe eto re o gboro je kini o gboro je eni ti owo re mo eyi gege bi arin kan omi to tun kun arin ti mo n salaye yi ni pe nigbati eni ti o je eyan ni owo to na mo pe lo to o nje lowo teni ti won si je lowo na mo yi pe ni toto lagbaja o je mi ni owo awon ona wo ti enikan si ti yari pe owo yi se alohun oni san dandan ni n to ba wo oni o se awon ona wo ni ofin la kale fun wa lati to lati je ki eni ti o ni owo lowo eyan lati gba owo re pada awon ona wo leni ti won je lowo yo to lati je eni ti o je ni owo lati je npa lati le san owo re pada o ni awon kan ti pupo nu awon eyan nse laye odi oni to se yi pe ko ba ofin mu

Police Act of 2020, Section 32, Subsection 2. Ọlọ́pọ̀ ọ̀rọ̀ dásì nǹkan tó bá ti papọ̀ mọ́ irú nǹkan báyìí. Administration of Criminal Justice Act 2015, tá bá wo Section 8, Subsection 2, òun náà sọ bẹ́ẹ̀ yìí pé ọlọ́pọ̀ ọ̀rọ̀ arrest èèyàn àbí kán dásì irú nǹkan báyìí tó bá ti papọ̀ mọ́ death recovery, ọlọ́pọ̀ ò lè dásì. A sì ti rọ́pọ̀lọpọ̀ àwọn àdájẹ́ ilé ẹjọ́ náà tó ṣe wípé ó rí ìbùkún ọlọ́pàá tó sì bá ilé iṣẹ́ ọlọ́pàá wí látara wípé wọ́n dá sí irú àwọn nǹkan báyìí. Torí ẹni tí ẹ bá fi ọlọ́pàá mú lórí pé wọ́n jọ jẹra yín lówó, ọ wá fi ọlọ́pàá mú, ó ń tìn ẹ ti tẹ unlawful arrest ni. Tán bá ti detain, ó ń tìn unlawful detention ni. Tó bá fi lè gbé yín délé ẹjọ́ tẹ ẹ lọ jẹ ẹjọ́, ẹ jẹ̀bi ni, ẹ ti jàre tẹ́lẹ̀, ṣùgbọ́n torí wípé ẹ ti rin ọ̀nà tí ò tọ́, ẹ padà jẹ̀bi. Kò sí nǹkan kan téèyàn fẹ́ sí téèyàn bá ti jẹ̀yàn lówó tó sì mọ̀ pé ọkàn rí ò yọ̀ǹda fún ẹni ó ń tìn láti máa gbé owó rẹ sá lọ. Ìkẹyọ̀ kan péré náà ní Olúwa rèé, ó sì yóò gba ilé ẹjọ́ lọ ni. Ṣùgbọ́n kéèyàn tó lọ sí ilé ẹjọ́, ó ní àwọn ìgbésẹ̀ téèyàn ó ti kọ́kọ́ gbé. Mo wá fẹ́ jẹ́ ká mọ kinní kan. According to Limitation Law Section 20 Subsection 1A of Limitation Law, ó ní anything tó bá ti papọ̀ mọ́ gbèsè sísan debt recovery, ẹni tí wọ́n bá jẹ lówó ó gbọ́dọ̀ lọ sí ilé ẹjọ́ láti lọ béèrè fún ẹ̀tọ́ rẹ̀ láàrin ọdún mẹ́fà. Lẹ́yìn ọdún mẹ́fà, ká ní pé for example nsìn àjọ ní àdéhùn ní ọdún yìí, ọ̀wá fún mi ní owó mi, ọdún tí ń bọ̀ láti bẹ̀rẹ̀ sí ní kà tí ó fi pé ọdún mẹ́fà. Tó bá ti kọjá ọdún mẹ́fà, owó òun máa gbàgbé rẹ̀ láyé, máa gbàgbé rẹ̀ lọ́rùn. My right over that money will be extinguished. It will be extinguished because mi ò ní ní right of action mọ́ nílé ẹjọ́ láti béèrè fẹ́tọ̀ mi, láti béèrè fowó yẹn. Torí limitation law yẹn ó ti sọ wípé láàrin ọdún mẹ́fà péré ẹni tí wọ́n jẹ lówó ó gbọ́dọ̀ gba ilé ẹjọ́ lọ láti lọ enforce right ẹ̀, láti lọ béèrè fún debt tí ẹni tí ó yáwó lọ́wọ́ rẹ̀ àbẹ́ni tán jọ sòrò papọ̀ àbẹ́ni tó ṣiṣẹ́ fún tí ọ̀sán wẹ̀ láti béèrè fún owó yẹn lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n láàrin ọdún mẹ́fà yìí a lè ní àwọn nǹkan tí èèyàn máa ṣe tó ṣe wípé yóò mú ìbárẹ́ papọ̀ ìjọsí papọ̀ wá láàrin wa. Nígbà tó jẹ́ pé ẹni tó bá ti papọ̀ mọ́ death recovery tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sífù mata ni, tó bá sì ti ń jẹ́ sífù mata, ìyẹn tá a lè jọ sọ, tá a lè jọ sẹ́tù láàrin ara wa ni. Tó ṣe wípé kọ̀rẹ̀ṣẹ̀ nígbà tá a bá ń lọ sí ilé ẹjọ́ ká tó mọ sẹ́tù rẹ̀ láàrin ara wa, àfi tó bá ṣe wípé a bá wá sẹ́tù kò settlement ò bá lọ, lèyìn wá lè sọ pé tó ìgbà wa bá dé yìí o, àjẹ́ wípé ilé ẹjọ́ ló kù tí Olúwa rẹ̀ ó ti lọ yàn. Láàrin ìgbà tí ẹjọ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ tí ò ń béèrè fowó tọ́jọ́ tí ò dá padà, ẹni tí wọ́n jẹ̀yàn lówó wọ́n lè kọ́ fún settlement láàrin ara wọn, kán jọ sọ̀rọ̀, òkè owó tí ọ jẹ mí $5 million péré náà ni ọ̀dà jájọ sí báyìí, báwo ló ṣe máa rówó ìdápadà torí mi ní bùn ọ, báwo ló ṣe máa rówó ìdápadà, ọ̀dà báyìí báyìí ní ṣe máa dá padà o. Agreement wọn yóò sì jẹ́ nǹkan tí yóò jẹ́ kíkọ tó ń kálukú ọjọ́ buwọ́lù, so kò ní jẹ́ pé wọ́n fẹnu sọ, yóò jẹ́ nǹkan tí wọ́n jọ buwọ́lù láàrin ara wọn tó jẹ́ wípé memorandum of understanding wọn yóò mọ ṣe refer sí anytime tí wọ́n bá ti nílò rẹ̀, kò ní jẹ́ tí wọ́n kàn fẹnu sọ lásán láàrin ara wọn. Kí wọ́n ti fẹnu sọ lásán láàrin ara wọn náà, kò sí láì fi bẹ́ẹ̀,
to ba se ye pe won jo trust ara won de be sugbon eni ti o je olowo ti o fe san iru trust wo lo fe ninu e pe o fe nu sadeun to ba towo re bo wi ibi ti eyan ti wa mo arin yi teyan se ti ri mulo daada ti yo si wulo fun yan ni yi pe iru awon agreement yi te ba fe ko o godo wa legally ogodo wa legally recognized ko si si bo je se wa legally recognized afi ko ni owo amofin ninu ti o ba ti lowo amofin ninu ohun mo ona ti yo gba ba eyin mejeji soro ti yo protect interest A ti o si ni affect interest B to si je yi pe at the end of the day yo jo ku si dede abi enun to ba je yan ni 1 million naira for example nsin to ni pe okay o owo yi in le fun o lori di o sugbon in mo fun o ni 50,000 lo si ose ti o fi pe ti eni ti o je lowo to ba ti agree ko si wahala kankan mo be ke si fun mata ni ko se di gba ta ba jo nwo ra wa lo si ile ejo ko to di pe yo see si ti o ba si agree won tun ri negotiate na ni iye la npe ni alternative dispute resolution ona ta le gba sofu ruke rudu laarin ara wa lai dele ejo awon ona ta awon lo pe to ba ti se laarin ara wa a le pari e laarin ara wa a le jo so a le jo joko a le jo cover settlement negotiation ma waye loya na ma mediate laarin party mejeji okay iwo na so ti ri pe bye bye iwo na sa ri pe bye bye oya ejo wo to ba se ki iwo na ni iwo na sa ri pe so mo jo mura won lori wale at the end of the day yo si se kini o yo see si lagbon be o wa ni awon steps kan awon procedure kan to se yi pe nigbati eni ti o jeyan ni owo ko ba fe san pada mo to ja to so ara di alagidi to si ko agidi bori pe anise owo yi o ni san mo ni the first step eni to je yan ti won je lowo oko take ni pe wa agbejoro kan tori agbejoro yen o ni omo bi o se guide e ti o ni se nti ko ni ba ofin mu akoko nu elekeji ni pe won wa fun yan ni advice da ma fun yan ni pe lati ko in ta npe ni letter of demand si eni ti won je to je yan ni owo letter of demand yi awon me ma fi 14 days si awon me ma fi 7 days si nti o je ki n fe quote any law to pa ko mele ni yi pe generally in Nigeria act ni lo wa general to je pe ti awon senate ba ti pass ofin act la ma npe but state a ma npe yen ni law limited abe debt recovery yi o wa n feri lati state kan si state kan sugbon teyin ba ti ri agbejoro boya Eko ni ni ti n gbo mi ni isin wa tori tin ba so pe ojo meje ni boya ni Eko boya 14 days ni boya ni Ogun state boya 14 days ni boya ni Ilorin boya 14 days ni but tin ba ni pe ojo kan ni o le mo bara won lo because ofin ti o wa applicable ni Oyo state o le mo wa applicable ni Ogun state o si le mo wa applicable ni Lagos state ba se jo sun mara wa ton si de leyi ke yan ri agbejo to wa ni agbegbe re yo mo bi o se guide yan lori awon letter yi to ba fe ko letter of demand yi inu e ni won ti state iye owo to je in to fa ti o fi je lowo won wa fun ni gbede ki ojo to gboro san owo ti won le fun ni boya ojo meje bi la ojo meje o gboro da owo e pada abi 14 days bi o gboro da owo yen pada laarin ojo meje yen won tun wa so fun yi pe laarin ojo meje yi o ti o ba se nti a so sinu letter yi iwo na ma reti proper legal step la to do wa
kò sí proper legal step kankan látọ̀dọ̀ agbẹjọ́rò di pé wọ́n wọ ohun tí ì lọ sí kóòtù lọ ṣùgbọ́n kó tó di pé wọ́n wọ kóòtù wọn kò kọ́ jọ wọ́n kọ̀ fún negotiation dandan ni ìyẹn gbọ́dọ̀ kọ́ kọ̀ fún negotiation kò ń ṣe yí kí bóyá ẹjọ́ jẹra yín lówó the first thing tẹ́yìn ọkọ̀ sí ni pé ju àtà inú kóòtù yá no kódà gan nílé ẹjọ́ gan ẹ gbọ́dọ̀ fi ẹ̀rí hàn yí pé ẹ ti jọ sọ̀rọ̀ yí láàrin ara yín kò yanjú lẹ fi wá sí ilé ẹjọ́ kí ilé ẹjọ́ wá bá yín dà àkọ́kọ́ nù ìkejì ni yí pé ẹni tí ó wá jẹ́ onígbèsè yìí tí ò bá fi lay down a jẹ́ yí pé ó ti fún wọn nígbò àìpé kan lọ sí ilé ẹjọ́ nù but ẹlòmíì tó jẹ́ yí pé olóòótọ́ ni kìí ṣe pé wo ẹlòmíì náà kọ́ jẹ gbèsè ṣùgbọ́n látara yí pé àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tí agbára rẹ̀ ọ̀ká ìlófà tí ó fi di pé gbèsè wọlé lásìkò corona gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹlòmíì ra ọjà tán sí inú ṣọ́ọ̀bù ẹni òfin jáde pé kó lé ó gbélé láwọn nǹkan tó sì ṣe pé n tó lè bàjẹ́ ni tí èèyàn bá tètè tá kéèyàn tètè ta kó gbowó lórí ẹ̀ n tó lè bàjẹ́ ni lásìkò gbáhùn sẹ́mọ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ gbèsè àbí àwọn nǹkan mìíràn tó fara pẹ́ bóyá ohun tí ó fi ra ọjà ni ìgbà tí ọjà ń bọ̀ lórí omi bóyá ṣípù orí sẹ́mọ̀ látara bẹ́ẹ̀ ó di pé ó jẹ gbèsè àbí bóyá ilé iṣẹ́ ẹlòmíì tí ó ti ń ṣiṣẹ́ tó ra ọjà sí bóyá ó jóná gẹ́gẹ́ bí àpẹẹrẹ àbí bóyá ẹlòmíì yáwó fi ra mọ́tò ni bóyá mọ́tò yẹn bóyá accident ó write off àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ tó ṣe wípé ó jẹ́ excuse tó mú ọpọlọ dání reasonable excuses téèyàn lè tender fún ẹni téèyàn jẹ lówó sẹ́mọ̀ irú èèyàn báyìí tó jẹ́yàn gidi òun ò lè tender rẹ̀ fún pé owó rẹ̀ ó sàmọ̀ àṣẹṣẹ mọ jọ ṣe òwò papọ̀ ọ̀ṣẹṣẹ mọ yá mi lówó mo sì mọ dá padà fún ọ ṣùgbọ́n eléyìí lórí báyìí kódà báyìí bá báyìí ló ṣe lọ kódà gbèsè báyìí báyìí ló wà lọ́rùn òun kìí ṣe wọ nìkan gan ṣùgbọ́n o òun ò dúró o ìgbà yẹn náà wà negotiation wà wáyé màá mọ dá iye báyìí padà fún ọ nígbà báyìí ẹlòmíì àmọ́ dá yí pé iye báyìí mọ̀ fún ọ lójúmọ́ ẹlòmíì iye báyìí mọ̀ fún ọ lọ́sẹ̀ ẹlòmíì iye báyìí ni mọ̀ fún ọ lóṣù ẹlòmíì iye báyìí ni mọ̀ fún ọ lóṣù méjì títí tí ń fi sanwó ń tán ó ti kọ́ fún negotiation níwọ̀n ìgbà tí àwọn méjèèjì bá ti jọ agree wípé nǹkan báyìí ni mọ̀ ṣe fún ọ tí ẹni tó sì agree tó make agreement tó ń fulfill the obligation agreement ẹ̀ tí òun ṣe yí pé bóyá òun gan fúnra ẹ̀ ó ti ọkàn gbé àdéhùn ni kò pé àdéhùn yẹn bóyá ó sọ pé wọ́n mọ̀ dáwó padà fún lọ́sí ọ̀sẹ̀ kò wá dáwó padà fún lọ́sí ọ̀sẹ̀ bó ṣe sọ bí ò ṣe dáwó padà lọ́sí ọ̀sẹ̀ hun ohun tí ì ti ọ jẹ lówó ó sì lẹ́tọ̀ọ́ láti wú ọ lọ sí ilé ẹjọ́ kódà bí agreement ṣe wà ṣùgbọ́n ká ní pé ó ń dá owó yẹn padà wọ́n ti lọ agreement ó dẹ̀ ń dá owó yẹn padà bó ṣe sọ nítòótọ́ ìyẹn ẹnìkan kan ò lẹ́tọ̀ọ́ mọ́ náà àwọn méjèèjì láti gba ilé ẹjọ́ lọ because tán bá dé ilé ẹjọ́ à ń pe kinní kan ní doctrine of equitable representation a sì tún pe kinní kan ní principle of estoppel by election kíni eléyìí túmọ̀ sí ni wípé níwọ̀n ìgbà tí àwọn méjì bá ti jọ ní agreement wípé a jọ parí ọ̀rọ̀ yìí lára wa a ní lọ sí ilé ẹjọ́ tí àwọn méjèèjì sì ti jọ ń fulfill the obligation agreement wọn ẹnìkan kan nínú àwọn méjèèjì kò lè padà lọ sí ilé ẹjọ́ mọ́ kódà kan tó bá dé ilé ẹjọ́ ihun tí wọ́n sọ fún ni wípé kí ó padà kó jáde kúrò nílé ẹjọ́ torí pé kí ni agreement ìjọ wà lára wọn sì ti jọ tọwọ́ bọ̀ wípé àwọn ọjọ́ mọ́ sí báyìí ẹni tí ó sì jọ tẹ́jọ ní àdéhùn ó ń pé àdéhùn yẹn tó sì di eléyìí kò lẹ́tọ̀ọ́ mọ́ láti wá sí ilé ẹjọ́
ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé ẹnìkan nù wọn kò wá lọ ọ̀nà obligation promise wọn tán jọ make agreement wọn tán jọ make àbí kò fulfill agreement wọn tán jọ make ó lè gba ilé ẹjọ́ lọ kódà gan tó bá dé ilé ẹjọ́ bí òun ti gbọ́ rí pé táwọn méjì bá jọ agreement lára wọn wọn ò lọ sí ilé ẹjọ́ mọ́ nǹkan ok ó wá dé ilé ẹjọ́ yín náà sọ yẹn fún àwọn olúwa mi níwájú ní open court ní tí wọ́n sọ fún ni pé he who wants equity must also do equity ìwọ tí o fẹ́ wá sí ilé ẹjọ́ fẹ́ kan wọ́ wá sí ilé ẹjọ́ látara yìí pé ti jọ agreement ìwọ náà yẹ kó honor agreement yín I honor agreement yín definitely ọ̀rọ̀ yìí á gbọ́ so bí àárín èyí léyìí bó ṣe lọ ni síde léyìí ẹni tí lásìkò gbà tí ẹnìkan bá ti jẹ nìkan ní gbèsè ó ní àwọn ìlànà ń tẹ̀lé láti fi gba owó yìí padà nígbà tó bá wá délé ẹjọ́ tí ń bá ti jọ sọ́lọ sọ́tún sọ́lọ tó sì ti fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ó jẹ òun lówó ilé ẹjọ́ máa wá parí dandan fún ohun láti san owó lọ́nà wo ilé ẹjọ́ bá paláṣẹ láti san owó fún ó lè jẹ́ pé bóyá property rẹ̀ kan ni ilé ẹjọ́ nìkan gbẹ́sẹ̀ lé tó lọ́rìn dáadáa tó lè san owó àbí àwọn nǹkan míì náà tó ṣe pé according to the discretion of the courts tó ṣe pé ilé ẹjọ́ là kalẹ̀ ṣùgbọ́n ẹni tí wọ́n jẹ ní owó kí ọkàn rẹ̀ ó balẹ̀ yìí pé owó òun ò rí gbà níwọ̀n ìgbà tí ẹni tí ó jẹ lówó tó bá sì wà láyé tó wà láàyè yóò rówó rẹ̀ gbà padà tí yóò pè kódà nígbà míì gan tó ṣe pé wọ́n jẹ pé contract ni wọ́n jọ ní láàárọ̀ wọn tó wá padà di debt tí ohun tí wọ́n wá padà fulfill promise to make mo yóò tún gba owó lórí pé ó break contract yóò tún gba general damages lórí ẹ for break of contract àtàwọn nǹkan mi tó wà lábẹ́ rẹ̀ ní ṣókí ẹni tí wọ́n jẹ lówó tán jẹ èèyàn lówó kọ́mọ tí èèyàn mọ́ léwu kọ́mọ fọlọ́pàá mú yan o kó sì mọ́ fi kọ́mọ ràn tọ́ọ̀gì kọ́mọ ràn tọ́ọ̀gì lọ sí ọ̀dọ̀ ẹni tí ọjẹ ní tọjẹ lówó kọmọ ràn tọgì lọ sọdọ wọn kó n gangan náà sì mọ lọ bẹ kọmọ lọ da omi àlàáfíà rú níbi tó ń tì bá wà so kó maintain decorum kó sì wà kó jẹ a legal and law abiding citizen kó farabalẹ̀ dáadáa kó jẹ́ kí negotiation ká fàyè gba negotiation láàrin ara wa kó sì kẹ́ni tó bá sì ti negotiate náà kó náà honor negotiation rẹ̀ kó honor negotiation rẹ̀ in tí kò ní lè ṣe kọ́mọ́ sí ládéhùn ẹni tó jẹ̀yàn lówó kọ́mọ́ mú yàn kọ́mọ́ tí mọ́ tọ́ílẹ̀tì kọ́mọ́ tí mọ́ lé kọ́mọ́ fìyà jẹ́ kọ́mọ́ kò sí payà kó fi lára balẹ̀ ọ̀nà téèyàn gbà téèyàn fi gba owó padà gẹ́gẹ́ bófin ṣe làkalẹ̀ ó ń bẹ téèyàn ò sì tọ̀ láti lè jẹ́ kí ni o láti lè jẹ́ kí owó èèyàn tí ó wá ń ta lọ́wọ́ èèyàn láti gbà á padà wọ ilé kó tó di pé máa dákẹ́ tí máa sì máa fi àyè gba ìbéèrè lẹ́ẹ̀kan sí ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára wa tí a mọ̀ sí www.ajisebioyoradio.com/author/aaabdulrauf/ ibẹ̀lẹ̀ ti láǹfààní láti máa ka àwọn nǹkan tí a ń kọ nípa òfin a kọ́ ní in form of eré orí ìtàgé ni pé tẹ bá ti ń kà yóò mọ gbé àwòrán bí ìgbà tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ lójú yín bí ìgbà tí ẹ̀ ń wo eré orí ìtàgé ni ó sì mọ́ gbé wá ṣùgbọ́n ẹ̀yin gan ò ní mọ̀ yìí pé ẹ ti ń kọ́ ẹ̀kọ́ nípa òfin by the time tẹ́ bá fi kà á tán báyìí ẹ̀yin gan ẹ ti di amòfin lórí àkòrí tí ẹ̀ ń ka nǹkan lé ní orí bákan náà ló ṣe wípé
e le darapọ mọ wa ni ori YouTube wa Ajisebi Oyo Radio ti Ajisebi Oyo TV ni ori YouTube wa awon ton si wa pelu wa lori Facebook na o ko wa na ni ko yi pada awa gangan la wa won ni fe lomi si wa Ajisebi Oyo Radio TV nitori pe kini Ajisebi Oyo laari Oyo ki se bi baba eni kokan lekan si oruko mi ni Abdullahi Adebayo omo Abdurrauf amo fasiko yi gba ibeere latodo eyin ara ile.

0: Ètò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ náà ni mo ń wáyé ní dédé ọjọ́ ìsinmi, gbogbo ọjọ́ ìsinmi ọjọ́ ìsinmi láti aago mẹ́wàá àárọ̀ lọ sí òkè lọ sọ́hun débi tí Ọlọ́run bá ràn wá lọ́wọ́ dé débi ọwọ́ aago mọ́kànlá. Iná ni ètò yìí a sì ń fẹ́ onígbọ̀wọ́ ètò à ń fi ń bájú bámú náà la fi ń gbé wá lọ́wọ́ ọjọ́ mẹ́jọ mẹ́jọ pípé lè máa jẹ́ ẹ̀kọ́ àti àǹfààní fún àwọn èèyàn wa tí wọ́n wà nílé. Eléyìí yóò jẹ́ kí òfin amòfin akẹ́kọ̀ọ́ òfin amòfin Abdullah Abdulrauf ó ti bá wa simplify rẹ̀ tó ti jẹ́ pé kò nira rárá tẹ́ẹ̀fi gbọ́ lágbọ́yé tẹ́yìn náà fi mọ àwọn ẹ̀tọ́ tẹ́yìn náà ní ní abẹ́ òfin akẹ́kọ̀ọ́ òfin amòfin Abdullah Abdulrauf àmọ́ kí ọkùsẹ́ látàárọ̀.
1: Ó sì a lè ṣí ẹ líǹkì lẹ́ẹ̀kì kan fún ẹgbẹ́ tó ń dà lẹ́kọ̀ọ́ tí
0: ṣe náà kọ ni episode 1 níbi episode 3 ni death recovery ta ṣe tọ kọ bí eré ìdárayá n pé kó lè bàá tún yí àwọn èèyàn a tún fi sí abẹ́ post yìí a fi link rẹ̀ síbẹ̀ tẹ bá ti ń kà tán kẹtún lọ gbọ́ ilé ok a tún fi link video yìí sí abẹ́ ti page àbí a lè fi ti page náà sí abẹ́ ti video tí wọ́n ń wò lọ́wọ́ ní orí lọ́nà méjèèjì tó bá ti ẹ̀ka bìkan tí ò bá yí lọ wo kọlọ́wọ́ fídíò rẹ̀ tàbí kan a yìí tún ṣe pé gbogbo àwọn episode yìí audio episode yìí náà ó wà ní orí ibi tẹ́ẹ̀tì mọ́ tún gbọ́ tí ó mọ̀ jẹ́ àǹfààní gbọ́mọ̀ ń bọ̀ ká wá lọ síbi ìbéèrè tèmi gangan ti ṣàjọ.
2: Kò sí privacy conversation nílẹ̀ yìí mọ́ government ń ta fóònù wa kan lè rí wa gbọ́ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ tára
0: lù. Àkọ́kọ́ lọ síbi owó táwọn èèyàn wá ń gbà ń sìn àwọn ẹlòmíì à pè ní owó gúrúmí àwọn míì à pè ní owó gbọ́múlé láńtà. Oko orisirisi kọlọ́run ó ṣàánú ibi tí ìlú lédè náà ní ti àwọn èèyàn síbi kíní àwọn owó yìí ibi tí ìlú lédè ni kódà ń bẹ nínú ẹ̀sìn mùsùlùmí pé ká mọ̀ gba owó èlé o ká mọ̀ lọ mọ̀ ya gbogbo owó tó bá ti ní èlé nínú ṣùgbọ́n tẹ bá lọ wo àti mùsùlùmí àti gbogbo èèyàn náà ni wọ́n ń gba kíní nígbà jẹ́ pé ìlú lé náà ló sì ń ti ọ̀pọ̀lọpọ̀ débẹ̀ kí Ọlọ́run kó ṣàánú wa. Ní tí mo wá fẹ́ lọ pẹ̀lú béèrè náà ni wípé owó gbọ́múlé lẹ́ńtà owó gbọ́múlé lẹ́ńtà a ti gbọ́ dáadáa pé wọ́n á máa ti kódà ìkan ṣẹlẹ̀ tí ò tí ì pẹ́ yìí tó jẹ́ pé àáfà lọ́lọ́ gba owó àáfà tọmọ kí ó tàbí ó sì lè mọ̀ mọ́ kí ó lọ dójú àmì ṣùgbọ́n tá a ṣe á máa fi ojú àáfà wò tó jẹ́ pé ìyàwó rẹ̀ gan ẹlẹ́hàá ni lọ́lọ́ gba owó gbọ́múlé lẹ́ńtà tá à ń sọ yìí nígbà òde àsìkò pé kí ló kọ́ rẹ̀ bá àáfà ṣe na pápá borarun ẹlẹ́hàá ló fi ṣe gàràńtọ̀ wọ́n bá náwó mú ẹlẹ́hàá wọ́n bá wọ lọ sí ọ̀dọ̀ wọn ibi iṣẹ́ ṣọ́ọ̀bù tiwọn wọ́n sá ti wá di pé wọ́n fi báwọn rẹ̀ pé wọ́n fi ojú ẹlẹ́hàá rí ẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wọ́n fi wọ́lẹ̀ bákan bí à ń ti ni mọ́nú ilé ìyàgbẹ́ nkankan ṣé ọ̀rọ̀ mi ń yí ọ so láti ń gbọ́ pé lábẹ́ òfin yìí a ti sọ lórí ètò náà mi pé forceful imprisonment àdúgbò ló ti pé forced imprisonment pé ṣé òfin fi ààyè gbárù eléyìí ni àbí nígbà tí a rí ẹni tó yáwó ta mú gàràńtọ̀ pé bẹ́ẹ̀ náà àwọn yorùbá sì mọ sọ pé ara ò ní ìwọ̀fà bí onígbọ̀wọ́ ẹni tó ṣe onígbọ̀wọ́ rẹ̀ náà ni abánikówó lára ni pé ṣé kinní yìí bí mo bá gbọ́ àgbọ́yé ń tọ́ kálẹ̀ kan ni pé kò sí pé a wá rí ẹnìkan ṣẹ̀ a wà máa mú ẹnì kejì lábẹ́ òfin pé ní ìsìnbáyà ọmọṣẹ a wà sọ pé nígbà tá a rí ọmọ tó sá lọ káhe bàbá àbí ìyá rẹ ṣé eléyìí náà ṣé a lè sọ pé ó wà àplikébù níbi ibi irú onídùúró pé nígbà tá a rí ẹni tó jẹ gbèsè mọ tá a wá ná gan onídùúró pé kọ́ máa tì mọ́nú ilé yàtọ̀ fún force imprisonment ni ó
1: yàtọ̀ sí force imprisonment ojúṣe mẹ́ta ni kí n sọ pé méjì àbí etí mo bá mọ̀ àwọn ọ̀gá mi tó lè bá mi fi kún gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ bí ojúṣe méjì ẹni tó bá dúró fún yàn ni ó ní alákọ̀ọ́kọ́ ni wípé láti mọ tẹ̀ mọ́ ẹni tó dúró fún létí pé ihun tó ṣe ń jọ báyìí tí o ti ń dá owó ní lágbájá padà fún ìkejì ni wípé tí kò bá rí owó òun nìsan ẹ mú mi fún ìyẹn lábẹ́ títí onídùúró ṣùgbọ́n kí wọ́n wá mú yàn lẹ́yìn kí mo sọ ń jò ní yìí pé kódà ọlọ́pàá gan ò lè mú yàn
0: tìmọ́lé
1: látara wípé èèyàn jẹ gbèsè
0: kato wa so pe ara lu ton je bi company ton yayan lowo yi
3: yayan lowo ara olopagun oni e ton ni labi ofin lati ti yen mole kin to te mole ti section 32 se section 2 of the police act at section 80 section 2 of the administration of criminal justice act 2015 oni olopo o leto kankan lati arrest eyan lati ti yen mole latara yi pe eyan ni eyan ni dunadura boya eyan je boya oni gbese abi nkan kan mi to papo mo sifu mata ka wa to pe ara ilu gan ti o nse
0: ti o sagbofiro ti o sagbofiro
3: ni mu yan ti yo se ri lagbon ti to olopa ka lopa lo ba mu yan tan ti yan mole unlawful detention niye bo ka ni pe ara ilu lo ba mu yan false imprisonment niye sugbon se ri ko lo won sanu wa ni aye lode oni kini yi ni toto pupo onu eyan ni omo bi pe latara ke won ti mu garanto yen gan won ti te ofin lojumole won ti te eto re titi e gangan lojumole akoko ikeji ni wi pe elomi gan na nigba mi ko mo ise ti o gba latara pe o duro fun yan abi o se oni duro fun yan ko mo ise ti o gba awon ti won si nse kini yi won exploit iwa ni won exploit awon eyan ni tori bi to
0: bu ba
3: exploitation ni because nigba to ti mo ke won mu yan definitely nigba to ti mo yi pe won o leto lati wa mu
0: ohun labe ofin
3: ohun se iru nkan ba nigba ti ya n soro ni joni human dignity labe ofin section 34 o ni pe eni kan godo wa subject to inhuman treatment or degradation nje wa mo fe dagba ka ni pe e fi yan si yeye abi ridicule eyan te ba de wo for example nsin ya to si pe wa won mu yan won ti yan mole won tun mo gba olu fe lomi nba mi ko mo jo pe o ni gbese iwe leyi na ko lo
0: won tun mo se eyun na
3: ko lo be labi
0: ni mi to lo ba to ni
3: joye ni mi to lo ba to ni joye to lofin to si ni joba ko iru eleyi na ko ba lo sugbon latara ye pe eni ti o na je gbe sele tele ko mo nipa e to e eni ti o si je ti won je ni gbese ohun fe lugo gbo ona lati ri pe ohun gba owo ohun koda ko ba bo fin mu o ko ba mo bo fin mu o so ko lo da won ko saun lagbon be yen pe won mu yan o je to wa je garanto koda ko je ni ti o ja
0: owo gan o je owo gan to ko lo
3: nbe se gan tun je garanto gan won o le to won kan lati mu lo ti mole the only thing to le se ni pe to ba de ile ejo ti won tin ba ti sa lo won le hold the responsible ni ile ejo se ti mo iru dayo ti o da
0: oni osan owo ohun nda won mi na ma so awon mi ma se na ni pe ta ba ti mu garanto pe awo to yen ko da pada loni o iwo lo da pada ti ru re oba wa da pada na ni mo n fa bi won se mo n ti won le ma fi ta ba jo ko mu owo da na ni won ko bere lowo re to ba ti ri ko le ko si wala fun ni ojo mo gba jo ba ti ri ko le na ni mo n subject won ti to military abi about
3: human treatment
0: degradation ta ma fi bi won se
3: harassment assault ngba mi
0: sugba e ti mo wa be mu bere le tori akoko wa puta ni pupo pe iru bayi nisins mo wo pe nti ma nfa pupo awon kini na ni pe elomin gbogbo wa na iru nisin ya ba fe open Facebook account won ma fun wa ni terms and conditions se mi ati e mo nka so kari
3: mo ti o fu Facebook ati o mo ti fe ko be wa
0: so wa ka
3: o ko die
0: ta ba tun wa pe awon tun gbe policy kan wa kini kan pe kan
3: ta ba la
0: to be want to keep using our services so you need to accept this thing and if you don't accept it won le leyan ko ni kini wa ka elomi o ni ka gbe adi accept it mo an fe leyan ni mo gbe leyan lo ni pe se o ma n se ko je pe ni bi igba ti onigbowo ati oniduro pelu eni to fe yawo ni bi awon agreement ti ma nbe laarin iru won pelu awon osise ile gbomulanta ati ile ise gbomule tan yayan lowo ile owo gbomulanta ta nsoro re se in ma n se ki won ti dogbon include an kankan to ye ke won si le mo salaye re ni kikun tabi ki won ko ni Yoruba fun ra baba mama tan wa ni leti won mo
3: ti won lanfa ti won
0: ya ta fun awa ta ti keko ta pe ati ka awon agreement yen ma nro wa loju ni leyin kakan buwo le saba mi ko owo ngbo baba di pe ogbowo tan ni wa di wahala si lorun Nibi ta
3: wo number
0: eh yo according to section kini data si fisi nu we yi wo lo sign pe gogo yin woman treatment aye yi o nte ba ri e fi oju mi nti ba dile tori n da pada ti wa kan fo so ya pe n da wo yi pada ni ka gbe ni agbala agbala meji pe boya won je keni won o mo da itumo re ni yoruba tabi o tun wa mo tan o gangan na tun fọwọ so ya pe ah ah eyan mi yin mo gboro da owo yi pada ti o mo pe nkan mi le sele ti o ni je ko ri ka pe ko mo oju o ni ofin fi wo pe oko obo we ko mo pe iru terms and condition ba yen wa nbe tabi lele keji pe oko obo we o mo implication nkan ti o nko obo won ji oye tori mo nbe nbi agreement boya ka ara okada to kada fun ra wa nisin oyinbo na ma saba mi nko te ba wa ko loyinbo won ni ati kasi ati eni to te kini ati kini si won leti ni yo ba ta tumo re fun won to si ye won
3: jurati la mo nke labe labi
0: o to si jo ye won da
3: jawo meyeji ye ke
0: o ye won pe nta fe karabo re o ta pe ona aka ona oju o ni ofin fi wa wo meyeji eti o mo to kan sign to wu pe e ti mi mo ko de fun mi lo mi toilet mu won ko be o si ko bo pe e fun mi ni omi toilet mu te ma ti san owo ati eni keji na so pe o mu omi toilet o ti o ba ri owo san don da won si so fun ni yoruba to ye to understand there oju wo ni ko to ko bo mi je ya mi eyin na ko bo we ti mo ya to be
3: la koko na gbogbo eyan ni kini yi ko sinu ko lo sa don ni an saba ka
0: o
3: try agreement ri joko mo se nka wala ni bi wala o ke kile go ta wa ka gele
0: le bi agaga ta won website
3: se wa okay mo need nkan yi se wa de pe mi ife to yi pe sai bi lo ja ege la ba agree se ri
0: o ko si se to fun fun gba le
3: o la ko mo je pe a n yara ni lowo nikan gba mi mi le pe contract mo wa ila arin eyan se ri awon to ba won ko awon to ba won ko agreement yen awon ko lati fi protect
0: interest yani to gbe se fun
3: to fe gbe kini fun yin ni ko se interest to ro titi yin ko se interest titi kini o to ro titi yin meanwhile elemo because if you go elomin to ba fe ko agreement ni bi to ya kini de lawyer ni o ba ko
0: of course
3: lawyer o si ni fi lọyọ oni fi
0: yo si se owo to gba
3: oni fi ton ti yo gbadun ko
0: ti oni awon la
3: ko to le understand
0: je le kan so awon na se cooperative ti o ye pe to ba ri awon agreement ta ba ngba ta mo se tell ti fi owo lawyer bo eyin pe inform ta be fi kini won ti fun wa pe emi so mo be yaye bye iloku meta oni duro mi ala ko re oni duro mi elekeji re o si ko bo we mo ni bodo da pada tin ba da pada kini kan se kini kan tawon oni duro no pa awon gba ngba ta pada wa ki owo lawyer bo ti a ti ni lawyer ni
3: ti awon instruments
0: kan bo o didi a ba le yo kan iwaju ateyin la wa mo nlo tele nigba ta wa fi se kini
3: okay tele lo agbala bi aro
0: o wa leyin abala la koko ta mo nlo lawyer wa gbe ti ede bi abala meta tinu teyin tinu teyin
3: tinu teyin
0: o ton wa fi nkun mo wa mo ri awon ebo buku kan to je pe pele bemi gan se tun ni oye gese ati yoruba to tin ba tun awon kan
3: teyin ba
0: tun ma daru o tun ma tutun ka
3: yo
0: tun daru o tutun ka
3: teyin ba tun wo dictionary gan teyin ba tun wo dictionary gan bẹ́yìn ó sì apply ọ̀rọ̀ yẹn sí inú context yẹn kò tún lè bá lọ so àárín yẹn ló fi jẹ́ pé ẹni tó bá fẹ́ sign agreement yóò dáa jù kóun náà ni àgbẹjọ́rò ti tiẹ̀ tí ó bá wò fínífíní bí òun ò bá tiẹ̀ lè wò fúnra ẹ̀ sórí ẹyin mo gba owó pé mo fẹ́ báyàn refuse agreement màá farabalẹ̀ wò torí màá ṣiṣẹ́ owó mi ní ṣe tí yóò bá mi ní orúkọ jẹ́ màá dẹ́ ṣàlàyé nǹkan tó wà mẹ́fọ̀ ṣé n tó wà mbẹ́ ìṣó kí ọ àbí ò kí ọ àkọ́kọ́ nù wọ́n ti wá ṣe bí òun náà kan sign látara pé ara àpọ́njú pé bóyá ẹlòmíì ó fẹ́ ṣe bísínẹ́sì warawara àbí ẹ̀kan fẹ́ bọ́n lọ́wọ́ kó sáré gba owó kọ́mọ wulẹ̀ wo agreement ó ti wá lọ wọ́n wá ń tì í bọ̀ wípé a fún olómi gọ́tà mú o
0: so gba
3: olómi tọ́lẹ́tì mú o
0: so gba bọ́ọ̀lù mọ́ gbà
3: á ti ọmọlé o
0: so gbà
3: á sì báyìí fún ọ
0: títà nǹkọ́ gbogbogbò o. Àwọn pẹ́ agbala méjì ni pé ètí ó mọ̀ àti ètò ọmọ tí wọ́n jẹ́ òye pé omi gọ́tà ló mú o tó sì kọ́ bọ̀ pé mú lóòótọ́ ni àti ẹni tí ó mọ̀ abala méjì tí mo pin sínú ńgbà mo fi bèrè
3: bẹ́ẹ̀. So ti ẹni tí ó mọ̀ a ti mọ̀ pé kó mọ̀ ló fi ṣe sẹ́ẹ̀dẹ̀ mọ̀ lábẹ́ òfin.
0: Tí wọ́n ṣàlàyé wọn yànnà náà rẹ̀ fún pé.
3: Tí wọ́n ò ṣàlàyé fún torí nǹkan pé agreement àkọ́kọ́ understanding.
0: Ẹ̀kejì náà understanding tó wọ́n lè jọ agree lóbi agreement.
3: Tí wọ́n bá ti lè ọjọ́ understanding tó bá padà dé dispute won kwashi agreement yen ni won danu ni so won wa ese wa do lori position mi se ri gege bi in temi le so sarin yen ni pe awon ti won so pa won o si nkan fun yan e to ba ba ofin mo nbe ko siru bi tan ri kan gbede e to ba ba ofin mo nbe
0: yo du
3: e ti o ba ba ofin mo nbe won gba danu e re tori pe
0: iyan
3: ti a ri pe e tori pe iyan ti a gri pe ti kini kan ba ti se nijo kan boya boya bi ni sin won enikan jo nsoro pe o da won loju ni pe se a lo do won loju ni pe se ala antoni josia o won eni se ah ti o ba won eni e pa mi ka pa o e pa mi o wa win tan oko wa win bi o se win lale ana kan wa mo ntin kan lo pa won fe pa ah iyan o ba ofin mu ba yo ko ni agreement
0: kan jo
3: kora kan jo ko bo we to iyan o ba ofin mu
0: ko ba ofin mu
3: ko ba ofin mu sugba won e to ba ba ofin mu nbe won jo wo awon ni odu awon e ti o ba ofin mu won se kini ko ni duro iyan ba won ti eni to wa mo o e pe mo ti dan mejeji ba won teni to mo
0: ateni ti o mo
3: bo se lo nanu e to ba bofin mu yo du e ti o ba ofin mu
0: ko ni
3: duro to ba ti di po
0: wo so iru mi gota nisin ko le duro
3: tori
0: e fun lo mi toilet mu e ti mi mo toilet o
3: won o le ti yan mo toilet won o si le fun yan ni omi gota mu
0: lata ba ofin mu
3: ke ko ba ofin mu
0: mbo mo mbo na o tun ni bere mi

0: ẹ̀kejì náà ni àjọ mọ àwọgbo wa náà la mọ sí owó èmi gan ti ṣe rí tó ti bú ń lọ irú owó cooperative tẹ́mi ń sọ pé mo gbà lẹ́ẹ̀kan owó ọ̀kadà tá a mọ ń sanwó rẹ̀ díẹ̀ díẹ̀ ńlá bí ṣe instrumental tá a mọ ń pè ní instrumental
1: higher
0: purchase ìyẹn ni mo fi ṣe ní ìgbọ̀n ó bú ń lọ kirikiri kódà mo ti lag níbi owó àdáwó padà owó corporator ń sọ yìí ń tọ́ wá wà ń bẹ̀rẹ̀ àwọn tẹ́ mọ ń ṣe owó à ń gbé ọ̀kadà fún yàn ní instrument pe mo san díẹ̀ díẹ̀ ǹjẹ́ púpọ̀ nínú wọn gbèrò àwọn náà bẹ̀ rèrè ẹni tó náà ń wò pé tó sì bóyá ò sí àbí ìyá kan ló ń jẹ́ tó náà wò pé kó náà nǹkan ọ̀rọ̀ gbọmọ kó máa gba ọ̀kadà kó máa gbé káàkiri ní kó máa sanwó ẹ̀ padà díẹ̀ díẹ̀ tó máa yè ti san tán yóò di títí ẹ̀ ẹlòmíì ò sì ló lé débẹ̀ kì í ṣe pé bóyá mọ̀ ń paṣẹ́ yìí púpọ̀ nínú wọn gan ò sí ní kọ́lọ́hún mú sí kúrò nílẹ̀ yìí kọ́ mọ́ fòsì ta wá ọwọ́ á ṣẹlẹ̀ pé inú april tó lọ yìí lọ yẹ kí owó òun ti tán kan ti san owó òun fún èmi tán ọ̀kadà tí a gbé fún april oṣù kẹjọ láwa yìí 4 months wà láìwọ̀n àti ìsanwó tán tèmi gan ti ti tún ń lé ti báyà bíi 8 months ní orí kíní ẹni ibi tí àwa gan náà ti gba owó jáde
1: owó jáde rádà
0: báwọn èèyàn ṣe wá máa ń ṣe wọ́n máa ń gba irúfẹ́ ọ̀kadà bẹ́ẹ̀ kúrò lọ́wọ́ kódà kọjá pé 1500 naira ló kù tí kò tí ì san owó nǹkan ní déédéé àwọn àsìkò tí àwọn máa ń padà ń fẹsẹ̀ ẹ lè bọ̀ bọ́yọ́ lọ bẹ̀bẹ̀ nǹkan kan tí wọ́n ò fi padà tún dá padà fún pé owó iṣẹ́
1: kódà padà dáadáa ni.
0: So n tí mo á ń fàyọ rèé mo ti ń san ká pé n ti ń san owó yìí bọ̀ báyìí nísìnyí tàbí irú ní ìsìnká ti ẹ̀ múlẹ̀ àpẹẹrẹ pé irú owó pé mi ṣe yáwó ní cooperative pé mo ra ọ̀kadà fún yàn ni tí ìwà arówó san tó ti ń lé ní iye oṣù tó yẹ kí n fi owó a sì mọ̀ pé owó cooperative yìí ìwọ ní èmi ní ẹlòmíì náà ní wọ́n gba owó owó àtẹnìkan jọ náà fi kó fún èmi. So tẹ́mi ọ̀bá dá padà bóò ni ìwọ tó lówó tiẹ àti ẹlòmíì àkẹta náà tí wọ́n gba papọ̀ báwo ni ó ṣe rí owó tí ó fi ṣàǹfààní báwọn náà gbàtà náà bá padà bẹ̀rẹ̀ tún gba ìlọ́po mẹ́ta owó tán ní ní kínní wíyá ẹni tí mo sì gbé ọ̀kadà fún ni ò ṣe ni ò sanwó yìí. So n gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ yẹn. So tí a bá wá mú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tàbí ká pé kí n kọ́kọ́ mú pé cooperative wa sọ pé ọ̀kadà ọ̀hún tiẹ̀ gbé wá járí wọ́n bá gba ọ̀kadà wọ́n bá gbà lọ́wọ́ mi tàbí kó jẹ́ pé èmi náà mo gbà lọ́wọ́ ẹni tá a gbé fún pé nígbà tí ò ti ṣe dáadáa kò lè rí jẹ ní excuse kankan ní excuse wo lè yẹn tiẹ̀ fẹ́ mú wá ó yẹ kó o rí sanwó tán ní april 2nd ó fi wá ń dinú oṣù kẹjọ ló ti tún tán lọ. So irú excuse wo ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ fẹ́ mú wá tó jẹ ní o tá a bá wá gba ọ̀kadà lọ́wọ́ rí ẹni bẹ́ẹ̀ kọ́ jẹ́ pé 10,000 péré ló kù tá a bá gbà padà tá a fún ní owó kankan tó ti kọ́ bọ̀ wípé tó wọn bá ti mú owó wá o tá náà sì ti faraba ara dà fún débi bí irú oṣù mẹ́rin yìí ní ìsìn ó tiẹ̀ ti pọ̀ jù àwọn ẹlòmíì ò ní gbà láàyè láyé láàrin ọ̀sẹ̀ méjì pé ó wà ní ó wà jẹ owó ọ̀sẹ̀ méjì tó fi wá ń di oṣù mẹ́rin tá a bá wá gba irú ọ̀kadà wọn bóyá ta àfún ní nǹkan kan padà ó sì ti wà nínú agreement pé tó o bá ti san owó báyìí ẹ gba ọ̀kadà ní ọwọ́ mi ojú wo ni a lè sọ pé òfin lè fi woru irú eléyìí.
1: Ṣé rí ìbéèrè yìí ìbéèrè tó dáa ni odidi àkòrí kan ni lábẹ́ òfin higher purchase law ní under commercial law also under commercial law higher purchase law ṣé rí in tí ó ń túmọ̀ sí yẹn ni pé gbogbo àsìkò gbà tí ẹni tí wọ́n gbé nǹkan yẹn fún ìsọ̀kadà ni ò yí ṣe mọ́tò ni ò yí ṣe nǹkan míì náà ni o ti ń da owó rẹ padà díẹ̀ díẹ̀ o.
0: Kò bá jẹ́ ilé
1: àkókò àsìkò gbà
0: tí ìsìn dá owó padà lọ́wọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni oṣooṣù
1: gbogbo àwọn tí ń da owó yẹn padà lọ́wọ́ yẹn kò tí ì di títí
0: tiẹ̀ tí tó ń gùn
1: tó ń gùn
0: nígbà tí ò bá ti sanwó tán
1: tó lówó rẹ̀ náà sì ni pọ́ lásìkò gbà yẹn gan kò lè gbé fún yàn kò lè ta kò lè gbé fún yàn òun náà ni kọ́ máa lò tí mo bá ní kí n mọ tú eléyìí lẹ lẹyọkọọkan lénìí ọjọ lọ
0: ṣùgbọn
1: àti lára àwọn eré orí ìtàgé wa àti ó ní àkòrí kan tí ta ti fi sọ orí ẹ tẹlẹ bí a ta bá gbé yun níwá níjọ mẹjọ yóò tún jẹ kí àwọn èèyàn
0: tí wọn
1: kàn fi sí abẹ eléyìí kò ní fẹ sí bọ ká bá fóun gangan ṣe àkòrí ta wá sọrọ lórí ẹ ta tú
0: kálí. Tóun náà jẹ́ a topic on its own.
1: So mo rò wípé eléyìí yo se dada but o ni awon akoko awon koko kan se pe eyan le gba awon irufe nkan ba yi lowo eni teyan gbe fun o si ni awon akoko kan se pe eyan o le gba lowo eni teyan ba gbe fun to je pe ona mi leyan otun lo me gbogbo e pelu ogun olohun ki olohun so ajo mejo lo boya ni jo mejo a le
0: question ti mo jo ti sile po je kin tun sare bere so ile o n soro le kan pe pe ni act ni won ma n pe law ti federal ti senate ba pass abi nkan pe state lo ma n je law abi bawo lo se so le kan oni act ni ti senate ba pass kini kan pe bo ni state ti awon bias of assembly na ba se awon yen la n pe ni law abi so nti mo wa verse priority nisin erinku o ko ju soko ni tede o du pa kan ni o efon ku o ko ru soko oleyo won wa ejo ti oba ara aye la la la ti won o ri la tan oba orun ni nda ibi ti mo wa n lo re pe erinku o ko ju soko ni tede efon ku o ko ru soko oleyo emi ati en johnson pa nfa la yan ara wa ni oyo state ni bi ti ejo ba se pe ki lo ko re boya won da wo lebi ha pe a ton le lo si appeal court abi se appeal na ko le in second court of appeal so court of appeal ma wa ni state abi
1: ben
0: so leyin eleyi ka pe on tun wa da ni court of appeal yen ko temi lorun se a ton le lo si
1: supreme court
0: se supreme court tu wa ni state
1: no
0: federal
1: ni
0: abuja lorun lo wa ibi ti mo wa n lo re a wa n soro pe limitation of law abi nkan kan laarin gbogbo state pe state or your state o yato si ti ejo ba wa ti wa di pe a tin gbe lo si federal loke oro yi to ji sele ya jo wa loyo state ni arin wa loyo state lo ji jo sele nti oyo state ti bi nda a n lo igbe law oyo state lati bi da ejo yen se ta ba wa gbe lo si supreme se law oyo state na ni wo fi yanju e ni abi won lo law federal government lati bi yanju e soro yen o ye mo se lale
1: o ye bi o ye bi oga bi eye gan ti fe da wo fi tori ko yo de bere yi ko yo de bere yi seri eje ki n salaye lekun rere
0: okay
1: ofin ti awon senator ba passi
0: ta
1: so dofin o la n pe ni act e ti awon house of assembly ni state level ba passi la n pe ni law
0: okay
1: seri act ti mo ba pass ni senate
0: anyo
1: ko ti wa applicable si any state until ti awon ilegbi ma sofin state yen ti won ba tawon na ba domesticate e
0: won le force si wewe
1: ti awon na ba wo tan ba gba tan ba wo pe so ba ofin toro ti wa bi mu se ka gba wole igba yen lo to di ofin ni state
0: okay
1: ibi kan to ti le wa applicable oni federal capital territory labuja tori ko si tori senate directly so ofin to ba ti le pass directly abuja nikan
0: abuja
1: nikan lo ti wa applicable sugbon gbogbo
0: federal federal system of government
1: exactly bo se wa nu gbon gbogbo state yoku gbogbo ata ti state awon sese gba won yese yewo ni elomi won le ignore omi ofin mi won si le adopt igba mi mele ki won gba ofin mi awon change kankan be fun nipa pe eleyi la wa fe lo si lodo ti wa iyen baun nkan wa sele ni oyo state asi ti gbe lo si ile ejo oyo state ile ejo oyo state ti da ejo awa happily ko wa teni kan lorun awon mejeji a lo si ile ejo ko temi lorun ile ejo ko lorun ti dajo court of appeal ko tun wa te kan lorun awon mejeji won tun wa gbe lo si supreme court ibo ne tin ba bo the supreme court o wo ko n se yi pe ko n se act ti o wa applicable ni federal
0: na
1: wo law ti won ti jo n
0: so do na
1: la
0: won
1: yen
0: na
1: for example nsin ni ile hausa gege bi apere keyan mu oti ese to ni jiya ni sugbon ni odo ti wa nbi ko n se ese koda eje kin lo ti sina tori authority wa fun sina ti mo se ranti ni 1961 ni jebu ogun state ni kini ye ti sele enikan gbe enikan lo si ile ejo latara ki boya won se sina ile ejo wa ti dajo kan fun enu tin ti to so po jebi ra ki won ran lewon abi kankan sa won pada gbe lo si Supreme Court won si da ejo yen pe tori pe ese ti won fi so fe fi ya le jeun ko si nu ofin ti ti Southern part of Nigeria njo wa ti si ninu ofin ti ese ti o ba ti si ninu ofin kan ko ijiya re si won le fi je eyan case yen a o ko fa so fagbe 1961 o si se ni de ofin ti mu wale kan section 36 of section 12 of the 1999 constitution of the Federal Republic of Nigeria so laarin yen ka wa so yin pe state wa nsin keyan se sina ko nsi ese sugbon ni north keyan se sina ese ni ka wa ko de Abuja for example ni Supreme Court oni wo pe kini upper applicable si gbo Nigeria but kilo wa applicable si state yen ati pe esun ti won so po se yen abi in ton don fire awon yen so ba ofin ibi ti won ti don soro yen so ba mu in Supreme Court ma wo
0: sa lo le boro bayi tori o ti gbe nti mo mo je de bayi o ti gbe nti mo mo je de o ebi ti mo wa fe lo ri
1: okay
0: mo to be otan ni the question mi to ti wa nle tele so pe to yan yan na lo tun fe mu mi lo sona bo mi
1: okay
0: ibi ti won wa fe lo ni sin ni olorin tokorin kan ti won so pe bi blast pen mu Prophet Muhammad sallallahu alaihi wasallam ti won ni won dajo ku fun ni se Sokoto ni abi Kano I don't know
1: o da be Kano
0: ni le Hausa sa ni so o wa lo si appeal appeal da para won si tun dejo nu ni awon something la
1: won
0: danu ni won wa
1: mo wa awe mo wa awe won danu
0: so to ba wa lo si Supreme Supreme pe a soro won wa tun so pe ta wa lo si Supreme ti won be so won be tun da ejo ku na fun ni Supreme ni ngba ti appeal nda iru ejo ba yen nu se Supreme na wa so pe awon da won do na suke ti de Supreme bayo
1: appeal
0: lo si won si danu bayi
1: won ti so appeal o ni agbara kan lori e mo bayi nsin Supreme Court
0: o to di oro Supreme bayi se iru eni be se o make sense ki won wa so pa won ati pe ngba ti Supreme ba da ejo yen ka tun a sele tun oro so lori re tori appeal ni se le kan da ejo kan nu ejo pe won fe pa yan awan danu
1: se
0: o ti e ni oko yewu na pe ayewu
1: se
0: to ye kan daru ejo e mi la nsoro re gidi to ye ma ti gbe mi e o lo nu ko le ko se papo pada wa mo
1: sa se ri e pe ni jo ni ta soro yi mo ni eje ka wo outcome court of appeal so court of appeal na ti affirm decision trial court iyen court
0: state, ti won da state court ti won da ejo yen
1: won ti ni ejo ti won da nbe pe oto ni se ri lopolopo gba a mo nwo pe o ye ki ofin ri bakan oro ofin ko si ri be because we have to use the law as it is not as it ought to be law as it is and not law as it ought to be bi ofin ba se wa la se tele ko n se pe bawa se ro pe ki ofin wa gba ti court of appeal n so do mi ti ka judgment yen mo kan wo news to gbe jade
0: news le mi na ka
1: mi ti raye ka judgment yen kuda ma si pelu ogo olon ma kan sa awon oga mi ton wa nbe kan dakun kan ba mi wa kemi na janfa ni awon decision ton mu jade nbe so won ni pe court to da lejo ku o wa constitutional ta ba si wo constitution to o wa nbe ipe sharia court o awon kan bayi bayi you know se won to je pe awon ese ti kini but in to ru emi loju temi o ti ile ti so pe boya o right you aborongo because e mo meji ni ona meji le ma ngba awon eyin ni ile ejo
0: okay
1: ka ton janfa ni yun na akoko ni merit of the law elekeji ni technicalities well maybe through merit or through technicality boya o le win ni Supreme Court but for now mo fe ka mo ti mi ti fe ka
0: ale a oro

0: gbé bíbá ẹni wọn náà dẹ ní freedom bá àwọn èèyàn tábá ti ń sọ orí ọ̀rọ̀ bá àwọn kan tí bọ́yẹ̀sìn ti jẹ tí wọn ò ní wọn gbé nǹkan míì sínú òsùn wọn làákàì wọn ó máa gẹ́gẹ́nst ni nǹkan kan báyẹn mo pósì link kíní àti ibì kan pé torí title ti vangard ibi kó ti news yẹn ni pé court bans oro in oyo town báwọn ṣe kọ wọn kàn fẹ́ fi captivate àwọn èèyàn kálẹ̀ bá ká news yẹn ìsẹ́yìn gangan ló ti ṣẹlẹ̀ ìsẹ́yìn tó sì jẹ́ pé òun gangan ní ìlú oro oro ọmọ ẹbẹ ọpọ ọrọ táwọn sọ náà nípa pẹlúfin ló jẹ kí n tún raise issue yẹn bọ ibi tí mo wá ń lọ rè ní àárọ yìí
1: nígbà tí mo ti rí news yẹn gan mo ní wọn ṣe kúfẹ kan máa fọjọ yẹn declare holiday níbẹ o lè máa ṣe irú oro yẹn sìn kò ń ṣe tí gbogbo nàìjíríà hub sáf
0: of course
1: ọ yà pé nílẹ yorùbá nìkan láti
0: hub sáf láti ń ṣe
1: state tó bá fẹ́ ṣe kí state kúkú fẹ́ kan
0: àti pé máa harmonize ẹ èmi nípa harmonize ẹ between gbogbo state south west
1: start ṣe ìṣòro kan náà ni máa ṣe so
0: tí òfin ní máa di sí wàhálà ògbóni òfàmì
1: ìdọ̀kan so àwọn náà ti mọ̀ yí pé torí irú olùdán ṣe láti yí nsìn
0: ó wọ́n lọ bọ́ sí your exam
1: ìdí
0: mo sọ̀rọ̀ sí gbogbo mọ́rọ̀ yẹn wà láti mo ṣe mú wánu pé tí state bá ti
1: harmonize ẹ àwọn
0: tán organize exam wọn máa bí mo ṣe
1: because exam ò ní
0: máa bọ̀ ní òfin láyé wọn lè ẹ bá ṣe exam ní ọdún àti kò lè àwọn consider rẹ so ara bá ṣe pẹ̀lú òfin tí mo ń sọ pẹ̀lú àwọn tí wọ́n sọ pé àwọn èèmọ̀ ọtí lọ́dọ̀ wọn mo sì mọ gba tax ọtí tàbí gbogbo àìṣedédé yìí náà ní dá wàhálà lẹ̀ ní orílẹ̀-èdè yìí ẹ̀sìn gan sì jẹ́ number one major problem tá a ní orílẹ̀-èdè yìí wàhálà number one major problem ní ẹ̀sìn ní orílẹ̀-èdè yìí kí ọlọ́run sàánú wa nàìjíríà ò sì lè lọ síbi kankan ti àbá kọ́kọ́ lọ gbé gbogbo àwọn rádaràda yẹn ti sí ẹgbẹ́ kan bọ̀ ibi tí mo padà tún wá fẹ́ lọ lórí ọ̀rọ̀ yẹn ni tí mo fi rése ẹ̀ láàárọ̀ yìí mi bá ti rése ẹ̀ lórí programme bọ̀ ó sì jọ mọ́ programme ẹ̀ náà ni pé Lagos State Government dáàdì mi gan náà ń pa kéèsì mi pé ọ̀rọ̀ tó sọ lórí rédíò nìjẹrin àwọn gbọ́ news yẹn wọ́n ń pè mí ilé ìwẹ̀ gan náà ti wà tán ti ń gbọ́ rédíò yẹn ẹ̀rọ àwọn máa ń gbọ́ kókó onú ìròyìn
1: ni
0: wọ́n ń pè mí pé kí n máa gbọ́ ròyìn o ọ̀rọ̀ tó fi ń ṣètò lórí rédíò níjẹta Lagos State ti declare ọjọ́ kan
1: fún
0: àwọn traditional ṣé ọyọ state tá a sì jẹ́ àwòkọ́ṣe tá a máa ń pè ní presenter ibẹ̀ lọ́yẹ kí irú kíní òdi wá káwọn state yòókù ọmọ ẹmu létẹ̀.
1: dóònà ṣe rí irú yẹn ó dàbí pé àwọn tó jẹ́ ẹlẹ́sìn kàbáláyé
0: wọ́n ti ń demand
1: fún wọn
0: ń demand fún wọn ń gbọ́ yẹ pé muslim àti christian ló pọ̀ ní gbogbo àwọn bí wọ́n ti ń sòfin governor christian deputy muslim wọ́n àwọn ọmọ gbé kíní wọn ní gbé sí common sense pé nǹkan tí ò ní mú wàhálà wá tí ìbáṣepọ̀ tó gún mọ́ fi wà ẹlòmíì ọmọ wò pé àwọn kan ò ní dìbò fóun ni ò ní jẹ́ kó lè gbé ìgbésẹ̀ kan tó gún mọ́ lórí irú àwọn wọ́n wàá máa ṣe àbò sí wọn máa ṣàbòsí wọn máa gbọ sábẹ ẹsìn wọn máa ṣàbòsí ẹlòmíì ọmọ parọ mọ ẹlẹsìn kan àbílẹ látọàrí ẹsìn titi ẹ tó gbé dání yọ máa wò pé irọ súnà ni kọlọ dáríjì àwọn èèyàn wa wọn máa irọ súnà ni wọn lè máa pa àwọn ọrọ kan mọ àwọn ẹlẹsìn kan àbílẹ àwọn míín ní lọwọ wọn di ẹrù nínú àwọn tv náà torí mo níjọ yẹn tó bá lọ wo program yìí ó rí bí mo ṣe yànnà náà rẹ dáadáa pé káwọn náà kan mọ tó ń study yàtọ nígbà tí ò bá tì sí pé báyà government ń declare ọjọ́ kan fún wọn káwọn náà mọ study bóyá exam àwọn ọmọ ni o kìnìún kan ni o ká tó choose àwọn ọjọ́ fún àwọn nǹkan báyìí tí wọ́n wá wò pé ó lè pa torí àwọn ọmọ sí wọn wà ní exam torí oòrùn tọ́jọ́ pọ̀ yọ state.
1: mo ro kìnìún yẹn lẹ́ẹ̀mejì nígbà tí mo gbọ́ pé wọ́n declare ẹjọ́ yẹn mo ní wáyà tí wọ́n ti fi sí weekend mo sọ pé
0: weekend
1: àwọn tó bá fẹ́ ṣènáwó nínú ìlú ńkọ
0: nínú
1: tí wọ́n máa ń jáde lọ sí i
0: but tó bá tó fi saturday ó tó
1: ṣe
0: tó bá tó wọn pé sunday àwọn christian wọn lọ sí church
1: ní sunday wọ́n fi síjọ friday
0: wọ́n ní ẹ̀nà ọ̀bùn ni pé àwọn
1: pípò yìí mọ́sálásí
0: tá a bá fẹ́ sòdó ọ̀rọ̀ fúnra wọn ní àfaradà púpọ̀ gan kódà nínú mọ́sálásí ni bàbá àmọ́mù ti ń sọ pé àwọn tiẹ̀ ń sọ ní sọ kínní ni èmi sì jẹ́ oyé wọn lọ́jọ́ yẹn gan ṣe rése àwọn sọ ní sọ kínní pé kódà pé tọ́wá ipọ́ sínú wọn jẹ́ ní òní tí ayaba àbí bóyá ọba bọ́ sásìkò ọdún iléyà wọn ó sun ọjọ́ yẹn síwájú ẹ wo highest level of tolerance bí ọjọ́ òru wọn tẹ́ máa ń ṣe tó bá fẹ́ bọ́ sí bí ọjọ́ ilé àbí nǹkan tàbí jímọ̀ ní àsìkò ẹ̀sìn wọn ó tún sun sí pé kọ́ mọ́ fi kíláàsì pẹ̀lú ẹ̀sìn míì ẹ wo highest level of tolerance tí irú wọn tán ní fún àwọn ẹ̀sìn yìí àwọn wá ń wò pé tó bá yẹ pé ẹ̀sìn wọn ń ṣe kinní kan àwọn tó ń fojú báyẹn wò tó bá yẹ pé àwọn fojú báyẹn wò sí kò ní sí wàhálà pé ẹ ò gẹ́ẹ̀tì point yẹn pé tó bá yẹ pé ọdún wọn ó ṣe kinní kan ni kò yẹ kán lè máa postpone rẹ̀ kò yẹ kán lè máa sun bọ́ bá bọ́ sọ́dún ìtúná rẹ̀ àbọ́ bọ́ sọ́dún iléyà kò yẹ kán lè máa sun ẹ gbọ́rú ọ̀rọ̀ yẹn.
1: sẹ́rí kó lọ́wọ́ sáà
0: èmi jó yé wọn lọ́jọ́ torí èmi ò lè máa wòran kéèyàn máa èmi jó yé wọn pé
1: láàrin yẹn láàrin yẹn àwọn ẹlẹ́sìn kan àbáláyé mọ̀ pé àwọn náà ti máa fẹ́ wá ọ̀nà tí wọ́n fi
0: wọ́n ti ń kọ lẹ́tà wọ́n ti mo wà awúyẹ̀ pé wọ́n kọ lẹ́tà sí gọ́vnọ̀ Ṣèyí Mákindé
1: wọ́n fi ṣe gba àwọn
0: ròkàn wọ́n wà awúyẹ̀
1: bọ̀wẹ́ pẹ́yìn lè tàn tí ìjọba fi máa dáhùn lóhùn sá because ìtẹ́mi mọ̀ ni pé
0: so káwọn náà máa consider wọn
1: ìtẹ́mi mọ̀ ni pé láàrin ìlú wa tá a wà yìí tá a jólóde Nàìjíríà kò ń ṣe èdè kan
0: kì í sì ṣe àìsàn kan secular state la pé bíbá
1: so a sì gbọ́dọ̀ build tolerance láàrin ara wa tí wọn bá ní gbọdọ wọn síjọ Sunday tó di pé
0: Christian ó lọ wọn lè
1: gbé sí Sunday gbọdọ wọn síjọ Ọléyà àbí ìjọ Friday tó pàwọn Muslim ó lọ sí mosque so kílódé táwọn náà ní ọjọ́ kan tí wọn yà sọ́tọ̀ fún wọn tó ṣe pàwọn náà wọn ṣe titi wọn náà
0: èmi tiẹ̀ tún sọ pé kọ́yẹ́ pé báyá àsìkò kan náà ní gbogbo southwest pé báyá ọjọ́ mẹ́ta ni ó fún wọn ní gbáko onísàngó ológun tí gbogbo wọn fix ẹ̀ sí àwọn ọjọ́ yẹn tí òbí ní jẹ́ pé báyá ẹnìkan kan wọn á lọ pé léni oòrò wà wọ ẹnìkan kan ò gbọdọ̀ lọ́bì kankan léni o ṣùgbọ́n tó bá ti fún wọn pé báyá ọjọ́ mẹ́ta o àtẹ̀gùn àtòrò ẹ lọ́mọ bẹ́ẹ̀ ṣe fẹ́
1: consciously or unconsciously àwọn èèyàn observe rẹ ọkàn nípa àwọn tí ò ní observe ò ní observe rẹ ni
0: ẹwọ bí ìdájọ ìdánilẹ ló mọ sọ pé òun fẹ́ ṣe wáàsí mọ́ fi sọ̀rọ̀ ni wọ́n mọ pé wáàsí jáde tí wọ́n sàbí fẹ́ dá wàhálà lẹ̀ wọ́n ti mọ̀ pé oòrùn rẹ àwọn obìnrin fọ́nì ẹ̀nà ni pé sẹ́wọ̀n pé oòrùn gòkè tún wà ó tún ní ìwúlò rẹ̀ gan fún gbogbo ìlú in the sense wípé làálàá koko àwọn obìnrin à ń ṣe wàhálà à ń kiri ọjà ẹlòmíì ò sinmi jọ Sunday gan rí tọ́ba tún di Saturday ó tún móde panu ṣùgbọ́n ọjọ́ yìí pé oòrùn wà ń tan lẹ́lòmíì fi máa ń sinmi tipátipá ní ilé ní ọjọ́ kan yẹn yàtọ̀ fún bẹ́ẹ̀ gan ẹlòmíì ò tún jíjáde gan lọ́jọ́ gan tí ó ti tún gbàbò míì lọ tí ó ti gbàbò míì lọ ṣùgbọ́n ọjọ́ èmi tún wo mo gbé sínú làákàyè ni pé ìjọ ni ẹlòmíì tó máa fi ń ráàyè sinmi láàrin ọdún kan nínú gbogbo àwọn obìnrin míì àwọn alárùbọ ni bí wọn ò lọ kíní wọn ò lò òde ni wọn ò lò òde wọn ti gbà bí iṣẹ́ lọ láfẹ̀ẹ́ jùmọ́
1: tí ó ẹlòmíì ìjọ ni ó travel
0: ṣùgbọ́n èmi tún wo pé
1: torí ó mọ̀
0: pé ìjọ ni ó tún máa ń jẹ́ àǹfààní fún bí ìsinmi fún àwọn obìnrin tó yẹ pé wàhálà wọn máa ń pọ̀ ìwọ̀n ní ọjọ́ ìsinmi kankan ní ẹnu sẹ mo tún sọ lọ́jọ́ nǹkan pé irú kíní nísìn state wa nìkan lọ́wọ́ applicable tí àwọn federal government workers tán wà ní state tí kíní yìí ó kàn wọ́n sáwọn náà ò ní lọ bí ṣe gbogbo àwọn nǹkan bí àwọn báńkì kankan gbogbo wọn bí púpọ̀ nínú wọn náà wọ́n observe ẹ̀ sá wọ́n máa ń observe ẹ̀ tí wọ́n kì í lọ síbi iṣẹ́ eléyìí kí ká má tún máa digress lọ jùjùjù lórí rẹ̀ àti sọ àwọn major point ẹyọ kan tí mo fẹ́ fi kún torí àti kọjá gbogbo time wa 11 lọ yẹ ká parí ló ti ń di 11:34 yìí jẹ́ kí eléyìí tí mo fẹ́ fi kún eléyìí nísìn ó ń ṣọ́lẹ̀ kan wípé tí wọ́n bá ń ṣe àdéhùn lára wọn lára àwọn onígbèsè ibi tá a ti lọ tí wọ́n jọ ṣàdéhùn lára wọn pé ń mọ̀ fún ọ ní iye báyìí pé kinní kan ó lè sọ pé kò nídìí kan tún lọ sí kóòtù mọ̀ nígbà wọn bá ti jọ ṣe àdéhùn yẹn ní ara wọn ká wá sọ pé báyá wọn ti wà involve pẹ̀lú kóòtù tẹ́lẹ̀ ọwá ẹni yẹn wá sanwó tán ṣé kò ní báyá sí àbí wàhálà kan lábúrò
1: pé wọn ti jọ gbéra wọn lọ sí kóòtù tẹ́lẹ̀
0: àpé wọn ti gbéra wọn lọ sí kóòtù kóòtù ni wọn fún ní iye báyìí wọn fún ní iye
1: báyìí
0: so nígbà tó wá sọ tán ṣé kò yẹ kí ó tún bun ilé ẹjọ́ pé mo rí san owó yìí tán o
1: sẹ́rí
0: torí pé o ti sọ ni pé kò tún ní ìdí kan lọ sí ilé ẹjọ́ mọ́
1: àbí nítorí wà ń bẹ̀rẹ̀ lé tí wọn bá sì lọ sí kóòtù before kọ́ tó jọ agree fún settlement ni tí mo sọ yẹn applicable fún ṣùgbọ́n ìgbà mẹ́rin tó jẹ́ pé ilé ẹjọ́ ni wọ́n ti mọ́ sọ ṣé ó ní tactics kan táwọn yẹn máa ń lò ó sì dá kò ní dá wàhálà lẹ yóò rọ ẹni tó fẹ́ san gbèsè gan lọ́rùn reason lélẹ̀ ìgbà tọ́rọ̀ bá dé kóòtù tẹlomiin ti mọ ibi tọrọ ọjà sí yóò wá pè fún settlement yóò wá sọ fún ilé ẹjọ́ wípé òun ọmọ san iye báyìí báyìí fún ní every adjournment day ṣé mo ilé ẹjọ́ lè fún wọn ní 2 month adjournment ń gbà mí wọn ti mọ̀ pé láàrin 2 month yẹn
0: òun
1: fi wá owó kì í ṣe pé yóò san tán adjournment tó lè mọ lọ tó yẹ pé wọn lè mọ lọ kóòtù ju bóyá bíi ẹ̀mẹrin àbẹ́ẹ̀mọ àwọn ọlọ́dún ó sì fẹ́ san 5 million bí àpẹẹrẹ ó sì ní wọn mọ 200,000 wá ní every adjournment day sẹ́yìn pé no tí ẹjọ́ bá ṣe lè gbà láti jẹ́ kó ṣe kinní yẹn ṣe mọ̀ adjournment day yẹn ló fi mọ sanwó yẹn díẹ̀díẹ̀ àbí kọ́mọ̀ rí bẹ́ẹ̀ gan ẹlòmíì wọ́n máa ń rí ti settlement láàárọ̀ wọn terms of settlement wọn ó gbé síwájú ilé ẹjọ́ ti ma ti le gbe sato so ti wa ti waju le ejo ile ile ejo si fi idajo si
0: ori terms
1: ori terms yen so te bejo ba ti fi lasori terms yen ini won mo bi won si do
0: gba san san to wa san tan se ko ni di pe ka tun de le pe ati san oyi tan owo ti ti ejo ba wa ta jo yanju pe ati san tan
1: ko ni di kan da lejo la mo mo ngba ti won ti jo san wo tan la
0: ati san tan ko ni di
1: mo ni di kan da lejo la mo mo
0: pe
1: be ko nbe ko si fun mata na ni te ba lo iko si ndo kan ile ejo ni mo wa yin ki pe oro te ejo san ju ni se ti pari e bo te
0: ko ba bi lo te ba ko ile ejo si
1: eh eh ti no ba to bi yan yo to lo si ile ejo ti lo ba ti bi yan ki do kan
0: yi yi yi da ma lati yanju owo na ko kan
1: eh yin ti ejo gan joko ti gan o po tele
0: abi wi igba dun bi oro kan ni mo mo so ni pe ejo tin be waju olodun ko ja ejo nsiga
1: ah
0: ni ejo criminal awon odan
1: ori ni odan gangan
0: awon criminal awon agbe ni seso sowo to wa ah ki olodun ko sanu wa ah eyin ti e n gbo wa ni ikanni radio asoro mo gbesi lati United States of America lati Canada lati Nigeria eyin ti Benin eyin ti Togo eyin ti United Kingdom gbogbo yin patapata eyin ti Benin Benin Republic lon aki gbogbo eyin te ba wa wo ni ori kan ni abe ibanidore Facebook wa adupe lowo titi eyin na e ma gbagbe pe akeko ofin amofin Abdul Rauf Abdullahi Abdul Rauf ni afi ati ya nibi je ka tun ma fi asiko yi je oye yin pe ni ori website wa ni ayisebeoredi.com ati n post awon news lolokan ojo ke to ni se pelu lu e to ni se pelu orilede die die die die ati n fi kun ni be te ba de be ri nkan ka ni oko kan ejeji ya bebe na ni gbogbo awon bi oro to se koko to ta koko labe ofin ti o fi ye gbogbo gbogbo awon ti le to lori telemu ti oba ti joye taralu taralu Abdullahi Abdul Rauf o ti se ni ipele ipele ni bi ere ori itage bi ere onise ti o ma mu awon scenarios wa ojulari ati
1: barista ojulari
0: barista ojulari
1: ati client
0: ati client
1: client e go gba
0: client e to gbe to gboro kan lo si odo barista ojulari ti ojulari bi wa n fo si wewe gbogbo awon I bi ofin yen boye ojulari lo mi client re lo ta si agere ni bi kini kan lo ta si agere yo da ta ran ta su fasa ran ta ta ran wa ta ran ni bi awon kini yi o wa ni ori page wa ni ayise bi ore
1: lo awon esi ofin to ba lo
0: pelu awon esi ofin to ba lo ti eleyi o fi ma je ki ofin yi o tun ye awon eyan wa si ko fi ye won si daada eni ti o ba gbo ni isin ko so fun eni ti o gbo ajo sunday sunday ti asu obi kola who strike gbogbo to ri strike asu strike lo je capio la o wa nle o mo se ri mu pe ngba mo ri ti ma e wo ni oju lari igangan ni ma post si Facebook ti mo ri pe yo ma wulo fun awon olugbo wa ni orile ori radio wa ati oluwo wa ni ori tv wa ti mo fi ma bo wa ma se nkan bayi ati wa ri onigba wa kankan ati ri kun lo kankan abi n bayu ba mu ni la abi n wa ni gbogbo ojo sunday sunday ni gbogbo ojo mejo mejo te ra verse onigba wa koda to ba lo si school tan ati n plan ba se lo technology ti a bi mo link gbogbo e mo ra won ti e tun bi le mo ri wo ti ma ri gbo ni ori eto yin ni ngba to ba tun lo si school tan gbogbo ojo
1: aye aye aye ti lu ja
0: aye ti lu ja lan gbogbo e na lati process ti obi ni je pe apude o ba eto yin gba ti asu ba pada color of strike sugba n fe ikun lowo yin ni obi ni suwa ba se nse yi en lo ba be se onigba owo eto wakati kan sangliti ni ke yi sowo kan to gunpa teyin okan we eto yi o wulo pupo mo be se onigba owo re aha te ba be lo ka awon article te ba ti de page wa te ba de page wa ele ri won be tabi ki e lo si ayisebeoredio.com /author author yen o je a u r I'm sorry I'm abinu a u t h o r that will be slash you see e wa te he meta e te b kan e te d kan e te u kan e te l kan e te r kan e te u kan e te v kan to ti mo si ayisebeoredio.com/author/AA Abdul Rauf Rauf ni ke se Rauf Abdul Rauf ha lo wa me pelu uf e je tun tun pe ayisebeoredio.com/author/AA Abdul Rauf e meta ni o pelu Abdul Rauf be e meji kan da duro pelu Abdul Rauf e ko papo na ni o AA Abdul Rauf te ba di lo sibe ni ori itakun ayelukara gbogbo awon article ni episode by episode ati post bi episode meta nbe to ri pa n se editing fun lowo ni bi pe o ti ba kini e di episode 8 tabi ni ori kini e gaga tele
1: 18 la wa bayi
0: o ti wa ni episode 18 o ti ba ya olo tete post de kini kawon yo je gbadun re e ma wa ka bi ere onise yin o tun ma da bi ere onise ni ori kanaji sebi oyo radio dot com ese o ni ese olobe ese o gbugbo yin te ba wa fi ife je eko ibinu a dupe o lowo gbugbo awon oniduro ile ise wa gbugbo awon supporters wa nile loko pe leyin odi awon ejika ti o je ki orun wo ye ti o je ko orun wo ye awon osuka ti o je ko orun o ti wo wa gbugbo kini yi o ti su emi gan emi lo gbugbo awon ti mo rowo tin bi je nde bi tin ma sponsor gbugbo kini awon kan bayi ni ose ose eh eh gbugbo adupe lowo eyin o eyin tori eyin wa nbe lo je ka wa na wa ni bi eyin te n gbo wa eyin te n wo wa eyin te n so but iwa lona kan ona keji olorun ba olojo ni yo ma wa pelu eyin na ko ni deyin na da bukata yin o e wa ma lo daada e ma bo daada toro gini ladi e bo iko imo imo iko iko bala iko ikeju aseti bo nse olorun aseti oni ba yin o lenu se eyin ni bi idile yin ninu oko oyin aseti oni ba yin o tori aseti bo ojo kojo mo le yo aseti e bo orun ko orun omo wo aseti si bale kile omo su en gbogbo le to ba mo yo pada su na aseti oni ba yin o aseti oni ba yin ko ni bo nkan ni yin ko ni ba bo fun mi le ki gbogbo dile yin e ma lo daada e ma bo daada e ni rogun ajinigbe o ogun ore le ko dele oroko ko dokoko ni je ipin awa pelu eyin o ato ha oya dagbere kemi o to fi kemi to finalize di dagbere
1: kin to mo lo lekan si oruko mi ni Abdullahi Adebayo omo Aburau won ma fi eyi se lo fun titi ose yi na titi ti a fi pada wa ni ojo mejo ni ogun Olorun eyin ni e a mo ba pelu ogun Olorun awa na la mo wa Olorun ni je ka fi enikan kan nu awa mejeji ati awa ateyin ara ile Olorun ni je ka fi enikan kan si awa ti
0: Olorun ese o oniyan ese olobe ese gbugbo yin te ba wa fi ife je na e ku aibinu a mo be o eyin temi nitori obe ni nbe su a tele se asi be na o gbugbo yin to ba ni a mo bo lawo ni de ba nle o nitori bo ba ku dede kojo kan ri orun arowo adam baba jero mo jele o eyin temi nje kin laye igbin se ero wo bayi laye igbin se ile oluweri igbuna ile te tin gbo wa wo wa ede te tin gbo wa wo wa ibi se te tin gbo wa wo wa ile yin ona yin odeyin igbese aye yin o ni gbona ko ni dojuru nitori pe tututu bayi la aro de eyin temi tututu na la aro baba mo fa ile olorun ba lowo mo fi olorun ba so yin o iso olorun ba abo re to nipa to daju to ju ewurin lo kojo ma wa lori emi ati dukia wa pelu eyin eyin pelu awa pelu awon titi digba mi ta tun mo pade adupe lowo gbo eyin te ba wa wo te comment gbo eyin te gbo titi digba mi ta tun mo pade a fi nle sinu banuje a ni bayin ninu banuje o e fi awa na sinu banuje e ni bawa na ninu banuje ka to rira layo ka pade nire ka ma dolodi leyin ara wa ipade wa nko adeyin ka pembo bi awo irin mo lodi wo bi ojoro

ẹ kú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìpínlẹ̀ tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Yún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Yún látòkè òrùkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tàbí kalẹ̀ sí. Adéyìnká Pẹ̀mbọ bí àwo irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yìn náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí Ọlọ́run ni pákútẹ̀ ìbá ti má parọ́ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ fẹ́ pòpò òde nu wọ́n gba kámú ni o. Nítorí pé Ọlọ́run ọba ò gbà fún wọn, Ọlọ́run ọba ó kú ìtọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yìn? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó pa lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì. Ẹyin pàkúté ìbá ti má parọ́ mi ti pẹ́ dẹ́yìn ká. Olùtọ́jú gbogbo ayé adúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, bí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè. Wàhálà àwọn ọba ti jámọ̀ gangan torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

ọwọ́ rẹ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Wọn ò tún fún wa bí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bù fún wọn bí ọ̀sà, bù fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Dẹ́yìn nǹka yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajá lu ọ̀yọ́ tí è gbó lásán, nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko, mo rákàtà èèyàn, mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ẹyin náà sọ fọ́lọ́ mi pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tún ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

ọlọ́run ọba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka Ayinna ni o pàpín bàálẹ̀ fìlà. Ilásà àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan. Mo tó ti dé pamọ́ntíkan bí o ṣe rìn. Ayin èmi náà lèdè bábá èdè, ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀, ìmọ̀ bábà ìmọ̀ ìwà, bábà ìwà kọ̀ǹkọ̀. Bí ẹni tẹ ẹyin náà rèéṣẹ́ mi náà tún lọ mọ ọba aládèjì kan jìkan tògótògó tọ̀gọ́tọ̀gọ́. Abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru, èmi tún lọkùnrin sì bá olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ọ̀rọ̀ jẹ́nu ohunrun, mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyá wúyá wúyá wúyá wúyá wúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa, èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ́n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí. Ayin Ọlọ́run ọba ọba ara, ó kù tọ́jú mi, mò ń bọ̀ ná, mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru, èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ẹ rí ń báyìí bí ni mo mú bí iṣẹ́ lè máa ńlá o. Ẹyin tèmi Adéyinka rèé hùn òfíṣẹ́ mi pa mí dì mí dọ̀gá àgbà. Mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́run ọba mi fún mi Lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún. Ẹyin náà ẹ wò wo ẹ gbéwo ẹ gbéwò ẹ yẹ wo ẹ yẹ wò ẹ yẹ wá wò sáàrin ara wa ẹ wò wá sáàrin ara wa. Gbangba gbangba lẹ́yìn pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó dákọ́ ni mo jìyà títí n tó jèèyàn. Mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mi dáàfin. Ẹyin náà ẹ wò wá wò sáàrin ara wa. Ẹ rí pé ọwọ́ ní dáná orí mo gún tó tún fòdìdí ẹni fọ́rí mo tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀. Aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sí inú tèmi Adéyinka. Wọ́n mọ̀ ọ́ ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo tẹ mọ ẹni kẹ́ anybody torí mo fi tèmi jọ ó kọ pẹ̀lú kìlú Ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì Màtẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí Ọ̀yọ́ làárí. Ayin Ọ̀yọ́ ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan Adéyinka Ayin rèé o. Ẹ kú kàlẹ́, ẹ kú rọ̀lẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́, ẹ kú àjìn tó bá ṣe tá àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀. Mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́, mo kì í tòlóògùn tòlóògùn, mo kì í tọmọlúàbí tọmọlúàbí títí lẹ́ òdúà títí lẹ́ òdúà. Ẹyin tèmi à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni o. Ọlọ́run ọba náà ní ń pa wá, ọmọ tí ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí lápẹ̀ ọdún méjì sángílí títa bẹ̀rẹ̀ kìíní. Ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o, a bẹ̀rẹ̀ bí eré bí eré. Bí idán bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

0: Ire wole to wa ni pele Oyo la ba so ni pele Iju Anu ore be kunu afẹ ni fere to se fo kan champion okedara kende maji ni ke ja fi boyo ninu egbe AC gege bi gomina pele Oyo fun eto eko to ye koro ina ba to duro re eto abo to gbegba okupona to ye kululu eto lera pele re dara yo gbeyin ifi ara ilu to je lokan to gongo la fi pele olu mi ja me kunu lati je kere je ijoba ipinle Oyo kari ile kari oko champion okedara kende se maji oni gbese le asun joba ibile bi awon ara bi gogo ejo omo lewe eyin osise baba loja ti eyin yalaje omode ati agbalagba eje ka di ibun wa logun logun eje ka di ibun wa logbon logbon fun eleyin ju anu champion kedara kende etemoji pelu asa ejare ni ipinle Oyo le ba goke agba champion kedara kende etemoji de olugbeja be kunu de ti action action take it back
1: ati se bi Oyo laari ayo ti se bi baba ni
2: bi awon oloselu won ni weapon kan to ma fi nanya ebi ni won ma fi yaye je wa gan wa fi na wa daada de bi pe eyan ni le se kokokoko mo gba tan ni kiyan ba ma bo wa ti won fi wa fi onje kekeke yen fi gba eni yato la awon mo wa idi ni yen ta wa fi wa wa si de pe ah eja dagbe yi le tan pe lugoja me kunu yi eh ka se ni jangbara ara wa la la je pe aya dayo be ka na pe to awa na fe ka awon mo me kunu na dide tori pa awon olowo yi te ba wo won ti ya wa te ba de loyinbo eh ni dadugbo lowo mo
3: si adugbo eh to je talika
2: te bi pe inu enikan ma bira won bo inu bi bata wa n bayi a ti mo pa won alowo aye won ni be ba lo tan gan se eni ti o lowo lo ni loyinbo ti o lowo lo as long to ti bi se se ko si moto ti o le lo so iru yen sin ah lara ah la mo afani yen awon afani yen la wa ro pe ta wa na me kuna ba dara wa ta ba kora wa jo afani yen a jo kari ah ni mo seru awon olowo mo idi ni yen ti mo fi ni pe awa me kunu o ajo se gbogbo wa ni
3: awa mekunun lo kan bayi
2: awa mekunun lo kan bayi
3: e ta won ti won lowo nti dare wa won ti to ge
2: eh o ti to
3: ah baba awon kan ni gbagbo wi pe ta won ba fe sise fo loselu kan baba won fe te loselu kan ah awon na ma nreti nkan kan ni ati ru owo awon loselu be apapa jo la won awon ko dibo ton ba ndibo bayi elomi bi o ba ti gba lowo aha ko gba lowo bi ko ti ko ni dibo fani kankan en to ba tun gboju lowo re gan o tun le ma dibo fun ah ki le ri si nkan yi ka to ka ma gbo lowo eyan ka to dibo fun eyan ki ni nkan ta ri si iru nkan yi
2: se ri ka ma gbowo lowo awon eyan ki won to dibo yen o na ni soro to ba Nigeria do ni yi to ba lo Oyo de tan ta ba soro Nigeria won ni amukun
3: eru ewo
2: oloke
3: le nwo ewo sale
2: e ma poke lo tin wo bo to wo sale na amọ be ni to ba to loki o ba to dada en to wa sale se le to dada ko ibi ti mo wa yi o mo fe ko daju bo se wa yi lo se ri ka ma gbowo lowo awon oloselu yen won ti mo ni won ti so ati so di culture
3: o ti dasa
2: o ti dasa wa so la won na wa ri na fi ni weapon to wa nlo fun wa e ma ri pe to ba ye kin won se fun wa lasiko o ye kan tun na se o ye kan kin na ma wa o ye kan na wa o ye kan wa agbalagba mo jeun o oye kan wo lowo mo oye kan wo ni awon awon awon agbalagba ki won mo ri dada se e kan wo odo ki won mo ri nkan mo kan mo ri se se amo tori wi pe awon nkan ti wa won ma ogbon tan lo won o fi awon kan yen won a fi pamo di asiko kan de bi pe awon eyan oni wa ni ori ofe ati le ko idoti to wa nu je to fe gbe fun won mo so idi niyan to fi je wi pe won ti mo gbe asiko yi o asiko ta won ma wa ba won na ni to ba de ti wa ba won yen ina ni won fi ma ngba ola ta won mo won
3: baba
2: so idi ti won ni pe ko da ka ma gba nkan lo awon yin
3: mo gbo lara awon oro yin kan te ti so ri ninu awon kan nikan ti enikan bi so wo si emi ah e wa so ninu gbolo na ni bi oro na wi pe iru oselu ta n lo lorilede ta n se lowo lowo e ko je pe anabi muhammad sallallahu alaihi wasallam to ba wa ti jesu christi na to ba wa ti orun mi la ba agbon mi re gun ba wa koda awon gan le mo be la se yori pelu bi a se n practice oselu orilede nigeria tori awon eyo won ma da bi ye ti o ma bo gugu gbianju goloba ti o ni je ki gbianju goloba won ade ah ba wa le se ro pe a se le se ta fi le bo ni bi iru awon ilana bayi ti je ka awon mo mekun lo de bi ipo oselu
2: atokun oro te bere yi oro to ni agbara ni to je wi pe ninu awon ti won gbagbo ye ti won fe ki ilu da won ni etun ma so ba won ti won fe ki ilu o da won ni en to ba se da do nso to
3: wọn lé olóòótọ́ ilé ní
2: wọn lé yìí wọn ní wọn ní tẹ̀lé ọ ó dàbí mo lọ bàbá wa kan gbà kan bàbá yẹn nílùú ọyọ bí náà ni àgbọlọsẹlú náà ni mo wá ní bàbá nǹkan báyìí mo mọ̀ pé wà tá a bá dẹ̀ ṣe báyìí pé at least ẹ̀yin náà woru òṣèlú tó ń practice ní àwọn ìlú òyìnbó yẹn tí ìlú wọn fi da tá a bá gbé wá sí bíbà yìí ó máa jẹ́ kí ìlú wa dá gan o bàbá yẹn wá ní kò lè ṣẹlẹ̀ ní 20-30 years mo ní so ní 30 years yẹn ìlú yìí kí ni dídá rẹ̀ kò ní kò ó ti sinim kò sí dídá bẹ́ẹ̀ mọ́ nìyẹn kí ni báwo náà ṣe ń practice politics wọn bẹ̀ yẹn ó yàtọ̀ sí ti bíbà
3: sẹ́ni mo kọ́kọ́ fowó àtọmọdé lẹ́nu kẹ́ tó mọ̀ láàrán wa bí bàtà ṣe ké ló ti fẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lọ́wọ́ ní ìkànnì ajíṣebí ọ̀yọ́ àti lórí youtube ní àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lórí ìtàkùn rédíò asọ̀rọ̀ mọ́ gbèsè wa yún lórí www.ajisebioyoradio.com ẹni tá a ti ń gbà lálejò tá a ti jọ ń pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ látẹ̀ kan náà ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC àwọn tó wá ń wò tẹ bá ń wo ẹyin mi ẹyin tẹ ń wò wá lórí ìkànnì facebook ẹ máa rí olùgbèjà mẹkúnnù wọn tún wá gbé àtọdọ tí wọn tún wá wà lábẹ pé àwọn fẹ gbé ìjà mẹkúnnù ló jẹ káwọn wá o bí àbá mi ẹ máa bá ọrọ yín bọ.
2: So gẹ́gẹ́ bí mo ṣe ń lọ yìí ni wípé the way bí àwọn ṣe ń ṣe òṣèlú lọ́hùn ó yàtọ̀ sí ti bíbà yìí. Alákọ̀ọ́kọ́ bá ṣe ń ṣòṣèlú ńbẹ yẹn ni pé ṣe rí nílùú bí táwọn wà níbà yìí àwọn ẹnìkan ni ó kàn wá ọlọ ya owó ni o ó lóun lówó lọ ni o
3: àwọn yẹn máa ń yáwó dìbò.
2: Àwọn ló pọ̀ jù wọn níṣó àṣírí bẹ fún yín wọn máa ń ṣòṣò wọn máa ń ṣe òwò níbìbà yìí ni ẹlòmíà lọ yáwó wá a wá gbé wá a wá máa ní pé ẹ mọ̀ wọ́rí o ẹni tí ó yẹ káwọn èèyàn kọ́kọ́ wò ni pé bẹ́ẹ̀ bá lóun declare even though 3 billion tó bá declare tó wá lóun fẹ́ ṣe gómìnà lu yín àbó fẹ́ ṣe even councilor nítorí ẹ káwọn èèyàn kọkọ wò ládùúgbò yẹn ni pé kí ni nǹkan tó ti ṣe sádùúgbò yẹn náà
3: kí láti ṣe bọ rẹ
2: kí ni so tiẹ̀ ti ní free health care kankan bẹ̀ yẹn tó jẹ́ primary health care tó jẹ́ pé personal from home òun nìkan ni ní tí nǹkan yóò dẹ̀ gba wá kódà kò lè ná 2 million fún ọyẹ kan mọ̀ pé ẹni yẹni tá a sá fún ni ọwá ṣòwò ni
3: businessman
2: ni wọn mo clear bàjẹ́ so ẹ wá wo nǹkan tá à ń sọ yìí ni pé àwọn pẹ́pù yìí ń sìn wọn wá wá wọn á gbé owó fún bàbá ẹgbẹ́ lọ́hùn wọn á gbé fún bàbá ìyá ẹgbẹ́ níbí yìí wọn á gbé fún bàbá ẹgbẹ́ lọ́hùn nígbà tí wọ́n bá wá yàgà débẹ̀ tán ìyá wa máa jẹ àwa mẹ̀kúnnù kò sí ẹnìkan tí ó béèrè lọ́wọ́ wa so kò sẹ́nìkan tí ó béèrè lọ́wọ́ wa so kò sẹ́nìkan tí ó béèrè tí ó bá wọn sọ̀rọ̀ a jẹ́ pé ìyá yẹn máa wá máa kọ̀ntínú nìyẹn so ìdí nìyẹn tẹ́ bá wo báwọn tó ń ṣe practice religion wọn ní.
3: ẹ mọ bọ́rọ̀ yín bọ̀
2: so ẹ wo bí wọ́n ṣe ń practice ẹgbẹ́ wọn lọ́hùn yẹn ní àwọn olóṣèlú wọn bẹ̀ yẹn kò ń ṣe nìkan ló kàn máa wá tó kàn máa ní pé ya mo ti fún kíníkan lówó mo ti fún kíníkan lówó no ẹgbẹ́ àwọn ni wọ́n yan àwọn èèyàn tí wọ́n dá aládùúgbò tí wọ́n qualify fún nǹkan tí wọ́n mọ ètò láti ṣe ìlú èèyàn lè lówó lọ́wọ́ kọ́mọ̀ ní làkàì àti ṣèlú o so àwọn wà wo pé ta làwọn lè lò àwọn ẹgbẹ́ yẹn náà máa dá owó èmi máa dá èyí náà dá òun ló máa wá wúlò fún láti tún ìlú yẹn ṣe.
3: nítẹ̀ ń sọ ni pé aráàlú ni máa ń sponsor olóṣèlú. ni máa ń
2: sponsor olóṣèlú bẹ̀ yẹn.
3: ni máa ń so onígbàwó olóṣèlú lọ́hùn. bẹ́ẹ̀
2: kì í ṣe pé ẹnìkan ló kàn máa wá lọ́ máa gbó wá. so eléyìí á dá wọ́n á ṣe kọ́gán fundraising so wọ́n á ṣe contribution láàrin ara wọn. so ẹgbẹ́ yẹn àwọn náà wà sọ pé yá o majido kìtà ìwọlé kó lọ sí gómìnà wa ní ọ̀yọ́ o tí rẹni yẹn bá wá débẹ̀ tí ò bá ṣe dáadáa oyún sì fún láti lè yọ because ó ti máa wà nù policy tó gbé kalẹ̀ pé inú ẹgbẹ́ tiwa làwa náà gbé sínú AAC yìí inú àwọn house of assembly wa alẹ́ ni àwa ní constitution pé

0: gómìnà ní abẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú AAC African ẹ bá ń pè
1: African Action Congress.
0: Kí wàá lẹ mọ ń dá lò lẹ bá ti pè báwọn.
1: African Action Congress, take it back.
0: Take it back.
1: Take it back action.
0: Take it back action. Láti ẹ̀ka àpolówó wa mẹ́wọ̀n ẹ bá wa fi dínbù àwọn olùgbèjà mẹ́kúnnù sí.
2: Ìjọba kan wá ní pé
3: nípínlẹ̀ Ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípínlẹ̀ ìjọ àánú ọ̀rẹ́ mẹ́kúnnù afẹnifẹre tó ṣe fọkàntán champion òkèdára kẹ́hìndé mọ̀jì nígbà ẹjẹ́ àfihàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yẹ kọ́rọ́ inú ọba tó dúró re ètò ààbò tó gbẹgbẹ́ òpópónà tó yọ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbogbo la fi pè lólùgbèjà mẹ́kúnnù láti jẹ́ kí èrè jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkèdára kẹ́hìndé ẹ̀tẹ́ mọ̀jì onígbẹ́sẹ̀ ilé ẹ̀sùn ìjọba ìbílẹ̀ bí àwọn ará bíbí òkè ọ̀hún ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbá lọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká dìbò wa lógúnlógún ẹ jẹ́ ká dìbò wa lọ́gbọ̀nlọ́gbọ̀n fún ẹlẹ́yin ìjọ àánú champion òkèdára kẹ́hìndé ẹ̀tẹ́ mọ̀jì pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkèdára kẹ́hìndé ẹ̀tẹ́ mọ̀jì dé olùgbèjà mẹ́kúnnù dé action action take it back.
4: A ti ṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò fi ṣe bí bàbá ẹni kọ̀ kan.
0: Tọ́ ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jìdì àwọn náà ni olùgbèjà mẹ́kúnnù àwọn ni wọ́n kó àṣà ẹgbẹ́ olùgbèjà mẹ́kúnnù dání kó tó di pé wọ́n jọ ẹgbẹ́ òṣèlú AAC gangan ni wọ́n ti jẹ́ olùgbèjà mẹ́kúnnù fún àǹfààní àwọn tí wọn bá ti mọ̀ níbi ìpolówó tá a gbọ́ yìí a sọ pé kò ní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba àbílẹ̀ bí àwọn ará bí kan òkè ọ̀hún láti jẹ́ kí ìrìnjẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kí lè bá wa sọ nípa eléyìí pẹ̀lú gómìnà tó wà nípìnlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ tó ní gbogbo àwọn èèyàn náà bí ọba bá dá gbogbo eléyìí ọ̀nà ọ̀dá mọ́dé bí ọ̀nà ọ̀dá tó sì jẹ́ pé àwọn local government náà wà ní abẹ́ ìjánu láti mójútó irú àwọn nǹkan wọ̀nyí kí ni ẹ̀yin ní fún aráàlú lábẹ́ bí.
1: Ẹ ṣe olóòtú ṣe rí alákọ̀ọ́kọ́ nǹkan tí àwọ̀ kọ̀ọ̀kan tí a ti tó ti wà nínú ètò tí àwa fẹ́ ṣe ni wípé alákọ̀ọ́kọ́ ni pé a jẹ́ kí local government kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà. So tí local government bá ti ń ṣiṣẹ́ ara de àwọn aráàlú.
0: Ònú súnmọ́ aráàlè àwọn
1: orílẹ̀ ti lé. Kò tiẹ̀ sí nǹkan tó normally kò state wà lábẹ́ local government ni. Torí local government ló ní ilẹ̀. So ó yẹ kó jẹ́ pé local government kò sí nǹkan kan tí wọ́n bá fẹ́ ṣe ní local government ẹwọ ẹwọ local government ní ẹnìkan kò lè lọ kó lọ́ fẹ́ ṣe project fúnra wọn.
0: Wọ́n lè ṣe fúnra wọn.
1: Bára èèyàn bá lé tí ò lówó lọ́wọ́ ẹ̀tọ́ àgbàlagbà láti lọ sí local government láti lọ sọ pé nǹkan báyìí ń ṣe mí o mi ní owó ọya fún wọn ní owó insurance ni o tí wọn ò fi mọ lọ tọ́jú ara wọn. Àmọ́ ńgbà tí ò bá sí ìyá ń jẹ àwọn èèyàn lùyìn gan àwọn èèyàn mọ ní o. Wọn wá mọ bí tí ìyá yẹn ti wá.
0: Gbọ́dọ̀ tójú wa ọ̀tọ́ ọ̀hún tá a mọ bó ṣe yẹ kó rí gangan.
1: Ẹ wọ́n mọ bóyá ìyàn jẹ́ àwọn èèyàn torí pé tí local government ò bá ti ṣiṣẹ́ ìyá máa jaráàlú ìlú ò ní dá. So local government yẹn làwọn kọ̀ọ̀kan mẹ́ṣọ̀ pé local government gbogbo owó tó ń wà pọ̀ government ní local government la máa kó bẹ́sìbẹ̀ padà á dẹ̀ ṣe gbogbo ètò á ṣe àwọn gbogbo àwọn primary health center wa ó máa wà bíi tìtì lóyìnbó ni kò sí nǹkan the allocation tá à ń gbọ́ pé ń wọ̀lú kò sí ọ̀nà kan mọ́ sọ pé ìlú yìí ò ní dájú bẹ́ẹ̀ lọ.
0: Bàbá mo ń gbọ́ níbì kan tẹ́lẹ̀ pé nígbà tí owó yìí tí ò wá wọ àpò àsùnwọ̀n ìjọba àbílẹ̀ ọ pé gómìnà wa ń fún wọn ní iye mílíọ̀nù kan lóṣooṣù wọ́n wá ń pè ní nǹkan míì wọ́n ń pè ní bíi security vote fún local government wọ́n á jẹ́ káwọn èèyàn máa ṣe owó yìí bí ó ṣe wù wọ́n wọn èyí sẹ́ẹ̀lú wọn ò ṣe èyí ètò ààbọ̀ ọ̀hún gan-an tí wọ́n fún wọn lówó ètò ààbọ̀ ọ̀hún ò sí àwọn nǹkan wo lẹ́yìn ti ní tó ti wà nípèsè sílẹ̀ pípé tẹ́yìn bá débẹ̀ ọ tẹ́yìn bá débẹ̀ àwọn nǹkan báyìí lẹ́fẹ́ ṣe látàrí pé àwọn local government yìí àwọn jẹgúdú jẹra kún bẹ̀ tán bá fi owó lẹ̀ fún wọn gan àwọn tí wọ́n mọ pánpó ń pó pọ̀ ńbẹ̀ àwọn kan ti débẹ̀ pé tán bá ti wà ní pòṣíṣàn kan gan báyìí wọ́n ti wò pé káwọn gan káwọn ran káwọn lo mo joye loku káwọn mo fe la loku.

0: So báwo lẹ ṣe fẹ kọ buwaru àwọn excessiveness yìí gbogbo àwọn kan yìí.
1: Tẹ bá rí inú ọ̀rọ̀ tí mo sọ síwájú, mo ní wípé ọmọ tí ò bá ti jẹ gbèsè, tí ò yáwó kó tó lọ sòṣèlú, kò ní nǹkan kan tó máa sọ pé òun ò ní fi lè tún ìlú ṣe. Ọ̀dà nísìnyí local government chairman wo lẹ máa sọ pé wà ń bẹ̀ tí ò náwó kó tó débẹ̀. So nígbà táwọn náà bá débẹ̀, n tí wọ́n kọ́kọ́ máa lé ni pé owó tí mo ná, ẹjábẹ̀ látorí councilor lásán. Ti councilor lásán bá fẹ́ bìdẹ̀ nísìnyí, ẹnì kọ́ lọ bá bàbá party chairman kan agbó lọ́bẹ̀, ẹnì kọ́ lọ bá secretary kan agbó lọ́bẹ̀. Nígbà tó ń bá débẹ̀ gangan bàbá, òun lẹ máa wo tó bá lọ́wọ́ 80% nínú àwọn local government councilors tó bá ti dekọ́ tó bá ti wí ní báyìí, wọn akọ́kọ́ ládùúgbò yẹn ǹjẹ́ mọ̀ tó fà. N tó fà ni wípé láàrin ọdún mẹ́rin yẹn gbèsè tó ń sì jẹ wọn àti ìlé sán. Àwọn bàbá ẹgbẹ́ ti kọ́kọ́ gba owó tí wọ́n fi ṣèlú síwájú. So àwọn ìṣòro tó wá dé bá wọn nìyẹn, kò wá sí nǹkan tí wọ́n ṣe. Eléyìí tẹ́ ni wọ́n fún wọn ní 3 million, àbí ni wọ́n fún wọn ní oṣooṣù. Kí ló wá tó ṣe? Ẹni náà ní family ti tẹ̀ tó fẹ́ bọ́. O láwọn èèyàn tó gbé bùkátà wá bá. So owó ni ò sí lágbo government yìí. Tó bá yànsì gan, wọ́n mọ̀ ta ilẹ̀ government, wọ́n mọ̀ ta property government náà. So kò lè sí àǹfààní kankan nílùú yẹn tí local government ò bá ti ṣiṣẹ́. Ṣé wá rí àti lè jẹ́ wípé ọya owó ìta fún yín o. Ìjẹ náà síbẹ̀ o ní wípé because wọn with lack of maintenance. Nígbà tá a bá sojú ọ̀nà tá a lọ nu mọ́, àwọn òyìnbó ẹjẹ́ fún ní àìsàpò kan, àwọn òyìnbó tó bá ṣe bọ́ ṣe kínní yìí báyìí sí tébù yìí sí o, wọn ti woye tí wọn fi ṣe. Báwo pé a fẹ́ lò fún ọdún 20 owó tí wọn fi máa maintain ẹ̀ owó à ń bẹ̀.
0: Ala tí wọ́n ìṣù mọ bọ́jẹ̀tì.
1: Bẹ́ẹ̀ ni fún to create more job for other people. Mo ti sọ òyìnbó. So o ni wípé ẹni tí wọ́n ti yàn síbẹ̀ kó mọ lọ́nu, ó dọ̀tí o, kò dọ̀tí o, o ní láti mọ̀ lójoojúmọ́.
0: So owó tí ó ná ọmọ
1: owó tí ó mọ gbà tí ó fi ná gbogbo o ti wà ń bẹ̀. O ni pé maintenance wà. Àwa tá a bá sojú ọ̀nà sí yìí, ànínde bẹ̀ wọ́n gbà tó bá tó
0: nígbà tó bá tó tún wú tán yányán.
1: So àwọn ìṣòro yẹn o ni wípé nígbà tí wọ́n bá ti bẹ̀ yẹn ṣẹ́ wọn lọ owó bẹ̀ mọ́ because àwọn àgbàlagbà yìí ní àgbàlagbà síbẹ̀. Àgbàlagbà tó yẹ pé tó bá ti débẹ̀ tán báyìí oorun náà máa súnú ọ́fíìsì. Sẹ́yìn ẹ lè máa sọ pé kó jí lórúkọ lọ wo pé kí náà ṣe nígbà yìí. Ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ìjọba á dìde lóru, á dìde lọ́sàn ibi tí wọn expect pọ́n lè wá wò wá lọ wo àwọn tá a ti ẹni kí wọ́n sọ̀rọ̀ ìjọ tiẹ̀ ṣe. Ìyẹn ni bọ̀ nígbà tó bá ti gbé débẹ̀ tán. Àti pé kí ni bàbá corruption ti pọ̀ jù ń lu yín bàbá.
0: Nílùú wa.
1: Nílùú yín báyìí nílùú wa.
0: Nílùú wa.
1: Náà ni èmi tí ó èmi bóyá ṣe mi wípé kíkì ní kò mi sí ń bẹ mọ́ ni.
0: Gbọ́dọ̀ mọ̀ sí ń bẹ, àjọ wà ń bẹ náà ni. Lórí bàbá bí ọ̀rọ̀ àwọn alága àjọba àbílẹ̀ tí mò ń sọ bọ̀. Nínú owó tí wọ́n á fún wọn, wọ́n á ní wọ́n ń dàjọ láàrin ara wọn gbogbo àwọn gómìnà àwọn alága àjọba àbílẹ̀ ní gbogbo Ọ̀yọ́ state. 2 million naira ni wọ́n ń dá nínú owó òlu lóṣù tí wọ́n jọ ń kó láàrin ara wọn.
1: Ǹjẹ́ ẹni tó fi wọ́n síbẹ̀ tó jẹ́ gómìnà, ǹjẹ́ ó wádìí bẹ̀ wò?
0: Ibi tá a wá ń lọ nù.
1: Torí pé wọn ráyè àti ṣiṣẹ́
0: yẹn. Accountability yìí.
1: Kò sí wọn ráyè àti ṣiṣẹ́. Ìgbà táwọn ti rí nǹkan tán wá. Nígbà tẹ́ pé ti débẹ̀ ọdún méjì wọ́n ti kogbó tán ti rí tán ti ná wọ́n ti rí padà. So bí nǹkan ò bá dà kò kàn wọ́n mọ̀ náà. Because ìwọ tó bá fìyàn síbì kan wọ́n máa ọmọ àṣà àkáǹtì nǹkan yẹn ni bọ́n ṣe ná náà.
0: Ẹ kí wọ́n jí pé owó tá a fún yín lóṣù yìí bó lẹ ṣe ná o kí lẹ fi ṣe o.
1: Àti pé bàbá mo fẹ́ sọ̀rọ̀ kan mi mọ̀ bóyá bí ó àlá ò ni.
0: Ẹ sọ ẹ sọ.
1: Ẹ ti fẹ̀dí sílẹ̀ jù.
0: Sáwọn aráàlú.
1: Ní ìjọba ní Nàìjíríà wọn ti fẹ̀dí ìdí corruption sílẹ̀. Wọ́n kàn wò pé okay o kíní yìí o ọ̀nà tí wọ́n fẹ́ gbà ni o ẹ mọ̀jà ká sílẹ̀. Wọ́n ní ètò wípé ọ̀dà nísìnyí báyìí ibi tí ẹ ti lọ ra ọjà tí ẹni yìí tajà fún yín ibi ìbáyìí lẹ́ẹ̀tì sanwó. Ẹni tó tajà gan fún yín ò mọye tẹ́ni yẹn.
0: Njẹ́ bá mú dọ́dọ̀ rẹ̀
1: lọ́wọ́ bí o pé iye tó san rè é. So kò ní sí pé àdákùn máa tọ́jú ẹ̀ síbẹ̀ yẹn.
0: Ọ̀rọ̀ tẹ́ sọ
1: yìí. Sọ̀bá dẹ̀ ti kú òǹbẹ̀ tán ibi tí ó gbà jáde wọn ò yẹ̀wò pé sí lóòótọ́ ni o.
0: Ọ̀rọ̀ tẹ́
1: ẹ̀dákùn ṣé wọn wá ti pàdí mọ́.
0: Ọ̀rọ̀ tẹ́ sọ yìí lára àwọn bàbá mi kan táwọn nílùú Èbó tá a jọ sọ̀rọ̀ of recent bẹ́ẹ̀ ṣe ń sọ ìgangan làwọn náà ṣe sọ pé kíní kò ní sọ pé òun ò ṣe kankan pé kò sí bí wọn ti kájí alẹ́ o lé ni ò ní gbà fún pé àwọn ìjọba yẹn wọn ti ṣe ìlànà àtẹ̀lé lóríṣiríṣi ọ̀nà tó yẹ pé kálukú ọmọ sọ́ra wọn ni pé ìwọ gan ò ní fẹ́ ṣẹṣẹ gbé pé àwọn èèyàn ò ní fẹ́ àwọn náà fẹ́ yàgbẹ́ sójú ọ̀nà níbẹ̀ àwọn náà fẹ́ bàlújẹ̀ ṣùgbọ́n ìjọba ò fi ààyè rẹ̀ lẹ̀.
1: Ǹjẹ́ mo tó fà?
0: Kí ló fà?
1: N tó fà ni wípé àwọn tó tí wọ́n to tí wọ́n láwọn ṣe ètò ìlú nílùú yìí ó yàtọ̀ sáwọn tó ń tò lọ́hùn. Ṣé láwọn tó pilẹ̀ ètò yìí ṣe wípé kí ni kíní yìí máa ṣe wúlò fáwọn èèyàn wa
0: báwo ni o se gbadun
1: kan yi ba fun sample kan
0: o ye ma baba
1: báwo ni o se wulo fa awon eyan wa kini yi bo ni o si nipa awon eyan wa lara se ri pe ton ti si waju niyan e je ka foro oro ngba tan soro pe aro mtn nkan kan won communication wa mi bayi
0: awon networking
1: awon compare si tutor hun se ma gbo internet ti mo lo America mo tun lo disin mi bayi
0: e tun ri lo ngba de
1: tun lo mi bayi
0: e ro mu re
1: mi ti en da ti on room e because automatically na mo na so pe mo ni free access internet mi ati unlimited text message
0: so di subscribe si laton
1: nje mo to fa nigba tan awon pe ngba ti kiloko en bo wa mtn kan kan to n bo wa
0: awon network
1: baba wa kan lo wa nbe ngba na to je olori bi won ba fe se dododa ton fe pe tori ara ilu ni ti won ko wo ni pe ah se tan ba se oda o ti won ba gbe kale pe te ba fe se kini isi lu wa o gbogbo awon internet yi o ma je unlimited ni o fa awon eyan wa o call won iye rate bayi la fe o se mo pe policy won fi gbe o ti di condition
0: yo ti wa lara condition
1: wa ha agree pe to agbo o oye mo gbe bo
0: wa to wa sise
1: ko ni si pada mo amo ti won gan ni pe elo lo ma je percentage mi every month elo ma ma ja lori enikokan so in to je ki nkan yin o da niyan
0: baba ta ti ba wa se ngba lado ape ko lohun je ka de ipo yi ti a si nigba pe eledu o je de be te ba ti ko de pe a ti wa bura fun yin ba ye wole ijoba apinle oyo tan kin la won kankan te ti e kokon ni lokan pe e be se iyun ja kokon elekeji eto aburi ko se en ti o kan ni le loko pe leyin o di awon eyan o ti ene lonu oko gan lo da ko mo eto wo lo ti wa nle pe to abo te ba n ku papo ba won
1: se ri gba ti a ba de ijoba alakoko nkan ta kokon moju to na ni eto abo ni tori ti o ba ti se abo gbogbo nkan ta fe ta ti line up sile ti ba bere
0: se ni ba se se
1: e ma ri pe eto abo na lo lati ko saju alakoko ni elekeji a je ko nje opo
0: onje to je awon agba se ni be bi ba ko nu se ise bu se
1: a je ko de bi pe ifundo gan be yan ba nise lowo ti se po le o tori a ye wo pe ke so le ko ri se ni ati je oni ni lara so leyin igba yen se ri eto abo won beere pe mo ma nwo awon orisisi won ni pe eto abo se won ma add into it ni se won ma create more awon ta ani olopa ani civil defense
0: ani soja awon dss na
1: ani dss ani amotekun o ti to awon oloyibo ta nlo yen gan won ni to wayi
0: won ni to yi
1: no won ni to be
0: ara won ni sheriff ni bi kan awon nmpp abi won npa ndp abi nydp abi kan npa america
1: in ti alakoko nkan ti o ye ka kokko ni pe ki won ro awon ti won se si awon
0: awon eleto abo
1: awon eleto abo yi ki won ro won lagbara ki won de si eto fun won e je ki so fun yin ko si eni to ma lo ko so mo eni ti o ma se soja lasun e je nbe lati soja ni loyinbo to ma gbadua ki ren wa si soja nigeria ti soja ba soja ni ni loyinbo e won to ma se ni won ma sign contract ni ke se pe se ko kuko wa se
0: iye odun bayi mo be bi se abi
1: mo sign odun merin fun yin to ba wa se merin yen ton baba to ba fi ku me ti o fi ku laye yi respect e ma wa fun ni ke ra first class a saju yin wole o
0: lara awon apin dan ba awon ile to abo lohun
1: be ni ko si ni awon na pe ni veteran
0: veteran
1: be ni ko si ni awon yiyi e wa wo omo e
0: yo je wuri fun awon molebi gan yo je wuri fun gan
1: egbon e on fe kawe ni o ijoba lo ma sponsor won tori bo ti sise fun luri bo le wa se wa compare apa won yen to ma lo soju ogun won ni ku sibe pe ko eni mi o ni woluwa
0: pe to ba tun wa ku so won gan
1: to ba tun wa ku so won tan awon ebi won ti won o fi jade laye o won to si mo iya oni je won awon kan yi lo ye ka kokko se na pe o eni to fe lo face awon arabi nkan meji ni n ba lo soju ogun o sese ka won ka gbara won ka won ngba ta gbara ba te wa ka won kini bo le ya o se ni je awon ebi won atawon mo won olofa te pe to ba se tuka to ba yin bon be olopa ni asa lo ni now a lo sa pacific kan leyin 3 hours me se wa ni pe e pe wa be le kan
0: ani mo wo fonran kan ti ijagba ikini kan sele olopa soja si nbo aso soja isi nbo aso
1: o ma bo
0: nbo ko lorun ka ma ba mo pe soja ni
1: because o mo ko ti wa ni bi ahamo ti nkan ba de sele so nbe hun ko seni ti o gba
0: o seni ti o take care family hun na
1: so o gba won kan la wa ti seto pe a gbe ton pe ni insurance kale fun gbogbo awon to olopa o ami o
0: civil defense
1: te ma mo tekun
0: sugbon olopa o si ni abe isakoso ijoba ipinle oyo
1: ko se kankan
0: awon no ni won benefit
1: eyan le ni law of land ti mo wo pa ma put into place ta ba
0: de be
1: tori pe yes nigbati awon ijobo ke ba so pe ona ta won sile yi o ko ni aboyin o ni to fa awon eyan ti wa awon wa ni pe awon na lo fin le bile ti wa o
0: ni state ti wa o
1: eh ta fi gbe agbara lori awon baba wa to je oba ilu e ma pe lai lai jo awon oba ilu na ma nse
0: to nasa koso ilu won
1: e ma ri pe sin to ma ni kankan sele nbe kan sin wa won ni pe won ti pe kan lata bi ja pe fun mo yen le o ko ni sele mo tori pe ofin ibile wa
0: la
1: koko fi yewo
0: la bi koko tu o
1: eh so a ni pa ofin ilu gbogbo iluru but awo fi ti wa kun ti won ba ni pe ofin Nigeria o so pe ka ma to se gbe titi awa le so pe to e to ba tu e titi o iji aba yi wa fun
0: eh
1: eh won de ni bi wa fun
0: eh eh eh ah ah gbogbo eyin te awon o wa nile champion kende oke darama jide re o ah awon ni oludije fun ipo gomina ni ipinle oyo ni abi ase egbe AAC abi ase AAC eyin te ngbo wa lori kan ni radio wa na o won ni e tin gbo lati kan won ti e tin jingu yin won ise won ma gbo ni ori kan ni radio wa o wa nbe ni ori kan ni radio wa ah awon na ni ati jo npe ke lu oro lataro sugbon le kan ni eto abo lo siwaju kin la won kan mi te tun ni papapa ka se papapa bi awon baba sona
1: ele keji ni wipe a se eto a wo kini soro to fi je pe ko sise nilu ona meji la fi yewo alakoko ni wipe a wo awon ile ise kekeke yen ki lo fa ti won fi ko to fi ko gba wole
0: ti awon ile ise kekeke won ti e po ninu oyo wa
1: igan na ti won fi ko se ko fi po ko wole
0: ile ise ke ile ise
1: bi si ti joba n gba lo won lo po ni ba se dinku nipa ta ba dise ri nti o sele nipa awon aralu awon aru awon omo bo se nse eto nkan yen to
0: won leto won
1: ni lana to ba je pe 10 naira na ba n gba lowo won ti won to pa won lara won le so di 50 naira and 5 naira 5 naira yen a create job fun eyan 20 yen a mo tun pada wa san tax fun lu a wa multiply ju kan te so yen lo bon gba ti o se to nkan yen won ronu jile ati tun kan se the problem to wa nbe niyan
0: so eh de ajin joyo wa ni se
1: so nipa ta ba wa se ona ta ma fi se alakoko ta mo ta ba se yen ton pe ati mu oke ile ise o awon tax won o a reduce fun won se yen ni problem te ni o ye create ise mi ele keji wa ni pe a wa lo wo awon kankan wo awon kan wo la ma lo a wa lo ru system tan lo ni lo oyinbo
0: e la han
1: ti o je alakoko iru awon agbofinro wa
0: ni o
1: won a le mo wa active ni pe nipa ti eyan ba tori eyan ba pe dada ke se pe ti mo so e ma e je ki clear ki e break it down o ni wi pe se ri ngba ti orun ba nkunyan eyan ma lost memory yan ati react lori nkan ma o ma npe
0: yo lo
1: o ma slow so alakoko ki officer mo wa ninu ninu bi se for 10 hours o ti poju
0: o ti won ti wo ba use
1: re o ti
0: lo nlo mi ojo
1: yeah for the whole week so a wa pin to ba je pe o ma sise 12 hours ni a day ko ni se jijo merin lo ninu osu ninu osu re so elomi na agba so a le fun elomi na lori ofe ati le sise te ba wo loyin boju se to poju 8 hours ni anege gbogbo se
0: to poju 8 hours ni
1: to ba je pe fi ya full time employee pe o sise o 8 hours na fun elede 40 hours a week ni o wa tun le wa ni pe o ahan mo tun wa le lo si ile ise kokin tun lo wa ise nbe o
0: amo
1: ehn but no ma pe toto e gbogbo kata o wa san wo le o wa san wo moto e o wa san kini kan o ti to e so on lo fa te pe another job o isi lati le ise wa mo
0: baba a je kin gba lenu yin kin sodo rin eto wo lo wa nle ba wa odo toro do le mi na
1: se ri ti todo yen ise po lori e ta ti mu
0: pa awon ta se nda luru ju odo na ni
1: tori ti o ba ti sise ilu daru odo daru because won ni ki ajo wole ke yan mo wole ka ja mo gbo
0: ke se gbogbo ara ja lo gba
1: gbogbo ara ko lo gba elomi wa te pe ba tin pa ko le control e mo a compromise ma won tan ton se baje se wa ri awon odo alakoko ere da aso yo di ilu bi Las Vegas
0: to je pe
1: I'm ma make you busy awon ewe ma sport a make you busy
0: gan lara awon ere idara
1: yo ni sara yo ni sirisi awa wa awon ton pe ni tourism awon bi ton ma tin wo awon ewon kan mere mere on lawo se ti o poju e wo Orlando ẹgbà tí ìlú kan bẹ ní Florida tó pè ní Orlando.
0: Mo kọ́ rẹ̀ bẹ́ẹ̀ sọ pé Orlando ọwọ́.
1: Orlando ọwọ́ kọ́ Orlando ní Florida City kan ni.
0: Ó ti yé mi.
1: Ẹ máa kí Barista òfin kan pé èmi pẹ̀lú Buhari ọ̀lọ́tọ̀ aṣeré lọ sí Orlando ní Florida tó ní ẹja ń bẹ lábẹ́ omi. Ó wá ní tí mo bá lọ sí New York tó bá lọ sí New York tó bá lọ sí Germany tí ó bá ti dé Orlando ìrìn ẹkù kan. Ó ní pé gbogbo ayé ló máa fẹ́ lọ tó wà ń bẹ̀.
0: Orlando nígbà ọfẹ́ dàbí Dubai sìn. Táwọn yẹn náà ń lọ Dubai dá lọ.
1: Irú ọ̀ Èkó sì kan Dubai pé ìlú wọn kàn dá ó clean ni. Tẹ bá lọ sí Orlando wà ní àwọn sọtí mọ̀mí wọ̀tà lábí omi. Tẹ́tẹ́ jọ ń ṣeré. Ìwọ pẹ̀lú àwọn ẹja. Òkò irú ẹ̀kọ́ ló wà lọ́nà Dubai torí pé wọ́n tún lùbẹ̀ sí ó clean lásán ni. Kò sì kan tó wà special
0: lọ. Ìgbà tí mo fẹ́ pààyàn ni pé báwọn yẹn ṣe sọ bẹ̀rẹ̀ tourism.
1: Yóò bẹ̀ bá ṣe wá sọ omi tán bá ń tà ní 5 naira ń bomi ó bá di 20 naira because yes because kìsí pé wọn ó dìdí wọn nítorí pé àwọn tó máa rà á ti pọ̀ ju àwọn tó wà nílẹ̀ lọ so èrò ọjà èrò ètò ọrọ̀ ètò ọjà ètò
0: ọrọ̀ ajé
1: èrò ọjà
0: ọrọ̀ ajé
1: èrò ọjà
0: ọrọ̀ ajé
1: ètò yes ètò ọrọ̀ ajé ó máa búrẹ́kẹ́ so ó máa jẹ́ kó pọ̀ débi pé kò ní ṣègbè kò ṣiṣẹ́ so àwọn ọ̀dọ́ náà máa engage nínú sport ju bọ́ọ̀ ni o basketball ni o tabawo in the history of Nigeria in sport ẹ máa rí pé sport lọ́kọ́ mú orúkọ Nigeria lọ sókè ẹ̀ṣẹ́ ni number one tọkọ jẹ́ a nígbà kan wà tẹ́ pé taba ń lọ sí Ghana taba ń lọ sí kinní kan tó wà tó pọ̀ mọ́ Nigeria ń bọ̀ wọ́n máa sáré lọ ni wọ́n á sá lọ jìnnàjìnnà tẹ́mi bá lọ jàǹgà náà gbà yẹn orúkọ tó ń pè mí ni wọn ọmọ burúkú crazy boy because tí n bá débẹ̀ mọ sọ pé mo fẹ́ wá nẹ̀ nílé ẹni o tó bá ti gbọ́ pé ọmọ nàìjíríà ń bọ̀ nínú eré ìdárayá wọn máa ń tún prepare more so tẹ bá wá wò tẹ bá kọ gbogbo àwọn tó ti ṣe dáadáa nílùú òyìnbó tí wọ́n ṣe dáadáa tí wọ́n tẹ bá wo eré ìdárayá ntó ń ṣe fún economy ìlú kékeré kọ tí n bá break it down yẹn máa rí pé ẹ̀ ráyè ni owó tí sport ń make sínú ìlú kékeré kọ
0: tó ń
1: generate sílù bọ̀ kìí ṣe pé epo ìkọlà fókọ̀sì nàìjíríà because wọn ní ọpọlọ àti lè chẹ́ẹ̀kì ẹ̀wò kíni
0: wọn bá lè ṣáájú
1: yes
0: sport
1: ló nǹkan tó ń mú owó wọlé jù tí wọn bá mọ tó ń bẹ̀ẹ́ so á jẹ́ káwọn ọ̀dọ́ kí wọ́n rí sport ṣe then ẹlẹ́ẹ̀kejì wá ni pé irú kíní kan ọbọ̀ kan bẹ tó wá sí america nígbà kan báyìí mo kàn pàdé àwọn ibi tí mo ń lọ ni ọwá ni pé mo ní ọwá ni ọmọ nọọtì lòun mo wá ní kí ló ṣe lọ́wọ́ ni pé àwọn ó ní gọ́vnà wọn ó máa sponsor yẹn 250 wá ní every year former governor nígbà yẹn o.
0: Láwọn táwọn mọ̀ wò pé wọ́n wà bá
1: pọ̀ tẹ́tà wọn táwọn pé àwọn ni
0: wọ́n wà lẹ́yìn
1: yes so irú ẹ̀ a máa ṣe bẹ́ẹ̀ ní ọ̀yọ́ gbogbo ọmọ sukùl tó bá ṣe dáadáa ní sukùl ó kéré ju 250 a máa rán wọn lọ sí lóyìnbó kìí ṣe pé a lè sorí rẹ̀ ń bí kọ́ o kan tún lọ kó ẹ̀kọ́
0: mọ̀jìnlẹ̀
1: sí wa láti bẹ̀.
0: Bàbá kẹyìn tó kẹyìn ẹ mọ làágùn jìnnà ní àwọn ilé ẹ̀kọ́ gíga àwọn kan wọ́n kẹyìn kan sáà ṣáìkì lọ ni bí àwọn asù táwọn ètò tó wá jẹ́tọ̀ ọ̀yọ́ state náà àwọn náà àwọn bíi kan ṣáìkì lénìí kan ṣáìkì lọ́la kan wọlé lénìí kan tó ṣáìkì lọ́sẹ̀ tí ń bọ̀ nǹkan wo lẹ ti nílẹ̀ tí irú nǹkan báyìí òbí ní mọ.
1: Ihun tó fàánù kan bẹ̀rẹ̀ corruption ni. Tẹ bá wọn tó ń bẹ̀ táǹṣu náà fi strike corruption ni. Gọ́fmẹ̀ntì gọ́fmẹ̀ntì fẹ̀dí lẹ̀ ń bì kan. Àwọn gọ́fmẹ̀ntì tó wà bẹ̀ wọ́n rí àwọn asù láwọn ò fẹ́ kan tún ṣe. Àwọn tí ò bá wà nítàn bá mọ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n máa wò pé gọ́fmẹ̀ntì ò dáa nínú. Ta ni gọ́fmẹ̀ntì.
0: Tó onílé ní lọ́wọ́ àlejò gan díẹ̀
1: rú ni. Wọ́n jọ dìṣọ́rù ni. So àwọn tó bá mọ tó ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n mọ̀ pé kò ṣe fọ́ọ̀tì ẹnì kankan torí pé corruption tó ti wà nú ẹ̀jẹ̀ everybody bí pé òkè omi tá a ti lu jìbìtì olè lélẹ́yìí.
0: So wọ́n
1: fẹ́ dínà bẹ̀ ànígbà. Wọ́n wá ní sọ wọ́n wá mọ tútú funfun síta fáwọn èèyàn dúdú náà máa gbé sínú. Irú yẹn làwọn onífàyè lẹ̀.
0: Elédùn ọba wa ṣe ní ọ̀la ká tó wá máa lọ ọ̀la kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la tó rà gbọ́ pé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la.
1: Ní ọ̀la ni a fẹ́ ṣe flag up wa unveiling ní Ìbàdàn la máa lò ní Ibo College ní Orogún ibẹ̀ ni a ti fẹ́ ṣe. Ibo College yes
0: Orogún
1: nílùú Ìbàdàn ibẹ̀ ni a ti fẹ́ pe àtẹ̀pé gbọ́ ọmọ ọ̀yọ́ náà kan wá grace pé àsìkò tí ọmọ ọ̀yọ́ débẹ̀ yìí o èmi náà wà nú àwọn èèyàn tí àjọ lọ fa àsíá sókè pé ọmọ ọ̀yọ́ òun ló kàn so àtẹ̀pé gbogbo ẹ̀ kan wá síbẹ̀ kan wá yẹ wá sí
0: to ona le ti gbon kin to gbon ni Igbo College yun ni Orogun ni ilu Ibadan ni Ola Ode agun melo le to na o bere baba
1: agun mo na yo bere ni agun mewa abo gerege
0: ni agun mewa abo
1: gerege
0: se ka eni to ba wa Ibadan na le pade wa nbe
1: ate to nbo lati Ibadan ate to nbo loke owo ate nbe lo ni were ile
0: egbo pe pipo
1: ati pe patapata ina la pe sibe ton de nbo wa sibe
0: ka ka pe awon eyan kan fe tele wa lo lato yo tawon o si ba won ti gbon pa olugbeja mekunu tele se anfani wa pe tawon ori boss gan ni ayin ti won bi tele alo
1: be ni ati seto oko lati ile ise wa ni office wa to wa ni iwaju alagbon be ni Rufus building ibe ni gbogbo ati pade gbogbo awon to ma lo lati be na mo to ti gbe gbogbo
0: alo agun melo ni ki gbogbo won pade nbi lola
1: agun mejo la fi si laaro
0: agun mejo laaro
1: la mejo agun mejo lo tori kale ba mo pe to ye bayi la wa ta wa nle o mo to bayi la ni ma tun fi kun o
0: la tun ma fi kun o na le ti gbo ki n to gbo eni ta ti jo n ba oro ta ti n foro jomi to ro oro lataaro na ni olugbeja mekunu de champion ese kende majidi ti won je oludije fun ipo gomina ni abe asia egbe oselu AAC ni ipinle Oyo agbo ka fi leyi ka ma fi yun se lo pe alara awon ti won ta won na so pa won na be dupo dije dupo labe asia egbe oselu yin lara awon olugbeja mekunu pe e se nkan kan fun won nibi owo ti won ma n fi n san owo la pe elomi awa mekunu elomi o ni rowo le gba form iru gba ti presidential kini tan gbe si 100 million nibo ni iru emi be ri 100 million lati fi gba form egbe oselu 100 million awon mi gbe ti 40 million won le se nkan kan fa awon kan mo kan fe ka kan ra soro die lori e
1: se ri iyen na ni tumo olugbeja mekunu ipa wa la ma gbeja ra wa
0: awa la gbeja ra wa
1: so ngba ti a pe awon eyan jade pe ta lo fe jade fun rep ta lo jade fun senator ti pe a de bere pe ta lo ni owo lowo ta lo le se ta de check background won ta de ro pe won qualify fun ba ton de jade ba ri a de pe agbara wo to so a de support won pe da ticket yo won re e ni de ati lo je gbese so awon iran lowo ta se fun ra wa na ni ye ki nkan yen le se se so ki aji pada le ba tori ta wa fun na ni pe kale ba yi nkan yen pada ijoba de joba te be joba jo to ba sele ijo kan lo ma bere ibi kan de lo ti ma bere so asiko ina la fe ko fi bere
0: So mo gbo nu oro yin gan ye ni gbogbo nta se yi o pe gbogbo nta gba yin apara yin ka fun ara yin le se keje ke boye lo yawo mi kan ti won ma fi interest le yin ka kiri kan ni
1: lagbara olorun mo so lati bere de de sin gbogbo
0: debi ta ba de yi
1: debi ti mi lo ko se ni ti o mo pe egbe AAC awon na lowo ju ki mo so nkan mi amon to fi de ni yi ni oyo yi o awa na se la nse gbogbo nkan ta nse ni na wu atapo wa emi den so wi pe to nipa ta ba sadura tan ta ba fi gbianju kun n to ba se leyin yen on la wa gba ni kadara
0: agba n kadara
1: emi o le binu si nkan to ba se leyin igba na iyen ni pe ti awon mo ile oyo ba fe kilu yi o da
0: gbogbo omo oyo state patapata
1: challenge le leye fun eyin na ru eyin bayi challenge ni nigba ta pe ewejo ni wa temi wa ni pe ti esmi de nse olowo
0: challenge ati mokola
1: mi o mo ti mo ti challenge mokola ko mo so o ti mo so nse pe o da o nkan ta fe se leleyi o nigba semi kan ma se gomina semi na ma se commissioner ni kaluku na lo ma mu aye titi e so but lasiko eni ta wa nbe ni o emi nikan na mo si n gbe
0: Olorun ba ti ma n ba eda gberu re yo ba yin gbe a si ni je ko lori re ba se fe ori na ni ori ijoba ti mekunu ni won so pe la so pa wa fe fi eleyi se nda ti challenge mi mo fi ko pe ijoba olugbeya mekunu la fe fi eleyi se e wa e tun ro gbogbo awon baba mama won ti an gbo wa nile gbogbo awon omo odo na tan gbo wa nile lati je pe kawon na le ma to ra awon eyan ma sa seyin to ba ti de bi oro oselu bayi boya tori owo to wa nbe pe owo ta won na poju pe iru olugbeja mekunu si ti deni si oke si pe ona owo kan to fo lapoya e ba ro won ka ma sa seyin
1: bi eyin mama wa eyin baba wa ati eyin brothers and sisters e ma je ki asiko yi e ma je ka se irewesi okan e je ka mo pe kore de ire la kode so ire yedo tun de ti wo oyo yi olohun ni je ko bo mo wa lowo e ma je kene kankan tan wa mo asiko ta wa yi asiko ti olohun ti ni orire ma te oyo lowo ni so e je ka dide ni ojo ibo ke lo te ikasi AAC ani federal rep ani governor ani state of assembly bi te ba ti ri AAC lori ballot yen 1 2 3 number 3 e ma ri sign bayi lo wa nbe so ibe ni ke te ikasi ohun nikan lo le wulo fun wa so e je e ma je ki beru ko re si beru kankan o asiko oselu yi o ti yato si gba kan pe won kopo kan lo won kopo kankan lo o ko de si bo ti o se ka lasiko ta wa yi tori pe awo fini fini wa nbe so ko de si jagiri jagan won ribo ji mo yi jibo won kan dara wa mu ni so e lo je ka lo dibo ni worowo ka de pada sile lasiko so te ba de tin lo bi te ba ti ri mo jido ke dara nbe ni ke di si o ti o ba ti ri mo jido ke dara e mo di kankan si be o
0: ko ko ani to
1: eh na ni AAC AAC ni eh AAC ni
0: AAC to ah ba se fe ori na ni ori lase eledumare to adeyinka olasukan mi le mi nje papin ba le fi la ilasa aroko ni mi ti so lori obe ninu awo tan garan mi mo so le kan aja lo oyo re ti igbo lasan nitori be mi ore ran ko ma se ra ba mi eyan lata bi iseju bi melo kan seyin lati ngba oludije fun ipo gomina ni ipinle oyo labi asia egbe oselu AAC ni alejo ni ikani wa ni ayin baba e seun pa ti e pe yin e si je wa lenu kan tori awon elomi dan ba ti de kini wa won ati ani fe daru awa yi lohun mo pe ke melo ngbo gbara re e se o ta pe yin ti e si da wa lohun eledua eledua yo je ka debi ti abede yo se se yo ja si rorun rorun ni o ja si o gbogbo eyin te nwo wa nile ba wa si ere o ko fon kale ko fon kako be se to nwo ni Facebook na le le wo ni YouTube eyin te ngbo wa lori radio na e to ba wa so fa awon eyan pe olugbeja mekunu ti de o pe irorun o ti de fun mekunu to lori telemu ko si pa n sako loko mo fun aisi eto abo to pe gbogbo e na ni gomina wa ti so pe awon ba wa se o a wa fe ma fi eleyi se lo a ma be o nitori obe ni nbe so atelese abena o gbogbo eyin to ba ni amobo la ni de ba le nitori bo ba ku dede kojo kan ri orun aro wo ade am baba jero ma je le o eyin temi nile nje kin laye igbin se ero wo laye igbin se ile oluwa ri igbona ile te tin gbo wa wo wa ede te tin gbo wa wo wa ibi se te tin gbo wa wo wa ile yin ona yin ode yin oni gbona igbese aye yin oni gbona owo te bi te like te bi te share te bi te love e ni bi gboku omo sin o eyin wa fi le sinu banuje ni ba ninu banuje o e fi awa na sinu banuje ni ba wa na ninu banuje ka tori ra layo ka pade ni re ka ma do lodi leyin ara wa ha titi digba mi ti to ma gbe gomina wa tori won lawo to nba ni o eleye se awa mo ha ipade wa o di wo bi ojoro e ba n fi jengo olugbeja mekunu ka sere
2: ere wole to wa ni pin oyo la ba so ni pele yiju anu ore mekunu afeni fere to se fokatan champion ke dara kende maji ni ke ja bi moyo ninu egbe AAC gege bi gomina pin oyo fun eto kan to ye koro ina ba to duro re eto abo to gbe npa okupona to ye kululu eto lera pelu re dara yo gbeyin ifi ara ilu to je lokan to gongo la bi pelu olugbeja mekunu lati je kere je ijoba ipin oyo kari ile kari oko champion ke dara kende eto maji oni gbese le asun ba ibile bi awon ara bi gojo eyin omo lewe eyin osise baba loja ti eyin dalaje omode ati agbalagba eje ka di mu wa logun logun eje ka di mu wa logbon logbon fun eleyin ju anu champion kedara kende etemoji pelu asha ise esi ki ipile oyo le ba goke agba champion kedara kende etemoji de olugbeja mekunu de AAC action action take it back
3: ati se bi oyo la ri yo se bi baba

0: ìrìn wọlé tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípínlẹ̀ Ijó Àánú ọ̀rẹ́ mẹ̀kúnù afẹ́nifẹ́re tó ṣe fọkàntán champion òkèdára kẹ́hìndé mọ̀jì ní kẹ́jẹ́ àfihàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yẹ kọ́rọ́ iná ọba tó dúró re ètò ààbò tó gbẹ́gbẹ́ òpópónà tó yọ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbòǹgbò la fi pẹ̀lú olùgbèjà mẹ̀kúnù láti jẹ́ kí èrè jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkèdára kẹ́hìndé ètò mọ̀jì òní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ bí àwọn ará bíbí òkè ọ̀hún ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbálọ́jà àti ẹ̀yin ìdàlájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbò wa lógúnlógún ẹ jẹ́ ká di ìbò wa lọ́gbọ̀nlọ́gbọ̀n fún ẹlẹ́yin ìjọ àánú champion òkèdára kẹ́hìndé ètò mọ̀jì pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkèdára kẹ́hìndé ètò mọ̀jì dé olùgbèjà mẹ̀kúnù dé AAC action action take it back.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ti ṣe bí bàbá ẹni.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyọradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ́kọ́.

Ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ àti àánú tó ní sí wa. Nítorí pé kìí ṣe mímọ̀ ṣe o, àánú nìkan náà ló fi ń gba àwa o. Nítorí àwa nímọ̀ àmọ̀ lámọ̀ dájú wípé ọ́pọ̀ ojú náà ló ti rọ̀ tilẹ̀ ti fi mú. A máa wá jẹ́ pé mímọ̀ ṣe wá ní. A máa jẹ́ wípé ọpẹ́ kan la mọ̀ dú, a máa jẹ́ táwẹ̀ kan náà la mọ̀ gbà ní. Àánú ló fi ń gbà wá. We thank you for your love, your grace and mercy.

báyìí wọ́n ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ láti Italy orílẹ̀-èdè ìtàló àwọn ti ìtàló lọ́hùn. Ṣé mímọ̀ ṣe wá ni? Ṣé mímọ̀ ṣe ni? Sọ̀rọ̀ ni mo mọ̀ sọ. Ẹyẹ ìjájọ sọ, let's reason together. Ẹjájọ pèrò pọ̀ ná. Sọ̀rọ̀ kan ni mo mọ̀ sọ ni. Abédè kan lẹ̀ ń gbọ́ ní àyín tẹ̀ gbọ́rú ẹ̀rí ni. Sẹ́fẹ̀ kan lẹ̀ mọ̀ ń gbọ́ lọ́dọ̀ wa ń bí tẹ̀ gbọ́rú ẹ̀rí ni. Amọ̀ye àwọn tán bẹ́tà wa tán da jù á lọ. Ṣùgbọ́n pẹ̀lú ìfẹ́ àti àánú Ọlọ́run, pẹ̀lú ìfẹ́ tẹ ní sí wa, ẹ sì túùsí wa pé ní wákàtí àti àsìkò yìí o, èmi gangan ní àsìkò yìí ẹ túùsí ẹ ti pinnu pé ní àsìkò yìí lọ́wọ́lọ́wọ́ yìí èmi gangan náà lẹ́fẹ́ gbọ́. Ilé iṣẹ́ ajíṣe bí Ọ̀yọ́ náà lẹ́fẹ́ gbọ́. Ṣé ọ wá jẹ́ pé èdè kan ni mo mọ̀ pè bí? Ọ̀rọ̀ kan wá ni mo mọ̀ sọ tí ò bá ṣe fẹ́ pẹ̀lú àánú Ọlọ́run ọba Olódùmarè. Ọlọ́wọ́ gbọgbọrọ bí ọwọ́ àṣọ òkèpè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ ń tá jẹ́ ká tó mọ̀ jẹ nǹkan láti inú àpò òdùkẹ́ mọ̀ mọ̀ wa ló ti mọ̀ ń tá jẹ́ nílé ayé àyín gbogbo nǹkan tá jẹ́. Ẹbí mọ̀ ń sọ pé omi ti ẹja tí ó mu kò ní sàn kọjá ẹnu rẹ̀. Gbogbo nǹkan tá jẹun nílé ayé àyín o. Kò ní kọjá wa o. Èèyàn bá wa sáré kọ́sọ́ra rẹ̀ dọ́kọ̀ ọkàn ráàkì sórí àrè sísá ni. Iṣẹ́ bọ̀ ń sóògùn bá a ṣe wáyé párí òun náà là máa rí o. Adéyinka Aláwí Ìjanu èdè bábẹ́ èdè ìjìnlẹ̀ bábá ìjìnlẹ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà kọ̀ọ̀kan bí ẹni tẹ ọmọ ọba Aládéjì gajigan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ mò ń bọ̀ ná. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebíọ̀yọ̀ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebíọ̀yọ̀ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

ẹyin tèmi ẹ mọ bínú tá sọ rẹ báyìí lókù tẹ fi mọ gbádùn wa lóòrèkóòrè ààyè lóòrèkóòrè ṣùgbọn oríṣiríṣi ẹyin oríṣiríṣi oríṣiríṣi tókè ayin ni ò jẹ àrítọ ọhún ni ò jẹ ti mọ gbé wa aláì ó ẹnu rẹ ń jọra wọn lọ ó ń jọra wọn tán lọ tẹ mọ gbádùn wa lóòrèkóòrè lásìkò lákásìkò ní gbogbo ìgbà. Ètò náà ń tò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ tásọ́rẹ́ báyìí náà lókù tètò fi tò tán. Pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ yìí nílé lóko pẹ̀lẹ́yìn òdi. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ jó su yẹn mọ̀jó su yín o. Ọ̀rọ̀ yín náà ò ní su ọlọ́run. Àtẹ̀yìn náà tẹ́tùn ẹsẹ̀ máa bá wa dá sí tẹ́yìn náà mọ kún wa lọ́wọ́ nípasẹ̀ yìí. Ọlọ́run mọ wà pẹ̀lú ẹ̀yin náà kò ní dẹ̀yìn náà dábò káàtà yín o. Adúpẹ́ o adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn ó dé. Látòrí madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílò Ìbàdàn Bàbá Fàtáì Lámìdì tó ń gbé lọ́wọ́ Londo State. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ọlọ́pàá Àbọ̀dẹ Hospital lọ́yọ̀ ń bí ọmọ wọn níbàdàn. Asiru Ahmadu Afa Glo tí wọ́n ní ìtìrí multi-purpose pension láti ìlú Pàpó. Ọmọ ọba aládìgbò lùmú ìdí ni Adékunlé Adégòkè yìí ṣe àkàbí ọdún Evangelist Moses Àkàndé Akíntúndé. Tànà bá pè mí. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya. A tún ìtọ́jú mi. Bàbá mi Bàṣírù ọmọ Adéníran. Ọjọ́lọ́ mi láyà bí ó sì. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà $1 àjàní ọba. Tóbi dórí bàbá mi Fàtáì Bandele Olúṣọlá lamẹ́ríkà náà. Alájà Adémọ́lá Ariwọlá Alájà Adé Ariwọlá láti Amẹ́ríkà náà. Sunny Success Odùọlá ọmọ Òkúndàrè ọmọ wọn nílò Ìbàdàn láti United Kingdom lọ́hún. Tóbi dórí bàbá mi dáadáa Lukman Fọlárin Akinlóye láti London lọ́hún. Pẹ̀lú ẹ̀yin tẹ̀ mọ́ ń fiṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́. Látòrí Abdulrahman Abdulbasit graphic designer wa àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixi Brand graphic designer wa ẹlẹ́ẹ̀kejì. Aroti Imeji ọmọ wọn ní Ìlọrin Àfọ̀njẹ́ Ẹnúdùnjú yọ. Graphic designer wa kẹta tóbi dórí furniture wa best icon furniture tóbi dórí. Télọ̀ wa àwọn tẹ̀ mọ́ ń ràn sọ́ọ́ sí àlọ́run. Tí wọ́n gbowó lọ́wọ́ wa àrọ̀ wúf kọ́chọ̀ lókè òròkí lọ́yọ̀ aláàfin wá ń bí. Pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń kún wa lọ́wọ́ ràn wá lọ́wọ́ tá a rántí ó kọ yín. Àbúrò madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn àbúrò wọn ti ń gbé Lẹ́kọ̀ọ́. Ayab Dominion mi mo fi ṣèwọ nọ́mbà yín mo kọ yín gàgà o. Adúpẹ́ o adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ rí. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń ṣe láṣẹ ìṣètúnṣe. Adúpẹ́ o iná ní tan wo yín láíláí fà àbàdà. Ọlọ́run ọba yóò mọ fún ẹ̀yin náà lọ́wọ́. Kẹ́ ẹ tó kọ ha Ọlọ́run ti dá ẹ̀yin náà lóhùn. Yóò mọ mint yín God will meet you at every point of your need. Adúpẹ́ adúpẹ́ pé òkun o. Ẹ ṣe o títí láíláí làwọ́ ọmọ ṣe dúpẹ́ ọpẹ́ olóore àdánidátán ni. Ẹ kú ìtọ́jú wa ẹ̀yin tí a ẹ kú ìtọ́jú wa o. Ọlọ́run ọba ó kú ìtọ́jú gbogbo wa àtẹ̀mí àtàwọn olólùfẹ́.

bí mo ṣe mọ̀ ń sọ nínú àwọn ètò adé tí mo ń gbọ́ tẹ́lẹ̀ tí mo mọ̀ ń sọ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run ọba nìkan náà lálágbára ọlẹ́ ni wá o ọlọ́run ọba ni.

0: gbogbo àwọn tí wọ́n ti ń dúró tí wàá tán ràn wá lọ́wọ́ kọ́lọ́ mọ́ bá wa ran àwọn náà lọ́wọ́ kí wọ́n mọ̀ wálẹ̀ mọ́ láéláé fà bàdà lókè lókè lọ́wọ́ afúnni ń gbé òkè lókè náà ni kí wọ́n mọ́ lọ torókè lókè náà lẹ́yẹ fọ̀hún. Gbogbo àwọn tí wọ́n pè fún wa tí wọ́n máa ń fi wá sínú àdúrà tí wọ́n máa ń ṣe máa ń fa àjẹ̀gbọ́n káàkiri yìí abíkọ́lọ́ ọmọ bá wa sọ ọ máa bá wa sọ ẹnu rẹ̀ tádùá yín ṣe ń gbà lórí wa ọlọ́run ọmọ ọba ayọ̀mọ wà pẹ̀lú ẹ̀yin náà ẹ̀yin náà ní sísẹ́ ẹ̀ ní sísọ o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé owó lẹ̀ fi ń ràn wá lọ́wọ́ tẹ́ ẹ̀ fi ń gbé iṣẹ́ wa yìí lárugẹ tẹ́ ẹ̀ fi ń ràn wá lọ́wọ́. Gbogbo bá a ṣe ń kó gbogbo ẹ̀ jọ irinṣẹ́ à ń ṣe gbogbo ẹ̀ à ń kunlé à ń ṣe gbogbo ẹ̀ ara jẹnẹrétọ̀ ara half engine sí jẹnẹrétọ̀ tún gẹ́ jẹnẹrétọ̀ ṣe sí gbogbo ẹ̀ tá à ń ṣe gbogbo ẹ̀ táwa náà ń dá bí ẹdun táwọn èèyàn fi ń débi dán dé àjí ṣe bí ọyọ adéyinka ọmọ ti gbìyànjú. Tí a mọ̀ pé ìrò mi wa ti ń jó ẹ̀yin ló nílù tí ń bẹ nísàlẹ̀ odò tí ń lùlù fún wa. Ẹyin náà ẹ̀ ní wálẹ̀ láéláé àṣírí yín ò ní tú o. Àṣírí yín ò ní tú o. Àṣírí yín ò ní tú o. Ayé ò ní le mọ́ yín o ẹ̀ ní rogun òfin pínpín o. Ọlọ́run ọba yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́ o.
1: Ìgbà ìwé ti lọ.
0: Lánìí ń tọ́ka kì í níwu ẹṣin o. Gbogbo àìní ti yín náà ọlọ́run ọba yóò máa bá àìní ti yín náà pàdé o.
1: Ẹwà yìí tún.
0: Owó tẹ̀ mọ́ wá ń fún wa náà iná ò ní tánwó yín o. Iṣẹ́ ń ṣe yín ò ní dì sẹ́mọ yín lọ́wọ́ o ẹ̀ ní rí ń gbé sọnù bí o ṣe bí ọmọ.

graphic designer wa elekeji roti image omo won ni lorin aponje nudun juyo graphic designer wa eleketa arauf culture tailor wa ti ma ran so se alorun tai fun lowo kankan to bi dori best icon furniture loki oroki loyo wa nibi pẹ̀lú gbogbo àwọn tẹ́ máa ń fàdúrà ràn wá lọ́wọ́ gbogbo àwọn tá a rántí dákọ wọn tẹ́ máa ń ràn wá lọ́wọ́ àwọn tá a rántí dákọ wọn táwọn náà máa ń ràn wá lọ́wọ́ gbogbo àwọn tẹ́ máa ń fàdúrà kún wa lọ́wọ́ ọlọ́run ọba yóò wà pẹ̀lú ẹ̀yin náà gbogbo àwọn tí ó ràn ẹ̀yin náà lọ́wọ́ ọlọ́run ọba yóò ràn àwọn náà lọ́wọ́ máa bẹ́yìn ṣe jẹ́ aláràn lọ́wọ́ tiwa kọ́lọ́ ọba kọ́ máa ràn ẹ̀yin náà lọ́wọ́ gbogbo àdáwọ́lẹ̀ yín kọ́ máa yọrí sí rere nílé lóko pẹ̀lẹ́yìn ó dí.

0: Ọlọ́run ba adúpẹ́ o fún ìtọ́jú tó ń ṣe fún wa. Torọ́ mọ owó tà sì ṣe wọ́ owó tẹ̀sẹ́ wọ́. Tó bá ṣe pé èèyàn là ń kó gbogbo bùkátà wá lé lọ́rùn lójoojúmọ́ ni ọ̀rọ̀ owó ti sú wọn o. Ṣùgbọ́n Ọlọ́run tọrọ wà Yesu nígbà kọ̀ọ̀kan adúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ o.
1: Ìwọ tó ní kú àti iye, your mercy has kept me.
0: Àánú ló fi ń gbà wá kò tọ́ sí wa o. Ó kàn ká wá yẹ ni ó wù ọ́ nínú ọlá ńlá àtàánú rẹ ni.

0: tèmi ààyìn náà ní ìtìpọn àdágbére ní wákàtí àti àsìkò tá a wà yìí lọ mímọ àdágbére pé mo fẹ́ yẹ fàájẹ mo sì lérò pé ti ń gbádùn gbogbo àwọn ìtakùrọ̀sọ wá owó bá ṣe ń dúpẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ dá àtijọ́ sọ gbogbo àwọn ètò wa lọ́lọ́kanjọ̀ kẹta ẹ̀ tí ń gbọ́ látàárọ̀ náà mo rò bẹ́ẹ̀ ti jẹ ìgbádùn wọn ní ṣiṣẹ́ ń tẹ̀lé ṣe mọ̀ pé ṣiṣẹ́ ń tẹ̀lé náà ní fáàgbọ́n mi rè kú mo tún ti ń ọ̀plóòdù lára àwọn prógíráàmù wàkàtà àti lọ́ọ̀sì ṣẹlẹ̀ tẹ́lẹ̀ sórí sáfà wa tí mo pe àkọlé rẹ̀ ní let's legalize corruption nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ra àgọ́ ètò náà ọlọ́ọ̀ bá ń gbọ́ ọ̀rọ̀ ń lọ ọ̀rọ̀ wà ń bẹ̀ gan ni ó pọ̀ ń bẹ̀ gan ni. Àwọn tó ti mọ̀ ń gbọ́ tẹ́lẹ̀ nígbà tá a fi gé sí mẹ́ta mo pè ní part 1 part apá kìíní apá kejì apá kẹta ṣùgbọ́n full episode rẹ̀ part 1 part 2 part 3 lójú kan náà ilé tí mo ẹ̀sẹ̀ ń upload lórí sábà wa yìí bó bá ṣeé ṣe ń tún gé sí onímẹ́ta náà tí ó máa jẹ́ ìgbádùn yín ọ̀pọ̀ ọ̀rọ̀ mi ò yé yín ẹ máa ń jẹ alágbádùn rẹ̀ tẹ́lẹ̀ let's legalize corruption in Nigeria. I spoke extensively about how we all contributed into the decadence in Nigeria. How we've all participated and contributed to the decadence in Nigeria. Bí gbogbo wa tá a ti jọ fọwọ́sowọ́pọ̀ tàbí ba Nàìjíríà jẹ́dé bí dájọ́ bàjẹ́ dé. Wọ́n ní ìfọ̀tọ́ sí ni máa ń pè lára àmọ̀ ni gbogbo wa máa ń bá káàkiri. Tẹ́lẹ̀ wọ́n sàánú wa. Ìyá yín ní ti máa jáde náà ní ààyín tí ń fi lọ mójútó èyí tí mò ń ọ́pílóòdù lọ́wọ́lọ́wọ́ ná. Títí dìgbà mi ìtẹ́ tó máa bá wa pàdé kò tí ì lásìkò bí iná bá wà bàbá rí gbogbo ẹ̀ sí dáadáa a tún lè padà wá lọ́wọ́ alálẹ́ ìyẹn sẹ́ mọ̀ pọ́rọ̀ mi ọ̀jọ́ kan tẹ́lẹ̀. Tọ́ a mọ̀ bẹ ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà wọ̀ ẹni tó bá ní àmọ́ bọ̀lá ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan yóò rán arọ̀ wọ̀ adé á fún bàbá jẹ̀rọ̀ mọ́jẹ̀ lé o ǹjẹ́ kí láyé ìgbínsẹ ẹyin tèmi ẹ̀rọ wọ̀ náà láyé ìgbínsẹ o ilé olúwẹ̀rí ìgbóná inú ilé tẹ ti ń gbọ́ wà yìí ọ̀dẹ̀ tẹ ti ń gbọ́ wà yìí ibiṣẹ́ tẹ ti ń gbọ́ wà yìí ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ò ní gbóná ìgbésẹ̀ ayé yín náà ò ní gbóná kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ tútù tútù náà láàárọ̀ bàbá mo fi ọlọ́run ọba sọ yín mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ iṣẹ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wọ̀rin lọ kó máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi pẹ̀lú ẹ̀yin títí dìgbà míì dátùn máa pàdé àfihàn ilẹ̀ sínú ìbànújẹ́ àní báyìí nínú ìbànújẹ́ o ẹ̀ẹ́fẹ̀mí náà sínú ìbànújẹ́ ẹ̀ níbẹ̀ mí náà nínú ìbànújẹ́ ká tó rí aláyọ̀ ká pàdé níre ká mọ́ dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ọ̀pẹ̀ ọjọ́rọ̀ fóònù nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí ni 0706887-4274 ẹlẹ́bí bá mi chat lórí WhatsApp náà 0706887-4274 ìpàdé wa mo ló di wọ bí ọjọ́rọ̀.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebíọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebíọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebíọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebíọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.

ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: Emi olóògùn ṣùgbọ́n dèmọ̀ láàlùkà ni tí mo fi ń ṣiṣẹ́ orin alápàdá mi lu kí n gbọ́wọ́ ọjọ́.
1: Àlápà lámì lu kí n gbọ́wọ́ ọjọ́.
0: Alápàdá mi lu kí n gbọ́wọ́ ọjọ́.
1: Àlápà lámì lu kí n gbọ́wọ́ ọjọ́.
0: Àlejò tọwọ̀ lùgbàrà tó lóhùn káwọn gbalẹ̀ ya ọmọ ilé wa sọ fún pé lérí àwọn táwọn ní òbí ilé.
1: Lèrí àwọn táwọn ní òbí ilé.
0: Lèrí àwọn táwọn ní òbí ilé.
1: Lèrí àwọn táwọn ní òbí ilé.
0: Àti pé àwọn ọ̀tẹ́jọ́ bàbá mọ́rí bí wọ́n owó ọbẹ̀ lóṣòro èmi aṣọ pé rọ́lẹ̀ pa ńgbà tí ó yẹ mí ẹ̀yìn ọkọ yẹn. Ṣùgbọ́n ìgbà tó ti yẹ gẹ́tọ́ ọmọ ilé ibẹ̀ sọ. Ìgbà tó ti yẹ gẹ́tọ́ kábẹ́ lẹ̀ sọ̀rọ̀. Ó yẹ kí n wí ká ẹ gbọ́. Nbi tí wẹ́wà lóò fi ṣe àdéhùn ìgbésẹ̀ ìhùn àgbàlagbà.

0: ọdún ọyọ láàrí ọyọ òní ṣe bí bábẹ nìkọ kan.
1: Ọlọ́run gbàdúrà ṣùgbọ́n àmọ́ tún ṣiṣẹ́ tọ àdúrà wa lẹ́yìn ni o. Ìwọ̀n àtúnwọ̀nsì ni gbogbo nǹkan ló dùn mọ́ nílé ayé àní.
2: Àwa máa rí tí Olúwa owó lẹ̀ mọ́.
1: Torí pé Ọlọ́run gan ìmọ̀ ń fẹ́ ká lo ọpọlọ wa ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Tó bá bá wa sọ̀rọ̀ lọ, tó bá wa sọ̀rọ̀ bọ̀ nínú Kùránì, yóò tó ní àfàlà tààkìlóhùn. Àfàlà tààkìlóhùn. Ẹyin ẹ̀ ṣe làákà ẹni tẹ̀yìn rorí yín ni. Ẹ ronú, ẹ rorí ẹgbẹ́ kíní sínú rorí yín o. Torí ẹ fún ìdí èyí a gbọ́dọ̀ máa lo ọpọlọ wa. Ká mọ̀ jẹ́ kí ẹ̀sìn kó kó gbogbo làákà wa lọ. Nípa gbígba ẹ̀sìn sódì. Kí ló dé tèmi fi máa ń mú mẹ́ta papọ̀ ní àárín? Mẹ́ta lọ́kan lè mí o. Kò sí sí ẹ̀sìn kan tẹ́nìkan lè bu ẹnu àtẹ́lù lọ́dọ̀ mi. Ẹni náà yóò rí pípọ́n ojú tèmi ni. Torí èmi nígbàgbọ́ pé a religion, any religion or any religion belief should be a personal relationship, personal relationship of communicating between you and your creator, your personal way of communicating with your creator. Ṣùgbọ́n ká lọ máa gbé Ọlọ́run níjà. Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Ẹ̀gbọ́n mi yé tí ò lè gbé ara rẹ̀ níjà ni. Tí ò tó gbé ara rẹ̀ níjà ni. Àbí sí Ọlọ́run ọmọ tí ń ṣe ni. Tí ò fi jẹ́ kí gbogbo àgbáyé kán jẹ́ elédè ẹyọ kan péré. Tí Ọlọ́run ọmọ tí ń ṣe ni. Tí ò fi jẹ́ kí gbogbo àgbáyé kán jẹ́ ẹlẹ́sìn kan ṣoṣo. Tó bá ṣe pé Ọlọ́run fẹ́ ká jẹ́ ẹlẹ́sìn kan ni, ó wà ní ìkápá àti agbára rẹ̀ láti ṣe o, láti sọ gbogbo wa di ẹlẹ́sìn kan o. Èmi bí mo sọ pé àwọn tí máa ń gbé Ọlọ́run jà wọ́n ní làákà ni o, wọ́n á ronú ni o. Ọlọ́run gan sì máa ń fẹ́ kéèyàn ronú, torí ẹ̀ náà ló ṣe fún wa lọ́pọlọ o. Ẹ rí alájì pásítọ̀ Olúwa lèmi, Olúwo lèmi. Máa ka Bíbélì díẹ̀. Máa ka Kùránì díẹ̀. Máa tún ka ẹsẹ̀ ẹfá Odùfá díẹ̀. Máa tún mú àṣàmà àti òwe ilẹ̀ Yorùbá wá. Nítorí pé kò yẹ kí ọ̀rọ̀ ẹ̀sìn kan lè máa mújà wá. Ẹ rí pé sọ̀ọ̀sì ti a ó yàtọ̀.
3: Bọ́ bá wù mí, mo lè dun bí egungun.
1: Bọ́ tó wù mí, mo tó lè máa fọhùn bí òrò bí òrò. Tọ́ bá wù mí, mo lè dun mẹ́wírí mẹ́wírí mẹ́wírí mẹ́wírí. Bọ́ bá tó wù mí, mo lè dun máa dun wẹ́wìrì mẹ́wírí wẹ́wìrì wẹ́wìrì mẹ́wìrí. Àní tó bá tún wù mí, èmi tó lè dún gbàgbàgbàgbàgbàgbàgbàgbà fù fù kó wù ẹyẹ ayé. Àbí ń dúnkokò lójú yín ni. Àwọn èyí discriminate ní àyín o. Mo sì nígbàgbọ́ wípé gbogbo àyín tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí náà, àyín náà discriminate o. Ẹ fi jálẹ̀ fọ́lọ́run kọ́ máa já ìjà ara rẹ o. Ẹ jẹ́ káwà ká gbájúmọ́ níta àwáyé wa ṣe, ká gbájúmọ́ dáadáa wa níbí. Torí èlé mi ṣe ń jẹ́ ká sàmà ṣe dáadáa ni mo fi ń fowókọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Ká sàmà ṣe dáadáa. Àwọn ẹlòmíín wọ́n ṣe ẹ̀sìn débi wípé wọn wà ní bá àwọn alábàágbépọ̀ wọn ṣe dáadáa, wọn ní ṣe dáadáa sí àwọn alábàágbépọ̀ wọn mọ́. Irú ẹ̀sìn wo lọ ń sìn tí òjì ó ṣe dáadáa sáwọn ará àdúgbò rẹ, àwọn alábàágbépọ̀ rẹ? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó jẹ́ kọ́ ọmọ ìyan ọmọ ìyá rẹ lódì? Irú ẹ̀sìn wo lọ ń sìn tábí ní ìyá rẹ ní sí ọ́ tó fi wọlé lọ kí ìyá rẹ mọ́? Ìyá tó dẹ̀ jẹ ìlé ọ lórí tí ò pa ọ́ jẹ láti kékeré wá? Irú ẹ̀sìn wo lọ ń sìn? Irú ẹ̀sìn wo lọ ń sìn tí wọ́n jẹ́ ọkọ̀ ẹ̀yìn sí bàbá rẹ? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi wúlò fáwọn ìyàwó àtọmọ rẹ nínú ilé? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi gbọ́ sọ̀rọ̀?

Hi, country ta tin gbo iwa su wa laara e o ti di orilede meje meje ototo sangiliti mo fi olorun ba to nimi to ni emi mi mo fi bura ayin eyan eleran ara la kokojo je o eje to nlo ninu kasara temi na ni nlo ninu kasara ti e ko yato sira won n to le yato nbe na ni wi pe boye mi je o positive iwa je bi negative iwa je positive emi je bi negative into yato nbe na no tabi ti ki jino type wo tun yato eje kana ni nbe laro okunrin ni nbe laro obirin o categorization awon lo le yato o bi general bi positive he negative o positive o negative nto le yato nbe nu o to ba ti le gbara awon mu won le gba eje lati ara okunrin si ara obirin lati ma je ki emi re o bo aye ati orun won le gba eje lati ara obirin si ara okunrin lati ma je ki emi re o bo won le lo kidney kidney laro okunrin fun obirin lati ma je ki emi re o bo won le lo kidney lati ara okunrin si ara obirin lati ma je ki emi re o bo eyan ele ara lajo je o Olorun fe ka ma lo opolo wa sugbon awa ni orilede Nigeria boya tori pe osi ati ya opo ni Nigeria ni awon ijoba na osi ran wa lowo awon loye ti won ma regulate esin yi o awon esin yi o ti won je ki awon eyan kan ma ko yin sira awon ti won fe je ki awon eyan kan feran ara awon denu denu won ijoba loye kan ma regulate won sugbon awon ijoba na nko awon ton wa ni janu ijoba na nko awon ai alagba o di esin na ni pupo ninu awon mi agba o di esin yi wa lai ta lai nbe lara ntin fa Nigeria seyin ti o je ki Nigeria o ti lo o Olorun ba nbo nitori pe eni to competent to daju to mo to yato so si to competent won ni je ko bo si joba o nitori esin ama ya mi ninu esin ni gbogbo wa la nba kakiri wọ́n ní fi competency síwájú mọ́ ọmọ ìyá ni nínú ẹ̀sìn. Ẹ̀wà gbọ́ láti jọ ọmọ ìyá yín nínú ẹ̀sìn tán ti ń dé jọba ewó ló débẹ̀ tó ṣe dáadáa ewó ló débẹ̀ tí ò kówó jẹ ewó ló débẹ̀ tí ò jàǹbà ní àmọ́ náà ewó ló débẹ̀ tí ò wá bú ewó ló débẹ̀ tí ò sí agbára lò agbára máa gun àwọn èèyàn wá ń gùn kò gùn ní àyín ni power drunk people yàyìn náà lẹ́ẹ̀tì rí wọn kò wá síbi tí ṣe ò sí òṣùgbọ́n ní ilé òkèèrè àwọn ti wọ́n ti advance kọjá gbogbo level yẹn gbogbo àwọn ilé òkèèrè táwa títú máa ń sọ pé wọ́n lẹ́sìn tó jẹ́ pé àwa táwa tó bá lẹ́sìn rí ẹ̀sìn tó jẹ́ pé àwọn ará òkèèrè yìí gan ni wọ́n mú ẹ̀sán wá fún wa.

Walai, wọn gbà mí lọ́wọ́ ní South Africa. Lọ́wọ́lọ́wọ́, bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Wọ́n gbà mí lọ́wọ́ ní Finland, lọ́wọ́lọ́wọ́. Wọ́n gbà mí ní Germany, lọ́wọ́lọ́wọ́. Wọ́n gbà mí ní UK, lọ́wọ́lọ́wọ́. Wọ́n gbà mí ní Canada àti United States náà, lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run, Walai tala. Tẹ́lẹ̀ yìí ń túmọ̀ sí wípé I am on the right track. We are on the right track. Àwa nílò ká máa ṣe wàásù fáwọn èèyàn wa. Ká lè mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara lakọ́kọ́ jẹ́. Ká tó di ẹlẹ́sìn èèyàn lakọ́kọ́ jẹ́ o. Ẹ̀jẹ̀ kan náà ní flow nínú ara wa. Ìyàtọ̀ tó lè wà nínú ẹ̀jẹ̀ ara wa. Kò ju bóyá B negative B positive lọ O negative O positive lọ. Tàbí A positive A negative. Gbogbo àwọn nǹkan yòókù wà láì. Ti positive àti negative rẹ̀ bá ti lè bára wọn mu. Wọ́n lè fi ẹ̀jẹ̀ láti inú ọkùnrin sínú obìnrin o. Ẹ̀jẹ̀ ẹni tí ń bọ̀ òòsà wọ́n lè lò fẹ́ni tí tó jẹ́ pé mùsùlùmí ní ṣe. Ẹ̀jẹ̀ ẹni tí ń ṣe mùsùlùmí wọ́n lè lò fún kìrìsìtẹ́nì o. Ká má jẹ́ kí ẹ̀sìn kọ́ jẹ́ àdínà gbọ́ òkú. Ká má jẹ́ kí ẹ̀sìn tó yẹ kọ́ jẹ́ bíríjì. Tọ́ yẹ kó so gbogbo wa pọ̀ kó tó wá jẹ́ pé òun ni ọmọ dá ìpínyà sílẹ̀ láàrin wa. Ilé mi fi dá sọ́ọ̀sì tèmi lẹ̀. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio and TV International Church of God Ministry. Adéyinka Pẹ̀mbọ bí àwo erin. Tí ẹ mọ tí mo fi ń jẹ́ pẹ̀mbọ ni bí àwo erin ni. Ẹ mọ tí mo fi ń jẹ́ pẹ̀mbọ bí àwo erin torí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ra gó ni o. Ìmọ̀ tọ́lọ̀ ń fún wa ó pọ̀ púpọ̀. Ọlọ́run ọpọlọ tẹ́lẹ̀dùà fi jí nkí mi ó pọ̀ lọ́pọ̀. Lèmi ṣe ń jẹ́ pẹ̀mbọ bí àwo erin pé nǹkan kì í ṣẹ̀ ra gó.

gbogbo ìjọ tàbí páìtọ̀ tàbí ìmọ́ọ̀mù tó bá ń kọ́ yín láti lòdì sí àwọn ọmọ èèyàn èèyàn ẹlẹ́ran ara bíi tiyín, ẹ mọ́ lọ ọ̀dọ̀ ọrú wọn mọ́ o. Àwọn ìyẹn service agenda wọn ni o, tàbí kí wọ́n má ní ìmọ̀ tó pé tó. Àti pé ẹni tó bá ti jẹ́ fanatiki, bó mo ti fẹ́ sọ Yorùbá rẹ̀, ẹni tó bá ti jẹ́ fanatiki, mo ṣùgbọ́n mo mọ̀ kó ti yé yín. Ẹni tó bá ti jẹ́ wàbí kókó, kò sí nǹkan tẹ́lẹ̀ sọ tẹ́lẹ̀ fi yí ọkàn rẹ̀ padà. Wàbí kókó ni tó ti nígbàgbọ́ sí náà ni ọmọ tẹ̀lé lọ. Ẹni tó wá ṣẹlẹ̀ ni wípé ọ̀yẹ̀ká rẹguléètì ẹ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà bí mo ṣe ń sọ bọ̀, torí pé àwọn kan ń bẹ tó jẹ́ pé bàbá àmọ́ọ̀mù wípé olórí ẹ̀sìn yìí sọ pé dádíjì ó sọ pé bàbá àjọ sọ wípé nìkan ni làwọn ọmọlẹ́yìn wọn máa ń gbọ́ wọn ní gbé kinní sínú ròrí. Ṣùgbọ́n Ọlọ́run tó dára gan, ọ fẹ́ ká lo ọpọlọ wa, ọ fẹ́ ká máa gbé ọ̀rọ̀ sínú ròrí. Torí náà tó bá bá a sọ̀rọ̀ lọ, bá a sọ̀rọ̀ bọ̀ nínú Kùránì, yóò ní àfàlá ta àkè lónìí, àfàlá ta àkè lónìí. Ẹyin kinní burúkú yìí, ẹyin èsè làákà yín ni, ẹ ní ronú ni, ẹ ronú ni, mo fún yín lọ́pọlọ mẹ́ẹ́, ẹ máa lo ọpọlọ yín, ẹ máa ronú yín o, ẹ máa gbé ọ̀rọ̀ sínú ròrí. Ṣùgbọ́n àwọn míì jẹgẹrẹ ti jẹ ọpọlọ wọn, ntí ọ̀gá wọn lókè tó bá ti jù sí wọn, wàhálà ìtàláì, wọ́n ti wà infected yẹn. Ìdí èyí ó fi yẹ kí a máa regulate religion ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní ọdún tó lọ, ní ìparí ọdún tó lọ, Ghana, ní orílẹ̀-èdè Ghana, ìjọba ìpínlẹ̀, orílẹ̀-èdè Ghana, wọ́n fi òfin kan síta pé ìwọ tó bá jẹ́ páìtọ̀, tó bá lọ rí ìran àríkùrí, àsọtẹ́lẹ̀ òdì tó lọ ń sọ sí orílẹ̀-èdè wa, ọ bara rẹ níbi tó lérò, ọ lọ́nu kúgbú ni, ó gbé ńlẹ̀ ni, òun kálukú yá ṣèwé ọmọ rẹ̀ má sọ. Tó ráwọn náà ni wọ́n máa ń rí ọgọ́rùn èèyàn ni ó kú lọ́dún yìí, àwọn ò ní rí nǹkan dáadáa, wọn ní rówó, wọn ní rọmọ, àfi kéyìn ó kú, eléyìí ó kú, èyí ó já àwọn. Orin bàbá mi Òjó Adé tó ní kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o, ènìyàn ló sọ pò lè níláárí, olí ló sọ páyé rẹ ò lè nítumọ̀ o. Kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o, dáadáa náà lọ́lọ́run o, dáadáa lọ́lọ́run o, dáadáa náà ni máa ń sọ. Ọlọ́run yìí sọ bẹ́ẹ̀, Ọlọ́run yìí sọ̀rọ̀ burúkú, Ọlọ́run yìí ṣe èèyàn burúkú, Ọlọ́run yìí tiẹ̀ ṣe èèyàn débi tí ọmọ hùwà burúkú, Ọlọ́run yìí sọ sọkúsọ o. Àsọtẹ́lẹ̀ òdì ìran aburúkú ní ní ìkápá lórí ayé mi àtẹ̀yìn o. Lọ́la wàlà haúlá wàlà kùwátá ìlàbìlà àlẹ́ ìlàsìn, nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára Ọlọ́run Olódùmarè. Ní àsìkò December, ṣé ẹ tún mọ táwọn èèyàn

0: Àjí ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Àjí ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Gbogbo ohun tẹ lẹ́nu kiri yẹn ní padà ń bọ̀ wá bá yín, kódà kò ní wúlò mọ́ tó bá dé. Àsìkò yẹn tí ó bá fi dé, èmi Mustapha Tọ́lọ́run tàlọ́bí ó ti gba transfer. Gbogbo àwọn bàbá tí wọ́n wí bẹ́ẹ̀ ni lásìkò yìí ò bá. Àsìkò owó ni. Àsìkò tá a dé nu Súrẹ́tùlì Máídà, Quran chapter 5:90. Tí ń sọ fún wa pé iná la xamura, wálé mẹ́ sára, wálé àdìlámù, ríjì sùn. Mínú àmàlì ṣètàn fàjìtẹ́ ni bú la àlẹ́kùn tó filẹ̀.
2: Yà wà lẹ́dínà àmàlù.
1: Aláwọ̀ ni mo pe ẹ̀yin tí mo fọkànbalẹ̀ sí. Mo pe ẹ̀yin tí mo fọkànbalẹ̀ sí. Iná lè kámúra. Ọtí. Wàlè mẹ́sára.
2: Wàlè mẹ́sára.
1: Àti tẹ́tẹ́.
2: Wàlè
1: àfìlà. Àti kíni. Àti ajé. Wàlè ànsá. Àti kíni. Àti lọ́tọ̀ àti gbogbo nǹkan tó ṣàjẹ́ mọ́ bẹ́ẹ̀. Ríjìsùn. Ẹ̀gbin ni mílíọ̀nù àmàlì ṣètò. Nínú oríṣẹ́ ìṣúná wà. Fájìtẹ̀lẹ́bù. Commandment ni. Fájìtẹ̀lẹ́bù. Làálẹ́kùn tó filẹ̀. Ẹ jìnà sí kẹ́ ẹ bá lè jẹni tí ó jèrè. Àtẹ̀mí àtẹ̀yìn. Ta ni oníwèé kupọ́n nílé? Léwèé kupọ́n nílé? Gbogbo wa la ń ta tẹ́tẹ́
2: lónìí.
1: Tí bàbá àjẹ̀bú àwọn tiẹ̀ tún sọ lóko, tẹ́ fi mọ̀ pé tẹ́tẹ́ ni. Àwọn tẹ́tẹ́ kan bẹ tá ń ta. Tí wọ́n ti dá sí gbogbo wa lọ́rùn. National Lotto ń bẹ. State Lotto wà tẹ́tẹ́ lòun
2: náà.
1: A ṣe bonanza. A fẹ́ pín àwọn ẹ̀bùn kan lẹ́mtn. Ṣàsẹ́ndì sí ẹ̀ SMS sí nọ́mbà tẹ́tẹ́ ni. Kẹ́ ẹ lálẹ́ mọ̀ pé tẹ́tẹ́ ni. Wọn ò ní sílẹ̀ kan tí wọ́n ń lù sí nínú gbogbo ohun tí wọ́n kó. Bí wọ́n kó àádọ́ta mọ́tò lẹ̀, wọn ò ní sílẹ̀ kan mú owó iléeṣẹ́ wọn tí wọ́n fi kún. Wọ́n gbà lọ́wọ́ gbogbo ẹni tí ò ní ni wọ́n fi rà á. Torí SMS ẹyọ kan tó bá sẹ́ndì, 100 naira wọn ò jà. Lọ́dọ̀ wọ ọmọ ìkúnú. Kò sí bí wọ́n sì fẹ́ ṣe random ohun tí ó fi kàn láéláé.
2: Kò lè ṣe sí.
1: Random yìí ò lè kan. Ẹ wá ṣírò 120 million èèyàn. Ẹ ṣírò 100 naira 120 million. Láàrin ìṣẹ́jú kan tí wọ́n ń gbà. Àwa ní ìlú yìí ò dáa. Ìlú ò súnwọ̀n. Ìlú yìí ò lè dá kò sí lè súnwọ̀n. Kì í ṣe pé. Torí gbogbo ohun tọ́lọ́run lòun ò fẹ́ pátá. Òun láti modernize. Ẹ lọ àwọn ìlú ńlá ńlá. Ẹ lọ wo advert tẹ́ bá lára billboard. Advert ọtí ló pọ̀ jù. Tó sì jẹ́ pé nìkan ò ní mú tán. Kí là ka èrè o má dorí kodò. Ẹnìkan ò ní mú tán. Kẹ́kún ó má wọnú ilé wọn wá. Bí ò ṣe ra ìléṣe yóò ṣẹlù mí ìléṣe. Ọmọ mélòó lọ́lọ́run bí sígboro. Tí wọ́n fi mọ́tò gbá tọ́lọ́ tí ó fi mọ́tò gbá tó bá mú tí ó tán. Láti kún tàfàtà ni wọ́n kọ́kọ́ gbọ́ Yorùbá náà. Ọlọ́run tó ní ẹ jìnà sí ọtí ní múmu. Ẹ wá lọ wo ṣàìṣàì bọ̀bọ̀ kí lòun. Tẹ́tẹ́ ni. Ẹ wo iye ọmọ tí wọ́n dà láàmú tí wọ́n máa fojú winá káàkiri. Owó tí wọ́n fi ra jíìpù tí wọ́n gbé fún wọn. Ọwọ́ ẹ̀yìn tẹ́ ẹ jókòó sílé wọn ti gbà. Ṣé ohun tọ́lọ́run wá lòun ò fẹ́ ṣáálé máa ṣe kí ni ọlọ́run ó dùn. Kó náwó ọ̀kẹ́ sí wa. ìyẹn wa ti tò ẹ wá jẹ́ a lọ sí láì iye èèyàn tá ń pa lójúmọ́ ẹ wá jẹ́ a lọ láì iye èmi tí ń bọ́ lójúmọ́ mo fẹ́ ṣe kọ́ra mú kọ́ra náà láàrin ẹ̀ kí n wá dá yín padà iṣẹ́ tájí ni kí n ṣe fún yìí tó pọ̀ jù nínú ìgbésí ayé ẹ̀ kó tó wá síwọ́ òun ló yẹ kí gbogbo owó lọ ọbẹ̀ ni àbí iṣẹ́ yẹn ò dáa ká padà ń bẹ̀ àìmọye bẹ́ẹ̀ ni wọ́n ní ìwé mímọ́ kan sọ àìmọ́ mi ò jẹ́ lè kó tí pébi tó ti sọ ni ṣùgbọ́n wọ́n ní lọ́wọ́ ẹni tí ò ní láti ṣe kí ni láti gbàfẹ́ ni ó ní ìṣẹ̀lẹ̀ àbí ò ṣẹlẹ̀ gbogbo àwọn rẹ̀rìnrẹ̀rìn tí wọ́n kórí sínú tinted glass tí wọ́n lẹ́ran lẹ́yìn ọrùn táwọn kòkòrò ó máa ṣàdúrà fún ó tètè wá kò síbi wọ́n ti ń rí owó tí wọ́n ń rí lára àwa mẹ̀kúnnù ni lára àwa tálákà ni ẹ wá wo àìmọye ẹ̀ṣẹ̀ tá ń dá lójúmọ́ ẹyọ kan wọ́n wá ní ẹ máa ṣe stick fa kẹ ẹ máa wá foríjì ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ èmi pẹ̀lú òde ò tí ì ra ìjọ ìwọ̀n torásìkò tá a bá fi lọ kùbùrá ẹ wọn ò ra odidi ṣọ́ọ̀bù aṣọ kan tá a tó dé àsìkò tá a bá fi lọ àṣàlátù yẹn gbogbo ọjà tá ń tà làwọn ẹni àwọn yòókù tí ò lọ ti tà tán káwọn tó dé bẹ́ẹ̀ ni ààrẹ ni tí kú mú nídìí ọjà tí ò dádúró kò torí ipò kówó sínú ṣọ́ọ̀bù tó pọ̀ kò torí ipò wọ́n ṣe ẹ̀já kọ́ńténà mẹ́wàá fún ó sì mú kú mẹ́ ẹnìkan wàá ní ṣèṣirò gbogbo wọn kó kalẹ̀ yẹn ìwọ́ tó ti lọ ẹ̀ náà ló ṣèṣirò gbogbo wọn fẹ́ ná kí ló dé tèmi pẹ̀lú yín bẹ nínú àánú tá ń bẹ nínú ìranù tí wọ́n fi sọ pé èèyàn kan kú tí fi máa wá wú wa lórí pé aṣọ àǹkárá báyìí la gbọ́dọ̀ lò tá a fi ṣòkú ẹ̀ ta ló sọ fún yín pé gbàrà tó dọ́ odò ọlọ́run ó ti bọ́ sínú ìkẹ́ àfọ̀n níta òyìn dídí láòkùnṣin fún anẹ̀lẹ̀ ìjà tó bá jẹ́ pé wọ́n bá ṣe àgàgà lójú ọ̀pọ̀lọpọ̀ wa láti rí òkú wa ni ẹnìkan ò ní ilé fóúnjẹ sẹ́nu àbí kú kọ́ ni ọlọ́run ló mọ ní ọjọ́ tí abdulgani lò pẹ̀lú àwọn tí wọ́n jọ nílé kí wọ́n tó rí ikọ́ ilé ìbẹ̀wò ni wọ́n ti kó síbí ọlọ́run ló mọ iye ijọ́ tí wọ́n lò wọ́n tó rẹ́lẹ̀ ikọ́ ẹ wá wo ilé tàbùrùgẹ́rì lògbè láàrin ogún ìṣẹ́jú wọn ti parí ẹ̀ lẹ́sẹ̀ kan náà wọ́n dìlífà kọ́kọ́rọ́ lè lọ́wọ́ ọmọ tí ń fapá jára tí ń gbé owó bá bàbá òun lọ òun ó lọ mọ̀lánà mustapha al mubarak oníwọ̀ ẹni tí ó pọ̀n lẹ́ni tá a bá rọ̀dájú nú àwọn àfáà tí ń bẹ tẹ́lẹ̀ ti sàárẹ̀ tí wọ́n bá bìlà fún tó bá rí ọkọ̀ tí bàbá ẹ̀ wọ̀ fún rẹ̀ ni ó tàbí
3: mọ́yì
1: kò ní wọ sàárẹ̀ ṣùgbọ́n torí ká lè pọ̀n lẹ́ yóò máa lọ ẹfí mílẹ̀ ó kí ni kàn á máa wá di mú gbàrẹ̀ bàbá ni ẹfí ilé ẹjẹ́ ó lọ wò ẹjẹ́ ó worú ọkọ̀ tí bàbá ẹ̀ wọ̀ tá a bá tiẹ̀ rántí gbogbo nǹkan béèrè pé bàbá rẹ̀ rà bàbá tó bí bàbá rẹ̀ ni mo wí pé bàbá rẹ̀ o bàbá tó bí bàbá rẹ̀ bàbá béèrè lọ́wọ́ rẹ̀ ó kò ti lọ tipẹ́ nínú sàárẹ̀ èèyàn náà lọ́wọ́ yẹ wá sọ kínní kan fún ó ní ṣe bí ngbà tí ò sẹ́mi lára ẹ̀ mọ́ iná láfi ló kú ó ti parẹ́ mọ́yẹ̀ pẹ́ àfà ọ̀jọ̀gbọ́n nígbà tó gọ̀ tánilẹ̀ mọ́ ni bí wo bá tiẹ̀ báwọn bàbá rẹ̀ ló kò rí àwọn ẹ̀gbọ́n rẹ̀ kan tẹ̀ láwọn bàbá rẹ̀ odidi iṣu ni kí ni mo pè odidi isu ni baba re si wa mu isu o mu obe oge sona bi mefa se won pe ni isu ba won ge tan ke ni won pe bi won ti pe Abdulgani na Abdulgani mo doku be ni won pe isu na lo ko mo won pe ni ebu e wa ko lo sori ebe baba re ni o ya ma le lo sori ebe e wa le lo baba re to mo isu gbin ohun mu oko in wale in ti bonu e ba so fa buro re to un god die oni o ma ko ewe sori re ko ma bu ye pe si eledan gani abe eledan re ngbe gbe si ko to kan
2: be
1: ni se fe we eledan re
3: aha
1: eledan re Olorun ni bi aburo re se teko wa to lohun ba baba lo oko to tele baba lo oko ti baba ni oko nu su yi ti ku oya ma wa ro to me ko mo pe nbe na ni su wa to ro pe loke ni tin wa to nkan bere si foko dale ru to gbe kini o gbe korofo ebu ijo ni o gbe jade bo ti gbe jade ti baba re ri lo kere Philip bu ye pele Olorun lo bu ye pele ngba ti eto su mefa ewe kan ba yo be ni ba mo wa soke baba e ba ni e ti yo ya e ma lo fi idogun le e ma fi ido ya mo tan pe ni ido igi ti o fowo mu aha won fa mo leyin osu bi melo kan ka ma dara wa joko mo leyin osu bi melo kan won ni won fe sansu won ni won be se kini se won tun pe elebu mo won pe elebu mo won ni won fe sansu odidi isu ni won pada wo ninu to ti jera to gbe jade o farabale odidi isu ni won pada gbe jade o didi isu ti won wa gbe jade yen baba re ni e ma ko isu labe kankan e wa lo ko sabe kankan ni ya kan ba de olohun alarubo olohun ora wo mefa ohun eni kan lohun ora le meta atoni le meji atolowo mefa atoni ri ofa kaluku sase kini won ko su pada lo le abi won ko su lo le ngba ti won ko isu dele eni ti o ra su ti o je isu peleyin o ra su a o lejo to de ohun lohun o je isu ki lo lohun fe je oniyan lohun je Allahu akbar
4: Allahu akbar kebira Allahu akbar Allahu akbar kebira
1: nigba ti won gbe isu de kitchen kini won koko se fun won gba aso ku lara e won wa ge kekeke won da sinu omi tutu ero su ni pohun fe gbadun ngba to ri omi tutu
2: don tutu mo yin
1: sugbon barabiri o bara re lori kini lori ina won bere si ni ko na mo ara re to le koko o di kini o de ero won ni pe be na lo won se lo nu apo alejo to si de ti lohun o ni jesu iyan lohun fe je won wa da iya odu atomo re ni japo won ju isu sinu e bi ya tin ti siwaju omo nti pada sey won ti siwaju won ti pada sey e wa du ya ti su je o o ti pass it through o ti pass it through iya kan ninu sare o
2: beni
1: ninu ebe o ko to tun pada wa leke ke to gba so lara re ke to gba agbara lara re latara ina e to tun fi ya omo ri odu atodo je won wa ko sinu awo won wa bu obe egusi ateja to de je odo won gbe siwaju alejo at the end of the day nigba to je koja aye re ko to seju marun ti fi pere WC ni isu pada si leyin opolopo ya Al-Qur'ani wa ni wo to ni leyin ku sare oni je njuwe fun o kilo ti kini njuwe tojo oni awon tin bara won jiyan pe wa iza mitina wa kunna turaban wa izaman a inna lamabu'uthun aw aba'una li awwalin kul inna al awwalina wal akhirina lamajmu'una ila miqati yawmin ma'lum on ma tin bere pe eduo eduo eni a ma jiya yawo la fe je se wa ta ba si denu sare tara wa ti di to ti di to ti di eruku te gugu wa ti wa decomposed ninu le bawo no se tu fe gbe wa dide o ni bawo ni ebu se isu ona ti ebu pada fi di odidi isu bi awa na mu o se gbe awa na dide ni e inu mi wa du mo ti witness isinku ni lana Christianity mo siri ti Islam ti mo wa nu e na ri.

0: inu igbagbo solo olawo gbodo sore fun brother wiri ki ma wa ku eri olohun ninu emi mi pe mu de sise saju e na how come ba olo se to fi je ko wu ni olohun kokko da lohun tani e ku eri olohun nu wa
1: ko si
0: tani re nikan tolohun sore fun ti ku eri olohun a o se ma je lagbaja ẹni tí ó ní gbàgbọ́ sọba tí lọ́lọ́run yóò ti gbà pé ayata afa yìí kà fún wa lẹ́ẹ̀kan nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ kàsídà ó ní ti dáadáa bá bọ́ tọ́ sọmọ èèyàn ó ní yóò pé ọlọ́run ṣe wo ó ń ṣùgbọ́n tó bá yẹ pa burúkọ lọ́ba kan nísìn ni ó mú gbèsè nù yìí ẹ̀dàpọ̀ ewòjọ́ tí a jí ni kírun ṣàṣàlá títí ṣàṣàlá tù bí tí ṣàṣàlá tù ní tó ń kádìí ẹ pọ̀ mọ́ ní ń tadìí ẹ ní ń kó wọlé àwọn rẹ̀ sọ fọ́lọ́hún pé báwo ni tí ẹ̀ sì kan ṣe wá pọ̀ tó yìí ẹ wá wò jẹjọ tọ́lọ́hún ní kọ́ kẹ́mẹ̀rẹ́ ọmọ àbọ̀ a rẹ̀ tí ó béèrè pé ọlọ́hún wo lèyí o ṣáwà lọ́wọ́ ayẹ kí ló eléyìí tọ́ sí ẹ̀dá kò sí òtí tọ́ sí ní tẹ́lẹ̀ bàbá tèmi ò tí lọ tí wọ́n fi ń béèrè pé sí wọ́n lọ́yẹ kó ta ló yẹ kó kú kàn bí ti rí lára nu àni ìmánu bìlà ìgbàgbọ́ lára ọlọ́run ó gbọ́dọ̀ gbà pé bó o rẹtí tọ́ sọ́wọ́ ẹ tó ń dáadáa àti tó ń dá kí ló ń statement of account wò nínú yàrá tó ń darẹ́rìn taburu náà bá dé má jẹ́ nìkan gbọ́ ó gbà pẹlẹpẹlẹ náà ni ó ní sọ̀rọ̀ rárá tóró ànọ́ọ̀sì fẹ́ nìkan kan ládùúgbò kó rè yí pọ̀ báwo lọ́lọ́run ó ṣe wá mú tọ́mọ wa pariwo.
1: Mani amana billah.
0: Àìnígbàgbọ́ sọ́lọ́run iná wàhálà kan tí ó tó nǹkan bí ìṣẹlẹ̀ láàrin wa tá a sọra wa dọ̀ta ara wa téèyàn bá nígbàgbọ́ sọ́lọ́run ó ti mọ̀ pé gbogbo ohun tó wá pátá tó sì lọ pátá ó mọ̀ pé kò sẹ́ni ó ṣe tó jọ ọlọ́run lọ.
1: Wẹ̀lì yóò mi lè ákí.
0: Bọ́lọ́hun ìdánwò ọlọ́run oríṣiríṣi ọ̀nà ní bà wá tí ẹ jẹ́ lọ tí pẹ̀lú àwọn olólùgbàgbọ́ òdodo iná jẹ́ ju eléyìí sáàrin wọn kí ohun tí wọ́n fẹ́ ṣe. Ẹlòmí èèyàn jọ mọ ọrẹ mọ́ládọ̀ ẹ̀ láti gbà náà àtàlẹ́ ẹ̀ o. Ìgbàgbọ́ wà náà lọ́rọ̀ lọ́wọ́. Àní ìmánu bìlà.
2: Bàbá sọ́n kò ti ju èmi àti ṣe bí ọ̀yọ́ online radio àti tv ara wa.